Hallelujah, hallelujah, hallelujah. Akojumo gbogbo olorufa ile ise radio born efe eto kale si ilu Eko a wa lori adua owuro laaro yi emi ore yin woni Solomon Adeoye odun ayo lo ayi mi ka bi oye lati le jo si power line center won wa ss ni number 2 ajebo le ajebo ni Eko e ja gbadura oruko Jesu adupa lo yin olo agbo ko wa olo mi mo gba yin wa gbogbo olorufa ile ise born efe to gbo wa laaro yi olua da won de won da won aye won ki iyanu ko sele oruko Jesu lo wa amen ibi ta fe ka laaro yi ni wo ni dasi di ori keta ninu ogota tamo si Psalm 63 ese kini verse 1 Psalm 63 1 olorun wo ni olorun mi mi kutukutu de mi ma safeli re o gbe re nbe okan mi e lara mi si fasi oni ile gbugbe ati ile ti o gbe ibi ti omi ko gbe si mo ba bere lowo gbogbo eyin eyan olorun to n tati si won laaro wipe ogbe ta lo n gbo ogbe ta lo n gbo opolopo eyan ninu aye orisi ose igbo lo n gbo won elomi ogbe iyawo e lo n gbe elomi ogbe oko e lo n gbe elomi ogbe omo e lo n gbe elomi owa ogbe obi e lo n gbe ogbe ore lo n gbe elomiran en to n to jade ni ewe nibi ta ka e laaro yi onisani wo ni ogbe olorun lo n gbe oyin nitori o lori olorun gbe ni olorun mi ní kutukutu lèmi ó máa ṣàfẹ́lẹ̀ rẹ ohun tó ẹ̀rọ ní ọkàn ní o ẹ̀rọ àmì ìsìnfà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pò gbẹ ní tí ó ní ògbé sí ọ̀rọ̀ ọlọ́wọ́ fi yá láàárọ̀ pé òǹgbẹ ọlọ́run yóò gbọdọ̀ máa gbẹ wájú ní òun kò gbẹ ọkọ ẹlẹ́gbọ́ tàbí tí ìyàwó tàbí tó mú tàbí tó bí ẹ ṣùgbọ́n òǹgbẹ ọlọ́run yóò gbọdọ̀ máa gbẹ wájú ní pàápàá ní kutukutu òwúrọ̀ ká gbẹga ká képe ní ọlọ́kọ̀ nífẹ̀ẹ́ o tá a bá rẹ̀ tí ń ṣe eléyìí ó dájú wípé ọlọ́run máa yọ sí wa gbogbo nǹkan wa ni ó máa ṣe déédé ọ̀nà máa là fún wa wọ́n gbàdúrà lórúkọ Jésù láti òwúrọ̀ yìí lọ gbogbo ẹ̀yìn èèyàn tó ń gbọ́.

0: Jésù bẹ́ẹ̀ sì ń ṣàfẹ́rí ọlọ́run ọlọ́run kó yọ sí ọlọ́run kó farahàn fún bóńgbé ọlọ́run tí ń gbé ọkàn yín ẹ máa rí ọlọ́run ọlọ́run yóò yọ sí ṣẹlẹ̀ ìyá ni yóò sì ṣẹlẹ̀ àyípadà rẹ yóò gbọ́ ní ayé yín àti sí ọlọ́run ó máa rọrùn fún yín bẹ́ẹ̀ ló máa rí ògo ni fọlọ́run yóò tọ́ ọ́run kúrò ní parí o iléeṣẹ́ agbọ́ni ọkàn yóò máa tẹ̀síwájú orúkọ Jésù náà wà àmì.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adupa fun Olorun oba oruko temi na Alhaji Imam Abdulgani Adebayo Igiganga oba to tun ki ojumo temi ko mo wa opin ese lawa yi Olorun ko nta se ni opin ese rere fun wa Olorun nabi lodo Olorun Olorun la ilaha illallah atoni ya talejo atokunre atobirin ah moja guro ba ni je lori ara wa atawon to wa ni abroad ni atawon to wa leni je ka guro ara wa sibirin pelu ase atagbara Olorun ile toni ti mo bayi àwọn ọ̀jáde àwọn ní ọwọ́ ilé wọ́n mọ̀ sinmi ẹni tí ń sinmi lé àgbákò ní dọ́gba ilé o ẹni tí ń jáde tí wọ́n jíjẹ mímú lọ ọlọ́run ọba kò ní jọ pàdé àdánwò ire ojú ọ̀nà ọlọ́run ṣàṣefẹ́ nìkọ̀ọ̀kan wa ká wá gbìyànjú ká dákun ká ṣe dáadáa ká dẹ̀ gbìyànjú ká tọ́jú ẹbí ká tọ́jú ilé ká tọ́jú ara wíkẹ́ndì láwa ẹgbẹ́ ọba ń bọ̀ wọ́n náà ra nǹkan fáwọn ọmọ rẹ wọ́n tó lè já sí pẹ́ẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ mọ wálé wọ́n náà tíra ìgbìyànjú tọ́ba ń bọ̀ mọ́kàn wálé lásán wọ́n náà fagbónígbà ìjìdá ní káwọn ọmọ orí ọkàn mọ̀ pé bàbá àwọn ń bọ̀ ọlọ́run yóò ṣe ní rọrùn ọba tó ní ìrọ̀rùn rẹ̀ yóò fi kárí ẹnì kọ̀ọ̀kan yóò bá tó léde ṣe dáadáa jù báyìí lọ ọ̀làlá ìlà orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adebayo Igiganga the grand chief missioner Ayatollah Muhammad Islam Society of Nigeria arawa ṣe àgbà fún ìmọ̀mọ́ àgbà gbogbo ìlú ìjọ̀ṣà tẹ̀dọ̀ fún ìlérè Lagos assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Akọ̀dúnmọ́ ìwúrẹ́ tòní yóò wáyé látẹnu ìrìn ọmọ yín olóyè bàbá ọ̀rẹ́ àgẹ́kù ejò láti ìdí òrò ní mọ̀ṣin. Gbogbo ifá òkun méjì máa mọ̀ sí ẹ̀pà odò ńlá bá bí bára wa sọ̀rọ̀ lónìí o. Èdùmàjọ̀ lẹ́jẹ́ nílé iṣẹ́ báńkẹ́ fẹ̀mú ó jẹ gbèsè o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi lónìí pọ́npọ́n kò tó gbèsè tó máa wáyé tòní sí. Èdùmàjọ̀ wá lọ ní kúrò ń bẹ̀ tọmọtọmọ. Ó torí àwọn ìlà ní orókún ilé òṣè mùnúkùn. Adébọ́pọ̀ ìlà ní dókítà bá jẹ gbèsè ẹgbẹ̀rún ọ̀kẹ́. Ọ̀tọ́ fún ọmọ gbé wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fọ́ra wọn jọ fíìmù olùgbọ́ mi náà lórí. Wọ́n rí àwọn ilẹ̀ òní ní gbèsè sà. Ọ̀run ìlà ronú títí tí wọ́n ní tó bá ṣe bí ìṣe tèmi ni. Ó ní mo ṣe bí kẹ́kẹ́kẹ́ ìrẹwé náà ń wàràwàrà lọmọdé gbogbo èsì bọ̀ ilé ògbà ọ̀nà ògbà ní ìṣẹ̀tẹ̀ bí àárọ̀ ìgbọ́rò ọjọ́ tá a bá dápá ìwé ẹkùn nígbọ́dá náà ń gbọ́ rẹ ẹsẹ̀ kan ọlá ògbọ́dọ̀ pẹ́lẹ́ tí ọ̀pá ifá o ẹni tí ó bá sàǹkẹ̀tì ọrùn mi ọ̀nà tí wọ́n fi sàǹkẹ̀tì ọrùn mi àrìmàrìmà kó máa wá mi bọ̀ àrìmà nítorí orí mi ti lórí ẹkùn àdúró àrìmàrìmà kó máa wá mi bọ̀ àrìmàrìmà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi lónìí tẹ́ ẹ jẹ gbèsè bíi mílí méjì mẹ́ta lọ́nà kọnà lẹ́gùmọ̀rì lórí yín làwọn tó ní ilé ayé alága bá yín san gbèsè náà lónìí kẹ́ ẹ tó ń dín padà gbogbo kòtò gbèsè tí ń bẹ níwájú yín ìgbìmọ̀rì láti bá yín dipa. Nàìjíríà nígbàwó iléeṣẹ́ pọ́ńpẹ́ pẹ̀ mọ́ ẹ̀mí jẹ gbèsè tọ́mọ́tọ́mọ́ tó ló wá fi ń léèrè pé talent tó ṣe wúre ètò ní ẹsẹ̀ fún un pé èmi ọmọ yín olóyè bàbá àdé àgékù egbòrò láti ìdí òrò ní mọ̀ ṣe.

Ìjọba ìjọba.

ṣe bẹ́ẹ̀ ni nínú gbogbo ohun tí a bá ṣe ọlọ́run nìkan náà ni ó yẹ ká mọ̀ lẹ́yìn ọlọ́run kí a tún fẹ́ràn ara wa kí a tún fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa lágbára lọ́wọ́ ọlọ́run ohun ọpẹ́ gbogbo wa kò wá nìkan o lágbára ọlọ́run ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín nítorí tí ẹ ṣe o nítorí tí àánú yín dúró láéláé àwa àti gbogbo àwọn olùgbọ́ wa pátápátá ajọsùn láyọ̀ ajílayọ̀ ọpẹ́ ìyìn àtògo ni fún olúwa lókè ọ̀run ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun a dúpẹ́ ẹ ṣe ohun bí ọpẹ́ kò wá ní wọ́n lẹ́nu gbogbo wa kò ní wọ́n ní ilé wa kò dẹ̀ ní wọ́n ní ìrìn àjò gbogbo wa a kí yín pé ẹ kò jumọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa nílé iṣẹ́ bond fm 92.9 ire àánú ìbùkún àti orí ọ̀fẹ́ ńláńlá ọlọ́run ẹ kò ní fi yín àti gbogbo wa sílẹ̀ lágbára náà ohun ọpẹ́ wa kọ́ kò ní kan lágbára lọ́wọ́ náà ọlọ́run àtúbà máa fi àtẹ̀yìn àti gbogbo wa sí àyè ọpẹ́ a dúpẹ́ lọ́wọ́ náà ohun ọpẹ́ wa àtúbọ̀ máa pọ̀ sí ni lágbára ọlọ́run a kí yín ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ní orúkọ màmá wa àbí ní orúkọ bàbá wa láti Abuja lọ́run tí ẹ bá ti ń gbọ́ rédíò nàìjíríà ní gbogbo ibi lórílẹ̀-èdè àgbáyé a ní bàbá kan bàbá wa dr mohammed bulama àti ní orúkọ màmá wa ní èkó ń bì báyìí gbogbo rédíò nàìjíríà pátápátá lẹ́kọ̀ọ́ rédíò metro ni o rédíò one ni o àti bond o gbogbo wa pátápátá àti bíkíbi tẹ́ bá ti gbọ́ rédíò nàìjíríà lẹ́kọ̀ọ́ ń bì báyìí màmá wa princess adenike adegoke pẹ̀lú bàbá wa ní bond fm bì báyìí bàbá wa ọ̀gbẹ́ni gbẹ̀ngà fàtílẹ̀ àti gbogbo àwọn lọ́gàlọ́gà wa àforúkọ wọn àfi kí yín pé ẹ̀kọ́ ojúmọ̀ ní ojúmọ̀ ayọ̀ ní ojúmọ̀ ọ̀dùn ní ojúmọ̀ ọ̀bùkún ní ní èyí tí ṣe sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2026 lágbára lọ́wọ́ náà ire àánú ìbùkún àti orí ọ̀fẹ́ ńláńlá tọ́lọ́run ẹ̀hún náà ló máa bá yín àti gbogbo wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ mú kíkí wa wáì láti ilé láti ọ̀dọ̀ wa ọba wa ní onígbòǹgbò bíbá ọba wa olùṣègùn àjàsà kí yín sà ẹ kú ojúmọ́ sà ojúmọ́ ọ̀dùn ojúmọ́ ọ̀bùkún ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ lónìí fún yín àti fún gbogbo ilé yín àti fún gbogbo onígbòǹgbò lágbára lọ́wọ́ ọlọ́run inú dídùn ayọ̀ àti àlàáfíà ọ̀rẹ́ ọ̀fẹ́ ńláńlá ọlọ́run òun náà ni fún yín àti fún gbogbo ìdílé yín tó fi mọ́ gbogbo ìlú pátá lágbára lọ́wọ́ ọlọ́run a fi akí yín lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run a bá wa súre fún yín akí bàbá wa ní ilé èkó bíbáyìí náà ọba wa rò wà ní akíọlù kábíyèsí sá ẹkọ ojúmọ sá ojúmọ ọrẹ ojúmọ ìdùnnú ojúmọ ọbùkún ojúmọ ayọ ni fún yín àti fún gbogbo èkó pátápátá gbogbo ìdílé yín nílé lóko nírìn àjò lágbára lọwọ ọlọrun a dúpẹ lọwọ ọlọrun fún ìlú èkó a dúpẹ lọwọ ọlọrun fún yín a dúpẹ lọwọ ọlọrun ní agbára lọwọ ọlọrun ire àánú àti ayọ ọlọrun a máa bá yín àti gbogbo ìdílé yín tó fi mọ gbogbo èkó náà pátá lágbára ọlọrun ọlọrun àtúbà àsúre fẹyìn náà lágbára lọwọ ọlọrun ire ọlọrun kò wá nítọ lórí gbogbo ẹyin lọbalọba náà tẹ ń gbọ àti gbogbo ìjòyè ìlú tó fi mọ gbogbo aráàlú pátápátá ire ayọ àti ìbùkún ọlọrun a máa bá yín ní gbogbo ibi tẹ ti ń gbọ wa a dúpẹ lọwọ yín pé ẹ ṣe bẹ ẹ ṣe ń tẹtí sí wa a tún kí yín pé ẹ kú ojúmọ ayọ yìí o gbogbo ìrìwá náà lẹsẹẹsẹ ni gẹgẹ bí a ti máa rìn ní ọkùnrin ọkan àbí èjì èjì àkókò ìsọtẹlẹ lè máa gbọ nígbà tí ó bá di ìṣẹjú díẹ báyìí ìdílé àdúrà nígbà tí ó bá ti ìyẹn tó bá ti dago mẹrin àbọ àkókò ìsọtẹlẹ ìdílé àdúrà nígbà tí aago márùn ti aago mẹfà tó bá ku ìṣẹjú mẹwàá tó bá dìgbà yẹn ojúmọ rẹ láti ẹnu aláàjì adédèjì olùyege òun náà ni a jọ máa gbọ kókó inú ìwé ìròyìn ló ní yàjò yàjò gbígbóná fẹlifẹli bẹ́ẹ̀ ni bó ṣe wà nínú ìwé ìròyìn náà ni a máa gbọ́ nígbà tí ó bá ti di aago mẹ́fà lórí pápá ní aago méje àbọ̀ aago mẹ́jọ ń kọ́ kókó inú ìwé ìròyìn apá kejì òun náà ni a jọ máa gbọ́ lẹ́yìn kókó inú ìwé ìròyìn apá kejì ìròyìn tiwa àsílà tí wà lẹ́yìn àsílà tí ń kọ́.

lẹ́yìn àsílà tẹ a wà lọ sínú ètò wa ètò yín ìròyìn tiwa iye ìròyìn wa ìyálẹ̀ta òun náà ni èyí tí ẹ gbọ́ nígbàtí aago mẹ́wàá bá ti lù lẹ́yìn ìròyìn ìyálẹ̀ta ń kọ́ a wà lọ sínú àwọn ètò wa ní ọlọ́kanòjọ̀kan a lọ sínú àwọn ètò alọ́lọ́kanòjọ̀ kan gbà tí aago mọ́kànlá bá ti lù ẹ̀tọ́ mi wà àwọn ètò ara wa náà àwọn náà ni wọ́n wà sí òde nígbàtí kò bá ti yá wọn lágbára lọ́wọ́ ọlọ́run àbá tọ́jú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn ètò wa títí di aago méjìlá àbọ̀ nígbà tó bá ti di aago méjìlá àbọ̀ ẹ̀ka èdè igbó ẹ̀ka èdè haúsá lẹ́yìn wọn ẹ̀ka èdè yorùbá nígbà tí aago mẹ́rin àbọ̀ bá ti lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a ṣe mú àwọn ètò wa títí di aago méjìlá àbọ̀ lágbára lọ́wọ́ lọ ire adú ayọ̀ ìbùkún àti orí ọ̀fẹ́ náà abayín aba gbogbo wa bẹ́ẹ̀ ni a kí gbogbo yín níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ wá jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ṣe gbogbo ohun mèremère ohun ayọ̀ wípé ẹ̀kú palẹ̀ mọ́ mo kí gbogbo ẹbí mi ní èbúté mẹ́ta ìyanu olúwa parish ní èbúté mẹ́ta yẹn ní tápà akíyín wípé ẹ̀kú oríire ẹ̀kú palẹ̀ mọ́ ìkórè èyí tí ó ń bọ̀ láìpẹ́ yìí lágbára lọ́wọ́ ọlọ́run ire àánú ìbùkún àti orí ọ̀fẹ́ ọlọ́run òun náà ni yóò máa bá yín àti gbogbo ìdílé adúrójà tó fi mọ́ gbogbo ará àjọ pátápátá àti àwa náà ayọ̀ ìdùnnú àánú olúwa yóò máa bá gbogbo wa lápapọ̀ akíyín pé ẹ kú palẹ̀ mọ́ láìpẹ́ láìjìnà ó kù ìṣẹ́jú méjì péré ni ò tí a máa wọnú ètò wa ètò yín àkókò ìsọtẹ́lẹ̀ á dẹ̀ tún kí bàbá wa náà bàbá KSC bàbá Kingston ní àdé wípé wọ́n kú palẹ̀ mọ́ dẹ̀ tún kí màmá tèmi náà mọ́dá celestia ẹ̀fẹ̀ àlùkò mo kì í náà pé gbogbo yín ẹ kú palẹ̀ mọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọjọ́ náà a kò rí lágbára lọ́wọ́ ọlọ́run a kí gbogbo ẹyin tí ẹ̀ ń palẹ̀ mọ́ nǹkan tó da ìgbéyàwó ìkómọjáde ìṣílé àti gbogbo nǹkan tó da lágbára ọlọ́run ìrìn ọlọ́run àánú olúwa abayín aba gbogbo wa kalẹ̀ a kí yín kú ojúmọ́ ojúmọ́ ayọ̀ ojúmọ́ òbùkún ojúmọ́ ore ojúmọ́ ohun mère mère ojúmọ́ ọ̀dùnnú ojúmọ́ ayọ̀ ẹ má jẹ́ agbágbé pé tó bá ti di ọ̀la lágbára ọ̀la aago mẹ́wàá ni o ẹ jẹ́ ká pàdé bàbá wa Kingston ní àdé ní iléeṣẹ́ Bond FM 92.9 ẹ káàbọ̀ sí ojúmọ́ ayọ̀ yìí o ẹ káàbọ̀ sí ojúmọ́ ore ojúmọ́ òbùkún yìí ojúmọ́ ohun mère mère ohun ayọ̀ ìgbélékè ló máa jẹ́ fún yín àti fún gbogbo wa akínyìn ní gbogbo ibi tẹ̀tì gbọ́ wa pé ẹ kú ojúmọ́ blessing àlùkò lórúkọ ti tèmi ojúmọ́ ayọ̀ ni o

lórí ìran yìí ìpè láti dìde fún ọlọ́run láti ní ògo rẹ̀ àti láti ní iṣẹ́ ìjọba rẹ̀ ṣe iṣẹ́ ìjọba ọlọ́run nínú àwọn ìránṣẹ́ àwọn tó ti múra sílẹ̀ àwọn tí wọ́n mọ ohun ọlọ́run pè wọ́n sí àwọn ènìyàn tó ṣetán láti dúró ní ìpè wọn fún ìjọba ọlọ́run nínú oṣù ọ̀tọ́bà iye oṣù kẹwàá ọdún tí a wà yìí ìjọba iTower Global Church ń pe ìpè òdodo fún gbogbo àwọn ìránṣẹ́ àtòjíṣẹ́ ọlọ́run ní tòótọ́ sí Jumpstart Ministers and Workers Conference 2026 èyí tí a pàpọ̀ yẹ̀ ní The Making of Kingdom Generals pípèsè àwọn ológun fún ìjọba ọlọ́run fún ọjọ́ méjì ni ìpara pẹ̀lú yóò máa wáyé o bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá títí di ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2026 tí a wà yìí ìyẹn October 1st and 2nd 2026 bẹ̀rẹ̀ láti dédé aago márùn-ún ìrọ̀lẹ́ ìyẹn 5 PM daily a ó kọra wa jọ fún àkókò pàtàkì láti kọ́ ọ̀rọ̀ ọlọ́run ìkẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ ìbápàdé ìgbọ́wọ́lé àti àyípadà ọ̀tún nínú ayé gbogbo wa global prophet prophet R.O. Ìkọ̀tí tó jẹ́ olùgbàlejò ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú apọ̀sù Femi Lazarus pastor Emeka Anselem Reverend Sam Oye pẹ̀lú Reverend Mrs. Rhoda Ìkọ̀tí tí ṣe igbákejì olùgbàlejò fún ètò náà múra sílẹ̀ fún àkókò tí yóò pè fún ọ̀rọ̀ ọlọ́run ìjọsìn àti mímọ ojú ọlọ́run iTower Global Church at Fortress Land tí wà ní 11/15 Adébọ̀wálé Close Baru Ìpájà Lẹ́kọ̀ọ́ ni ètò náà yóò ti máa wáyé èyí kì í ṣe ìparapọ̀ ìpàdé fún ìránṣẹ́ ọlọ́run lásán o ó jẹ́ àkókò ìgbaradì fún iṣẹ́ tí ọlọ́run ti gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀ Jumpstart Ministers and Workers Conference 2026 The Making of Kingdom Generals fún àlàyé síwájú sí ẹ̀pẹ́ 003-237-5708 ẹ má kọ̀ wá gbọ́ ohun tí ọlọ́run ṣe nìkan wá tó sì jẹ́ lára àwọn ohun tí ọlọ́run ti ṣe ẹ má ṣe pàdánù rẹ̀ wá pẹ̀lú ọkàn tó ti múra sílẹ̀ wá pẹ̀lú ìrètí wá fún ohun tí ọlọ́run fẹ́ ṣe nínú ayé rẹ̀ ọlọ́run wú àwọn ológun rẹ̀ dìde fún iṣẹ́ rẹ̀ lápapọ̀ yìí ìbá dá kó darapọ̀ mọ́ wọn kò má ṣe gbẹ̀yìn ọlọ́run wòlíì R.O. Ìkọ̀tún lọ́ní kí

0: Nazi gori gogo wo. Nazi tu dot na efe. Awala shi waju.
1: A'udhu billahi min ash-shaytan ar-rajim. Bismillahi ar-Rahman ar-Rahim.
2: Assalamu alaykum. Oro dodo, oro dodo. Akoshetu ta gbe kale ile se radio bond 792.9 lati ma tun mole si oro olorun oba ala lati fokun wa mo eleyi ta o ma gbo lati ni alquran ati hadith anab muhammad oro dodo 30 minutes program mi le meji lofe ni gbogbo ojo saturday lago marun owuro titi di ago marun abo owuro bakan na lojo sunday ago mefa abo irole titi di ago meji irole insha allah kalu suru gbowo re baba wa ni alayi luwa oba ridi wa nu lai aki olu di force olowo eko baba fuad kọlọ wọn ba ala pade sun o ni esun olooru o si jẹ ki ẹmi gigun ati alaafia ko ba ni jẹ ti wọn ẹ ma pade awọn afa ti o ma ba wa sọrọ nipa ọrọ ẹsin islam ẹkọ alquran ati sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam ati dupẹ lọwọ awọn alaṣẹ ileiṣẹ radio ijọba apapọ ileiṣẹ radio bond fm 92.9 ati gbogbo awọn alakoso ti wọn fi aye silẹ fun apẹtun eto naa fun alaye lẹkunrẹrẹ Epe
3: 0802 84 83 7 3 5 0802 84 83 7 3 5 Àwọn ọlọ́run kó máa ń dúró nílé àwọn olùmọ̀ wa tó máa ń dá wa lẹ́kọ̀ọ́ lóòrèkóòrè àwọn tó wá rí ní fanigba muhammad sallallahu alaihi wasallam àti wọn bẹ àti wọn ti papòdà síwájú ọlọ́run ọba àgbà. Torí kò fara mi tán láàrin olóòkun ní asalahudeen tí àjọ máa ń pè ní ètò náà papọ̀. Abdullahi Asayi Salahudeen lórúkọ tí èyí lọ ṣé kí á kú ọgbọ́n Abdullahi ọjọ́ ní ṣe wọn wọ́n ti wà ní ìkàlẹ̀. Inshallah, àbí ibi tí a bá ọ̀rọ̀ wa dé. Ní ìdánilẹ́kọ̀ọ́ àti ìkọjá òun náà ni ọlọ́run máa ń ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ká bá jà kàmùná nínú àánú nínú oore nínú ìkọ̀wọ́ ọlọ́run ọba. Bákan náà tí à ń bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ ká máa ṣèdájọ́ lọ́wọ́ ara ẹni. Èèyàn wá ronú ó wá fẹ́ wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àlá àwọn ìgbésẹ̀ wo.
4: الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أتكفن لهم في الصلاة فنبي محمد صلى الله عليه وسلم أنت أصلي شوكي ونبي إما باني لنتي كوتو تقبع دوقع دوق جو بيان تي إلي بكون جنب جستيس قسم الإسلام سامو فاي برالا عربي لكوما tí islamu wa dẹ̀ ti fàyè gba nǹkan ìtumọ̀ ni pé ìlànà yẹn láhùn azab ìyá wà ń bẹ̀ ìjìyà tó wá wà ń bẹ̀ wípé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìjọba gẹ́gẹ́ náà gbọ́dọ̀ mú àwọn tó ṣe bẹ́ẹ̀ tó máa wá ṣe bẹ́ẹ̀ tó ẹ pé ní islamu ni o àwọn tó pààyàn gbogbo pátá tó ń dáwọ́jọ pààyàn ẹ pa àwọn náà ni ẹni tó bá àwọn tó dáwọ́jọ pààyàn ẹ pa àwọn náà ni táwọn yà bẹ̀rẹ̀ pé àwọn pààyàn ni ẹyin kọ́ lẹ́ẹ̀ máa pa ìjìyà tó tọ́ sí ìjọba ló máa sọ ìjìyà tó tọ́ sí àwakọ̀ la máa pa ẹni tó ṣàbùrú kódà kárí pé owó ni yìnbọn tá a bá mú a nípa àáfù ìjọba ni ìjọba máa dájọ́ lè torí pé gbà míì ẹni tó pààyàn yẹn ta ló pààyàn tẹ mú yẹn bóyá pẹlú ẹ ti dàrú ni wọn depressed gbogbo ni islam wàá fún ní àwíjàre bó tilẹ̀ kọ́ wọn nígbà míì sì ni ó pa torí pé òun gan pààyàn ẹ ni tí wọn bá ṣe ìwádìí wọn padà rí pé ilé tó ṣe ikọ̀ ẹkún ṣe àmọ́ àwùjáde tó ní wáyé o nígbà míì ó máa ń ṣe nǹkan táwọn àwọn táwọn afá ń pè ní ó máa ṣe tẹ̀sílìlù azabuhu ó máa ń tẹ́kẹ̀sẹ̀ kéré máa jẹ́ kó tún fúyẹ́ ẹ̀yìn máa jẹ́ kó tún fúyẹ́ so máa mú àpẹẹrẹ wa pé ọmọ tó gbígbà tó wà ní kékeré nígbà rí pé ẹnìkan ló ṣekú pa bàbá àti ìyá wọn ó wá dàgbò wa gbẹ̀sán ṣe pé kò yẹ kó gbẹ̀sán bọ̀ ti pé pẹ̀lú ọmọ yẹn tó wá dàgbà díẹ̀ tí ọba tí ì di pé bóyá ó ti tójú bọ́ wọn nípa ọmọ yẹn so ó dùn sí ìtawọ̀ yẹn bá ti rí àti kékeré àtàgbà o kọ̀dà kò bá jí nǹkan ní ìgbélé wọn kò bá yọ pọ́ǹpù máṣíìnì ó lè ọ̀sọ̀nà sí lórí ọ̀pá nìyẹn ni wọ́n yóò bá subhanahu wa ta'ala jẹ́ ká wọn pé ká ẹnu máa pọ́tà náà ṣe jẹ́mìíràn nígbà tẹ bọ́mọ ìdádá mọ̀ ní tẹ́lá pa ẹ̀mí kan ó mùsùlùmí o kò mùsùlùmí o ó súnmọ́ yín o kò súnmọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ o àbúrò láti gba
5: emi lona aito a to ma gbe mi lona aito pe ba se so islam so pe ki won mu won to ba pa eniyan ni ka won pa won na to se pe won lowo si amo won ko da si ni ijiya to to sun islam a fun yalla won ni ki won so won tan abi ki won so won emi abi ki won pa won na so a mi gbe to ba ti wa se ilu na ilu Nigeria ti je pe ofun wa nbe amo anfani ofun be wa fun wa ko fi han kun ni le to ba ti wa ri be te ti wa se koja ba se wa nso yi mi adajo na nyin te dajo fe ti ke dajo fun kon pa abi ti ki won pa te dajo fun kon ma pa abi si te ti wa se olorun ba subhanahu wa ta'ala je ka mo pe abi si te se yin o azulum abi si nlaye wal qiyam azulum abi si nlaye lohun e ji ya laye tripe ku yepere na maku to ba di alqiyama na ejiya e tun wa na amma na ba subhanahu wa ta'ala ni wa man yafal zalika yalqa asama yudaf lahum al'adab yawm alqiyamati wa yaqlid fihim ruhana illa afen to ba je pe kini mon taba e to ba tuba ni ta de ni pe te ba ru pe ita se lo ba se o tun so na ba je ni ya na ni o tun ba ire kile le se atuba ba je mu tuba ba se ti sori akoko ni pe to ba won ti ko isaburu bi ko payan ki ni ko joku ko je ko sile ko ma ja asafulaha asafulaha adu ko lo mura ko lo aji ko lo gbo se pe ona oton ni ituba ni me so pe ona oton ni ituba en to payan ituba en to payan akoko o ni pe wa akoko wa ni to pa lo awon le bi awa won lo ta ba won lo a pe won a juku a je wese wa adi ka lo ba joba ka je wese fun joba so ke anjo ko si le ko yo pe ah mustafa majaro no fine ti you are too harsh ko are is nebu se ba wa sha lo ba won o fi esin yen o won to pa yen family en to pa wa lo ba won wa je o e wa jo so won wa so pe ki la fe se to ba ni to ti le no ti pe ti pe no ko sha no wa ni a fe gbo ta won e wa san owo emi dia no ko dia e san dia owo emi owo emi lasiko ta wa yi Adam sọ sọ ni la pin pupa ogun ni o calculate e o fun 800 million naira
3: la ilaha illallah
5: emi yo kan o ti wa san ni wa san family e o ti tan to ba de pa yan mewa o ti di 8.2 billion yen ti wa san ni yen ka ba le mo pe ti islam fi e nisi ka wa so pa okan wa le ni awon so pe la ilaha illallah ku pe la ilaha illallah e pa o ko pa ni ah sabi kan try ru kan to sun mo o de le ba ni sallallahu alaihi wasallam ojuju tawo lo gbe re won wa pade kefiri kan anjo po ida wa pada bo lowo e won ko fi ida won fi sohun e ni bayi pe won ni let you feel huk al yawm talo ma gba ila le ni mo bayi talo ma gba ila bayi tori ida ti wa lo ko ko ti bo lohun ni o wa ni ya rabbi muhammad ni olorun ba muhammad la damila ko se da olorun ba muhammad ni o wa ni rabtasabtu o wa re ni muslim smile wọ́n sọ pé kàdábù ta òkú lọ ní ẹ ìdá tó wà lọ́wọ́ ìlújẹ́ kò sọ bẹ́ẹ̀ mọ́ gúngbò pání arábìnrin káì nínú ọkà ìdílímọ̀ fáńtà ádà yé ó wá pa wọ́n rú ẹ̀yẹ ṣíádùn àníńlá ìlàhà ìlàlá wà dáná mọ́dà sọ́lá ó ní òun gbàgbọ́ ní ọlọ́ọ̀ba àti muhammad ó sì pa ẹni kí lànàbìnrin sabi yin so pe to fi ku laye n gba gbojo ibanu je ni asafa lo ma se gbogbo gba ke se ri ni ko mo family e ni ke ba le pe islam value e ni lopolopo ya yin so pe awon boko haram ni yan le npa awon yan le pe won tan pa christian yan pa juro pa kefiri kefiri la pa tani e pa won debi ta so pe boya o le awon ni tani o le la pa ja ara pa yan ah o le ni e n gba family e lo e n lo so fun won to ba fe san mu emi e san mu emi fun won tọba de lo sinu ofin to fi so pe to o le te pa ka pa yin na ni surrender re kan yanju e na ni o surrender re kan si kini kan yanju e na ni ituba ni e pe to pa yan ituba ni e ila keji awon family wa ni awon pa bana o gba emi pada to ko lo ba ni anusu bi nafsi emi o ron ke fi da emi bo lo se pa o du yin na ni eyin e mu nkan ke na fi dun bo lo se pa o ro acid lenu ni eyin ro acid si lenu na ni igbona ti difficulty ko na ku ni awon wo ni ngba ko so pe I want to leave me I don't want blood stain bele bo ti so ba ko so e fe payan a ko file ko ma lo ni ọlọrun ba ni ta ba so pa saforiji ni allah ghafurun rahim o tana ni ta fa mi ba so ko we eh file sha file ati foriji ko ma lo se ri gbogbo nkan to je tun ba ni ti tan mo ma to je tun ba ni yen o ti tan koko ma lo so fun ba to allah foriji mo lo ba to ona asanu mo yo sharu ni tan ni e tu ba awon ese bayna ka bayna rabbuk la ri wa to lohun ba o ni eh o pin po ni se mo o ba ni je o de sha staff fun la won se olowore to ese yin itu ba awon ese to kun ni a ma pa yan a tele ilana yen ni a tele ilana yen to sa ta awon ba so pe investigation 20 years mo wa to pa yan ori eh le ri ke se pe esi ri e fe soro ni ko lati 1990 kini kan eni kan ti se kini kan o se wa di se wa di se wa di won ori won ri won ni soro ni olo lo fa to si fi sele si ta ba ni kan tai ẹ̀ṣẹ̀rẹ́ àpè ní tàvíìrù ni deterrent ṣẹ́gbẹ́ tó pààyàn fún ti pa tẹ́yìn kan náà máa ń gbé ìdàkàkiri àdúgbò tó ń gbé àwọn ṣẹ́gbẹ́ wá ọlọ́run jẹ́ kí ọlọ́run jẹ́ kí n pàdánù ẹ̀hù ọlọ́tí ọmọ alágbájá ìsàrí rẹ̀ ni ó ti wà ní kìíní bẹ̀ wò wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ nǹkan tí islam fẹ́ kó máa ṣe láàrin wa ni pé ká máa dènà aburú dènà aburú ó bá ṣe pé bóyá ní tá à ń ṣe gan ló ń encourage tọ́lẹ́yìn kan ṣe kankan ní kò lọ sanwó ìtanwà díẹ̀ ó ti san díẹ̀ díẹ̀ tó san yẹn ó ti tán tó bá dìgbà mí ẹ̀rọ nínú àní kò ní owó náà ní owó ló máa jẹ tẹ́lẹ̀ náà sọ ilẹ̀pẹ̀ ọlọ́run kan bẹ tó jẹ́ pé ó ń gbá aláboyún kan ó wà mọ́tò ó lẹ̀kù àwọn ìwà ló ń dimú dimú ló ní ẹwọ nothing will happen owó náà ló máa jẹ tó pé ó ti jẹ́ owó fáyàn kan rí nínú ìwé ìjìyà àti láyé wà lálùkì yàmọ̀ tó bá padà ń gbé bá ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn fámúlì yẹn kò lọ bá wọn kò lọ tún bá púpọ̀ nínú ìgbà mìíràn ẹyin rẹ ni wọn ní nàìjíríà láfíríkà ní ìrìn pẹ́rẹ́ àti òṣèlú sí ìrìn àníwò àti foríjì yẹn just group ọ̀sán tán lẹ́yìn yẹn wọn lọ ṣe stoke farm ọ̀tẹ̀bà sẹ́yìn ata bẹ̀rẹ̀ àhásánà abúlé tó ti ṣe wàá máa ṣe dáadáa láti tẹ̀lé kí ni dáadáa tí wọ́n máa ṣe olùwáyé kan ní fámílì ẹ̀ kò sponsor ilé education kò lọ́ máa lọ kàwé olùwáyé àwọ̀ àbá àwọn ọmọ àbí fámílì ẹ̀ kan kò kọ́lé fún wọn ṣàṣe dáadáa fún ọ́nà ò bẹ̀ san o àná ò kàn ṣe dáadáa sí wọn tó bá ti rí pé àti ẹ̀fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ èèyàn àfẹ́ rí ẹ rárá lọ́wọ́ bí kan kò lọ ṣe dáadáa sáwọn èèyàn mo ṣàdúgbò mí ni mo ṣe lú mi ni kò lọ ṣe dáadáa sí àwọn èèyàn mo gbélé o ní ìlànà ìtúba abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kí ó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa lọ́mọ àmì.
3: náà ìjọsọ́kùn lọ kẹrẹ ẹ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó kọjá nígbà tí ẹ ń sọ àwọn ìgbésẹ̀ tí ìyẹn fi lè bèrè ẹ̀tọ́ rẹ̀ àti wípé ìjìyà tó wà fún olórí tí ò bá ṣe òdodo wọ́n sọ pé bóyá ẹbí kan ti wá wò pé ìgbọ́ wọ́n kó sọ lọ sọ́gbọ̀n náà wọ́n fi fúnlẹ̀ pínlẹ̀ ọlọ́ni wọ́n sọ pé mo jupá jùsẹ̀ sílẹ̀ fún ọlọ́run ẹ fílẹ̀ jùmọ̀ bá tiẹ̀ lọ pé fúnjẹ ẹlẹ́fọ́n náà wọ́n sọ pé ó ti di kẹfẹ́ nínú rẹ̀ àlàyé lọ́pọ̀ olórí ti di kẹfẹ́ nínú rẹ̀ ṣé ẹ tó sọ pé a fílẹ̀ kó mọ bá tiẹ̀ lọ àbí olórí tí wọ́n wò pé ìwẹ́ kó mọ gbogbo òun ló mọ̀ kó kú ṣe ilé ẹ̀rọ àti fọ̀rọ̀ wa mọ ọlọ́run lórí ìgbésẹ̀ yẹn ká ló di kẹfẹ́ láàrin àwọn méjèèjì.
5: alhamdulilayi salatu wa salam ala rasulillah ṣeré àbòsí ṣíṣe yálà ń ta ṣe sí a fi agbára yẹn jẹ ni ara fi owó yẹn jẹ ni gbogbo ẹ pátápátá lọlọrun bá fi sọ pé yọ ọmọ tó bọlá sara ẹrú fẹmọ la omi kó wọtí wà lánàá sí ẹrú gbogbo ẹdọ náà bá máa tó wà lálùkì yàgò kò sí ẹni tó máa mú yẹ kò sí bẹẹ kan wá ṣe kí nìkan wá yọ kó bẹẹ wá ti escape kò sí o torí pé ibi tá a ṣe láyé a tún gbogbo ìka lálùkì yàgò yọmọ nàkútìmọ ọjọ tó náà wọn máa pa àlàfo ahim ẹni máa pàdé ẹni oníṣòro ní tara ṣe tọwọ ṣe tẹsẹ ṣe gbogbo ẹni máa jẹrìí nínú ẹni yẹn àbíjẹrì takò ẹni ọjọ àlùkè yàmọ. so ẹni tí wọn sọ pé àwọn sọ pé tọ ayọ̀ndẹ̀ kó máa lọ fìyà jẹ́ àdí kó máa lọ tó wá ṣe pé wọ́n sọ bẹ́ẹ̀ lórí òfin tó bá ẹ̀sìn mu ni torí nígbà míì adájọ́ akọ̀ rò pé ẹwọ́ adéwọ̀n ti tó kàn dájọ́ mi ni kò yé tó fi dájọ́ mi àbí nǹkan tó tò síwájú ẹ̀ kẹ́ bí òfin ìlú wa bí àpẹẹrẹ wọn á ní choices is blind kò tẹ́ bá sọ ni àmọ́ kò níwọ̀n gba lọ́ọ̀yà ẹni yìí dẹ̀yìn àwọn ti gba sàn tí o bó ṣe ń sọ̀rọ̀ bá ní ọkàn ta ẹ̀ ó fẹ́ ti fún ó pé wẹ́kọ̀ tẹ̀ fún jọ́ọ̀jì wọn kò dájọ́ mi pé ò ní ẹjọ́ kankan láti jẹ́ kó máa lọ ẹ ṣe tí láyé nìyẹn lálùkì àánú gbogbo yẹn ajo síwájú ọlọ́run bàbá yẹn tuntun kò padà ẹ tuntun lálùkì àánú tẹ bá tún lálùkì àánú yẹn ibi tọrọ kú fún ìjẹ sí ni pé gbogbo ẹni tó bá pe òfin ọlọ́run bá nírọ bí àpẹẹrẹ ọlọ́run bá ti sọ pé anafs be nafs ẹ tó bá ti pààyàn kẹpọ̀ ọlọ́run ni wọ́n sọ pé in this generation in this age, in this clinical draconian law who are acceptable. It will any way in map in front of that part is not accepting to him to so no one about that journal quarantine. A 2 million of the bad kitab. What tech for me be bad. She emma babba pack on your Quran. Esha babona pack on your Quran. Want to take me on the kitab. As no one of us on it. Come on, your father's alica. Antoine, she bell. What's the kitty? You too many pay. Tell about so pay by two about so could be a champagne also that I'm busy. Wọ́n ní ìjẹ́kùnrin wọ̀.
3: Ó
5: fi ọlọ́run bá náà pẹ́ bẹ́ẹ̀ o. Kò fi yí ti yí ó ti hàṣì jọ àlẹ́ lò. Wọ́n ti fi ba òfin náà bàjẹ́ nìyí. Ọlọ́run bá gbogbo tó bá ṣe bẹ́ẹ̀ kìfì rí náà ṣe. Èso ibi tí ọ̀rọ̀ wà ibi tọ́rọ̀ wà bá nìyẹn. Wọ́n pẹ́ ọlọ́run ọba nírọ̀. Gbogbo tó bá sì pẹ́ ọlọ́run ọba nírọ̀. Agbára àwọn aráàlú ò ká láti pé ST Lisa. Ọlọ́run bá ló ń ṣe báyìí ní ẹ sọ pọ̀. Àbáwọn tó sọ pé ẹ má jẹ́ ká lo Kùránì yẹn wọ́n jáde Kùránì powerful. Ẹ má lo Kùránì mẹ́ má lo òwe kankan wọn ẹ jẹ́ ká wá lo ọta àbọ̀. Ọta àbọ̀ tẹ́lẹ̀ kọ́ lò yín náà ẹ̀yìn ọ̀tún tí wọ́n dọ́gbọ́n sí. Gbogbo ọ̀nà ìwà jọra wọn mọ́ ayéwájú bá ṣu bá ṣu wọn ni wọ́n ṣe ẹni tí ò tọ́ sí yà oúnjẹ yà ẹni tí ò tọ́ lálùkì ọmọ ọmọ ọmọ abẹ́ ìlọ́wọ́ ẹ̀ kí lè tó fìlú òfin yìí. Ẹ̀hẹ́n so ibi tí àlàyé yìí ti wá nìyẹn. Ẹni yóò wá sọ fọ́lọ́run ọba náà ni ó lè pè fún yẹn ní rọ́láyé náà ni ó tètè kẹfẹ́ rí akọlọ́dì yà yẹn nínú náà tó bá ọlọ́run ọba tó náà ọba ní kú fún rẹ̀ kò dé kú fún mùsùlà mùsùlù ni pé kẹfẹ́ rí tó ba ìgbàgbọ́ ẹ̀ jẹ́ kẹfẹ́ rí tó ṣe yẹn kẹfẹ́ rí iṣẹ́ ọwọ́ ló ṣe bẹ́ẹ̀ torí owó bẹ́ẹ̀ torí ló fi sọ bẹ́ẹ̀ ló ṣe ní ọlọ́ba máa jẹ́ níyà àwọn tẹ́lẹ̀ pé bó ṣe kú ó kú náà ni pé àwọn kankan wà nínú alukoran tẹ́ ká yọ kúrò inú ẹni àwọn draconian lọ inú ẹni ó ti di kẹfẹ́ rí kọ́ bá kí n kú kẹfẹ́ rí.
3: In this modern age, in this jet age.
5: Jet age.
3: Màmá máa wò sí ká níbi báwo ni sọ wà láyé gbogbo ti fàárọ gbogbo ẹ.
5: Ẹni tó sọ bẹ́ẹ̀ tó bá kú pẹ̀lú ìgbàgbọ́ yẹn kẹfẹ́ rí ni o.
3: Bàbá
5: kéwù kúkú bá jẹ́ pé ó fi àlọ́ ọgbà náà ló kẹfẹ́ rí ni o. Àfi tó bá tún bá ọ̀rọ̀ yẹn tó tún ọ̀rọ̀ yẹn sọ. Àwọn kan sọ ní àsọ̀fà assembly kan nínú kan tí mi ní dárúkọ pé iná ní lu Kùránì mọ́ náà ní wẹ́ni tí mọ́ ó lè bọ́ ní ká má lò. Kùránì yẹn àwọn tán wà lórí ìjọba tán jáde tán ṣe gbọ́ sí gbogbo àná lò ẹ má lò kúránì mọ kúránì lágbára wàá sọ níwájú náà balọ́lẹ̀ kíámọ̀ kọ́ ọmọ kó sí àná ó nílò àìlẹ̀mù.
3: Náà adúgbò pọ̀ lọ́wọ́ yín ẹ wá jẹ́ kí aṣáájú ilé náà tó lára àwọn kan tí ó ń gbilẹ̀ láwùjọ wa ni tábà wo social media ní ìsìn ọlọ́pàá òjò kan àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ níbẹ̀ gbogbo pé ọ̀rọ̀ jọ ń gbé justice ní àárín sọ ẹni pé kò ṣèwádìí kankan a kàn gbé ìdájọ́ kalẹ̀ lórí àwọn èèyàn yìí lórí social media tó jẹ́ olúfàádìí pé ìbanilórúkọ jẹ́ ìwé wá ń ṣe pọ̀ lójoojúmọ́ ojú wo ni islam fi hàn ká máa bá ara wa lórúkọ jẹ́.
5: alhamdulilayi wa salatu wa salam ala rasulillahi wa alihi wa sahbihi wa sallim ẹ̀yẹ́ kan lọ sínú suratul nur Quran chapter 24 aya 11 wọ́n ṣe bá ìyàwó aisha lórúkọ jẹ́ nìyẹn. Ó sì bàyá wa nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n lọ sí ogun kan ìyàwó aisha sì máa ń wà ní abẹ́ cat kan àwọn ẹṣin tó máa ń kọ́lé sí lórí tẹ́sí máa ń rìn yẹn lọ́wọ́ abẹ́ gbogbo nǹkan kò tí wàá nílé ìyàwó wà wọ́n bẹ́ẹ̀ góòlù wọn tọ́múdára nǹkan tọ́múdára ti wọ́n sọ ni wọ́n wà lọ nígbà tó máa fi padà dé ẹṣin tí wọ́n gbé wọn ẹṣin yẹn ti wà lọ bẹ́sìn yẹn ṣe lọ ọkùnrin tó máa ń pè ní ojú ogun wọn wà wọ́n rí ìyàwó aisha ó sì ti rí bó ṣe ń lọ báwo ni ìyàwó aisha lè lókàn pé iṣẹ́ ìyẹn lónìí náà ni ó yá ẹ̀wọ̀n ní wo mọ́tò tèmi kíríkàtì ẹ̀wọ̀n ní ẹ̀kẹ́ wá gbé lọ kí ìyá tó dé àwọn kan ti ń bá ìyá lórúkọ jẹ́ káàkiri pé ìyàwó wà ó pa ìyẹn ojú ogun alábì ti wálé oníkálu ti wálé ó ti ń gbádùn ara ẹ̀ pẹ̀lú lágbájá tàmọ̀dùn kí ni bá alábì ló jẹ́ gbogbo òun ti gbọ́ nígbà tí alábì sọ̀sọ́lá máa gbọ́ tí ìyàwó aisha dé nígbà bá báyìí ló ṣẹlẹ̀ o àlejò ìrìnsẹ̀ pọ́nmi ni ìrìnsẹ̀ ọ̀nà ọ̀rẹ́ sọ̀rọ̀ ìbànújẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ní fáwọn ọ̀sán ìyàwó mi kódà bó jẹ́ rọ́gùn ìbànújẹ́ ní fáwọn ọ̀sán aláàlìhí ọ̀sọ̀lá àná ìbánitọ́ ìyàwó aisha sórí jẹ́ kó lọ́run kó fún ọ̀ ẹ́ mọ́ tí máa ń gbọ́ bó ṣe ń gbọ́ yìí a sì tún jọ ń ṣe papọ̀ bó ṣe yẹ ká ṣe ṣe náà ara bí wàá jẹ́ pé àkùtì ẹlẹ́dìtì wọ́n yà wọ́n ṣe máa lọ sílé bàbá yìí náà jẹ́ kó lọ tó wá sọ àyà kalẹ̀ instructor lazabu pé ń tẹ́ sọ́npa ya aisha yẹn kò rí bẹ́ẹ̀ o ọlọ́run bá wa fọ́ mọ́ àná sọ sọ́lá lọ́lọ́run bá padà gbé òfin wa kí lọ́lọ́run bá gbé wa ọlọ́run bá ní Quran chapter 24 verse 11 alhamdulilayi mi na ṣe tọ́ mi lọ́jọ́ iná lẹ́bí iná yahoo bìlì if kò náà pé ìṣẹ̀lẹ̀ yẹn parọ́ mọ́ nígbà tí wàá fi lè parọ́ mọ́ yẹn kan ó sì bẹ́ta mi nǹkan lára wọn náà náà wà o ẹ̀yin wọn lórí facebook wọ́n kàn dárúkọ ni imam kan o lu ado imam kan se o si to lu be ri to ri pe o fe ni followers o fe ki o monetize page e o wa ti ri pe to ba ti so nko to je iro kabeti gbangbangba no ma fi me ni o lo ba ni ki wala sabuhu sharun lakum abru mo je fun yo bal huwa khairun lakum e ro pe dada ni o ma bu mo je fun yo ikuli muri min ikma tasabat min al-ism gbo pa pa ta e di ru e se kan ti wa lorun won والذي تولى كبره منهم له عذاب عظيم الله اكبر
3: الله اكبر كبير
5: الله باني او تي با يتي و بو تي و داو ادرو تي سي ما بارو ينمي تي با لو كوجي يو له عذاب عليم له عذاب عظيم طلب ما سو عذاب عظيم من من جبه ان من جبه طلب باني كي انت سي يو يا نان لا توري يا تو تبي تو نو سي no ba le je yin alaye ko je yin bayin to ba se pada ku to wa je yin o ma gba bi ku je je alaye Allah subhanahu wa ta'ala waso no aya ketadini yugo 17 pe ya'idhukumullah Allah bana mu se wa se fun yin anta udu li mithlihi abadan e ma se ri e mo o e ko to mu'minina to ay ko mu'minina wa yubayyinu Allah lakum al-ayati wallahu alimun hakim Allah bani awon se alaye fun yin ko da o e ma bara yin ko je o ko da o e ma soro yin isokuso ama o innal ladhina yuhibbuna an tash'a al-fahisha ama to pe lati ma fo iwa baje fo kaakiri lori le fil ladhina amo nipa awon to gbagbo lahum adhabun alimun iya leta ile ru wa fun won fi duniya ni le aye wal akhirah atilahu wallahu ya'lamu wa antum la ta'lamun Allah ba mo eyo mo ko la ba mo ni o Allah ba ri gbogbo o Allah ba si ni be se wa se yen la buru yen Allah ba je ka mo ise ati o wa nibe laye ije wa lorun o wa nibe so musulmi o lo mo pe akoko iba loruko je ona meji lo pin si shakhsiya wa diniya iba omo eniyan loruko je ati ba esin loruko je iba omo eniyan loruko je en ton ba gba loruko je laye to ba le farama Allah akbar to farama to ba di alqiyama
3: farada gugu
5: farada gugu ba je
3: ko to ba nbe
5: gugu ani ra to ba nbe
3: la ilaha
5: to ba di ohun alqiyama ohun fun aljana izi fun lo lu se je anabi sallallahu alaihi wasallam o ma sahaba so wo jo kan o ri atadiruna man huwa almuflis se men to ti ati jopon le o ko ri kankan wo mo je jokon tan fun awon to wa nbe ni ya rasulullah ko lo ladi ati ta anabi la ba le nso yin almuflis en to joko le mo ya ti yawmal qiyama en to wal ojo al qiyama ko di shatama ada o ben bay lur ko je o ti ba lur ko je o so re so ti ti bo ti wa bo so yen o ti monetize e o ti lowo gbadun le aye ah subhanallah ko di shatama ada en to saburu fun lele ojo al qiyama to wa di bay o ani ise ti e si po ni ba bo se lowo yen o se da do ko mo se la so se bay ni e ni Ọlọrun ba ti wa je ko mo pe o lo saburu fun. Awa ti pe inu daada ti e. O ma fun to saburu fun. E to ba loruko je a ko fun. Elemi atun wa ada temi na o lori Facebook lojo kan ba o gumi o temi ni o lemi mo se si lo ni si na ni mi o ti yo me na. Atemi elemi na tun wa ara mi sasa wa ni atta hatta la yabqa la min al khair. Ko sa ko si kan kan mo ko si. Gbogbo se to se laye gbogbo lo ti fi san gbese en to ba loruko je. Awa so pe to se ta ba lo bi kan lo bi kan bi ti wajo ba se le yen se pada san ni ra ko pa ni a to wa pada wa a ni won lo ti gba lori WhatsApp lojo kan ni awon kan kini kan to temi kan kan to share o ni mi ko mo ko mo ko share re ni o ni a in le din tuhibuna an tash'a al-fahisha o mo ba so si waju a to kan kan share ni awon kan share ti won ni a kan pa ro mo le kan a gbe ko present kini kan present ti no bi se kini kan ba ko ba ba ba wa ko share ni subhanallah o de le ki a mo wa ri pe present ti no bi se be ore o se be chama lo se be ba o se be o ko to ba won share yin share to share e lasan wa gba ni se o re o le ni ramadan to gba nigba to ro ko boya o ti esi e ti da ramadan yen ba fi san bisi
3: la ilaha illallah
5: haji to ni o meta pe ni meta ta wa fi meta ta san bisi yin wa si se o lodi kankan mo awon ba tun de awon ni o ni se lodi kankan mo ko saburu nbe awon be lo en to saburu nbe se wo ni awon ise lowo ni mi na awon ise lowo wa gba ni ise ti e ti e wa afiye wa jemu ti e at end of the day anabi to wa ti dan kunisha olori mo e se lu kule yan ko ma wona lo male kiyama ko la subhanahu wa ta'ala ki ushanu wa ayin to ba wa se be ta ba fe gba ni ta wa lo o ye meleki bi a wa fe gbe san laye en to se bu fa fe gbe san laye a ni gbe san ka na ba loruko je o tori two rocks kan na make right o ba loruko ni won eh o no ba tan fo ni se so anju o no ba n ba loruko je rara o to pe ti won na se yin ona ma gbe san lowo na gbe san lowo ade dan de meje ko pada je yele lowo ba ni nti wa se ona ba subhanahu wa ta'ala oni ko saburu be o ka gba esan ko saburu ka gba esan o ona subhanahu wa ta'ala ni wala tusrifu ana na ko jala inna allaha la yuhibbul musrifin o gbe nti ba ko jala lowo bo ni fe to ba sabu fun e to ona ba fe gbe san o gboro si ju to se fun ona lo wa anta afu wa tasfih ani ke fuju fo ke foriji won khair ulo loreju so ke ngba pe on ba mi lo koje ona ba lo koje fi e ma ba lo koje foriji ama o ba lo koje awon fe gbe san o ni fe wa re gbe san wa lo si court o lo fati aye fi gba wa pe a le lo court nkan ni e se mi sibi le pe rai e si wa si kini court ko sa buru me o gbe lo si court to ba de court won a ba e gba eto e ijiya to ba to si won san bo se fine won si ni won le pe pe ki lo fe pelu pelu ko ja e sa mo fe ile to wa ni banana island fa gbe fun e na ni to wa lo won fe ko lo se won ke lo se won so ba ni ko je ona ba ni iya nbe laye iya le te le run si ni wa la le ki ama so kan ba ra lu ko je bi le ko mo be si n ta ba ri to ma so en nikan lai da ona ba ni inja akon fa se kon bi ne ba in fata ba janu to ba ti gbo kankan to da ko be ru loju e se wa di on president tinubu ko ni kini kan ko ni ki won na ba won share kakiri baba si joko sabi baba si wo pe mi ni o ni certificate he mi ta pe chicago ti mo chade gan won yi bi bayi ni ti chicago e go to bi ta won kai a do ke politics ni nia bu ga wa le we time political news la ko share ni ma ba won share ge mo sulumi o to ba ti ri di ododo di mo ma ba won share o to ni ti shakhsiya jo mo ni yan o to si te si te si ye no ro jo mi ni yan ama je to me ni yan ba ba ni ko je o to ko to ba se laye gbo o wa ni la ko le eyin e ri facebook ni ba se fun yan ni a gbe nkan to so wa lo du mewa to ti koja ti facebook ale ba wa to du e ke lo ba se fun wa
6: wallahu akbar
5: ko ko se anu wa
6: allah akbar ta'ala jazakumullahu khairan ki olohun ko ni bo wa joba ina sheikh wa yakub abu abdullah kuraba shalikun alafi ara ti emi gigun
5: ni allah
6: alekun iman ikun an tupo ati arziki ki esin na ko le ba rorun ni mo tara ba se fun ni la hulu wala quwata ila billahi alali lazim fa ma fadil mura so ba wala ilu ba ruwa ni so la ni akiri the first jazakumullahu khaira ba ati da ati agbayin olohun ma je pe kan le ko je idalejo abi so
7: ni allahumma amin
6: ke mo ma nira ki o mo idamu bo to ma se fe mu dubu ajemo na ki o lo ba la ko je atuwa tan ko to mo dara si awon mo ati omo mo ati aromo demo ko lo ki mo se won ni ari banujo
7: allahumma
6: amin wala la hawla wala quwwata illa billahi alali alazim o la ti je yo je ku an ba mo la keji ni ko je gbogbo àwọn tó ń sọ pé àfà kan ó ṣẹṣú àfà wa ló gba ilé ọjọ́ lọ ẹ̀fọ́ sọ pàṣẹjù àwọn àfà náà pọ̀ ẹ̀gbọ́ ìdánilẹ́kọ̀ọ́tọ́ fún wa lára ojúṣe mùsùlùmí ìgbẹ́tọ̀ ìṣẹ̀ fún aláṣẹ ẹ̀bá ń gba ẹ̀tọ́ mi ní ọwọ́ rẹ̀ ìwọ̀ ni tó fẹ́ tàbùkù rẹ̀ ẹ̀bá ń bá àbùbù lórúkọ ọgbọ́n àti àjọṣetò náà
8: وتمت كلمة ربك صدقا

ba ti mo ife se wa pogan la ba ma gba ojo ba de de bi o fe afiju radio afede fe yo apate ede o ku fofo agbede amo wi ohun to ba jora won la wa fi di won ara won nile ise radio ti wa awon eyan to dan to dalenu da lo ni pede ife se wa po ame jeje 92.9 awon la pede kinu elede o dun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awon lagba nibi ka so didun lede igbo ọgá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọ́nbélé níbi ká má fi pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba léṣùn lọ́yẹ́ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmẹ̀lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

0: olólùfẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 ètò pàtàkì kan tá a pè ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán. Ètò lágbègbè wa ní ibi tí a ti máa ń yàn náà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Bóyá ti ìjọba ìbílẹ̀ CDA CDC èyí táwọn baálé ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ́ ìjọba ìbílẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ni ètò lágbègbè wa máa ń na owó ọjà irindé. Atọ́kùn ètò ni Mọ̀rúdín Olúyege pẹ̀lú Wasíù Sàláùdín ọmọ tó mọ̀kọ́lọ̀ Lékè Ìbàdàn láì gbàgbé Mùtíù Abdullahi. Olóòtú ètò ọ̀hún ni
1: Abiodun Èlú Gbajú.
0: Gbogbo ẹyin tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹ̀ka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa. Ojú òpó yìí yóò ṣe yín láǹfààní.
1: 0803409371
0: tàbí 08034057141 tàbí 08030428183 lágbègbè wa ètò tó ń ṣàmójútó agbègbè wa ẹ má míì sí ẹ.
2: Ètò pàtàkì kan gba lórí rédíò ilẹ̀ yìí tó ń kọ́ gbogbo èèyàn lọ́gbọ́n. Àlejò báńkì lórúkọ ètò ọ̀hún. Bond FM 92.9 ìgbàlejò ọ̀hún ti wáyé ní gbogbo ọjọ́ Àìkú Sunday. Ètò tá a fi ń ṣàpọ́nlé àwọn olólùfẹ́ wa tí wọ́n bá wa bọ́ sétò lójúmọ́ lójúmọ́ láti máa sọ ìrírí wọn bí wọ́n ti lọ gbà wọ́n kí gbogbo àbọ̀ àtàwọn ọlọ́kọ láyà àtàsìkò yóò lè rọ́pò kọ́ àbí olólùfẹ́ wa lẹ́yìn náà. Ó wù yín ká wá bọ̀rọ̀ bọ yín lẹ́nu wò. Ẹ pé Gamiat Abiola sórí nọ́mbà yìí 0707 49 21 18 0707 49 21 18. Àlejò Bond láti Bond 92 FM Èkó. Ètò tó pegedé ní gbogbo ilẹ̀ kílẹ̀.

bó ti wù kí lọ súnmọ́ lé tó kọ́ọ̀dù súnmọ́ ẹ̀dẹ̀ tí mo wà fẹ́ lé níbẹ̀ bí abẹ́rẹ́ láàrí bí wọ́n bá ti fẹ́ wa náà yẹ pé a ti ń tóbi dúnrin lọ. Ètò wa ètò yín ojúmọ́ re ọjọ́ Monday ọjọ́ Ajé ọjọ́ Tuesday ọjọ́ Ṣẹ́gun ọjọ́ Wednesday ọjọ́ Rú ọjọ́ Thursday ọjọ́ Bọ̀ ti Friday náà gbẹ̀yìn torí ilé ẹ̀kọ́ tá a gbà kọjá MBA wa ní More Music Less Talk Lecturer Ṣẹ́gun Mokin Ọlápọ̀lọpọ̀ tọjọ́ Saturday náà ó wà o ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan wọ́n ní ìpínlẹ̀ ọjà náà ní àwúrẹ́ òwò gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ń pè àsí àkíyèsí àwọn aláṣẹ rẹ̀ ṣe gbọ́dọ̀ gbọ́ pàápàá bàbá Sulaiman lọ́jọ́ dé okun alẹ́ 10 million bàbá àdúpẹ́ lọ́wọ́ yín o ìmáàmù ọ̀kà làwọn ọ̀rẹ́ dọ́tọ́ tójú ọlálékan ẹni ṣètò ètò ìlọ ìtò yìí ọ̀lọ́ àbùtò tàdí mọ́yìn agbára rẹ̀ lọ mú wá àgbàgbèyàn òjíṣẹ́ olúwa Julius Oladoyin Ọ̀pá Bọ́lá CAC Èbúté mẹ́ta bàbá ọlọ́jà agbó nílùú Ìbàdàn tí ó jìnà sílé kí o lánàṣẹ tí olúyege Adédèjì kọ́wọ̀n bá kí o tiẹ̀ náà bẹ̀ tí mo tún kù palẹ̀ mọ́ wòlímọ̀ yóò rọrùn torí àwọn yẹriyẹri náà ní àdúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn evergreen music àwọn orin tí ò gbọdọ̀ kú tó yẹ pé à ń ta ríta lónìkọ̀ ọ̀jọ̀ kan tẹ́ ń gbádùn iléeṣẹ́ Bond FM ìjà máa dúpẹ́ àìsè páyẹsìn bíbá ẹ ṣẹ́gun gbé ilé ultimate promoter ọkọ rèbí kò nílẹ̀ sówólú bàrí gàmà lórí o Alhaji Sulaiman G3 Entertainment òkúta náà làwọn náà àdúpẹ́ lọ́wọ́ yín o. Agbọ̀lọ̀gbà bíi bàbá wa Alhaji Dahoud Babalọla Òṣùpá Àdínní tí wọ́n wọ̀ tó tí wọ́n wò sí pé wọ́n pè nípínlẹ̀ Bọ́lá Ẹ̀fà ń gbìyànjú tí wọ́n bá tari ètò sí wa àní ló gbogbo àkókò tí wọ́n bá nídàá náà ẹ jẹ́ àfọ ọmọ kí àfà Alhaji Ibrahim ọmọ kí àfà wọn bá fún ọ ní àwọ̀dọ̀ quality tó ní kìmí àmọ́ lórí ta ló wá bá mi lálejò ṣùgbọ́n bí gíbá olùgé tòkẹ́ náà lákọ̀ọ́kọ́ gbé ẹ rí i pé a wọlé pẹ̀lú ọba jùjú King Sunny Ade Adégaye pàpẹ ẹlẹ́sìn ní bàrígà ẹkú kò fọ́sí ẹjọ́ ọ̀bí yín o torí gm wa ní kálọ́ọ̀dù ẹ bẹ́ẹ̀ kọ́ ni blessing àlùkò gm wa ní kálọ́ọ̀dù ẹ arákùnrin gbẹ̀ngà fátìlẹ̀ headmaster oníkàmọ̀ kí King Sunny Ade àdìgẹ ìpàpẹ ẹlẹsìn bàrígà fún ayẹyẹ ọjọ bíi hàn ọgọrin ọdún 80 years ó ti gbòde kan o kódà àwọn aláṣẹ ní káwọn ìgbésí ilé ti gbó olólùfẹ́ lè ṣe Bond FM pé lọ́lọ́dẹ ti ṣe ọjọ́ sunday ọjọ́ ìsinmi life and direct ni King Sunny Ade wọ́n wà lè ṣe Bond FM láti aago mẹ́wàá àárọ̀ wọn lágbà wọn lálejò bẹ́ẹ̀ sí àlékò tí borísọ ààrẹ ẹ̀kọ́ ni borísọ supervisor fáwọn ètò ẹ̀ka ń gbóhùn tiwa ni o ganiatu bello aṣerò ṣé wọn gbà bẹ́ẹ̀ náà ni láì gbàgbé ẹ̀rẹ́ àtújọ lálẹ́ kan èmi hàn sọ lásán ti mọ nǹkan tí ń lọ náà adúpẹ́ lọ́wọ́ tiẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ń gbọ́dọ̀gbà ẹgbẹ́ àbúrò mi igbákejì ọ̀gá fáwọn ètò iléeṣẹ́ Bond FM àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni látífọ́tò olùlówó ogun láìkè ẹjẹ́ àwọn tàbí à ń pẹ́ yìí ẹ wàá bá ń fún ọ ní àkórí kan torí pé ọlọ́gbọ́n olóyè ló jẹ́ pé ó ń gbọ́ iléeṣẹ́ Bond FM tí bá sí ojú òpó lẹ̀ bàbá olówó kan ni ó dá iléeṣẹ́ lẹ̀ gbogbo lọ́mọ àkọ́bí rẹ̀ jóbìnrin.

0: nkan ko so de ti e lotoro to ni
1: baba mi gadi kan na wa wa wa oro ti darugo to e ko si gate so gbe ni o yari o to le teri ba fun arabirin ba joka arabirin wa fajuro ko se meje ko se meji baba bayi de ti wa to pase fe to je oga kan to e pon dari ni se labe on na wi pe e fun baba e ni we ko ma lo le ju baba pon baba o se mi se meji ale ti ka de gugu nkan to je pe o ro mo to wa lowo re o ko le fun arabirin to je pe on dari ile ise baba dile omo ti e na akobi ni wo ba n wi pe to ko fi teri ba fun o kan na ni pe ah omo won ise gbe re n to dele ni ka mu n omo ah omo ba bu se ku daddy papa ki lo sele wa salaye fun ara ba ba wa ni da na bi se ba tan beru ba ko ta ko ti ko bi kata gbe nka e je ki n gbe jo ko mo ta awon kan were were lori sirisi bi eso bi kole kole ko mo de akara ko mo si gbugbe mara won ibi oni pa wa gbugbe won to ba wa ra nkan lodo omo baba yi atun se pepe ru fun won ateri ba fun won se gbugbe fun won sugbon e to joko arabirin to je oga ri se ti baba re fa se le lowo iti oba le ti oba lopo npa to gboro yi obo kan je oko afesona ni ko ti ife wole ti mo ta labere lo ki nle pe baba baba nkan to se bi se ku die ka to ko ba ri be o ye ba fun o ibe ala ko lo gbe ba gero ku ni lero re ibe ni ko le pe pe ni la la la la n to fi le se wele fun baba oni baba o se we fun awon obi to ohun se mo okunrin ku sinu ka on lo o na si fẹran kan papa nu bi le gari de jugu e na wo lo ara won awa baba dai fun je sire o wa won ka te pe pe te ran kan lowo omode bere kan ni broker to je pe o si ni ati baba nbe bi ah bu la won se pe te ran kan yi te bi ala ko ba ya be na ba ni ki ora ko ri pe opolopo awon agbalagba to won ran kan bere se pe pe fun se pe puru fun to ba gbe nkan iwonu moto ah ile o se se ko je pe bi ta ba fe gbe koko ta bi ta ba fe gbe obisi ta ba lo be to ba ti be wo ka ro ko mo ni mo la ko wo itun lai mo bi pe omo baba ti a wa fe sona igbaleti ina ni to ba ni o fe mo ile yi lo n gbìyànjú lájẹ pé fẹ mọ ara wọn kì í sígbà àkọ́kọ́ ìsígbà kejì sẹ pé ọ̀rọ̀ ajá lórí ọmọ yìí ṣùgbọ́n ìtọ́jú pé jẹ́ àfẹsọ́nà tóun máa ń gbá tí ọmọ ẹni tí èdè ní pé àtàgbàlagbà tó yẹ pé ọmọ wọn wọn lẹ ọ̀rẹ́ rẹ̀ kan sún mọ́ náà wà ní ìdáná ó yẹ ká yẹn jú ọ̀rọ̀ jẹ́ pọ́ ń ṣẹlẹ̀ yìí ní bá gba pápápá lọ́fíìsì mo se pẹ̀lú ọkọ̀ àfẹ́sọ́nà rẹ̀ tó pé tó ń ra nǹkan pápá lọ́dọ̀ arábìnrin tó jẹ́ ọmọ bàbá tó yẹ pé wọ́n gba létí ni wọ́n dúró ó wà rí pé wọ́n jọ ń sọ̀rọ̀ ẹ̀rú ọ̀rọ̀ wo ló ní wọ́n bá pẹ̀lú ọkọ̀ àwọn àfẹ́sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí mi ní kò sí méjì arábìnrin tó yẹ pé ń ta nǹkan pápá náà wọ́n tó gba létí bẹ́ẹ̀ wípé this is my darling are you talking with her ìyẹn jásí pé arákùnrin náà ni pé bá tẹ̀lé ká forí jẹ tó wá ṣe wá lágbára àgbàlọgbàbọ arákùnrin padà fẹ ọdọmọdébìnrin tó ń ta nǹkan pápánu yìí ìgbà tí wọn ó délé tí bàbá náà tó wá kó nǹkan tó kó ṣẹlẹ ó wá jẹ pẹkẹ rẹ kí pé à ẹni tó fìwà kan jẹ ọgá fún tó máa ń gbọn nítorí pé wọn tẹrí bá fún náà ni ẹkọ arábìnrin ẹ bá ń fún ní àkórí kan lórí nǹkan jẹ́ kó ṣẹlẹ̀ 0816913968 náà ni ojú òpó tàbí ká gbo ojú òpó ìwọlé fún ọ̀bà ránpẹ́ tí mo ní.

mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run Aláì. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà, níbi tí gbogbo apátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi, tí a ó sì bàjọ́ ọmọ àdúrà, àmàyọrí àti àgbàṣẹ́gun ní èdè abínibí. Orúkọ mi ni Ajéèrè Ọdúnkọ̀dúnrún. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn tó jí sì mọ́ ní owó yìí bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ìgbẹ́tó pa rámọ́ títí di àkókò yìí. Ẹ já wa ju wọ́n wa sí ẹni lọ Ìsírẹ́lì. Ọlọ́run wa, ipá wa, àbò wa, àtìlẹ́yìn wa. Ẹni tó ṣeé ṣe tó jẹ́ kó ṣeé ṣe fún èèyàn àti láti wà ní ipò ara rẹ̀ lónìí. Ẹni tó pa ara mọ́ nínú orun wa. Ẹni tó jí wa ní ìdí ìyè lónìí. Ẹ já kí kó ṣeun. Ẹja sọ títóbi rẹ̀, ẹja kéde ìwà láàyè rẹ̀, arúgbó ọjọ́ ẹgbà ọpẹ́ wa ní kùtùkùtù yìí, ògbóni fún Ọlọ́run lókè wa. Mo ní ọ̀bẹ pàtàkì kan, àdúrà ìṣe pàtàkì tí mo fẹ́ kí n wá jọ gbà lónìí. Àdúrà yìí, ìwọ gẹ́gẹ́ bí òbí, mo nílò rẹ̀, àwọn ọmọ, wọ́n nílò rẹ̀. Torí pé Ọlọ́run máa lo àdúrà yìí láti fi ṣe ìṣẹ́gun, láti fi ṣe àtúnṣe, láti fi ṣe ìmúpadàbọ̀ sí ipò ní àwọn ilé tí wọ́n ti nílò rẹ̀ nílò rẹ̀. A fẹ́ gbàdúrà fún àwọn ọmọ àti àwọn òbí wọn. A fẹ́ gbàdúrà pé kí Ọlọ́run kó di àárín ọmọ àti òbí mọ́, kí Sàtánì má ráyè wọ àárín wọn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ló wà nínú ayé lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn àkókò ohun àti jẹun ọmọ ti tó fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ṣùgbọ́n ṣe ni Sàtánì ní ìbínú sínú ọkàn àwọn ọmọ wọn. Ọ̀jẹ̀ kọ́ wọn lójú ayé àwọn òbí wọn mọ́. Ṣe Sàtánì dá àárín àwọn ọmọ kúrú tó bẹ̀ gẹ́gẹ́ pé láàárín àwọn ọmọ kò sí ìfẹ́ kankan lọ́lẹ̀.

0: àti àwọn ọmọ pàápàá tí wọ́n yà ẹnu ọgbà dúà lóore yìí. Bó sì lè kí ogun tí ó ń jà wọ́n nílé wọn ti pọ̀ tó, ọlọ́run yóò ṣe iṣẹ́ ìyanu lónìí. Yóò mú kí àwọn ogun wọn tán, yóò sì ṣe ìyanu. Fẹ́kọ̀ pariwo orúkọ Jésù tó, pariwo ẹ̀pẹ́ mímọ́. Ọlọ́run fi ìfẹ́ àìṣetọ̀, ìfẹ́ tí kì í tán, sí àárín mi àti àwọn ọmọ mi láti òní lọ títí láéláé. Ẹgbẹ́ kí àwọn ìyàwó tẹnu gbàdúrà yìí ní gbígbà. Ẹgbẹ́ kí àwọn bàbá náà ń gbà dáadáa. Ìfẹ́ tí kì í tán, ìfẹ́ tí kì í tí, ìfẹ́ tí kì í ṣá, ìfẹ́ ìjìnlẹ̀, ìfẹ́ àtètè kan ṣe, ìfẹ́ ìyá sí ọmọ, ìfẹ́ òbí sí ọmọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ fi sáárẹ̀ mi àtàwọn ọmọ mi láti òwúrọ̀ títí di àlẹ́. Bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ fi ìfẹ́ yẹn sáárẹ̀ àwọn ọmọ mi síra wọn láti òwúrọ̀ títí di àlẹ́. Ọlọ́run jọ nínú àánú rẹ, ẹ̀mí burúkú bá jọ yá àwọn ọmọ mi lò. Ẹ̀mí tó wà lóde òwò yìí, ó gba ayé kan yìí. Ẹ̀mí ọ̀làjú yìí, má jọ wọnú àwọn ọmọ mi, má jọ dàárín wọn rú. Ọlọ́run ẹ̀mí mímọ́, àánú gbogbo àwọn ọmọ mi má jọ dàrú. Àánú ẹ̀mí àtàwọn ọmọ mi má jọ dàrú. Tàbá rí ibikíbi tí sàtáàní fẹ́ ráàyè há sí láàárín ẹ̀mí àtàwọn ọmọ mi, Ọlọ́run jọ má fààyè gbà á níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ti ṣe làálàá tó yẹ kí àwọn ọmọ wọn máa tọ́jú wọn lẹ́sìn. Ṣùgbọ́n ìjọ ń jámọ̀ pé ó rọrùn fún òbí láti tọ́ ọmọ méje, ṣùgbọ́n kò rọrùn fún ọmọ méje láti tọ́jú òbí. Ọlọ́run ẹ̀mí mímọ́, àárín èmi àtàwọn ọmọ mi ò gbọ́dọ̀ bàjẹ́. Sàtáàní ò gbọ́dọ̀ ráàyè wọ àárín wa. Kò gbọ́dọ̀ rú àwọn ọmọ mi lójú láti tọ́jú mi. Kò gbọ́dọ̀ rú wọ́n lójú láti jẹ́ ọmọ fún mi. Kò gbọ́dọ̀ rú wọ́n lójú láti san ọjọ́ fún mi. Ẹ̀kọ́ àkókò yìí ò gbọ́dọ̀ wọnú wọn. Débi pé wọn ò ní lè tọ́jú mi lọ́jọ́ alẹ́. Ọlọ́run jọ ọ́ nínú àánú rẹ. Fẹ́ afẹ́fẹ́ ìyè, afẹ́fẹ́ ìfẹ́, àti afẹ́fẹ́ ìdúró ṣinṣin sí èmi àtàwọn ọmọ mi. Ẹ jẹ́ kí àwọn ènìyàn tẹnu mọ́ àdúrà yìí. Gbogbo ènìyàn tí ó ti yẹ kí àwọn ọmọ rẹ̀ máa gbèrè, àwọn tí ìjà ń bẹ láàrin àwọn àti ọmọ wọn, Ọlọ́run lè máa parí ìjà yìí. Gbogbo owó tí sàtáàní fẹ́ lò láti lè mú kí gbogbo ìlàkàkà yẹn bí èèyàn ń já sásán, Ọlọ́run ò ní fààyè gbà á. Gbogbo owó tí sàtáàní gbójúlé láti lè mú kí ìrìn àjò ìwọ àtàwọn ọmọ yẹn ó bojúrú, Ọlọ́run gbà á jẹ́ lónìí. Ẹbọ kébọ tí ẹnikẹ́ni gbé, èrèkèrè tí ẹnikẹ́ni rìn láti rí pé àárín èmi àtàwọn ọmọ mi bàjẹ́, Ọlọ́run jẹ́ ó dòfò. Gbogbo ìgbésẹ̀ àti iṣẹ́ tí ẹnikẹ́ni lè ṣe láti gba àárín àwọn ọmọ mi jẹ́ láàrin ara wọn ní orúkọ Jésù, gbogbo rẹ̀ dòfò. Mo pariwo, mo sì bẹ̀bẹ̀ fún ìfẹ́, ìfẹ́ pípé tó parí ooru ẹ̀dá, Ọlọ́run fi sáàárín èmi àtàwọn ọmọ mi. Ẹ̀yin ọmọ mi, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Bó tilẹ̀ kí ibi tẹ́ ẹ̀ ń gbé jìnà sí ni tó, ìfẹ́ mi ò ní kúrò lọ́kàn yín. Ìfẹ́ bàbá yín ò ní kúrò lọ́kàn yín. Ohun tó wá ń ṣe àwọn ọmọ ìwò yìí, tí wọ́n máa ń gbàgbé orísun wọn délẹ̀délẹ̀, tí wọ́n máa ń gbàgbé àwọn òbí, tí àwọn òbí fi máa ń ráre lójú alẹ́, irú ogun wọn mà ní jà ni. Kò dẹ̀ ní ja ìlú náà, bí wọ́n sàárín àsàsípò mìíràn ni. Bí wọ́n dì ní èdìpò ní dọ́dọ̀ mi. A ẹ̀yin ọmọ mi, ẹ gbé ohun Olúwa. Ẹ ó tọ́jú mi. Kì í ṣe fún àìsàn. Gbogbo oúnjẹ ọmọ tí máa jẹ ní oníjẹ kankan nínú ìdùgbò àìsàn. Ṣùgbọ́n ní ìgbà tó bá yẹ, pé kí ọmọ ó fi hàn yà pé mo fẹ́ràn rẹ̀. Ní orúkọ Jésù Kristì, sàtáàní ò ní dàárín wa ní àkókò. Gbogbo ẹ̀yin ọmọ tí ẹ ò kì í kí àwọn òbí ẹ padà pé kíákíá kẹlọ máa kí wọn, kẹlọ máa tọ́jú wọn. Orí ọ̀fẹ́ ńlá lórí. Ọjọ́ kan áwùn wọn pé kó gbóhùn wọn tí ò ní lè gbọ́ mọ́. Áwùn wọn pé kó orí wọn lẹ́ẹ̀kan sí tí ò ní lè rí wọn mọ́.
1: 0 8 0 21 22 20 22 0 8 0 21 22 20 22 Only meeting to talk. I do.

0: Àwa tá a dúró de Olúwa, Olúwa tún agbára wa ṣe. Àwọn fi ìyẹn gòkè bí ìdì, a sáré kì yóò rẹ̀ wá, àárín àárẹ̀ kì yóò mú wa. Olúwa tún agbára wa ṣe o. Kìkì ọlá ní kòkó kí agbára yé àdáfọ Ọlọ́run wa. Ọba lánà ọba lẹ́nu ọba títí ayé Ọlọ́run àánú tó fanu ẹ̀gbọ́n ọ̀rọ̀ tàbí láǹfààní àti wà lórí ètò kókó inú wẹ̀rìn lónìí. Nílẹ̀ṣẹ̀ Bond FM 92.9 tó wà nínú gbòǹgbò GR níkẹjà. Lẹ́ni tí í ṣojú àwọn mẹ́ta Sátidé ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹsàn-án ọdún 2026. Sáà máa yan Ọlọ́run wa lógun ni o, bàbá ológun tí ọmọ gbogbo lọ, tún jí Ọlálékan lórúkọ mi. Ẹ kú ojúmọ́ o.
1: Ẹ kú ojúmọ́ gbogbo olólùfẹ́ gbọ́kọ̀ olúwelé ṣe ẹ bọ́ọ̀dẹ fẹ́ hàn jèrè bí ọ̀dẹ òdò bí torí wọ́n rí bí ọ̀dẹ òbádò bí ìgbẹ́ nílùú rí o. O mẹ́ta la fi ń ṣe ìgbàdúrà ìkan lórí ìkan lọmọ ìkan làlàáfíà mẹ́tẹ̀ẹ̀ta mọ́ fún wa. O parọ́ aláìdè ọjọ́ Sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2026 wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún ìlọsọ́gbọ̀n aláàmú ọlọ́dún ìjà ọ̀pẹ kí ìrẹ̀ kí náà lọ́jọ́ kó tó ṣe pẹ̀lú ọjọ́ keje.
0: Bẹ̀rẹ̀ ìyẹlé àtẹ́rígba ayọ̀ dẹ̀dẹ̀ akọ̀rẹ́gbẹ́ gbàgàdà ó yẹ mí ó yẹ ẹ̀rọ̀ kí ló ayẹwá lórí ètò òkúkọ onúwe ìròyìn ìrẹ̀ owó yẹwá ìrẹ̀ ọmọ yẹwá ìrẹ̀ píparí ìwà yẹwá fọlọ́bọ ọlọ́ọ̀bọ rọ́jú èní kọ́dà nǹkan pè kárí gbogbo wa. Ìlú Ọ̀fàyàmí ìpínlẹ̀ Niger o níbi tí wọ́n ní àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ló ta mọ̀ sí sífù dìfẹ́ǹsì wọ́n ní wọ́n ti àwọn ọ̀kan mọ́lé àwọn tí wọ́n fọwọ́ sí pé wọ́n ní ohun wakùsà jẹ̀jẹ̀ mọ̀ pé ńgbà tí wọ́n fi sílẹ̀kùn lórí àwọn èèyàn wọ̀nyí òkú lẹ́lẹ́jà ta ni.
1: Àwọn ọmọ Nàìjíríà sọ bí àmẹ́ Tinubu wọn á gbọ́dọ̀ sọ̀fin tó rọ̀ owó rẹ̀ mẹ́tàdínlógójì tẹ́lẹ̀ kó dágbére fáyé ní ìkáwọ́ àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni tá a mọ̀ sí ààbò ìlú sífù dìfẹ́ǹsì ìyẹn dédé òdo alákòóso ti gbé ìgbésẹ̀ o. Ó ní ọ̀gá àgbà fún ti NSCDC ní ọ̀wà Nàìjíríà tó kọ ọmọ ẹ̀rọ pọ̀ fún ti agbègbè náà.
0: Ẹ̀rú bọ́mọ Nàìjíríà o bọ́mọdé bá ti débi ẹ̀rú àbá àgbà tí ọ̀tá àgbà tó mọ̀ bá ọ̀rọ̀ bá débi ẹ̀rú àgbọ̀ jègèjègè jẹjẹ́ mọ̀ ẹ̀pẹ́ lórí ìgbaradì ètò ìdìbò tó ń bọ̀ wá lọ́dún 2027 ni ìrókù kẹ̀kẹ́ àwọn jàǹdùkú olóṣèlú wọn ni wọn ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ ilé ìtọ́lá pẹpẹ o.
1: Àwọn tó wọ́n rújọ fún ipò kan tàbí èkejì ní ẹgbẹ́ òṣèlú APC sọ ògùn ẹ̀fọ́rí jẹ́ fẹ́ẹ́ rìnrìn àjò lọ sí òkè òkun wọn ní àfàrò lórí ẹ̀ tó fa sábàbí ajẹ̀gbọ̀.
0: Kẹ́kulé gbọ́kú sọmú tó gbọ́ tẹ́dọ̀ gbọ́kú òfò òdẹ̀ kádà gbàǹgbàǹgbọ̀ gbọ́kú sọmú jẹ díẹ̀ díẹ̀ ṣe rí làákàyà àtinúdá tó gbòde kan èyí tẹ́ ń pè ní AI ó lè pa ọmọ èèyàn o.
1: Wọ́n ní bá a ṣe ń gbáradì fún túkọ̀kọ̀ ṣẹ̀ṣẹ̀ ayẹyẹ ọ̀wá ọjọ́ kìíní oṣù kẹwàá ìjọba àpapọ̀ ní bí nǹkan ṣe ń lọ yìí wípé a ṣe ní gbòǹkan lẹ́nu lókì láfi ṣe o.
0: Ṣé rí ẹni olójú náà lójú ń tì akẹ́kọ̀ọ́ kan mà ní wọ́n ní wọ́n fẹ̀sùn kọ́ pọ̀ jẹ gbèsè wọ́n fi ọlọ́pàá wọn tì í mọ́lé lẹ́yìn tí wọ́n á tu sílẹ̀ ọwọ́ ara mú pé wọ́n bà ń ló kọjẹ́ nítorí èlò ẹgbẹ̀rún mẹ́jọ náírà péré ó sì lọ gbẹ̀mí ara rẹ̀.
1: Kàn ní fún orílẹ̀-èdè wọ́n kẹ́kọ̀ọ́ àgbàgbọ́ tí ò ṣe é sọ kò dé lọ́jọ́ àtìkú àbákanná ìpín àkíyèsí ìjọba lórí ìṣẹ̀lẹ̀ tó pọ̀ ṣẹlẹ̀ ní ìkáwọ́ civil defence yẹn ní nílẹ̀ ní ìpínlẹ̀ Niger ẹgbẹ́ lọ́sọ̀ títọ́ ọ̀rọ̀ yìí o.
0: Àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ ra mi ti orílẹ̀-èdè wa pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó wọ́n mà ní wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lórí kíni wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ fún ẹ̀kún ìdá ogójì nùdọ̀ ọgọ́rùn-ún èyí tí àwọn aláṣẹ sì kọ̀ tí wọn ò tí ì dá wọn lóhùn.
1: Gómìnà ìpínlẹ̀ Ṣèyí Mákindé GSM orí àlàáfíà àgídà ní àlàáfíà yẹ lórí àwọn ó kàtẹ́ pé ń tari sí àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní lọ́wọ́lọ́wọ́ àìta òsì wage award kò tún ṣàfikún rẹ̀ fún oṣù mẹ́ta gbapò torí pé ọgbọ́n pẹ̀tù ògbóde kan.
0: Yẹ́jẹ́ mọ̀ pé àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ ọlọ́pàá àánú àti ìta èyí tó ń ṣe àdìwọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àgbáyé wọ́n ní ká má parọ́ ká má ṣèké wọ́n ń ṣe rí làákàyà àtinúdá AI wọ́n lọ́ máa ran àwọn lọ́wọ́ láti ní pé àwọn ọ̀daràn ẹyẹ tí mo sọ tó jẹ́ aṣọ̀gbàlú 16 ńlọwọ́ àwọn bá nípasẹ̀ ìrànlọ́wọ́ AI.
1: Ebú àná táúntà bọ́ǹtà náà rẹ̀ lórí àgbà Peter Obi ò ṣe Peter Obi owó pẹ̀tọ́ lọ bí mílíọ̀nù mẹ́tàlélọ́gọ́fà dọ́làsì ìjọba àpínlẹ̀ Anambra sọ púpọ̀ lọ́rọ̀ láàárọ̀ yìí àjẹgbọ̀.
0: Alàgbà dókítà Gbẹ̀ngà Hashim wọ́n díje nípa lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀ṣù SDP wọ́n ti ní kí ìjọba tú àwọn àjọ elétò dibo ene ka kon si yin awon mi lori kini won ni won otele ofin ni ejo papa ile idajo lejo ko te le o to dale roju meta yi won ni won ko won otele ase na
1: ai ni gile bo ka ma be so re tan ko je ko ruo pe peter obi on jeri re to e pe su to fi kan lori ko ti gbese nipa to fi gata je gbe mo le pe anagba tan ba lo to toro to ba ye ko ba de oto ore yo ko lo si du le wa nigeria ko ni dije fun pa re
0: lori nkan ti won gbe mi ni ipile ondo ti nse kupo opolopo eyan jeje won pe ajo nafdak ma lanu bo lawo yi won ni kiri kan ton pe methanol o na lo wa na nkan ti won popo ni bayi to ti wa mu ki awon eyan ti won ti ku ki won je meji din ni adota ni ipile ondo to si ni awon eyan meji le logoso mi nbe lenu ba ku ba la ba
1: le se to di won Nigeria ni alapate ni se ti ose fo bi ha ni ko le da se lori igba re fun jibo won ko do 2027 awon ti o ba sise papo ta won to gba probably million pelu pese pese merin ni o
2: padan
1: gboro popo popo won
2: ti mo fun e lo wa
1: n lo takun la iye ko owo re je
2: ko
1: akobu okele
2: akobu
1: okele mo se se mo se o pa ani ro mo ye
0: kare mo se akose
1: e mo ko owo re
0: le mo pa ma gboro ni wa Nigeria pelu le se to se akoso eto oraje won ma ko wo bo iwe ade mo gbogba kan lori bi won se ma jo pinu nipa eto inowo ti ajosepo na ti o si mu ilo siwaju bo orilede wa Nigeria
1: iwe ti gbogbo so kan na re ni awon osise won pe lagbo idolesi akesi pe
0: oraje won ma ko wo bo iwe ade mo gbogba kan bi won se ma jo pinu nipa eto inowo ti ajosepo na ti o si mu ilo siwaju bo orilede wa Nigeria
1: iwe ti gbogbo so kan na re ni awon osise won pe lagbo idolesi akesi pe ajemonu ide ogodi ti to won ti ajele fun ti agbega promotion areas e tete da won lohun reti
0: je je ma ipele ejo ko tele lohun won ni bi erun ba ko ori to ko eji kan ori bi ka gbe ka nigbati ile kan to da ejo ni ilu loko je pe ki won wo gile egbe oselu end ile ejo ko tele lohun so pe abaro pe idajo na ko ni tete wale to tele yi won ni ki egbe oselu ndc ko tesi waju lati ma le pa ti won fe
1: e po loko ni egbe legba ni o fura gba mo bo to yin abro pe akesi kan la la yi pe dipo ti to fi tawo gba iyan si pe egbe selu apc
0: so ikara la ho ti won dije bi to si je aja fe to mo eyan o ma so la ro yi o ni se ya ru karu e ti nigeria ba ni e po un gege de ni ko ni le wo so akawo un kuku pa un o ma ya le so won na be la ko un
1: asita bo ko ni ba wa o lori fe won to re ni le na ni mi na je je ro pe asita ba kan lo ba fe oluwa o sanu wa o fara pa olorun fun ni alaafia
0: e la gbe o ma ti ni banta banta ni ya di e ba de yin di e wo re le na omo iya lode ajogun ewu ni omo iya gbadan e awon la omo yi baba wa ase lo wa me ti run Nigeria o je je pe awon ti wa je awon lede lo ke fun e pata ni omo yi ni bayi awon lede so o ti pe are bala me ti e wa eje ka jo joko mo ni ko eje a jo jiro
1: ile se a
0: jo mi kun lugun
1: do re wa do wa ta ni la wo ya ku ile se a ba pa le wa Nigeria wo ni o re la bo ro le fo ko ko so lo ko ti le ri je agbo pa ni ipile Benue a mejo kan ta gbo pa aji ni be ji gbo pa ma ni ogbo wa lo do le ku se o
0: ye je mo pe a re le de wa Nigeria bla me ti lugun o be lu bayi ye ni o le de France ki ni o se nbe a ro le France Emmanuel Macron lo pe won to je pe o gbalejo won to si je pe won jo gboko yin tabili ko to nso lori ajosepo okowo to nti awon won ri gba lo Nigeria ti ni Nigeria ti o fun France
1: o ko gbe tita o le de wa je ati o le Spain lori eto gbe ajosepo o ndo lowo pa pa jo lori abo lori oje ati ero akorere
0: je je mo pe o le de Canada awon ti feju keke iwe ele to fun awon akeko lakeko ni o le no bayo papa julo fun omo Nigeria to pe o wa si Canada lati ko eko o lawo ti se to bayi lati ri pe awon tun fi aigba omo Nigeria lati ko eko si ni orilede Canada
1: egbe atepo kan nikan mo re ni mo ja muso ti kan mo ja baka gbe orilede South Africa gusa julo wo obe meso toto la buru oku won koda eni kan to wa to pe ko si aso lara re ti a lo gbe si oju ona so ye ko ri be
0: egbe oselu apc ko won le pa million meta ibo fun are bala be tinubu ati igbakeje gomina to pe awon na wo ni alaji de po gomina ni ipinle eko oba femi amzat ni bayi won se ifiloye awon igbimo olupolongo to je pe awon omo egbe ti igbimo olupolongo bayi o n lo si bi 1250
1: owo pe
2: On FM 2.9.

ọmọ ilé ìtajà ó yàtọ̀ sórí 0702-500-7861 0817993333 Mediana gbogbo ohun tí rẹ nílò.

0: oko nu iroyin te si waju bore fm lawa 92.9 radio fest sport kari aye radio fest wa po to na ye go lori atekun o je kire we o sare vanga ni si de mi la ro yi je je mo pe won ni roba ni wa ta gbare ni npe mbata ba ba gbo bata no mi gbata o ni so la fe bata bata la sho bata ile fo pa ma gbole wa ni jira si bn pelu le se da akoso eto isuna wo ni wa ni jira wo ma ke o boy we ya de mo gbo gbo ba ati ma se akoso awon inowo ati eto bi ewo pe je ko ma gbile yo li wa ni jira ati ajo se pa won ile ise meje igbo ye ki o do dede ti eto raji ori wa ni jira so je pe o gbe fe fuke si da kan na ti eto raji wa ti o do se ti o de si pe boya o n lo soke n lo sodo gbole fo pa ma gbole wa ni jira ola emi ka doso ani o ko boy we ade yi lo le se won ti se le fo pa ma gbole wa ni jira nigba te to je alakoso fo eto isuna wo ti da pase lo eto raji ori wa ni jira tai wo ye dele a bo wo iwe na lo ko ti ile ise akoso tun na nigba to n soro bi eto oni lu abja ti se ni ngba to se to soro yi ni bi oluse cdn to nbe lu abuja lanode yi alawa kado so ni pe ti adehun tutun yi won ni ohun gan lo ma da bere ko boya ka ojo ma pin awon opolo laarin ile ise mejeje lori bi lo siwaju bi o se ba ectorisa ori po won ni lori wa nigeria ati pe eto oraje o je pe yo buya to je pe oni da bere ko boya eru to yo wa ni ori awon mekan tara kan lohun to pe won se le lori ba kan lo so ni pe se ri nu nkan to je adehun to se bo wonu yi won ni yo se lori opolopo awon bi ti a se akoso eto isuna wa ba kan na je pe yo se lori nipa n to je mo ti owo ori won inawo ijoba awon mi o se gbo owo lowo awon eyan kini won fi se ipinu gbo owo ori won yi ati pe ogan le se le mu igbelaruge ba ona to je pe eto je nigeria yo tun gbinaya si daada gbogbo awon nkan yin lo lowo anu akonu ototo to se bo wonu na ki olodun je ko se se ayo fun gbogbo wa eno bo iwe ero saturday fun gad laaro yi e barun yi nbe
1: oko ro lo se bo le fe le je pe on tese wa tun ta lo to lo je pe sono ti bo indonesian na to gbo ro ìwà ìṣẹlẹ àríkàríkà bàbá àdìrò tó kọjá sí lọrọ ọtọ náà yọ dà lẹyìnwọlá iléeṣẹ asọdúnlẹ ọmọ nàìjíríà fún ti ìpínlẹ fún ti ìpínlẹ ọsùn wọn ni ìjò tó ń pọlọpọ yóò sábà pàdé ọdọ lẹjọ kan pé ẹni búrẹdì wa nàìjíríà jẹ o wọn ni fúri àwọn ẹgbẹlẹnu kú pistol magazine láì gbàgbé àwọn atọpa ayédèrú fún ti àwọn agbófinlẹ wa nàìjíríà wọn ta wákìlú ká máa wò ní ẹsẹ láàrin oṣù mẹjọ gbáko wọn ni wọn ti pa sápò ìjọba wọn lọ bí bílíọnù márùndínláàádọrin náírà ó lé pẹsẹpẹsẹ mẹrìndínláàádọrin ni wọn ni bójú bá kojú ọrọ amadu sọ tó jẹ adelé ọgá àgbà pátápátá tó tó jẹ igbákejì gbogbogbò fún àwọn ọgá ńbẹ tó ń kọjá wálé moses adéwọlé ìjọ kojúmọ ní ìjọ tọọsì ta nígbà tó fojú rí pẹlú àwọn akọyìn ní kọlábà ní ìlú ìbàdàn ní ìpínlẹ ọyọ orí bẹẹ bá gbàgbé bí àwọn iléeṣẹ asọpọdé rẹ jẹ ẹsẹ ṣiṣẹ ní ìpínlẹ ìpínlẹ ọsùn wípé àjọ ìpínpọ àjọ kọgbà rẹ jẹ pé ó dúró wọn náà gbòó oníbàpọ náà ni àwọn àjọ ndle aná ṣe ti wọn lọtọọtọ náà ní kíjọba àtàwọn kọmọ làálà pé wọn tàn kó fún rí ẹgbẹlẹmùkọ àtàwọn ìjọ lówó tọjú àwọn ìbàjá lùgánà wọlú tọpọ orí ìjọba nàìjíríà gbogbo ẹ
0: wọ́n ní jẹ̀lẹ́ńkẹ́ náà làwọn ṣe àjọ̀dún ọ̀mẹ́tì ọdún yìí o èyí tí ó rí wa nàìjíríà tí ó pin ọdún mẹ́rìndínláàádọ́rin tá a gbòmìnira ó àwọn

0: sì wọ́n mọ́ gbogbo lọ́jọ́ ọ̀rọ̀ ọba ní pé jẹ́jẹ́ rẹ̀ pé àwọn ọ̀dọ́ lọ ya bo ìta nígbà tí wọ́n sọ nímọ̀ pé irú kú rèé ló jẹ́ pé wọ́n kò ṣàdédé èèyàn lóòótọ́ àmọ́ pé àwọn èèyàn wọ̀nyí ẹni ẹ fẹ̀sùn kàn wọ́n pé wọ́n ní ìgbésẹ̀ tó kù díẹ̀ ká ṣùgbọ́n ó ṣe wá jẹ́ pé ibi tí ara fẹ́ burúkú wà òun náà mọ́ tó jẹ́ pé gbogbo wọn tí wọ́n di òkú tí ló dé àwọn ọ̀dọ́ là ń gba ní Niger wọ́n fà bẹ́ kọ́ri wọ́n láwọn ò ní le gbà àwọn le gbà ẹ̀wẹ̀ akẹ́kọ̀ọ́ tó náà jẹ́ àjà fún ẹ̀tọ́ ọmọnìyàn global right wọ́n ní àwọn fẹ́ ìdí o tó jẹ́ pé ikú lè pa àwọn èèyàn báhùn tó jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n pọ̀ ẹ̀sìn tí wọ́n sì kàn ẹ fún ẹ lo kíkọ́ tó pè ní life ammunition olùlù tó jẹ́ pé ẹ pa wọ́n ẹ má wulẹ̀ pa ẹ̀rọ kan ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ náà láti kóso gómìnà mohammed umar bago wọ́n ti kéde kọ́lẹ́gbẹ́lẹ́ oníwákàtí mẹ́rìnlélógún lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ torí pé àwọn gbé ìgbésẹ̀ yìí ò pé kálukú sì gbélé lásìkò tàwọn ẹ̀ta fi yanjú bọ̀ ọ̀rọ̀ tá a wọ kókò tá a ṣe ìfimúlẹ̀ lórí ohun tó mú kí àwọn èèyàn wọ̀nyí kí wọ́n jẹ́ ọlọ́ba nígbà tí ó wà ń bẹ̀ irú oògùn àbí kẹ́míkà wo ni wọ́n lò tó lè jẹ́ láàrin wákàtí mélòó kí wọ́n jẹ́ ọlọ́ba nígbà báyìí torí dé lẹ́yìn àwọn ìkókò ẹ̀wẹ̀ ààrẹ bọ́lá mẹ́rin nígbà ti pàṣẹ o ìpé wọ́n gbọ́dọ̀ tọ́ pinpin ohun tó ṣẹlẹ̀ wọ́n sì mú dá ọmọ nàìjíríà lójú ìpé kò sí ẹnikẹ́ni nínú àwọn tó bá wà láàbí tó ẹ pé wọ́n lọ láì jìyà torí pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìròyìn yìí nínú ìwé ìròyìn sáfìdé vangard láàárọ̀
1: yìí. wọ́n ní pẹ̀lú rògbòdìnà ohun tó lé gbò láti èsì ìkúkọjẹ́ pé a dẹ̀yẹ̀rùn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìkàtí ẹ̀lọ́sọ́dọ̀ aláìlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ orúkọ làgbẹ̀ cp olúgbẹ̀ngà adéjì abimbola ó ní láńlọ́ọ̀dì lẹ́nu tari ìwé sọ̀rọ̀wọ́dẹ́ ìmọ̀ràndófò mílíọ̀nù mẹ́tàdínlógójì náírà gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ lọ́rọ̀ pàlẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ sí pẹ̀lúgba ayọ̀dẹ́jà abimbọ́lá ó láwọn ẹ̀mí tó lọ ọdún àwọn lọ́pọ̀lọpọ̀ kí láti fi pààrọ̀ rẹ̀ ṣùgbọ́n nǹkan òṣòṣò wípé àwọn eléyìí náà ní ẹbí wọ́n sì ní epo rọmọlẹ́ nílé o wípé kí wọ́n gba mílíọ̀nù mẹ́tàdínlógójì náírà kọ́kọ́rọ́ ọba
0: ìwọ àwọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fún bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́fẹ̀ẹ́ ti rẹ̀ gbọ́ ǹjẹ́ ọmọ nàìjíríà lọ́wọ́ ai wọ́n ní gẹ́gẹ́ ọ̀gbọ́dọ̀ fojú kan náà a kò lè ṣe ọ̀gbọ́dọ̀ yàtù ọ̀gbọ́dọ̀ aládájáfẹ́ nẹsẹ̀ síta gbogbo àná ọ̀rọ̀ jẹ́ pé à ń sọ pé báyẹ́ yẹn ní bá pọ̀ tí òye ń tọ̀ yóò wà lẹ́yìn gẹ́gẹ́ káwọ́bàwà lẹ́yìn agbọ́dọ̀ bàgbà mu sì báyẹ̀ mu jẹ́jẹ́ mọ́ pé ìgbìyànjú àti báyẹ̀ mu náà ni wọ́n ní làákàyà àtọ́ èyí tó yẹ pé wọ́n ló gbòdì kọ́ báyìí tó ń pè ní artificial intelligence èmi tẹ́lẹ̀ ń fi túmọ̀ lẹ̀mọ́ lẹ́gbẹ̀ẹ́ pé aṣọ rọ́pò tó wọ́n ní òun náà ló gbòdì kọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lọ́jọ́ pé wọ́n ti ń lò ó wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ń lo bot nínú artificial intelligence náà wọ́n ní wọ́n ń lò ó fún àwọn iṣẹ́ àṣetiléwà wọn àwọn oníròyìn wọn láwọn náà ń lò ó fún àwọn iṣẹ́ wọn láwọn ọ́fíìsì wọn wọ́n ní àwọn náà ti máa gbé kinní kan jáde èyí tí wọ́n pè ní generative ai táwọn náà fi ń gbé àwọn ìwọ̀n kalẹ̀ tó jẹ́ pé wọ́n tún fi ń kó ìròyìn jọ wọ́n níbẹ̀ ni àwọn olóko àwọn náà tún lò ó tún lò ó láwọn iléèfowópamọ́ tí wọ́n fi tó ń lo data jọ pẹ̀lú algorithms oníwọ́pọ̀ láàrin láti pa ọlẹ́rin wọn láwọn náà lọ́pọ̀ àwòrán wọn ń lo ohun wọn sì ń lo àwọn fọ́nrán ní àárín ìṣẹ́jú péréte láti pèsè àwọn nǹkan tó yẹ pé wọ́n fẹ́ lò tí gbogbo ayé sì ń gbádùn wọn lọ́wọ́ ai ṣùgbọ́n wọ́n ní n ti bẹ lẹ́yìn ọ̀fà wọ́n máa ju òjì lọ wọ́n ló tó ń bẹ lẹ́yìn ai yìí wọ́n ní ọlá pẹpẹ o wọ́n ní agbára tí wọ́n ń bẹ fún ẹ ẹ bá rí èèyàn ẹ pàdé ẹ lójú pópó tẹ ẹ wọ pé èèyàn mọ ẹ báyìí kátó kátó wọ ẹ nímọ ẹ pé ai ni nlẹni tẹ ẹ ń wò lójú pópó tọ ẹ pé ẹ ń pè èèyàn wọn ni ìjókòó sọ̀rọ̀ kan wáyé ní ìlú Dumfries ní Scotland wọn ni ibẹ̀ ni ẹni tó jẹ́ ọba orílẹ̀-èdè gẹ̀ẹ́sì yẹn kí ló ti gbé ìkìlọ̀ kalẹ̀ pé hey ibi táyé ń lọ yìí tá a bá ṣọra wọn ní ai ó lè pa ẹ̀dá wa dáhùn ún o ilé pípẹ́ yọ pa ohun nípa gbígba aṣọ lọ́jẹ́ kí wọ́n rẹ̀ ṣùgbọ́n ibi tí agbára ai dé yìí àwọn tí wọ́n ń ṣe báyìí ni wọn ò ní ìdí ẹ̀ wọ́n ní ó ní agbára rẹ̀ pé ọkọ̀ ai kan lè di lọ́jọ́ kan tó sì gbogbo ayé tí wọ́n parú tí ayé ò ní sí mọ́ torí pé agbára rẹ̀ ti ń pọ̀ ju ẹni tó jẹ́ ọba orílẹ̀-èdè United Kingdom ìyẹn Charles III ìgbìmọ̀ láàárọ̀ yìí nígbà tí wọ́n ń jókòó tí wọ́n ń yí tábìlì po tí wọ́n ń sọ̀rọ̀ ọwọ́ akẹ́gbọ́n pé ẹni náà ti ń sọ àwọn ọpọlọ kalẹ̀ àwọn ewu tó ń bẹ nínú làákàyà àtọwọ́ aláṣẹ ń pè ní artificial intelligence yìí ẹ gbọ́dọ̀ ṣọ́ra gan torí pé ojoojúmọ́ náà ló jẹ́ pé ó ń gbọ́n sí tó ń pọ̀ lọ́ra sí táwọn ẹ̀ sì ń lò ó sí wípé tó bá yá ó ṣe kí agbára máa tà mọ́ ọ tọ́ pé ai ni wọ́n padà máa ṣe àkóso ọmọ

0: ti omo eyan ni lati ti akoso eh mo n gba to ba si ti e ba binu bayi eh aye pe opo gbogbo aye ro mo in charge lo so be la re mi ko e be ni o se rin lowo omo nigeria pe nje omo nigeria bawo la se ni abo to e lo ka e pe ru re inside the bangage la ro
1: nje to ba ka adiku de re oke ni keji mi la re si so lo so to so si wu ade ko mu ada ara lo to fe fi de oko aketola ni oke ogun lo da ko ni ko woni ba le lo ni le ba le ro gbo oba lo ni lo le na to se pataki ori sa be gbo bi sa re ni yaba local council development area e ni ipile eko o fe da o mo pe o
0: se to pa samo po ba ni
1: o to wa ni ya la yin tari le wa o wa ko ba re ya ta re ta fe sa ise ijoba la ise ise let me see what I got out of it. I'm going to see my mother.
0: That's right.
1: You're going to see
0: my mother. I'm going
1: to see my mother. I'm going to see my mother. I'm going to see my mother. I'm going to see my mother.
0: I'm going to see my
1: ọwọ́ bí adéyìn náà kí àkíyèsí orí ta bá rí nǹkan orí tó ká pé àkíyèsí ẹ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ tó kó ìṣẹ̀lẹ̀ ní abẹ́ àti bá ń sọ̀rọ̀ àwọn ọmọ nílò kúrò ní èdè ọwọ́ nàìjíríà wípé ó kù díà tó ẹ̀jẹ̀ káwọn pọ̀ kí ìdájọ́ ìdókòó lè bá wà lórí ẹ̀ ọba adéyìn ló kàkíyèsí níbi ètò lánilọ́rẹ̀ ìtọ́wọ̀ fún àwọn àjọ ọlọ́ba lọ́wọ́ abálé ọkọ̀ ìlú ní agbègbè Lagos mainland ó jẹ́ kan bẹ́ẹ̀ náà pé àgbékalẹ̀ ètò pàtàkì fún àwọn lọ́kọláya àti ìlanilọ́rẹ̀ fún àwọn àjọ ọlọ́ba lọ́wọ́ àti àwọn olórí ìpèkọ́ àjọ kan gbọ́ ẹjọ́ kan gbọ́dọ̀ máa gbò wọ́n ní bá a ṣe yọ sólà ń yọ ọgbọ́ nípa àwọn ọmọ fún ìdí kan tàbí ìkejì ó pọ̀ lóhùn nílùú omi òjò ní sísẹ́ abẹ́ ṣẹṣẹ́ fún wọn wípé tẹ bá lè máa gbé ìgbésẹ̀ tẹ bá jẹ́ káwọn aláṣẹ máa gbọ́ wípé ìṣòro àdé àbẹ́ tí eegun aláre ń fi aṣọ bákan la gbọ́ pé wọ́n sí àwọn òbí àgbàtọ́ ní gbẹ́rẹ́ papọ̀ pé ẹ mójútó àwọn ọmọ yín o tọmọta bábítà àbákọ́ yóò gbélé kọ́tà lẹ́yìn wọ̀ lápẹ́ ìbáyọ̀ ọjọ́ kan sọ pé kọ́mọ kú o olórí gbóbi sábẹ̀ lórí musumola adeniyi olórí musumola adeniyi
0: ọgbẹ́ àkẹ́sì
1: ìyẹn ànikẹ́ làkúrúkọ àjẹpọ̀ mọ́ tó tọ́ tí wọ́n á kàfọ́ ara rẹ̀ kí ló ń dàmí láàmú
0: fún wa àwọn bẹ́ẹ̀ mo rò pé ó ní olórí tí kò sọ pé olórí wá jẹ́ olórí mo ṣe ní dèrè pé sáà kí
1: ìrìn ìrìn àgbòmókò wà jẹ́ ó lè jẹ́mọ̀ mójútó àwọn ọmọ wa tó pẹ́ náà ní aṣáájú wa lẹ́yìn ìwọ́ ọ̀la bákan náà ẹ̀tọ́ tó jẹ́ ọ̀gá àgbà tó mọ̀ tí àwọn ètò kan ní abalẹ̀ tó mọ̀ ti ìṣẹ̀lẹ̀ abẹ́lé ní arábìnrin kàfáyá wọn náà tó pe àkíyèsí pé gbogbo òbí àtàlágbàtọ́ ẹja ojútó àwọn ọmọ wa ìṣẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọmọ wa ní abẹ́lé wípé kò ṣe é sọ kò dí o ṣe ẹ̀bọ́dẹ̀ fẹ́ ó mọ̀ ń tẹ̀ síwájú.
0: gbogbo olúwo ọ̀run tẹ̀ síwájú ní monday fm náà rédíò fẹsíwápọ̀ tó kárí ẹ̀ inú wẹ́rẹ́ sáré vangard láàárọ̀ yìí tó kó àwọn ọmọ alápẹ̀rẹ̀ ọlọ́run bá kọ́ má jẹ́ ká jẹ nǹkan tí ó pọ̀ wá ó tó mú wá kọ́lọ́run bá kọ́ dáńkọ́ má jẹ́ ká lè mú o ǹjẹ́ jẹ́wọ́ pé wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣe ní ìpínlẹ̀ ondo nígbà tí àwọn àjọ nọ́bẹ̀ tó wọn ni wọ́n tẹ̀sẹ̀ fọ ọ̀rọ̀ yìí láwọn ọ̀rẹ́ ìṣọ̀jọ̀ fáìdì ló ń sọ dímọ̀ wọ́n ní ikú tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípínlẹ̀ ondo kò sí lẹ́yìn àwọn nǹkan àpòpọ̀ tó yẹ pé wọ́n kàn ń dàjẹ́ láì ti ẹ̀wù bóyá nàgbẹ́dàkì lọ́wọ́ sí àbí ọ̀nọ́wọ́ sí wọ́n ní ǹjẹ́jẹ́wọ́ pé àwọn èèyàn tó ti jẹ́ ọlọ́run lórí nǹkan tí wọ́n ní wọ́n ń gbé mu ní ìpínlẹ̀ ondo tó ti wá di ogun dọdẹ fún báyìí wọ́n lọ́mà ti wọ 248 tó sì jẹ́ pé àwọn èèyàn 182 ẹ pé ọ̀rọ̀ yìí kan tí wọ́n sì ń bẹ nínú báàkú bàálà báyìí wọ́n nígbà tí wọ́n ṣàyẹ̀wò sí àwọn nǹkan tí wọ́n mú náà wọ́n rí pé kíní kan tó ń pè ní methanol òun náà lọ́jọ́ tí wọ́n fi po àwọn egbòogi pọ̀ fún ní ìpínlẹ̀ ondo tó yẹ pé àwọn ọ̀tẹ̀ lọ ni gẹ́gẹ́ bí ìjábọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdarí àgbà fún àwọn àjọ NADAB rí àjọ gbogbo ìtúlàdé ìmọ̀ṣẹ́ ń sọ dímọ̀ wọ́n ní àwọn ọ̀lú tí ìṣẹ̀lẹ̀ náà ṣe ìjọba ìbílẹ̀ òdìgbò wọ́n ní ní ìpínlẹ̀ ondo ni o lára àwọn náà láti rí ní town òdólé òkèlè oríta òdìgbò arárọ̀mí ògùn àti onípàrádà wọn ni ibẹ̀ náà ló ti ṣẹlẹ̀ o wọn á sọ dímọ̀ pé ìlú òdìgbò gangan àti arárọ̀mí ògùn ibẹ̀ gan náà ni wàhálà yẹn ti wá ṣẹ̀ tí wọ́n sọ dímọ̀ pé kíni ti wá di àìsàn sí ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé wọ́n kú léraléra báyìí wọ́n sì ń sọ dímọ̀ pé ká ṣọ́ra o fún àwọn nǹkan kan léyìn mọ̀ dáájẹ́ tó mọ̀ dáájẹ́ gbo adédèjì ẹ̀ṣọ́ra àbí nǹkan tá a máa mú torí pé kọ́lá ọ̀bá kọ́bá jẹ àríṣẹ̀lẹ̀ àbúrò adáàtú tó wá ń sọ dímọ̀ pé àwọn kìíní kan tá a tó wá rí wọ́n ní wọ́n pè toxicological microbiological and chemical screening mẹ́ẹ̀ẹ́dógún àwọn rí pé gbogbo àwọn nǹkan wọn ni ohun tó lè báyìí láyé jẹ ni ẹ lọ́ka ìfẹ́ òyìn ìwé rìn sáà ní vangard láàárọ̀
1: yìí. lóyún tí wọ́n bí sáà jù láàárọ̀ ti rí ìdí ẹgbẹ́ ọ̀pẹ kátó rẹ̀ lọ sí ìpínlẹ̀ ìpínlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni mo ṣeré kò gbè ní ọlọ́wọ́ kàkà nínú eré ló pé ìkà òpin ẹsẹ̀ ara ló ń fàbọ̀ sí o lóòrùn gbogbo kan tó jẹ́ pé gbòde kan ìyá ẹsẹ̀ ọ̀sẹ̀ yìí máa ń kiri ẹnjìníà níwọ̀n wọn ní bẹ́ẹ̀ bá gbàgbọ́ sẹ́sẹ̀ ti líìfù dé ní tọ́ lọ fúnra nígbà tó jẹ́ pé ń bá òṣìṣẹ́ sọ̀rọ̀ ìyẹn ní ọ́fíìsì wọn ní agbodi ní ìbàdàn ní ìpínlẹ̀ lánàá òde ó lẹ́ẹ̀ ti mà wọ́n wípé káwọn ọmọ ṣe dáadúró ka àyà wọn tó bá rí bẹ́ẹ̀ owó tó yẹ pé ó mọ

0: àtẹ̀yẹ ẹjọ́ gíga tó fi kalẹ̀ sí lọ́kọjá fẹ́ ṣe agbára lónìí kò yẹ kí wọ́n sọ pé tó bá yẹ lẹ́nu ndc orí ti wà torí ìdí èyí ẹgbẹ́ òṣèlú ndc máa gbìyànjú láti lọ ju nǹkan tó bá wù ẹ́ torí pé ẹwẹ̀ ẹjọ́ kankan láti díje nínú ètò ìbò tí ó wà lọ́dún 2027 wọ́n ní bákan náà ni nínú ìdájọ́ náà ti adájọ́ muhammed danjuma àti adájọ́ muslim afafan tẹ́pọ̀ méjì tí wọ́n fún wọn wípé ẹgbẹ́ òṣèlú ndc wọ́n ní kó bá tẹ̀síwájú wọ́n ní bákan náà tún gbọ́ pé àwọn ọ̀kan náà sọ pé wọ́n ní wọ́n kò wọ́n ní peace of faith party wípé wọ́n sọ pé logo yẹn ìdánimọ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú ndc lò táwọn ni wípé àwọn adáyéjì sọ ní pé ẹgbẹ́ báwo nǹkan tẹ́ tó jẹ tẹ pè ní àdé pé ẹgbẹ́ òṣèlú ndc ti ń lò tẹ́lẹ̀ kó tó pé náà lo àti pé àwọn ọlọ́pàá fi hàn dé la fi mọ̀ wọ́n torí ìdí èyí ẹ má yọ wọn lẹ́nu rárá ẹ̀wẹ̀ adájọ́ kẹta fẹ́ pé wọn ò faramọ́ tẹ́ pé nǹkan táwọn faramọ́ òun náà ni ti ilé ẹjọ́ gíga dá àwọn náà adájọ́ okanbank adéjì adájọ́ okanbank sọ níwọ̀n wípé gbogbo nǹkan tí ilé ẹjọ́ gíga tó sọ ń gbà ni pé gbé wọn yọ ọkọ ndc kó ẹgbẹ́ òṣèlú pé àwọn faramọ́ ṣùgbọ́n àwọn adájọ́ ẹ mọ̀ pé tabá kó nǹkan mẹ́ta sílẹ̀ ndc bá fọ́ọ̀mù òun náà ló jẹ́ pé ọwọ́ de torí ìdí èyí torí pé àwọn adájọ́ méjì pé ẹgbẹ́ òṣèlú ndc okọ̀ wọn gbọ́dọ̀ wà núwèé nígbà yìí wọ́n ti faramọ́ pé kí wọ́n máa bá ètò wọn gbogbo ìlépa wọn gbà wọn fẹ́ fọ́ọ̀mù lọ́dún 2027 wọn ní kò máa bá ìṣó ilé ẹjọ́ kò tẹ́lẹ̀ lọ́dún sọ pé ẹjọ́ gíga tó dá ẹjọ́ ò ṣe agbára lórí ẹni ọgbọ́n ìwé ìròyìn saturday vangard láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí bẹ́ẹ̀.
1: Dr. Bafemi Kagi Enyadu Eba Wayo. Inamu ki anubu fatay adedayo oye wu chanju papa jawo ma ki oga won Dr. Obafemi Kadri ati aya won Mrs. Oluremi Hamzat fun ti ori ojo bi Hamzat to gbode adura won ni pe ojo bi odun to nbo ori po gbe ko le ti ma se o bakan na ni Mrs. Oluremi Hamzat ma ti di first lady logun Olorun onorebu adedayo oye wu ni balapo ba ti fe ko ri fun are Bola Ahmed Tinubu Dr. Kadri Obafemi Hamzat be lo ma Happy birthday, Dr. Obafemi Kadri Hamzat. Long life and prosperity. Olukini, Honorable Fatai Adedayo Oyewumi, I should quite doubt. I said to the

wọ́n kọ́ ní ẹlẹ́sẹ̀ bọ́lẹ̀fẹ̀ lọ́nà jẹ́ pé ó ń tẹ̀síwájú gbà náà wà kò ní sáà ìdí mẹ́sì wà yọ wà kò ní sọ̀rọ̀ ìròyìn bẹ̀rẹ̀ ó sì ń bẹ lára wà ṣùgbọ́n méjì agbàgbé agome baba alagolo ní ìlú ago méje kù ìṣẹ́jú mẹ́rin bí ọ̀bẹ̀jẹ̀ ajá lé nǹkan náà torí bá tó ń fojú kan ago sẹ́gun gbé ní sẹ́gun ìjọs bákan náà agbọ́dọ̀ agbọ́dọ̀ yàrá mọ́kọ́ atúmọ̀ sí ti ìlú mọ́sẹ̀ ọkọ̀ ní ìrẹsì nínú ìbè kan ó ti gbé wákọ̀ ti pẹ́ ó ti pẹ́ ó lóun fẹ́ sí kò mú kó bàjẹ́ lẹ́yìn gbogbo ní ẹ̀rí àlọ́wọ́lá ló sọ́wọ́lá yóò gbọ́wọ́ ọmọ bí ń ṣe dì sùn wọ́gbọ̀gbọ̀ ti bàdán léwu bákan náà gbọ́dọ̀ wà pé ìjọ fati kan ètò láṣọ́àtì náà àdúpẹ́ lọ́wọ́ ní gbogbo níbi tá a wà yóò bí ta ti ń wòye wa tègbòtègbò kọjá lójú lápá ọmọkì ọba okùnjẹ ẹka tó bá yẹmí lọ́wọ́ ṣẹ́gun àjà sọ́wọ́ sì dẹ̀gbà fúlákẹ́ máa ṣe wò Ẹ̀rọ ìbáṣẹ́lẹ̀kùn. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ ààyè ẹgbẹ́ òṣèlú APC bá fò lókè lálá nídìbò gbogbo ọdún 2027 gẹ́gẹ́ alága òṣèlú APC ní ìpínlẹ̀ yìí pásítọ̀ Cornelius Ọ̀jẹ̀lábí ló pe àkíyèsí oníbẹ̀rẹ̀ bàgbé olúgbogbo ètò ló ti wà ní sẹpẹ́sẹpẹ́ lórí ìpolongo fún tasọ́gbọ́nà náà tìǹbù lágbàgbé tó fẹ́ díje fún gbogbo ìlú ẹgbẹ́ òṣèlú APC dókítà Báfẹ́mi Amsaat ní ìpínlẹ̀ sẹ̀lẹ̀tọ̀ mùsùlùmí ọba ní kòrò jẹ́ ọ̀gá àgbà pátápátá dàrẹ́tọ̀ jẹnẹra níbi òdo wọn ní igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dókítà ọbáfẹ́mi amsa àti wọn ó dìje fún gbogbo òṣèlú apc gbogbo ètò olóòtú ọsẹ pẹsẹ fún ìpínlẹ̀ èkó gbòdì kàtí arẹlẹ wa nàìjíríà sọ́la ahmed tinubu wọn ní tẹ́fù bàkàrẹ jẹ́ igbákejì gómìnà ọmọ ọba abiodun ogunléyẹ ló jẹ́ pé ó ń ṣiṣọ́ lójú gbọ́ọ̀ yìí lórúkọ àwọn tó pé mọ́ fún àwọn onímọ̀ nípa ọ̀jọ̀ kan lórí ìkọ̀tọ̀ fún àwọn tí ìṣàkóso

0: gómìnà wọn ní alaba ọmọọba tajudeen olusi asagina gbèsègbè pisọ sí fọwọ́ sẹ́yìn náà pọ̀ sí olùgbogbo ètò náà ló wà ní sẹpẹsẹpẹ láti pé gómìnà fún ìpínlẹ̀ èkó pàápàá àtẹ́tẹ́ méjìjì fún ipò gómìnà ọmọ ẹgbẹ́ òsèlú apc ní ìpínlẹ̀ èkó pàfẹ́mi hamsat àti asọ́tọ́lá mẹ́ẹ̀ẹ́dì ní fúnra rẹ̀ wà nàìjíríà fúnṣà ẹlẹ́ẹ̀kejì wọn ní ọlárí ìdìbò gbogbo tọjọ́ pé ń bọ̀ ní ọdún 2027 torí pé ó ní ìfọkàntán nù wọn ní ìwé ìdì ní balance ìwé séjẹ ẹdùn sátọ̀dẹ̀ tó láàárọ̀ yìí.
1: ẹni
0: wọn ti bọ́
1: ìlú sokoto agbọwọ nii ti ọba fúnni lọrùn ẹsẹ àti máa ṣu dẹ jẹjẹ mọ pé àfikún tó wà ń bẹ gẹ bí nǹkan ẹkọ nígbà tí wọn ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbọ̀n lẹ́kọ̀ọ́ wọn jẹ elétò polongo ẹgbẹ́ òṣèlú apc wọn sọ nígbà pé ó kéré tán ìbò táwọn lẹ̀ fọdún 2027 lọ bí mílíọ̀nù mẹ́ta 3 million wọn wá ń torí láti máa fẹ́ máa polongo bò fún àwọn èèyàn pé n tó fi yé àti n tó tọ́ tó jẹ́ fún ààrẹ bọ́lá ahmed tinubu àti igbákejì gómìnà tó bẹ̀rù àlè bàbá ìyẹn ọba bẹ̀rù àti wọn ṣàlàyé wọn wá ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbọ̀n ẹlẹ́ni àwọn ìgbọ̀n yìí ó ní 50,000
0: 50,000
1: tí wọ́n fi tó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ lórí bí ìpolongo bí ó ṣe máa mẹ́lẹ̀mẹ́lẹ̀ lóòótọ́ ó kọ́ àtọ́ka ọ̀pọ̀ rẹpẹtẹ kódà ṣùgbọ́n bí tó wàá kà á dé ni pé jọjọ́ mi pé wọ́n tún gbé àwọn ìgbọ̀n kalẹ̀ tó yẹ pé náà ọgbọ̀n tó gbé kalẹ̀ yìí wọ́n ní gómìnà bajire sanwó-olu àti babájídé fàṣọlá tí wọ́n jẹ́ kó tẹ́lẹ̀ àti akínwé
0: lórí ọ̀pọ̀ sáwọn ẹ̀lẹ́ mi káàdì.
1: ọ̀rẹ́ àpẹẹrẹ tó tí ìkàtọ́ yìí ká ń ẹgbẹ́ òṣèlú àpáti wọ́n tún ní àwọn tún jẹ́ ìkanra àwọn alága movement for democracy niwa dr gbeng ashim wọ́n máa ti sọ nígbà pé kí wọ́n tún àjọ ìlú kọ́kọ́ kí lọ́pọ̀ sí kátó kọ̀ọ̀kan nínú wọ́n ní ìdájọ́ kan bẹ tí ilé ẹjọ́ kọ̀tà dá èyí tó ń pe ẹjọ́ náà ní section 7756 tó jẹ́ pé ó jẹ́ ti àjọ elétò òdìbò ẹ̀ka ìfọdún 2026 wọ́n ní àjọ elétò òdìbò orílẹ̀ ìwádìí wọ́n ta sí àgẹ̀dẹ̀ sí wọ́n lé ọlọ́run wá da wọn ní ẹ̀bí pé kó wọ́n lọ ṣe àtúnṣe wọ́n ní jẹjẹ́ mọ̀ pé ń ṣe àjọ elétò òdìbò kọ́ tí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ yìí wọ́n ọ̀ka ilé ẹjọ́ ọkọ̀ tẹ́ni lọ́rùn sí torí dé àjọ tí ìjọba bá kàn tó jẹ́ pé kò ka ìdájọ́ ilé ẹjọ́ sí wọ́n lè kàn tó yan àwọn míì èmi kọ́ mo sọ ọ́ ẹni tó jẹ́ oríje pàlẹ́wẹ́ bó òṣèlú pati gbẹ̀ngà ṣìm ló ń sọ dìmọ̀ láàárọ̀ yìí wọ́n ní kò yẹ kórí bẹ́ẹ̀ rárá ó yẹ kí wọ́n pè é gbogbo àwọn nǹkan tí ilé ẹjọ́ bá ti sọ ni wọ́n ní láti kò ta wà yìí wípé pẹ̀lú àìtẹ̀lé àṣẹ ilé ẹjọ́ kò tẹ̀lọ́rùn wọ́n ní tasi àgẹ̀rẹ̀ sí ìjọba àwa ara wa ó sì lè ṣe àkóbá fún ètò ìgbà àkọ́kọ́ tí ó wáyé lọ́dún 2020. ká ìkọ́ rẹ̀ nínú ìwé ìrìn sáàdì vangard láàárọ̀ yìí.
0: ọdẹ kì í pọ́sọ ìpòfòdẹ kì í pàdánù àtàpàpọ̀ ló júwe ọ̀kọ̀ọ̀kan tó jẹ́ ọlálẹ́kan ọ̀dọ́ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní bó ti wù kéèyàn máa wo ìbàdàn tó àdúgbò sayọlọ ẹsẹ ní lóòrùn ní ìlú ìbàdàn ní ìpínlẹ ọyọ wọn ni ó ṣe agbára lò ó bá yí ìbọn mọ tó ń ti bí sì farapa nígbà táwọn ọlọpàá wa dọdẹ rẹ dé níbi tó yẹ kó ń gbé nílùú ìpínlẹ ọyọ ní àkóbọ wọn bá tó bá ìbọn mẹrin lọwọ rẹ wípé ìbọn mẹrin tẹ pẹlú ètò tó yìn mọjúmọ ẹjẹ tó dé yìí ó sì kámẹrà sàmù ni wọn ti mú ojú ìwé tó ń gbẹgbà gbẹgbà yẹn náà kàdúrà rẹ tó yẹ pé ẹ
1: sọtítọ ní ọgbà ìgbẹjọ ń lọ léṣẹwàléṣẹ bọ́ọ̀dẹ fẹ fún ẹyẹ sọ pé akáwọ agbo òṣèlú ọwọ òṣèlú ọdọgbọn yọnu sílẹ òkú ń bẹ ṣùgbọn wọn bá yẹ mi ọyẹ o yọjú ilé wọn gbọdọ yẹ ní àtẹrí wọn gbọdọ yẹ ìrọjà díẹ bọlọ máa ṣe àwọn ọlọsìn ìlú gbẹndùgbẹndù èmi èkó lọrọ nípa oṣù òṣèlú òṣèlú wọn lòsì ní káwọ bẹẹ lọ. lọ sí ọdọ ẹgbẹ òṣèlú ṣùṣèlú wọn kájí pàtẹ sdp láàárọ yìí níbi tí ẹgbẹ òṣèlú lérí o wípé àwọn òṣè àtúkọ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní wàhálà tó ń bá wọn ní àwọn òṣè iṣẹ akin lórí ẹ bákan náà ni ìpèníjà líle ètò ààbò wọn táwọn balẹ̀ wọlé lọ́dún 2027 wọn làwọn máa ṣe iṣẹ́ akin o. alága àgbà fún ẹgbẹ́ òṣèlú sdp sadiq gombe náà ló ń sọ̀rọ̀ ní ọ̀ tó ń ṣe ìlérí tó sọ pé àtọ́ ń fọ́ gbáyé ẹran ló ń bẹ́ẹ̀ ó ní kì í ṣe egun nígbà tó ń pa àwọn kan tí wọ́n pè ní confederation of west african youth tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ lára ìbẹ̀rẹ̀ náà ló ti ń sọ dímọ̀ yìí pé

0: ṣetán àwọn ẹgbẹ́ òṣèlú àwọn ṣetán pé wọ́n mú ìdẹ̀rùnbà ọmọ nàìjíríà gòmè ẹni tó jẹ́ pé ẹni tó ṣojú rẹ̀ òun náà ni igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú náà tó kọ̀ ń jẹ́ ugo chukwu uba ó ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé àwọn ti ní àwọn ti sọ ọpọlọ kalẹ̀ kí wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ wọ́n ti wá àwọn ìṣòro tí nàìjíríà ní ó dà nínú àlàálẹ̀ òfin ọdún 1999 tó jẹ́ òfin ìṣèlú olú ẹ̀pátá tó jẹ́ pé àwọn tó ti yẹ̀wò dáadáa tí wọ́n ti rí pé ọyẹ bá lọ wo oríkejì chapter 2 of nàìjíríà 1999 constitution a rí pé ìyá ọgbọ́dọ̀ jẹ́ nàìjíríà kan bí ti wo bẹ́ẹ̀ sì ni ètò àbò ọgbọ́dọ̀ dè ó nítorí dé gbogbo ẹ̀pátá lẹ́gbẹ̀ẹ́ sdp ló ṣe tó láti tẹ̀lé ẹlọ́ka ìpínlẹ̀ rẹ̀ ní ìwé saturday punch láàrin.
1: kò burúkú ọ̀bàdàn bó ṣe ń ṣẹ́jú sí mi náà ní àkẹ́sì ó yẹ kẹ́lò tó lọ sí ìwé saturday ní láàárọ̀ títẹ̀ ìwé rẹ̀ sí ẹgbẹ́ òṣèlú oníkíkàdà àbáṣọ lórí tó ń bá jáwé owó ìdílé ìdìbò gbogbo ọdún ọjọ́ ti sẹ́rù ọlọ́pàá orílẹ̀-èdè wa rẹ̀ jẹ́ orí tábà bọ́ dúró nílẹ̀ ìròlé fọ́ni lójú ó ní aláǹfààní ká ní agbára tí ọba iná ẹgbẹ̀rún náà gọ́ta 60,000 megawatts ó ní láàrin ọdún mẹ́ta gbáko ìṣẹ́jú ní orílẹ̀-èdè wa nàìjíríà bí kára àbáṣọ lórí oníyẹn dé bí òdúró ó gbé ìtòró ti wà ní sẹpẹsẹpẹ láti rí pé ní tó wà mọ́tò wáyé dẹ̀ ní orílẹ̀-èdè wa nìyí káàtì ẹ̀kọ́ fi rẹ̀ rárá wípé òun pèsè ẹ̀ nílẹ̀ wà jà sọ̀rọ̀ ọlọ́pàá àlùkáwà ní ẹ̀rọ ọlọ́ọ̀ba wákàtí mẹ́rìnlógún onímọ̀ ní ìṣẹ́jú sátọ̀dé tó jẹ́
0: kókó inú wọ́n ń tẹ̀síwájú bọ́dẹ̀ fẹ́ràn àná yìí tún dọ̀tún náà rí ìfẹsíwápọ̀ tó kárí ayé rí ìfẹsíwápọ̀ tó ní ẹgbọ̀n lẹ́gùn rí ìfẹsíwápọ̀ tó gbára ló ń kíra fún pété àbáde parọ́ tó àdéṣe kí wọ́n ní nínú wíwọ́n ìsáàdì punch láàárọ̀ yìí jẹjọ́ mẹ́rin ẹgbẹ́ òṣèlú pdp àti ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ogun wọ́n mẹ́rin òṣèlú àwọn ìtàkùtù ọ̀rọ̀ yìí náà lágbẹ́ pé ó wáyé lórí wàhálà kan tí wọ́n lọ ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní àwọn kan rẹ̀ pé wọ́n jẹ́ àwọn ọ̀gbọ́ olóṣèlú tí wọ́n lọ ṣètò polongo wọ́n ní bó ṣe pé wọ́n kọ̀rọ̀ àti wọ́n pàdé àwọn ẹlẹ́sẹ̀ ògbèjìrè òun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ju nǹkan síra wọn. wọ́n ní ibì kan tó ń pè ní ọ̀ṣọ́ṣẹ́bíà ní ìpínlẹ̀ ogun òun náà ọ̀ṣọ́ṣà àbí wọ́n ní ibẹ̀ náà lọ jẹ́ pé wọ́n ní wọn lò wò àwọn ikọ̀ tó wá jẹ́ pé wọ́n jẹ́ ikọ̀ alátẹ̀lé tó ń tẹ̀lera wọn èyí tí wọ́n ní òfin òǹdíje bíi ipò ẹgbẹ́ òṣèlú pdp ọládípò adébútú wọ́n ní àwọn ti ẹgbẹ́ òṣèlú apc àwọn kan sọ pé àwọn ni wọ́n kọlù wọn ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n pe abalárọ̀ ni yóò ṣe dùn lẹ́nu yín báyìí wọ́n ní ìró ìbọn àwọn ẹ̀ṣọ́ aláàbò adébútú pọ́n ni wọ́n yìnbọn kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú apc ẹ̀ńtọ́jẹ́ alága ọmọ ẹgbẹ́ òṣèlú apc ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ogun ọ̀rọ̀mí tẹ̀là wọ́n ń fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú apc nígbà tí wọ́n bá wọn oníròyìn sọ nílùú abẹ́òkúta ní igi wọ́rọ́kọ́ tí ń dáná ròyìn làwọn kò ti dọ̀bẹ́ nù yín gángan lẹ́wọ̀ ń di ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú apc ń sọ nímọ̀ pé ẹ sá mọ wá gbogbo ọ̀nà láti rí pé ẹ fi ọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ akọ́rọ̀ ẹgbẹ́ alátakò lọ́rùn kò sí nǹkan tó jọ o ẹ bẹ́ẹ̀ náà tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ṣé kì í ṣe àwọn ni wọ́n yìnbọn sókè gbàgbàgbà ẹ lọ́ọ́ ká ìpínlẹ̀ ìròyìn nínú ẹ̀rọ yìí saturday punch láàárọ̀ yìí.

ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán-àlù sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Tí a bá bójútó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá gbẹ àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká, ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké, ká yé da ìdọ̀tí wa sí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru. Àrùn ìwọ̀sí ti ní ìgbìnlẹ̀ wá. Iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká wa, ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá. Ṣé ti gbọ́ yín?

0: lásìkò tó àwáyé jẹ́ a máa dọ́gbọ́n sí ti mọ́ ẹlẹ́wà àsàpọ̀n lè tó bá nínú ẹlẹ́wà àsàpọ̀n apẹ̀rọ kan náà lè pín fi máa ṣe ẹ̀wà rẹ̀ tó bá sì ti tà tán ó tó bọ̀ ọ̀la kó tó jẹ́ pé yóò tó sí ọkọ̀ òun ò ní gbọ́ yóò tó wá máa ná bí ìjà jẹ ó ní blu ẹyọ kan tó bá sì fún báyìí mẹ́rin ìbàrẹ́ fún ti bara àwọn nílé ìwòsàn ìyáde èdè dẹ́ ló ń jẹ òkú ìgbẹ́ òkú àti pé káyọ̀dé sákèsì lánàá nílé ẹjọ́ tẹ́ ń dọ́kẹ̀ bá sàwọn olóyìnbó àwọn pé sóyẹ kó o sí bẹ́ẹ̀ àtijẹ́ àti bó wá ọlọ́ba mọ́ fi sábẹ́ ìyàwó ìyàwó rẹ̀ lówó dùn ọ lọ òògùn wa mòrí ètò jẹ́ adájọ́ ilé ẹjọ́ tó jẹ́ àrẹ tó ń kọ́ ìjẹ́ abilékọ sm akíntayọ̀ wọ́n ní kó tó di oṣù gbìyànjú kó yí padà o torí pé ìgbẹ́jọ́ sì ń tẹ̀síwájú bó bá sì ń lọ ìyẹn máa gbọ́ iléeṣẹ́ bọ́lẹ̀ sọ̀rí aráàlú.
1: bó ti wà ń lìkì lọ́wọ́ ń gbàjà bí tiẹ̀ lákínní iṣẹ́ lóko orílẹ̀-èdè zimbabwe mọ̀gbà láàrọ̀
0: yìí
1: nígbà tí iná ilé ẹjọ́ kan tó bẹ̀rù orílẹ̀-èdè zimbabwe tó jẹ́ pé wọ́n ń dá ẹjọ́ fún arábìnrin kan ilé ìtọ́ pé ó fi ọkọ rẹ̀ sílẹ̀ tó sì jẹ́ pé ráyá ó ní ọmọ ọkọ tó ń bí fún ọkọ òun èyí tó jẹ́ ọkọ tẹ́lẹ̀ òun òun fún ọmọ ọdún mẹ́sàn-án ni pípa máa lọ gbé ọ̀dọ̀ òun ṣùgbọ́n dípò kí ilé ẹjọ́ kí wọ́n gbọ́ ẹ̀bẹ̀ pàṣẹ fún ni pé rárá o ọmọ lóyún ọmọ àtẹ̀síwájú àti máa gbé ọ̀dọ̀ àbárí ìwọ ìyàwó ọwọ́ ẹ̀ máa sanwó fún ọkọ ẹ lóṣooṣù ẹ máa san $200 jẹ́ ti owó ilẹ̀ òkèrè $200 fún lóṣooṣù fún ọkọ náà ṣe ìtọ́jú ọmọ náà adájọ́ fatima masuwa ló dá ẹjọ́ yìí onílé ẹjọ́ ga tó ń kalẹ̀ sílẹ̀ lórílẹ̀ zimbabwe ó sì pàṣẹ wípé ọkọ ìyàwó náà ni wọ́n máa tọ́jú torí pé ó ń tọ́jú ọmọ náà dáadáa láti gbà tí ìyá rẹ̀ ti fi sílẹ̀ yẹn bàbá náà ń jẹ́ brian sungro wọ́n ní abigail mayi òun náà ló kọ ìyàwó yìí wọ́n ní kí ló ń tún ṣẹlẹ̀ gan wọ́n ní mayi abigail yàgbẹ́ pé ó fi ọkọ rẹ̀ sílẹ̀ láti lọ pé ó lọ tẹ̀síwájú nípa kọ́mọ́ ẹ̀kọ́ nípasẹ̀ nọ́ọ̀sì ilé ní ọdún 2017 nígbà tó sì ń kọ́ iṣẹ́ nọ́ọ̀sì rẹ̀ ó bẹ̀rẹ̀ sí iṣẹ́ ní orílẹ̀-èdè australia tó ní owó tó sì ń gbà gẹ́gẹ́ bí owó oṣù ó lọ sí $1,250,000 lọ́dún kan tó máa ń gbà wọ́n ní ó wá sọ nígbà pé níwọ̀n ìgbà tó yẹ pé òun ti wá ní ìṣàkóso ìbàdàn rẹ̀ kí ọmọ òun kúkú máa wá gbé ọ̀dọ̀ òun ṣùgbọ́n alẹ́ ẹjọ́ náà sọ nígbà pé kò sí nǹkan tó jọ wípé níwọ̀n ìgbà tó jẹ́ pé ọmọ yìí ó ń gbé ọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ sì ń tọ́jú rẹ̀ bàbá rẹ̀ òfìàjọ́ mọ̀ òun ò gbé ọ̀dọ̀ bàbá ọmọ tó dídé yìí ẹ jẹ́ kí wọ́n máa gbé ọ̀dọ̀ bàbá yìí nǹkan tó pọ̀ṣẹ̀ jùlọ ni pé fúládà rí ẹni pé ó tó àsìkò ìsinmi tí ilé ẹ̀kọ́ bá ní àwọn ìsinmi ọmọ náà lè máa láǹfààní láti lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ wo àbá pé wàá gba ọmọ lọ́wọ́ bàbá rẹ̀ láyé o lè gba ọmọ lọ́wọ́ bàbá rẹ̀ o ìyẹjọ tí wọn dàrí ní orílẹ̀ zimbabwe lọgbà ìwé ẹrọ sáré tribune láàárọ ẹbàrọ
0: yìí. dáhùn sẹ́yìn fara gbọ́ akókó yóò sì fún ti àmọ́ lọ sí abala àgbọ̀ ìwé ní akíkanjú òrodogun sí àtìlẹ́yìn rẹ̀ ló olóòótọ́ ètò fún táwọn ẹni tèmi tọ́pẹ́ ajayi mẹ́mẹ́ súnú ṣùgbọ́n olóòótọ́ pòdùsà kókó lórí ilé sẹ́fẹ́ rẹ̀ lójoojúmọ́ òun ni arákùnrin gbé aka headmaster àdúpẹ́ lọ́wọ́ yóò wọ́n kúlì náà fún ìkọ̀tù ọ̀dọ́ ẹ láti wá lọ́dọ́ ẹ láti ṣe padà sí gbogbo mi kọ̀ọ̀kan ló máa tọ́ ikú wò wọ́n ká láti rí kí ẹ bí mo lóko ọ̀yẹ́ rí yẹ alhaji idris arọ ọ̀kan mi kó ara fẹ́ra wa alhaji asara kó arọ ọ̀kan mi ènìyàn ló fi jù bẹ́rẹ̀ ya wọn ènìyàn kò kó máa gbére sí i láti pọ̀ kọ́lọ̀ ọba kò fa ìjẹ́ náà bí dáà kọ́lọ̀ ọba kò fi jìn.
1: ọba iléwàn bàbá dúdú ṣọ lálẹ́ àmọ́ kí pásítọ̀ olúwẹ̀kú bá fuad àwọn olórí wọn àti àwọn olóyè onífìlàfin funfun pọ̀ láàárọ̀ yìí tí wọ́n kí igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dr ọba fẹmi kabiru hamzat wípé happy birthday to you tẹ́ ẹ bá lọ adúláyé ènìyàn fi àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ẹ́ tẹ̀nà ìkíni yìí wá láti ìgàn ní ọ̀dọ̀ ọba ìlú èkó the oba of lagos ọba aliwọn bàbá dosho lálẹ àrùn àti ilé first olówó èkó bàbá fuad wọn ní kẹẹgbó kẹẹtọ kẹẹfọ pàkẹfìrì jòbè láṣẹ ìlú
0: rẹ
1: àdúpẹ àmà wà bàbá
0: bẹsẹ àlùkò
1: ń bẹ dẹrọ tó ń tẹ ẹ
0: ẹjìnlẹ wálé ọmọ ọlọrọ yàrá
1: agbára àti àwọn engineers gbogbo tó kù ọmọ náà láti àti àdé àtúbẹ ló àṣẹ ọmọ náà ti jí kì í fi iṣẹ ìṣeré
0: pé jẹ ẹsẹ ẹjíṣẹ ní àti mẹrin lọlẹ ohun géètì lọ àgbà kọjá sí ẹsọ àyìnlá géètì lọwọ àwọn ọba sí géètì
1: ọfọ
0: ẹ ó ti ṣẹlẹ sí orí nígbà tí pátákó kan rọlẹ mọlẹ mọlẹ bẹrẹ sí ẹsọ àyìnlá
2: Ṣé kò sí ọkọ mi? Ó bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi lọ tí wọ́n dẹ̀ àbí ti tán. Wàá mi ṣùgbọ́n dúró náà.

0: o se fi hypo ile ati tabili pẹlu awọn bita ti n dana
1: yi oke
0: bẹẹni awọn kokoro efoju oriki igba lọrọ torinu lawa se gbọdọ ma pese abo lojoojumọ pẹlu hypo
2: fawọn kokoro duri.

0: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run síwájú lórí ètò kókó onúwe rẹ̀ láàárọ̀ yìí
1: ọmọ
0: sí àsìkò fún wa tàbá sọ pé abẹ́gbé àbíyẹ torí ara wẹ́bẹ̀ tí gbogbo ẹ̀yìn tí ẹ̀ ti ń retí ká gbé àbíyẹ láàárọ̀ yìí má bínú a máa di gbọ̀gbà lórí ayé ọwà dáadáa ní àárọ̀ láti ṣe ọjọ́ sunday àgbẹ̀ ọlọ́ba túnjí ọlálékan lórúkọ mi tó bá di aago mẹ́sàn-án ẹja pẹ̀lú ètò ìrìn tiwa.
1: Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ pátápátá àjọyọ̀ bàjẹ́ lọ́la elédùmarè àbí ẹ̀ṣẹ́ tẹ̀tẹ̀ ti sọ.

ẹran kan ìwé àti ẹ ẹran náà bá ti da gbogbo ara ló dà ìsà fásádàtì bẹ́ran náà bàjẹ́ fásádàtì jásàdì kùlùhù gbogbo oríkèríkè ara wa ló ti ṣàgbákò àìsàn burúkú kí ni nǹkan náà ọkàn àtàníyàn àtẹ̀mí bó bá jọ kàn ló gbégbà dédé ni àníyàn dédé ni ẹ̀mí dédé ni. tó o bá ti lérò burúkú sọmọ làkejì ẹran tó ń bẹ lára àárẹ̀ nu bí o bá ti ń robí sọmọ ènìyàn tó o bàjẹ́ sọmọ ènìyàn tó o ṣe kèéta tó o ń ṣàbòsí ọkàn tó o ní ṣàárẹ̀ ẹran tó ń bẹ lára rẹ̀ lùgbàdì àìsàn bí ẹ lọ sọ́spítà ni àárẹ̀ burúkú ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n tó o bá ti náà níyàn rí sọmọ làkejì ẹ tó ń gbàdúrà fọmọ àkejì ẹ ohun tó o ní lọ́kàn ló ní fọmọ làkejì ẹ wọ́gan ló lálàáfíà ó wọ́gan ló pe nínú ló pe láìgo ara gbogbo tó wọ tọkọ ẹ bá ti bàjẹ́ nǹkan ṣe o ó ṣàárẹ̀ ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ àkókò tí mo ní làárọ̀ tòmí ò tó nǹkan wọ́n ti tà á mo sì máa ń sọ àwọn tó ń ṣaráàlú láǹfààní ẹ má máa fọwọ́ kàn bẹ́ẹ̀ ṣe pa ń dúpẹ́ nu ètò ẹrú dúpẹ́ ẹ pa tán yọ́nyọ́ ẹ̀yin nu ọlọ́run nu gbogbo tó bá ti ń ṣaráàlú láǹfààní táráàlú kọ́gbọ́n kébẹ́ ẹ má máa pa wọ́n ṣọ́ọ̀sì nu ebi tẹ́ gbédé ọjọ́ mi ọjọ́ yẹ káàárọ̀ ẹ̀kọ́ ogun ọgbà ẹ̀jẹ̀ tí ń gbọ́lé iṣẹ́ bond fm 92.9 stable of radio nigeria ọmọ iná rí the prince of awori kingdom ọmọ bá gbogbo ilé àwórí rí àtìfàtà àbùgàfà ló kọ́ tọ̀dọ̀ tèmi the pride of islam fọ́kàlórí ìsìlámì ibo là ń lọ láàárọ̀ tó ní gbogbo ẹ̀yìn dúpẹ́ lọ́wọ́ yìí tẹ́ ń ṣàdúrà mú dúpẹ́ lọ́wọ́ yìí ó kí la gbé wáyé kí la mú lọ. ìyá máa tọ́jú gbogbo ẹ̀ wọ́n lò ní fáìlì ńlé pẹ̀lẹ́ ṣíọ̀ wọ́n lò ní fáìlì ńlé oníkìíní kan lé máa tọ́jú rẹ̀ ohun tó ní tí ò ṣàǹfààní fáyé ò ní nǹkan kan owó tó ní tó nìyàn ó lò sí ní ẹ táríkà ní ẹ ọlá tó ní tí mọ̀lẹ́bí rẹ̀ ò jẹ́ ń bẹ̀ àbúrò jẹ́ ń bẹ̀ bí ò jẹ́ ń bẹ̀ olórí olùsí olórí mẹkúnnù wọgọnú àánú wọn. ẹyin eré ìdárayá náà lára yìí yábala europeans ẹjẹ àkọkọ mu lóní bẹlẹ ń jẹ apá àrùnkọ rèé tí mo tún mú wá fún gẹgẹ bí ìṣe rẹ bàárà ẹjí mọ. peter mellon lólóyìnbó ń pè bàárà orí rogbodà ẹ àlùbọ́sà gangan tá a máa ń jẹ ẹtí mọ tá a máa ń jẹ yorùbá ń pè kán ní àìdán àìdán gbogbo iná ńlẹ mọ wọ́n pè kán ní gáàlíìkì àlùbáyù gáàlíìkì

ìkìnlẹ̀ ìbò ń pè. Ṣé rí gbogbo ohun tí mo kà kalẹ̀ wọ̀nyí, ẹ ó gé gbogbo ẹ̀, ẹ gé sínú pọ́ọ̀tù. Ẹ bomi tó mọ́ kọ̀ǹgá-kọ̀ǹgá sínú ẹ̀, ẹ kó jiná bíi 20 minutes. Ẹ ó yọ kúrò, ti yọ, tẹ́ ti gbé kaná tó ti jiná dáadáa. Ẹ wá yọ omi yẹn. Omi yẹn lẹ́ máa mu díẹ̀ díẹ̀, ẹ jẹ́ kó tutù. Kò ní gbóná o, ẹ máa mu díẹ̀ díẹ̀. Tó bá bí ọjọ́ méje, ẹ máa mú mọ́. Apààrùn tó tó láyé yóò rí. Ẹ ti mọ bàárà, àlùbọ́sà, àìdán, àlùbọ́sà, gálíìkì, atalẹ̀ pupa tùmẹ́ríìkì. Ẹ ṣe gbogbo ẹ̀ papọ̀ ló mọ́ bíi 20 minutes lórí iná. Kẹ́ ẹ wá yọ kúrò kẹ́ yọ omi rẹ̀. Ó tutù dáadáa, ẹ mú for 7 days. Ó ní ohun tó ń ṣe láàgọ́ ara. Ẹ káàárọ̀ ẹ kójúmọ́ o. Mo ti pàdé àwọn tèmi lójú títì. Àwọn tèmi ńlá rí pọ̀. Àwọn tèmi kẹjà. Mo ti pàdé wọn yànà pàjà. Mo pàdé wọn lọ́jọ́. Mo pàdé oní ibà. Mo pàdé wọn nídìímù. Ẹ wá ọtọ́ bus stop mélòó lèmi kan dé tí mo fi dé bíbá yìí láàárọ̀ tòde. Eré ìdárayá ó ṣe pàtàkì. Máa gbọ́nsẹ̀, máa gbọ́nra ń gbogbo ògbà. Máa nọra ń gbogbo ògbà. AC máa jò ó pọ̀ jù. Omi tútù máa jò ó pọ̀ jù. Nǹkan tó lọ́wọ́ àti bí omi gbóná ń. Ohun tó bá ń ṣèjọ́ agbóná dáadáa kó tó di pé ó jẹ́. Ẹ̀rẹ̀ máa fò lóòrèkóòrè. Yẹ́ni pé ẹ máa nọpa, ẹ máa jọgì, ẹ máa ṣe ṣọsáìsì ń gbogbo ògbà. Gbogbo kinní wọ̀nyí á máa jẹ́ kí iṣan ó gbabi tó yà. Egungun ó gbabi tó yẹ kó gbà. Ẹran ó dùn ó láàyè rẹ̀. Egungun ó dùn, iṣan ó dùn ó láàyè rẹ̀. Eré ìdárayá ṣe kókó, ṣe pàtàkì lóòrèkóòrè. Okay, you're right. Lẹ́njá fún tààrọ̀ tòní náà ni mo ti mú wá fún yìí ẹ̀. Bá ní béèrè lẹ́yìn ẹ̀ bá bá ṣe tọ́ ẹ pé mi. Ìwé àtẹ̀gbẹ́ elédùà ló dùn wọ́n ti bùn wa lọ́fẹ̀ẹ́ ni. Ọ̀fẹ́ ló bùn wa. Rédà ayá ṣe kókó, eré wá ṣe pàtàkì. Ara àsanjù, ó ní ohun tó ń kó bá ni. Bí ọba rí pẹ́ lẹ́ńgẹ́ bí elétí ọfẹ́ ìyá àórí ńlá ni. Ẹyẹ adédèjì tó yọ kòun náà ti wá rẹ̀ rẹ̀. Mo ṣe yẹ kó máa rí ní ẹ̀ka bíyèsí aláìlú ọ̀lọ́wọ́ Èkó bàbá Fuad ọba rí níwájú ọ̀lálẹ́ Akérò the first bàmí mo kí ní dáadáa lọ́ngbẹ́ you live all your forefathers show. Bàmí oníṣàṣà ọmọ èṣù ṣàṣà mi ògún ó ń bí ẹ̀ ní mọ̀nira láíláí fún àbàdà. Oníbà ẹkùn tìlú ibà ẹkùn gangan nìyẹn ọmọ ayé mojúbà mojúbà ayé mo kí ní dáadáa. Oríwòǹgbò mokíbà mi eléwu ọba kùtì Shakirudeen Erufadi force dáadáa. Ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ kí n máa lọ. Ká bọ́ sórí pápá, ká gbá bọ́ọ̀lù díẹ̀, ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní Liga àgbà pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigeria Professional Football League, ká gba ohun tó ń ṣẹlẹ̀ ní Champions League, ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní La Liga, ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní Champions League, ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní English Premier League, ká lẹ̀ ní Italian Serie A tó ta lẹ́nu, ká mọ ohun tó ń ṣẹlẹ̀ lókè òkun. Ẹ ṣáà ti mọ. Okay, all right, meow, gbókè. Ẹja polówó ọjà díẹ̀.

0: àmẹ́ẹ̀ta ìlú wà lójú odò agbami agbami káwọn ọdún máa ṣe kí ni ó máa gbígbà orókè ókè france captain clair mbappe la gbọ́ wípé ó lòun ò tọ́wọ́ bọ̀wé pẹ̀lú nike mọ́ lórí pé swiss sportswear brand àwọn ẹni wọ́n máa ṣe aṣọ àti gbogbo ohun tóun ó máa wò báyìí ó ti sign pẹ̀lú wọn gbogbo aṣọ tẹ́ ẹ bá rí lọ́rùn tèmi náà yayi kutọ ló ṣe kí ni òun ló gbẹ́ sí mi lọ́rùn yálà english wear àbí traditional wear yayi kutọ òun ló ṣe kí ni ló ń gbẹ ẹni tẹ́mi náà sign pẹ̀lú ẹ̀ ni ajọ̀bájọ sign ẹ̀ náà ni gbogbo tẹ́ ẹ rájì òun ló máa ṣe kí ni ló ràn bó ṣe wà nìyẹn ẹni tí ọfẹ ó yá tújú lọ
1: sí. Onijọ mo fọlọ́n bí o sórí balùdì hall tó dàbí ẹni pọ́ jẹ tó jẹ kùndùkùndù ló ka ìyá rẹ fi àsìkò lẹ̀ kẹtí ìtàsíkò lóòótọ́ ọlọ́run fún ọ ní ọgbọ́n ó fún ọ ní òye ó fún ọ lákàkì láti máa gbá bọ́ọ̀lù lọ́tún láti máa gbá bọ́ọ̀lù lọ́sì ọmọ kékeré tó ń pe àwọn àgbàlagbà ránṣẹ́ ni ṣùgbọ́n tí n bá fẹ́nu mi gbé òbí fún ọmọ jẹ́ o ṣùgbọ́n tí n bá fẹ́nu mi gbọ̀ nímọ̀ràn mọ́ gbọ̀n etí nu yami lama dákun sórí balùdì hall lóòótọ́ ọ jẹ kàǹpá lójú rẹ ṣùgbọ́n fi àsìkò lẹ̀ fún àtọ́ fẹ́ gba kinní yìí nítorí wípé ẹlẹ́yẹyẹ ayé ọlọ́tún ayé ọlọ́sì wòlíì olúwàṣẹ̀san ọ̀ládi pọ́pọ̀ aka wòlíì jẹ́jẹ́ bàbá emmanuel tẹ́rẹ́ lòdù olókè tó máa ń lọ lọ́dọọdún ọlọ́kọ̀ọ́dọ́ kọkànlélọ́dọọdúnmọ́ nígbà kan ní òun ti wà lórí òkè báyìí tó sì ń gbàdúrà fún nàìjíríà.
0: Èlédí ọ̀fẹ́ àtórí òkè ẹ kì í yára yín ọlọ́run ní ìṣàánú rẹ̀ ó dá lórí pápá bọ́dún fẹ́mi náà láti wà table of radio nigeria akọ́nimọ̀ ọgbà ikọ̀ agbábọ́ọ̀lù sup fọ́fọ́ connect àwọn agbábọ́ọ̀lù tọ́jú.

gbogbo ẹ̀yìn olóríire tí ń gbọ́ mi ní àkókò yìí Adéwálé ọmọọba ní orúkọ mi ṣáájú ọmọọba yìí sílẹ̀ 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699 a ò ní wáyé aṣọ o ṣùgbọ́n kí a má ba wáyé aṣọ tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò iléeṣẹ́ pips arcade forex academy ni wọ́n mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú ìṣẹ́ àti òṣì pips arcade forex academy jẹ́ iléeṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà han gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àìní lápapọ̀ wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù sí ọ̀nà tí ó bá òfin mu pips arcade forex academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì jọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn tí wọ́n gbé oṣù ògùn owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ìṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò gbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti ò ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ò ju àgbà ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pips arcade forex academy wọ́n ń dání lẹ́kọ̀ọ́ bí ó ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan tí ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tó ṣoríire ní ìgbà tó jẹ́ pé ibi tí òun bá wà ni ìrà máa lọ bí pips arcade forex academy ti wà ní Nàìjíríà London kódà ó wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré jẹ́ ayé sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé orí ní òwe tá à ń sebẹ̀ nínú ìpẹ́ ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ló sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa fún mi tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ pips arcade forex academy ni wọ́n ti ń ju sàdáńkátà ọba adédá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dá bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kó ṣẹ́ ìṣẹ́bùṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà tí ó yin lórílẹ̀-èdè wa nàìjíríà abalayọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè bá ìgbà mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó wúlò tó ń fi play game tó ń fi ṣe ó lè bá pawó wọlé fún kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yà ọmọ bí a ti ń lo

0: kọlu ìròyìn tẹ síwájú Bond FM náà láṣìwà 90.9 nínú ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ni wọ́n ti sọ bímọ wípé bẹ́ẹ̀ bá rí olórí tó yanrantí ẹ kíra fún bẹ́ẹ̀ bá rí olórí tó mọṣẹ́ rẹ̀ ńṣẹ́ ẹ gbóṣù bàràbàǹdẹ̀ fún mo pẹ méjì láàárọ̀ inú ìròyìn The Nation ibi tí wọ́n ti ṣe ẹyẹ tiwa oko tiwa nǹkan rí níwọ̀ nínú ìròyìn The Nation ni wọ́n ti ṣe àpèjúwe igbákejì gómìnà èkó dókítà kádìrì ọbáfẹmi amzat tèmi máa ń pè ní bàbá jẹjẹ abdul adore bàbá jẹjẹ ni wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ abiwa pẹ̀lẹ́ bí àdàbà oníwà tútù bí àdàbà a ṣe jẹjẹ nínú rìn kò rí jàùjàù pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́rọ̀ rẹ̀ ó wípé olórí tó yanrantí ni tó sì mọṣẹ́ rẹ̀ ṣẹ́ lẹ́sọ̀lẹ́sọ̀ lọ̀rọ̀ dr kádìrì ọbáfẹmi amzat tó sì jẹ́ olórí pípé ènìyàn tó kájú òṣùwọ̀n ìrọ̀jọ́ ọ̀la fún ìpínlẹ̀ èkó wọn sọ gbọ́mọ̀ wípé ó ti pẹ́ bí ọṣẹ́ bá pẹ́ lára ewé gbogbo bá pẹ́ lára ọṣẹ àjọ ṣiṣẹ́ papọ̀ ni dr kádìrì ti pẹ́ ní ètò òṣì ọbáfẹmi amzat olórí pípé ènìyàn tó kájú òṣùwọ̀n tó sì ní ìrọ̀jọ́ ọ̀la fún èkó wọn sọ gbọ́mọ̀ wípé ó ti pẹ́ ńbẹ bí ọṣẹ́ lára ewé gbogbo bá pẹ́ lára ọṣẹ wọn máa jọ ṣiṣẹ́ papọ̀ ni dr pẹ́ ní ètò òṣèlú nípínlẹ̀ èkó láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ti tọ́ ti dé sí orílẹ̀ èkó ni wọ́n ti ń kópa nínú ìdàgbàsókè ìpínlẹ̀ èkó fún ìdí èyí bàbá gbárùkù tí wọ́n láti jẹ́ kí ìtẹ̀síwájú kó bá ìlú èkó kù sí láì fi ń bẹ̀ o ọ̀rọ̀ ilé jẹyọ nínú alága ìjọba ìbílẹ̀ tó tóbi jùlọ lórílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni ibrahim johnson akin pẹ̀lú tí ń ṣe alága ìjọba ìbílẹ̀ àlìmọ̀ṣọ́ ló ń ṣe àpèjúwe dr kádìrì ọbáfẹmi amzat wípé oníwà pẹ̀lẹ́ ni wọ́n gbogbo ará ìlú èkó sì gbọ́dọ̀ gbárùkù tí wọ́n fi ré ìsàmì ayẹyẹ ọjọ́ yìí tó gbòde kan ọ̀nàbù ibrahim akin pẹ̀lú johnson wọ́n sọ pé ènìyàn tó jẹ́ pé man of destiny oníkádàrá gidi ni tá a bá wọ orúkọ gan owó ń ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ̀ ló fi hàn wípé ẹni tó ní ìrọ̀jọ́ ọ̀la ìpínlẹ̀ èkó ni dr kádìrì ọbáfẹmi amzat ilé ìgbẹ́ nínú ìròyìn The Nation ti ọ̀nàbù ibrahim akin pẹ̀lú johnson tó ti ń kí wọn fún ti ayẹyẹ ọjọ́ ọ̀bí wọn èyí tí ó gbòde kan.
1: bó tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ayẹyẹ ọjọ́ ọ̀bí ti gbajúmọ̀ ìpínlẹ̀ èkó yẹn dókítà kádìrì ọbáfẹmi amzat ló lọ jẹ́ kí n tẹ̀lé ẹ láàárọ̀ tòní torí pé àǹfààní ni ọdún wẹ̀rọ in The Nation láàárọ̀ tòní jẹ́mọ̀ ẹ̀pẹ́ ọ̀nàdẹ́bù abdulateef hashimi tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ sọmúlá ọ̀nà ti kí ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ èkó wọ́n mà kí wọn kú orí pọ̀kọ́ ṣinṣin ọjọ́ ìbí wọn tó gbòde kan wọ́n ní ṣe rí bàbá gbogbo àwọn ètò tí wọ́n ti ṣe ní ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ní kò ṣe fọwọ́ rọ́dà sẹ́yìn wọ́n ní àwọn ètò adarí àti bó ṣe máa ń ṣe nǹkan ní pẹ̀lẹ́kùtù bí àwọn gbà fún bàbá náà wọ́n ní pàápàá jùlọ wọ́n ní àgbẹ́kẹ̀lé nínú àti ìdàgbàsókè fún àwọn ẹsẹ̀ kùkú wọ́n ní gbogbo àwọn ètò tí wọ́n ti ṣe ní ìpínlẹ̀ èkó wọ́n ní bàbá tó dà ni wọ́n ní fún ìdí èyí àwọn gbà gbogbo ìṣàkóso ìjọba ìbílẹ̀ sómolú lábẹ́ alága ìjọba ìbílẹ̀ sómolú ọ̀nàrẹ́bù abdulateef hashimi wọ́n ní ká máa gbàdúrà fún igbákejì gómìnà ìpínlẹ̀ èkó kádìrì ọbáfẹmi amzat pé ọdọọdún lọ yẹ ń gbèdè o ọdọọdún là ń gbogbo ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọbì lórí àtẹ ọdọọdún ọmọ àrí yín nínú owó nínú ọlá nínú àìtètèkù tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ wọn níṣẹ́ rí ẹ̀mí yín láti dé wọn ní lágbára lọ iṣẹ́ alábìkúdúrà ti là wọn ní yóò lágbára lọ nínú ẹ̀rọ in The Nation ròyìn ọ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀
0: yìí àdúrà ní mọ̀dọ̀mọ́dọ̀ ẹ̀sìn òun náà sì ni agbára fún gbogbo mùsùlùmí òdodo ẹni bá fẹ́ ṣàṣeyọrí kó mú àdúrà ní bàbàrà ẹgbẹ́ òṣèlú apc èyí tó jẹ́ ti ngo ibo grassroots movement for tinubu gmt àti renew ambassadors wọ́n máa ṣètò àkànṣe àdúrà kan interfaith prayer tí wọ́n gbogbo ẹ̀ ládàlú mùsùlùmí ṣe tiẹ̀ kìrìsẹ́nì ṣe tiẹ̀ ìbílẹ̀ náà gbẹ̀yìn fún tani fún aṣíwájú bọ́lá ahmed tinubu náà ni àti gómìnà ẹni tó jẹ́ akejì gómìnà lọ́wọ́lọ́wọ́ tó tún díje dupò gómìnà nípínlẹ̀ èkó dr ọbáfẹmi amzat ni wọ́n ṣètò àdúrà náà fún ní apc ìkẹjà ti independent campaign council wọn tó ń bẹ nílùú ìkẹjà ní gra ni wọ́n ti sọ wípé àdúrà lànà fi làwọn lè fi gbárùkù ti ààrẹ bọ́lá ahmed tinubu àti jì gómìnà ìpínlẹ̀ èkó tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ tó fẹ́ di gómìnà àwọn tó jẹ́ igbákejì adíje dupò igbákejì rẹ̀ princess damilọ́lá sẹ́nayọ́jì ni wọ́n sọ gbọ́n pé ààrẹ bọ́lá ahmed tinubu olùbẹ̀rù ọlọ́run yìí ó sì fi bẹ̀rù ọlọ́run ṣàpèjúwe ìṣètò ìṣèjọba rẹ̀ kánà àti ìsọpọ̀lọpọ̀ ó ti bí ká fi ẹnu bí ọmọ ó sọ̀jú ńgbà míì ká fi ara bí ọ̀rọ̀ àkàìmọye ọmọ tí ààrẹ bọ́lá ahmed tinubu ti fi ẹnu bí tí wọn ni wọ́n dipò ńláńlá mú lórílẹ̀‐èdè nàìjíríà bó bá ti wá rí bẹ́ẹ̀ báwo bá ká kì fáwọ́ padà ní ká fi àdúrà ran ààrẹ bọ́lá ahmed tinubu ọkùn sí èèwọ̀ ńbẹ̀ princess sẹ́nayọ́ damilọ́lá james ó wá rọ àwọn òbí àtàlágbọ̀

Fi aye bi kin se idahun si opo esin islam ta wa rin ajo na

0: ti ẹ ní àwọn nǹkan tàbí òmíràn ti bèrè àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kí ni ìdájọ́ ẹ̀sìn lórí wọn ẹsẹ̀ abu abdullah náà ti wọ́n gẹ́gẹ́ bí ṣùgbọ́n láti máa mú ẹ̀rí wá láti inú alukur'ani kẹrin àti sunna náà muhammad sallallahu alayhi wa sallam báwo la ṣe lè lo ìṣẹ̀mí wa gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ilé kí aṣọ orí láyé àti ọjọ́ ìgbéǹde àti kí a bá dúpẹ́ pọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń rin ètò yìí lọ́wọ́ àwọn tí wọ́n máa ń já látìlẹ́yìn gbogbo ọjọ́ bẹ́ẹ̀ jọ bọ́lá abdullahi kí máa tẹ àwọn tíìmù alápapọ̀ àwọn onígbàgbé ilé iṣẹ́ alkubro international tí wọ́n máa ń dúró ti wà gbogbo gbà àwọn sẹ́lẹ̀bà wa dúró ti àwọn náà àhúlọ̀ àkúwàtà ilá abilá aliyu al-azim abdulwas ẹ̀yìn salahudi náà ni orúkọ ìgbà ló ń bí náà ní ṣèkí àkọ abu abdullah salamu alaikum
1: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: wa alaikum salamu wa rahmatullahi wa barakatuh
1: salatu wa salamu ala rasulillah níbi tí alkubro ti ẹ sọ yẹn alkubro ní kan àwọn èèyàn létí ẹyin tí ẹ bá fẹ lọ sí hajj ọsẹ kan péré náà ló kù ìwé ijó mẹjọ ẹyin tí ò bá ti forúkọ lẹ kí iléeṣẹ tí ó fẹ bá lọ kan fi orúkọ ẹ
0: kan
1: ènìyàn lè ṣe hajj lọdún tó ń bọ saudi òde kí n sábà kí n sábà yí ìpinnu wọn
0: padà
1: san sábà yí padà torí pé wọn máa ń ṣiṣẹ pẹlú àti àwọn tó ń bọ wá ni so ó máa fà tó fi jẹ pé ẹ tó bá fẹ lọ sí ni èkó ló sáǹfààní mọ dábàá máa sọ rédíò bá ìṣàlá ẹlẹ́kejì inú oṣù kẹwàá october kalẹ̀ tí àwọn èèyàn máa ń ṣe nígbìyànjú ẹni tó bá fẹ́ lọ múra pé nọ́mbà mi 28487 kọ́lá máa tún ṣàlàyé lẹ́kùnrin nọ́mbà náà àǹfààní wà fún wa kájọ ṣe múra ní october ní october láti bí october 18 sí october 30 kí ọjọ́ méjìlá yẹn ìṣàlá kọ́tọ̀rù lẹ́ni kì í ṣe bóyá àwọn bàálù tó máa múyàn nínú bàálù kọ́ ló ń ṣàánú wa kọ́tọ̀rù ni a tún wà ní kọ́tọ̀rù alóbi orúkọ kọ́tọ̀rù tí láǹfààní láti tún mọ̀ díẹ̀díẹ̀ tẹ bá lọ tẹ bá ń bọ̀ lọ sí mọ̀ lọ sí mọ̀ ká gbogbo ẹ̀ so múra owó kékeré pín sí ni so lè wá pè wá lẹ́yìn tún ṣùgbọ́n àjọṣe múra ní oṣù
0: ọlọ́run wa aláàṣẹ ní ìrọ̀rùn 0703-161916 lè máa láǹfààní láti pè wá yìí láti bèrè ìbéèrè sórí ètò 0703-161916 báwo lẹ tún ní àǹfààní láti pè 081-323-7749 àwọn ojú òpó tí ẹ lè pè sí nìyẹn 081-323-7749 sàwọn aríkùn orúkọ ibi tẹ́ ti ń pè wá o náà kí ni ìbéèrè ìbúra noreen láti òkòkò. Salamu alaikum. Salamu alaikum. Lan fara loku yen inshallah ma dawo awon ibere yin lokoko ijeji. Salamu alaikum. Salamu alaikum. Network yen ni o. Salamu alaikum. Na oruko bi jaje npe wa. Oruko bi jaje npe. Láti mú ṣe. O ti fi wíìdì kọ́fà àwọn ẹ̀wọ̀n kúkú rírun yẹn mọ́ indirectly. Wíìdì bó mọ́lẹ̀ náà. Ẹ ṣeun. Sàwọn aríkùn. Kí ló wá ń ṣẹlẹ̀ pẹ̀lú?
1: Ẹ jẹ́ ká dáhùn fún yìí. Mo bí pàtàkì yìí. Alhamdulilah, Hisma, Salatu, Salam, Ala, Rasulillah. Ìbéèrè tí wọ́n béèrè yẹn. Ìbéèrè tó yẹ kí a tún béèrè mi náà ni kí ló fà á tí ẹ fi pàdánù
0: mọ́gbìn ní
1: jẹ̀mọ́ tí ọlọ́run bá subhanahu wa ta'ala sì jẹ́ ká mọ̀ pé a'udhubillahi minash shaitani rajim inna salata adi dandandandan kí ẹ máa kírun ní irun yẹn fúnra rẹ̀ láti ala al-mu'minina

0: ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ Alukobro International Services Limited ní number B3 Amori Shopping Complex, Orelope Bus Stop, Ẹ̀gbẹ́ga nípínlẹ̀ Èkó. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé Alukobro International Services Limited sórí.
1: Mẹ́ni pàwọ̀lẹ̀ tuntun, 200 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò yá.

0: ọkọ tó bá mọre a mu sanra lórí ọkọ tó bá mọre yóò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò sì fi ìbùkún fún olúwa àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa o ọlọ́run tó ń bùkún wa ọba tó ń bá wa ṣe ọba tó ń ràn wá lọ́wọ́ ọba tó ń tì wá lẹ́yìn ọba tó fa àwọn èèyàn má jẹ́ èèyàn tẹ́kẹ́ wa táwọn náà sì ń rántí wa torí tí wọ́n bá rántí wa tí wọ́n ràn wá lọ́wọ́ kò sọ fún tọ́ bá yẹ pé wọn ò ṣe bí ẹni pé wọn mọ̀ wá àbí wọn rí wárí àìmọ yí àwọn èèyàn tó ń gbọ wa tó ń gbádùn wa dáadáa ṣùgbọ́n ò ṣe bí ẹni pé wọn mọ̀ wárí àìmọ yí àwọn èèyàn tó yẹ pé wọn ní ẹgbẹlẹmọ kó owó kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé wọn ò tiẹ̀ wo ibi tá a wà nígbà tí nǹkan tá à ń sọ tí ò dàbí ẹni pé bọ́yá ó fi bẹ́ẹ̀ tún kọ́kọ́ lára wọn àwọn míì sì gbọ́ tó yẹ pé wọ́n gbádùn wa gan tí wọ́n dẹ̀ ní láárí tí wọ́n ní kìmí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àfi àánú wa àfi sí wọn lójú ṣùgbọ́n àwọn tí ọlọ́run bá mọ̀mọ́ fi àánú wa sí wọn lójú ó ń ṣàánú fún wa àwọn ló jẹ́ kí èmi ètò ìmọ̀ọ́gùn àbí ètò tá a ti bẹ̀rẹ̀ tó ti lọ́dún kọkàndínlógún báyìí tó sì jẹ́ pé à ń san owó ní gbọ̀ngbò ṣé a rí i pé ọpẹ́ ló yẹ ọlọ́run fún àwọn èèyàn tí wọ́n rán ti wá sí rèé lágbára ọlọ́run báyìí náà ní tan owó yìí ẹ máa mówó nínú owó ni ẹ sì ní ṣì í ṣe lágbára ọlọ́run bá okòwò kan lè yẹn máa ń ṣe tí ẹ máa ń káwọlé pé ọlọ́run ò yé kí ni mo kàn báyìí tí wọ́n máa jẹ sọ̀mọ́lẹ̀ tí yín ò ní rí bẹ́ẹ̀ ẹ ní ṣòwò káwọlé fẹsẹ̀ jọlẹ̀ nígbàgbọ́ gbàtẹ́ bá máa la lórí okòwò ń báyìí ń tẹ́ máa sọ ni pé olùwà mo dúpẹ́ o olùwà mo dúpẹ́ o àkànbí fàtáì wọn ni mr tújọ lálẹkọ ọmọ ń dáhùn àti àtúbẹ ẹlú aṣírò òun náà ń dáhùn abẹ́ẹ̀lì ọmọ ìdí wọn ni ẹkú ètò ẹkú ojúmọ ọlọ́run a máa fún wa àmì ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ọ̀dà náà ń tà ń sọ ni pé a gbọ́dọ̀ máa mọ rírì ọlọ́run ọba ká sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún àwọn èèyàn tó lọ́run fi rọ̀gbà yí wa ká torí pé ẹlẹ́yinjú àánú ni wọ́n owó bẹ tá n san lórí ètò yìí o ẹni wọn kàn lọmọ ẹni wọn gbà lọmọ adúgbò ọlọdọ ọlọrun lẹẹkan sí bàbá wa alájọ ọtún bá adébálé sọ bánú balógun iná ní tún owó yìí o ẹ máa mọ owó nù owó ni lágbára ọlọrun ọba ojú ẹja kò ṣeé wá ti lomi ẹ ní wọ owó ti láṣẹ ìgbà bí egun bá lóṣù báyàṣọ ẹ máa ń ṣẹkù ẹ ní náwó tán wọn máa ṣẹkù lọwọ yìí ani mama wọn fún mi ní kàwá àtàǹpàbò wọn gbé sókè ni ani mama ẹ ṣe mo dúpẹ lọpọlọpọ ọlọrun bá dúpẹ fún yín ẹ adúpẹ lọ gbọ àwọn tí ń tiwa lẹyìn bàbá wa alájọ tí wọn diwọlé sọbánà balógun àlè ṣe àmà kìyìn
1: àwọn làṣà bánà wálé ọmọ balógun ọ ọkọ bọlá ń lébe bí ọ
0: adúpẹ pọlọwọ yín bàbá àmọ lóore ẹ máa mówó nù owó ni wọn ti ṣètò ńlọjọ débi pé gbogbo oṣooṣù wọn á rí pé owó tí a fi san owó ètò àyà sọtọ ẹsùn mọ pé ayọ tamíjọ ìrà tamíjọ ìkàndẹmílẹyìn bọ la fi ṣe é láṣẹ bọ sọdọ olóyè òye inú gẹlú ṣẹgun bátúndé àwọn náà gbàgbé wa wọn rántí wa lára àwọn èèyàn tí a rí má kàn rántí ọlọrun jẹ ká wà ń bẹ torí èèyàn pọ rẹpẹtẹ o ṣùgbọn ọlọrun jẹ ká wà nínú àwọn tí olóyè ọrùn ti ni a rí má kàn ṣe o olóyè òye inú gẹlú ṣẹgun bátúndé àwọn ọrẹ wọn tán jọ ṣe rẹ wọn máa pè wọn ní ṣẹgun lọ́yà àwọn tán jọ ṣe wọn máa pè wọn ní gbé orí ẹgbẹ ẹgbẹsẹ ẹgbẹ ṣùgbọn gba yé mọ wọn sí ariri má kọ ibi wípé bàbá náà fẹ́ràn ire ibi tí ire bá ti ń sọlẹ̀ sí ni wọ́n máa ń wà ibi tí ìkan okùn tó yàtọ̀ sí ire bá ti wà wọ́n á sá eré bí wọn kó kó bẹ́ẹ̀ ni adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gbogbo oṣooṣù bàbá yìí náà ń dùn wá nù pé owó ọ̀gá tó jẹ́ owó ikú bá ṣe mọ náà ní fi bọ́jú o ẹgbẹ́lẹ́ náà ẹbí kún owó program nítorí ò ní kù agbára ọlọ́ba ẹ̀ ní kú láéláé àwọn tún máa ṣe kíní kan pé gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ẹni bá ti kọrin tó bá ti wà lọ́rùn ká fún káàdì pé oníkìlórí mo láti jẹ pé sakara náà ti kọrin ni mo tún wá rántí wípé ọrẹ ni wọn jẹ pẹlú sáà ṣínú àkànní ààrẹ aróoro yín gbogbo àwọn ìyẹn náà máa jẹ kó mọ ẹ pé orin ọrọrùn láti kọ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ̀kọ́ àdúró ti wa ọlọ́run ní pín in pa bàbá wa ẹnjìnìà peter tó yan mọ́tọ́ṣọ́ small body big engine bàbá ni adúpẹ́ lọ́wọ́ yín o n ti máa ń dùn wọn àbá yín gbogbo òun ni mo ṣe ràn yàn lọ́wọ́ nǹkan tí bàbá yín máa ń lépa ń gbogbo òun ni bínú yìí ó ṣe dùn lágbára ọlọ́ba inú yìí ò ní bàjẹ́ láláì inú yìí ó máa dùn ni ẹ ń ran àwọn èèyàn lọ́wọ́ ọlọ́run ò ní túwọ́ ọ̀rọ̀ lọ́wọ́ kò lùdọ̀ yín gbogbo ohunkóhun tẹ bá nílò ọlọ́run fún ọlọ́run máa dá yín lò adúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn kó àdúrà ti wà tẹ bá ń gbọ́ ẹ wo funfun bàtà funfun fìlà funfun ṣòkòtò funfun gbò torí pé bàbá yìí inú wọn funfun bí ẹmu ìsàlẹ̀ kò wọ́n funfun bí takada wọ́n tún máa ń wọṣọ funfun mọ́ndé fìlà wọ́n máa bọ bàtà funfun lèyàn fi mọ̀ pé ẹni mi mọ̀ ni wọ́n lágbára ọlọ́ba ọmọ aráyè ò ní dèkó sàlàyé o ọmọ tọ́ṣọ̀ ń bẹ lóde ẹ̀rù lè bà wá o ọmọ tọ́ṣọ̀ ń bẹ lóde ẹ̀rù lè bà wá o gbọ́ ta ló jẹ́ kòkò àrúgbó èmi kan ló jẹ́ kòkò àrúgbó ọmọ tọ́ṣọ̀ ló jẹ́ bàbá kókò àrúgbó náà ò ní pa lórí láṣẹ ìgbà ìyàwó mi àti àbúrò ẹ̀ ń sọ pé ṣé mi ò mọ̀ túmọ̀ kókò àrúgbó bàbá ti túmọ̀ kókò àrúgbó fún mi ní kò lè yé mi ọ̀dà bàbá a torí ra lágbo ọlọ́ọ̀bà ẹ ṣàlàyé fún mi dáadáa torí àwọn èèyàn ń bá mi kó ani mama e se o won to be hurt me won to be show us me e se o sir adupe popolowo yin inu won dunun won gbadun wa lo nje be e se on lopolopo alaji prince go nipe johnson binti lai construction adupe lowo yin ku aduro ti wa abayi ni won je oludasile ile ise binti lai construction a ma se ise abami a ma se ise akin a ma se awon ise akose to je pe anybody ni ise na bo ba de ba inu asidun won tun wa lo to won gbajumo won gbaye won gbe won fi oto nu ati ikose mo se fun se ise o be ba gbe ise fun binti lai construction e lo so idi ni pe won se inu eyin te ni segun ma dun koda e gbadun ju be se lero lo abajo gbe fe n gba ti won won mara yo ni binu sin la se e si ma mo se ni ape polowo yin o awon ni won je akowe eto aye fun awon ajo egbe onimoto okunle iko ta mo si Lagos State NURCW and National Union of Rotary Sports Choir Lagos State Council adupe lowo yin wa duro ti wa baba yi lo fun wa ni awon no di lora phone ta fi n seto fun wa to je phone ri tabili won tu wa pa
1: ka won yo mo epo wa
0: it only faith to him adupe polowo yin adupe lowo evangelist bola odu bola aka bola odu baba olomi ofe ni gberi gbe alukoro awon vigilante group of nigeria adupe polowo yin to ba so nipa peyan ni fe eyan denu eh amo pe papa yi ni fe wa tori bo gba igba mi e le ma gbo won alupo bo yoro alupo kada ni wa an ko pe jebi o mo gbe to kan sin se o yi ni mo gbo yen ba ja o won ah ko ma ba be ba o gba de lagbara olorun ba ah inu yin o ni baje
1: amen
0: se wa yi ko
1: ti olorun ba
0: lagbara olorun ba se ri awon nkan ti olorun se lojo fun yin lagbara owo yin le fi gba
1: be
0: ni e ni fi ti gbo lasan lagbara olorun ba gbogbo nkan mere mere nkan tun kan dunu olorun ba yo jogun e fun e se ko aduro ti wa o gbogbo lati leyan pata adupe lo le se ablat company nigeria limited ton se yobitas e se o yobitas won ni e to wa nu sase ti won se se lonjo meta iyan o si lara won ti won gbe gidi na o o si nkan to jo ileye ko lo oro tinu gbogbo lo le mo yobitas ri tele oro tinu won gbe gile o e ma ra nso adupe lo gbo yin pata adupe lo wo giwa le se bond defin no baba wa gbenga fatile won bi ti baba ti o n se giwa wa tele bi ton gbe de not in tesi waju lagbara olorun ba yen ma tesi waju e se aseyori lagbara olorun e ni sese lagbara olorun ba adupe o lo gbo lati leyin patapata korogodo en te ngbo wa en tamo olorun bo bo adupe fun bo se ko aduro ti wa ire ni ti wa wa leleyi monday fm na la si wa 92.9 radio festival wapo to ne ye gbo lori ategun radio festival wapo gbo ara yin kira kun kita ba ni parota ni se ki won ani radio yi olegbe o ife so wa po e o o dara o dun gbo o ifeso wa pore o a ti penu alarugun o ifeso wa pore o a o fo po mo yori o ifeso wa pore o opolo nbe fo sise o ifeso wa pore o 92.9 ifeso

ẹni tá a bá wádìí là á bá relé ẹni ajá bá wádìí lajá ibà lọ ajá fẹ́jì kunkun ìwòrì tí ó kọjú mọ́ pákó rẹ̀ gírígírí ifá kọjú mọ́ mi owó mi re èjì kunkun ìwòrì ifá kọjú mọ́ mi owó mi re èjì kunkun ìwòrì tó o bá kọjú mọ́ ni a máa lájè ifá tẹjú mọ́ mi owó mi re èjì kunkun ìwòrì ifá tẹjú mọ́ mi owó mi re tó o bá kọjú mọ́ ni a máa láyà rere èjì kunkun ìwòrì ifá tẹjú mọ́ mi owó mi re èjì kunkun ìwòrì tó o bá tẹjú mọ́ ni a máa bímọ re èjì kunkun ìwòrì ifá tẹjú mọ́ mi owó mi re èjì kunkun tó o bá tẹjú mọ́ ni a sì máa níṣẹ́ re èjì kunkun ìwòrì ifá tẹjú mọ́ mi owó mi re èjì kunkun ìwòrì ebe lakọjọ ọmọ jẹ tudio gani ato ọmọ bello yaba shiru ashiru àti gbogbo olólùfẹ abala yìí pátápátá tàbáde ń sọ nípa àwọn olólùfẹ abala yìí àwọn tí mo mọ tó dá mi lójú pé wọn fẹràn abala yìí alhaji ọtúnba adéwálé sọ ọbànà balógun mọ pé wọn fẹràn rẹ torí wọn dìde sọ pé ah àwọn ifá abala ń ṣeré o pé òun làwọn kúndùn jù bẹẹ náà ni olóyè yenuga olùṣègùn ọbátúndé èmi ò tètè mọ àgbà tí wọn sọ mi pé ah ọgá àtúnjì o èmi náà kúndùn abala yẹn pé bàbá àtẹmí gan òní fani ṣé wá rí ẹnjìníà peter tó yan mọtọṣọ small body big engine olólùfẹ abala yìí denudenu ni wọn torí pé lẹyìn tá a bá parí ètò bàbá ti sọ abala yìí tán tó bá tún dẹyìn ètò wọn á tún bá wa sọrọ á tún jọ fipu lukun lórí abala yìí àwọn ibi tí àwa bá rò lọ wọn á tún gbé lọ gbàbọ mi ìyẹn ni pé wọn mọ fa nù torí ẹni tó bá mọ fa náà ló mọ pé ifá ta lọ fa wọn mọ dáadáa bẹẹ sì ni alhaji prince lòun nípò ìjọsìn wọn jẹwọ fún mi àmọ kò sígbà tí wọn bá mi sọrọ tí wọn máa wúro wọn bá pè mí báyìí tí wọn máa wúre báyìí wọn sọ pé ọ̀run mi là á sọ pé ah dájúdájú àbáyé náà wọn gbọ́n pa ẹ̀ àti pé tá a bá tún wá wo tí wọn tún wá wá tí wọn fún wa ní fóònù pé ká máa fi ṣètò káàkiri dájúdájú wọn kúnnù abala yìí bẹẹ sì ni evangelist bọlá odù bọlá bọlá odù sọ àwọn sọ pé jpo ah ọmọ ìbílẹ̀ lèmi o mo lè ṣe máfẹ́ abala àfẹ́ tí ìbájú ọmọ ìbílẹ̀ lókù ní onífẹ́ abala a jẹ́ pé àwọn tí wọ́n máa kúnnù abala yìí pọ̀ kìkì dá àwọn tí wọ́n yọjú nìkan ni wọ́n fọwọ́ gbáyà ṣé wá rí àwa náà tó jẹ́ pé àwa ń sọ abala yìí àbí tá à ń ṣe lórí abala yìí kì í ṣe pé bọ́yá àtẹ̀fá láyọ̀ ṣe máa ń ṣe àbọ̀rọ̀ àbọ̀yìn sí wọn bàbá aláwo tí wọ́n tẹ̀fá tí wọ́n gbọ́ fa tí wọ́n mọ fa àwọ̀ gbọ́ fa àmọ́ fa àmọ́ nǹkan kan bí ti wọ̀ mọ́ ṣùgbọ́n torí ẹ̀kọ́ ta lọ rè é kọ́ ní fáfitì èèyàn sáà gbọ́dọ̀ fi owó ròyìn kọ́ máa kọ́ lójú a gbọ́dọ̀ lé odidi ọdún méje nílé ẹ̀kọ́ fáfitì pé nǹkan ta kọ́ rè ká má lè gbìyànjú àti ẹ̀tì máa mú ṣe àti pé ó tún wá jẹ mọ́ iṣẹ́ wa torí ẹni tó bá lọ kọ́ èdè Yorùbá yóò gba ẹ̀ka kọjá tí wọ́n pè ní Ifá Literary Conference torí dé èyí ọ jẹ mọ́ iṣẹ́ wa àwa fi ń sọ ṣe bí iṣẹ́ wa lọ jẹ mú jẹ wọn o iṣẹ́ wa lọ ṣàjẹ mú jẹ wọn kì í máa ṣe pa àwa ò rí fìlàdé iṣẹ́ wa lọ ṣàjẹ mú jẹ wọn kì í máa ṣe pa àwa ò rí gẹlẹ́wé iṣẹ́ wa lọ ṣàjẹ mú jẹ gbogbo lè tá à ń sọ nítorí pé ó jẹ mọ́ iṣẹ́ wa láti ń ṣe àwọn mìíràn sọ pé ẹnìkan ní ó yẹ kí pastor lé mi jáde ní chọ́ọ̀chì ni ní pastor pè mí jáde kan àbí kan sọ pé tó kan gbé àga fún mi kan gbé àga fún mi ní iwájú ìta pé ìwọ sájò kó sí jẹ o má wọlé o má lọ ọlẹ ṣùgbọ́n sájò kó sí iwájú ìta wọ́n ti gbàgbé pé iṣẹ́ ìṣe nìtọ́jú owó ìṣe nìbéèrè adíáfún akíbọ̀dé ọmọ adẹ̀bí sọlá bọ́ọ̀ bá ṣe kọjú mọ́ iṣẹ́ rẹ̀ tó ṣe ìwádìí rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni iṣẹ́ òun ṣe máa dùn ẹ́ lára ṣe máa wẹ́ lára iṣẹ́ òun ló dùn àwa lára mú wa la kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn tá à ń sìn kò ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa ṣùgbọ́n iṣẹ́ wa leléyìí ohun tó wá mú iṣẹ́ yìí tó tún wá fi wá ràn wá lọ́rùn ni pé àwa wọ́n bí wa ní ilé tí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe a tún wá wò wá dàgbà ńbẹ̀ a tún wá pẹ́ ní ìlú ìṣẹ̀ṣe tó fàánù torí dé mọ pẹ́ sí mọ pẹ́ nílé olórin ló jẹ́ kí n mú rí kọ mọ pẹ́ láwùjọ àwọn elédè ló jẹ́ mìdí pè ìgbà tí mọ pẹ́ láwùjọ àwọn ọ̀jọ̀gbọ́n náà ló fi jẹ́ pé ọgbọ́n yí mi epo kì í ṣe ìṣe mi kì í sì ṣe kó bá yá ìṣẹ̀ ló jẹ́ fún mi torí ẹjẹ́ ká máa farabalẹ̀ ká máa ṣe o ẹsẹ̀ fàyè ifá ni ẹni tá a dá ìwòrì méjì fi ifá lòun ó pèrè àìkú fílẹ́ẹ̀nì ni ifá ni òun ó pèrè ajé fílẹ́ẹ̀nì ìrì aya ìrì ọmọ ifá lòun ó pè fún ifá ni kí eléèní kó máa gbọ́ tòun ifá ifá ni ti òun tóun jẹ́ ifá ni kó máa ṣe ifá ni òun ó bolúwa rẹ̀ ṣe tiẹ̀ ifá ni gbogbo nǹkan tí oníyẹn ń ṣe ifá pé ọ̀kọ̀ọ̀kan ni wọ́n máa bá a mu ifá pé gbogbo bí ó ti ń ṣe tó ifá ni bó tilẹ̀ jẹ́ pé kò bọ́ sí fún lásìkò yóò padà bọ́ sí fún torí pé ẹni ń bá ṣe ti ifá ifá yóò ṣe tiẹ̀ oníyẹn sọ pé èjì kunkun ìwòrì ifá tẹjú mọ́ mi kó wò mí re èjì kunkun ìwòrì ló pe akápò rẹ̀ ó ní kó máa gbọ́ tòun tó bá sì ń gbọ́ tòun wọ́n bá ṣe tiẹ̀ níjọ́ náà ni wọ́n ní kí akápò kó ní eku mẹ́rin
ko ni eja merin ko ni abu adie merin ko loke merin ko ma bo oke pori e ko si ma gbo ti fa njo lo ganiya ton bi lo ya bashiru ashiru njo lo ti bo oke pori e ri iwo o ri nkan so lo be e be ra ko yo njo lo ti bo oke pori e ri orun ti mo omo bi le ni njo lo ti njo lo ti bo oke pori e gbe ni ni jo ti o je pe akapo to ti ngbo ti fa to je gugun kan ti bere si dukun akapo akapo ni ti fa se se ti e fun o bere si lowo o bere si lobirin o bere si lomo o kole irorun si ba to ba bere si won iyan awon awo re lawon awo re na ba yin fa ifa wa yin oba amuni waye o ni eni abawade la ba rile en ta ja baba wa la ja abalo ade afu eji kukun wori ti o ko duma kwako re girigiri je ifa kojumo mi owo mi re eje kunkun iwo re ifa kojumo mi owo mi re ohun ti ifa gbeju aso fun anbe laare ni pe ohun ta ba gbamu ta ba dimo ka toju e dada ka ye se soke sodo ka ye ma so tun sosi ka kojumo eni ti a ba n ba se ka kojumo girigiri ka se ti e ka ba le ni gbo nkan ta fe ni lopo ogba aye kojumo bi kan ta ba n wo mi ta n wo hun I ma mu ki re ko bo ku lowo e ro ni bo so n lo wa ile ta n fe yo tu wa lowo o Eji onko ifa lemi okore Eji onko ifa lemi okore Eji onko ifa lemi okore Eji onko ifa lemi okore Eji onko ifa lemi okore Eji onko ifa lemi okore Emi lomo oju ari ko gba soko to agbe Eji onko ifa lemi okore Mo se bi are mo gba ya lowo ape ko Eji onko ifa lemi okore Eji onko ifa lawa ohere Eji onko ko ifa lawa ohere apo sese fa ya le agbe iku le mo ye odu to baba ninu awo eji ohun ko ifa lawa okore eji ohun ko ifa lemi okore eji ohun ko ifa lemi okore eni ta ba wade nla ba re le gbogbo wa eji ohun ko ifa lemi okore eni aja ba wa nla ja I ma ba

0: lẹ́yìn tí wà lẹ́yìn gbádùn mọ́dẹ fẹ́ ńláwà 92.9 abẹ́ bọ́ sí abala tó kàn báyìí ti ṣe abala kọrin kọrin ẹ má bínú pé ẹ lè gbọ́ ìròyìn arambara lénìí ẹ má bínú bó ṣe wálé nínú ọjọ́ gbogbo náà kọ lọ́dún àti pé a kìí mọ ọsùn mọ́sẹ̀ kété eku má jóná àyè mọ ọgún mọ́sẹ̀ kí yẹn wura kọ́ máa ní kókó ọ̀dà náà ẹ jẹ́ ká wo abala tí ẹ ti kọrin fún wa ṣùgbọ́n ká tún wo abala yìí ẹ jẹ́ kí a máa kí ọ̀rẹ́ wa èèyàn wa ìkan lára wa michael olúwàfẹ́mi adésínà tí buhamọ sí mr bible jp okú ìmúrasílẹ̀ àjọ̀dún rẹ̀ ti ṣe ọjọ́ òbí ní ọ̀la òde yìí ìkan lára àwọn ọmọ títún jẹ́ ọlálékan ń kó kiri ni ọ̀gbẹ́ni bíbélì wà àyífọ́jú oríṣẹ́ o bọ́ òkè lóde rẹ̀ àfákòkò wa mo sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àtìgbà tí ọlọ́run ti fi ọ̀já lé mi lọ́wọ́ pé tòkín fi pọn mr bible ọlọ́run jẹ́ kí n rí ipò ọ̀pẹ́ ni fún wa ìwà ṣe lọ́pọ̀lọpọ̀ ọlá òde náà lọ́jọ́ bíi mr bible wá ń ṣe àjọ̀dún pẹ̀lú iléeṣẹ́ bond fm torí ogún ọjọ́ nínú oṣù kẹsàn-án ọdún 1987 òun ni iléeṣẹ́ radio nigeria 3 tó padà dé bond fm lóde nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí gbóhùn sí afẹ́fẹ́ bá wá jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pé mr bible àti bond fm ẹkú oríire àjọ̀dún ọjọ́ ìbí tí ó kù ní ọ̀la ìgbà ọdún ọdún kan ni o ọ̀la òde náà níléeṣẹ́ bond fm náà wà pé ọdún mọ́kàndínlógójì 39 years tí a ti ń fọ̀ lórí atẹ́gùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì jẹ́ pé wọ́n ti gba iléeṣẹ́ rédíò kọjá tí wọ́n ti là tí wọ́n ti lu tí wọ́n ti là mí láàka tàbá ní ká máa wò a jẹ́ pé iléeṣẹ́ rédíò yìí náà ìkan lára àwọn iléeṣẹ́ tó jẹ́ pé a gbọ́dọ̀ máa gbóríyìn fún ni tètè ayé torí pé òun lọ sọ̀rọ̀ ìwà ìdí mímọ́ ta lọ́mọ tó jọ lálẹ́ kan láti ìgboro ìlú ìjì mẹ́sàn òun lọ sọ ìjì mẹ́sàn di mímọ́ àbí òkè ògùn ńkọ bond fm náà lọ sọ òkè ògùn mímọ́ àdúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ wà dáwọ̀ kò burúkú wà jẹ́ ẹjẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọrin orin tá a kọ lénìí bàbá wa king sunny ade lára àwọn tí ó kọ́ èmi ní èdè yorùbá òun náà ni king sunny ade wà torí de kò sígbà tí mo gbúrò wọn kò sígbà tí inú mi ò dùn kò sígbà tí mo gbọ́n pa wọn kò sígbà tá a tún wá pàdé bàbá náà tó yẹ pé wọn ò ṣe wá dáadáa kò sí bí wọn ṣe máa rí wa tí ó ń yà mí lẹ́nu bí wọn ṣe máa ń dáàyàn mọ̀ pẹ̀lú ọjọ́ orí yẹn tí bàbá sùn máa tún dá wa mọ̀ pé lágbájá báyìí rèé àkàbíyèsí elédùmarè ẹbùn ni o
1: ẹbùn ńlá
0: ọlọ́run níbẹ̀ ẹbùn náà jẹ́ 08132377749 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí aló tábì ṣètò láàárọ̀ yìí ẹ̀yin tí ẹ fẹ́ kọrin king sunny ade fún wa ìdí pé bóyá ẹ kọ̀ọ̀kan rẹ̀ á lo orin king sunny ade kan fún yín ni o tẹ́ ẹ bá ti mọ̀ ẹ gba káàdì pé láti ọ̀dọ̀ olóyè àdìdì mákọ̀ 08132377749 ẹ kú ojúmọ́ o. orúkọ yẹn ọ̀tẹ̀ ti ń pè wá.
2: samuel
0: ojo láti ìkọ̀tún ṣé ìkọ̀tún ni àbí egbè. Orin Kingson Adé làwọn wá lé ní ṣé ká máa lúbọ̀ ìyá o ibi tá a bá ti gbé lọ sílẹ̀ lẹ́ ti máa tẹ̀síwájú.

0: láti tẹ̀. Ẹ tẹ̀síwájú.
1: Mo ń gbọ́.
0: Ó yà ìtẹ̀síwájú àti lóyún fún yín.
1: Ẹ̀mí ọ̀gbọ́n.
0: Bóyá pọ̀ tó. Ọ̀nà ẹgbọ́n síwájú sí, ẹgbọ́n síwájú sí.
2: Gbélé ayé ṣe gbé kájọ gbé. Bóyá kájọ gbé. Bóyá
0: ó gbé kébìgbé. Ẹ tẹ̀síwájú láì ẹ tún gbọ́. Ọ̀dà ẹjẹ́ aṣọ ọdún jọmọ ìjọsà. Ok, lásìkò 0813237749 alásìkò àti lásìkò ọpẹ́ ní fọ́lùwà. Ẹ kò ojúmọ́ o. Ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ ta.
0: Orúkọ ẹ̀jẹ̀ ti ń pè wá.
3: Yóò ní gbà ni o, yóò gbà o.
0: Ẹ jẹ́ ká máa wọ́n yẹ gbà. Ọ̀yà ẹ̀rí náà fẹ́ kọrin sùn ní fún wa àbí.
3: Oya.
0: Ayire makọ ni ti Maylord Thursday ni Maylord. Ayire makọ ni tedi. Oya o. Oya. Te ba ti kọrin to ba te wa lọrun ni. Oni gbedeke to ba de.
3: Ebe
0: e fe mi atari re makọ le. Ti ko da yin ton ba so do kere ti ton ba lawo. E sa je ka ko rin. Se e be ko rin fun wa. Oya.

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrálù a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ born 92.9 fm ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.
1: Band FM 90.

ilé iṣẹ́ Bond FM 92.9 àwọn ètò tá ń ṣe ọjà tabapolo aṣíwájú ni wa ilé iṣẹ́ wa ní báyìí aago mọ́kànlá ti lu ẹjẹ́ ká lọ sórí ètò ẹ̀tọ́ mi Ayọ̀kunlé Ajayi ti wà ní kalẹ̀ pẹ̀lú pásítọ̀ Akinbọ́lá Adé tí wọ́n ti máa ṣàlàyé fún àwọn ọ̀nà tá máa fi máa mọ àwọn ètò wa ẹjẹ́ ká lọ gbádùn wọn báyìí.

ọ̀dọ́ ìwà yìí tó ń lòwẹ̀ nínú odò adágún ọtí ìwà eré àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìjẹ́ ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò ẹ̀wù ọ̀dọ́ ìwò yìí tí ó sọ ìbẹ̀rù àgbànù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere alẹ́ bá mi wo ọ̀dọ́ ìwò yìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òré tí àsìkò sì dúró dé ìgbà tíjọ́ yóò kọjá lọ ìgbà tuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ ìwọ ọ̀dọ́ ìwò yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀ a mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ akíkanjú oníwà tútù ìwọ ọ̀dọ́ onírẹ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kọ́ iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ léèbi dànù láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kún ní ayé ò bá di àmùrè rẹ ìwọ ọ̀dọ́ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kìkì rẹ kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdáńkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ iṣẹ́ yá. Bond FM.

Band FM.

0: Orúkọ mi ni Jimo Wallis. Orí kékèké, màálù tí kò léwu. Olúwa ló bá lè ṣíṣí. Bámi náà mọ̀, gbèdé ló ọ̀nà mọ̀. Ilé ráhò, ta tó sọ ọmọ lórúkọ. Tí díwáyé ni bí tòkó rẹ̀ láàdé. Ẹni tí a bá lábá ni bàbá.
1: Orúkọ mi ni Salaudeen Fauzia. Àwọn ikọ̀ èrò ilé ife pọ̀ ṣíbí school. Tábìlì tébù agbáṣẹ́ kòkó bọ́ọ̀t ébùsù bẹ́ẹ̀. Aṣọ mágbèsè rẹ́dù. Amúhàǹkan tẹlifíṣàn fèrè sẹ́ríńdò.
2: Orúkọ mi ni Yusuf Zakaria. Iṣẹ́ rìkọ̀ tẹ̀sán àwọ̀ pọ́lọ̀.

mi ni Ìdòwú Ìtìjàbá. Ọ̀rọ̀ orúkọ jẹ́ orúkọ ènìyàn, ẹranko, ibi àti ikọ́. Àpẹẹrẹ orúkọ ènìyàn: Bọ́lájí, Àtọ́kẹ́, Àìkẹ́, Àrídúnú, Mímọ́tálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ ọ̀rọ̀ orúkọ ẹranko: Màálù, Ajá, Ẹ̀kú, Adìyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ ọ̀rọ̀ orúkọ ìlú: Abẹ́òkúta, Ìbàdàn, Ọ̀yọ́, Ògùn, Sokoto. Àpẹẹrẹ orúkọ ìlú: Iléèwé, Mọ́ṣáláṣí, Ṣọ́ọ̀ṣì, Ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ orúkọ ìlú: Tábìlì, Àga, Pátákó, Òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ iṣẹ́ ló fi iṣẹ́ tí a ṣe ní gbólóhùn. Àpẹẹrẹ ọ̀rọ̀ iṣẹ́ jẹ́ jókòó, dìde, jó, kọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ arọ́pò orúkọ jẹ́ ọ̀rọ̀ tí a fi rọ́pò ọ̀rọ̀ orúkọ. Àpẹẹrẹ ọ̀rọ̀ arọ́pò orúkọ ni: Ìwọ, Èmi, Ẹ̀yin, Àwa, Àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

0: bàbá mi ọ̀pádìjọ ni tó bá wá níta ló kọrin ewì fún yín ẹ sọ fún wọn pé mi àríkà dé ọmọ ajá ní mògún aláàjámọ ọmọ ẹkún pọnroro ọmọ ọjà ń rí ẹdòdò onímògún ní kí lọ ṣe lẹkùnlé òun èmi lọmọ kí n gbé èrè tó ń pọn nílara èmi lọmọ ẹyẹrí ń jẹ.
1: ètò yín ètò wa òdòdó ẹyẹ yóò máa tẹnu gbogbo báyìí ẹ pé yóò tí ètò òdòdó ẹyẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí
2: 0706854106 lẹ́ẹ̀kan sí 0706854106
1: orúkọ mi ni Zainab Akinle ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ jẹ́ kí a máa sọ èdè Yorùbá ní gbogbo ìgbà kí a sì máa gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ó dábàá ẹ̀yin ẹlẹgbẹ́ mi.

0: FM. Gẹ́rẹ́gẹ́ni aago méjìlá ọ̀sán lù láti lè ṣe Bond FM 92.9 tó kalẹ̀ sí ìkẹjà GRA nípínlẹ̀ Èkó. Ìròyìn àpapọ̀ la mú wá fún yín. Síwájú náà, ẹ kọ́kọ́ gbọ́ àwọn kókó inú rẹ̀. Ìpínlẹ̀ Èkó ṣe ìfilọ́lẹ̀ ilé agbára iná mọ̀nàmọ́ná fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama. Lójú náà àti máa wá ojútùú sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná láti ilé ẹ̀kọ́ nípínlẹ̀ Èkó. Ọba Aládé kan nípínlẹ̀ Èkó pè fún ètò ààbò ojúlalá kan fi sọ́rí látàrí ìbálòpọ̀ lọ́nà àìtọ́ àti ṣíṣe àwọn ọmọdébìnrin wa níṣekúṣe. Àwọn gbogbo epo bẹntiró ti jẹ́ kí owó ọkọ̀ wọn sí i tó sì ń dín èrè orí ọjà kù fún àwọn oníṣòwò. Ó lé ní 242 ènìyàn àti 2000 ó lé díẹ̀ tí wọ́n ti fi tipátikúkú lé jáde látàrí rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní Jìbútì ní Yemen. Wàyó, ìròyìn náà nìwọ̀n yìí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Abel Ojetunde. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìfilọ́lẹ̀ ilé agbára iná mọ̀nàmọ́ná tuntun kan fáwọn ọmọ ilé ẹ̀kọ́ girama láti ṣe kóríyá fáwọn akẹ́kọ̀ọ́ lójúnà àti kojú ìṣòro iná mọ̀nàmọ́ná nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ yìí bá ti bẹ̀rẹ̀ sí ní lóye kí tí wọ́n sì ń parapọ̀ láti fún wa ní agbára iná mọ̀nàmọ́ná. Àgbékalẹ̀ yìí tá a mọ̀ sí Lagos Clean Energy Schools Innovation Challenge LCESIC 2026 ní iléeṣẹ́ agbára àti àwọn ohun àlùmọ́nì fi lọ́lẹ̀ ní Kẹjà Èkó. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún, alákòóso fún iléeṣẹ́ agbára àtàwọn àlùmọ́nì nípínlẹ̀ Èkó, Alàgbà Abiodun Ogunléyè sọ pé ètò náà yóò ṣe ojú àwọn akẹ́kọ̀ọ́ sí àti máa kẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ nípa ìpèsè iná mọ̀nàmọ́ná àti ìwádìí ìjìnlẹ̀ nípa ìmọ̀ sáyẹ́ǹsì. Alàgbà Ogunléyè sọ pé èyí yóò jẹ́ kí àwọn ọmọ iléèwé lè máa dojúkọ ìṣòro iná mọ̀nàmọ́ná. Bákan náà ni akọ̀wé àgbà iléeṣẹ́ ọ̀hún onímọ̀ ẹ̀rọ Ìbílọlá Kásímù sọ wípé wọ́n ṣàgbékalẹ̀ ètò yìí láti ṣe ìwúrí fáwọn ọ̀dọ́langba akẹ́kọ̀ọ́ òde òní lójúnà àti lè máa yanjú ìṣòro iná mọ̀nàmọ́ná lọ́jọ́ iwájú àti láti tẹpẹlẹ mọ́ àti bójútó ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì fún ìgbéga àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Olórí àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Èkó, Alàgbà Bọ̀dé Àgòrò ti ké sí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó láti mú ọ̀rọ̀ eré ìdárayá ní ọ̀kúnkúndùn. Ó ní ṣíṣe eré ìdárayá déédéé ó lè ṣe àlékún fún dídá ara wọn àti ṣe déédéé ní gbogbo ìgbà. Alàgbà Àgòrò pé ìpè yìí nígbà tó ń ṣíṣọ lójú ìfagagbága eré ìdárayá fáwọn olórí òṣìṣẹ́ ní pápá ìṣeré Lagos State Rehabilitation Center Ìṣẹ̀rí Bága Èkó. Ó ní wọ́n ṣe àgbékalẹ̀ eré ìdárayá yìí fún àǹfààní àwọn òṣìṣẹ́ ìjọba láti ṣeré ìdárayá lásìkò, láti sinmi àti láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn níbi iṣẹ́. Ó tẹ̀síwájú pé eré ìdárayá mú ìrẹ́pọ̀ wá láàrin àwọn òṣìṣẹ́ jákèjádò ìpínlẹ̀ Èkó. Ó ní ọ̀rọ̀ eré ìdárayá yìí kọjá eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìkan. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́, à ń kópa nínú eré ìdárayá table tennis, scrabble, chess, tug of war, tennis, àti ayò ọlọ́pọ́n. Onísàbẹ̀ ti gbóbi sàbẹ̀ níjọba ìbílẹ̀ ìdàgbàsókè Yábà nípínlẹ̀ Èkó, ọba Wolabi Adésínà Adéníyì ti pe àwọn olùgbé agbègbè náà láti ṣe àfisùn àwọn kọ̀lọ̀rànsí tó ń fi ipá báwọn ọ̀dọ́mọbìnrin lò pọ̀ tí wọ́n ń ṣe àwọn ọmọ oníṣekúṣe fáwọn agbófinró tí wọ́n bá ti kẹfin wọn kí ìdájọ́ òdodo lè tètè máa wáyé lórí àwọn ẹ̀sùn wọ̀nyí. Ọba Adéníyì sọ̀rọ̀ yìí níbi ètò kan tí wọ́n gbé kalẹ̀ fáwọn orí adé àtàwọn baálé agbègbè ní Lagos mainland. Ó ṣàpẹẹrẹ ètò náà gẹ́gẹ́ bí ètò ìlanilọ́yẹ̀ fáwọn olórí ìlú àti agbègbè. Ó sọ pé ọ̀rọ̀ àwọn kọ̀lọ̀rànsí wọ̀nyí ó yẹ ní ohun tí ó yẹ káwọn olórí ìlú bójútó kí àlàáfíà lè wà láwọn ìlú àti ìletò yíká ìpínlẹ̀ Èkó. Ọba Adéníyì sọ pé ó yẹ káwọn ọba mọ̀ pé àwọn kó ipa pàtàkì nínú ìdàgbàsókè ìlú. Ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ti sọ.
1: Ìwọ́n tó bá rí nǹkan tó o bá sọ tó bá mọ̀ ìjìyà wà fún ọ náà. So ìyẹn ti jẹ́ kéèyàn mọ̀ pé tí bá ti rí nǹkan ò gbọ́dọ̀ sọ nítorí pé o ò fẹ́ jẹ̀yà àìyídì. So tó bá rí nǹkan nkan bayi ba nsele lagbegbe ni o
2: iye la le fi ranjo ba papa lowo e awa mu yan awon ejo kan wa ti ba le papa o le se ninu odo e to ba ti ri o beta o le awon to yu ani ipo
0: bakana olori oba igbobi sabe olori musumala adeni ipe fun ifowosowopo oko ati yawo lati le toju awon omo atawon omo odo pelu o gba won loko laya nimoran lati bowo fura won ki won si sora fun ija oti amupara atawon iwa na to le mu darudapo wa ninu ile ki aye awon omo won ba le dara lojo waju ninu oro ti e eni to je alaboju to oro agbegbe ni ipinle eko abilekan salami salome so pe ijoba ipinle eko labe se joba babajide sanwoolu ti se ni kan nipa fun awon ajo alabo atawon lenu loro lati fi esi ati ma se afisun awon iwa ibaje to nlo lagbegbe fawon agbofinro fun ijiya to to ati to ye ni kete towo sikun ofin ba ti te won bi gbo lori epo bentiro lasiko yi ti ko idamu ba awon awako ero ati awon awako akeru awon oga onisowo nipa bi opo eyan se nkigbe awon gogo epo bentiro ohun ti mu ki owo to nwole fun won dikun lopolopo nigba to soro nibi iforowanilenuwo pelu ile ise radio bond fm alagba adejoba said so pe oro won gogo owo epo bentiro ti ko ba owo to nwole fawon awako o tesiwaju pe owo ti won fin tun oko se lasiko yi ti wa gaju bo se ye lo e je ka gbo ohun ti won so bakana obirin onisowo mi tun soro iyen abileko anu oluwa po johnson o ni awon gbo epo bentiro ti mu ki owo tawon fin ra oja po si ju ti ateyinwa ati pe awon olubara ti nkan ra bayi nigba ti ere ti won je lori oja ko to nkan mo si bi won se nri ere tele be ni okunrin kan tun soro iyen alagba adeyemi fuwa o so pe awon gbo owo oko ti ko ba eto isuna ohun gẹgẹ bo se je pe ohun ki pinu owo to hun na lori oko wiwo lojojumo o ni ohun ki saba arin ajo bi ko ba je pe ini ohun se pataki tori owo oko to gbenu soke bayi gbogbo awon eyan ti won ba suliat sadiku soro ni won so ijamba ti awon go owo oko ti ko ba oro aje won latari owo epo betro to gbenu soke ti o se fenu so ijoba apapo orilede Nigeria ni won ti fun nimo to wo bi awo irin lati dekun gbigbe ojuse awon ile ise ijoba fa awon ile ise aladani pelu itara wipe igbese be le sakoba fa awon ile ise ijoba eyi si le sokunfa idiwo lati ma le pese fun araalu bo ti tan ati bi o ti ye igba keji oga patapata fun public accountability and corporate participation Africa odomobirin Sikora Ibe lo pe ipe yi nigba to soro nibi eto kan ti awon akeko jade lojo peseyin lati lewe King's College iyen awon the King's College Old Boys Association KOBA sagbekale re gege bi arabirin Ibe se so o ni eto ijoba ni lati bojuto awon ilewe ijoba dipo ki won ma ke si awon aladani tabi awon egbe awujo o tesiwaju pe awon mo Nigeria n san owo ori won si leto ki owo ori won farahan lori atunse awon ilewe to je ti joba dipo ki joba ese tun ma gbe ojuse won fa awon aladani tabi egbe awujo kan o wa n ke si awon araalu ati joba papa tawon oluko awon osise awon obi awon akeko atawon to ti keko jade lojo pipe lati sakiyesi awon nkan wonyi ijoba si dekun wa ngbe ojuse won fa won aladani tabi egbe awujo royin apapo lo tin de se ti gboyin lati le se bond fm 92.9

欢迎你们。

Mas o conto lê.

Burnt FM 92.9. Happy on the 92.9.

I'm going to go to the hospital.

ọjọ́ bó ṣe lè máa jẹ́ akínpẹ́ kúlé ẹkúrẹ̀lẹ́ ṣàlàáfíà ni akọ ọjọ́ méjì mẹ́ta báwo ni àrẹ̀kú fàájì òpin ọ̀sẹ̀ mo sì gbáládùá tèmi ò ní járe mọ gbogbo wa o ẹ̀ka ìdí ọmọlúwà bí òun náà rí lẹ́yìn tá a ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn haúsá wa ẹ̀dẹ̀ ọ̀kọ́ a máa ń sọ pé mẹ́ta lọ́kọ ni àjọ wà fúnra wa ní ìfẹ́ náà lọ́sùn wá pọ̀ tá a bá ti gbọ́ yorùbá tẹ́ ti gbọ́ ibo tẹ́ ti gbọ́ haúsá gbogbo wa ìfẹ́ la fi ń bára wa lò ìfẹ́ náà ló ń gbóré ní olóòrè lékè ẹjọ́ máa bára wa lò fẹ́ ẹ̀ka ìdí ọmọlúwà bí láti ti balẹ̀ sí láti sí tóbi di aago mẹ́jọ alẹ́ gbogbo ohun tẹ́ bá ti gbọ́ látẹnu ọ̀pẹ̀lẹ̀ mi ràn pé láti òde ọ̀run ló ti wá ọmọ yìí ọmọ nílùú ìṣẹ̀mílé èmi lọ́ máa tẹ́tẹ́ ìbínú èmi lọ́ máa kogi àlàpà ọmọ òbínú bínú forí sọgbà òwú àmọ́ ń bínú lé wa o ọmọ òbínú wọ odò lẹ́rùn gangan odò tí ò bá ti gbẹ ní o àpáta lé olóko ti wá dá sí ọmọ nílùú ìṣẹ̀mílé lókè ogun láti sin tó fi di aago mẹ́jọ alẹ́ gbogbo ohun tẹ́ bá ti gbọ́ lẹ́ẹ̀kan sí láti gẹ́gẹ́ bí lọ́wọ́ bọ́tì àti akéde ètò fúnṣà yìí gbogbo ẹ̀ náà omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni olúmídé ọ̀làlérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní olúmáyìtì gbogbo ẹ̀ náà omi ẹ̀ mú mi ẹ̀ omi o bí mo bá ti mú mi ẹ̀kọ́ rí o ìgbà káwọn ọláìdé mú tiẹ̀ mú rí ìfọ àwọn ọmọ èkó àbí sẹ̀kí náà ti mú èkó ni wọ́n bẹ̀rẹ̀ sí omi ẹ̀kọ́ omi ògì omi ẹ̀kọ́ náà ló ń jẹ́ bá ti mú o ti gbẹlura ìgbàbíṣẹ́ lọ bó ṣe wà náà nù mo kì í lẹ́ẹ̀kan sí ètò tẹ́ máa gbé láti sí tóbi di aago márùn-ún òun náà ni ètò tẹ́ ti mọ̀ bí ẹni mowó ètò èyí wù mí bí kò bá gbà ìkọ́ á gbà bí kò mọ́dẹ̀ gbà ìkọ́ ò ní gbà ẹ ti mọ̀ àwọn méjì náà ló wà lágodo nísìn ẹ máa gbogbo bá ṣe ń lọ sí láti sí tóbi di aago márùn-ún àwọn ètò wa bá ṣe ń lọ nítorí àsìkò gbogbo náà la máa bù yín gbọ́ tóbi di aago mẹ́jọ alẹ́ ẹ gbádùn wa o bóyìnbó ṣe ń gbádùn tí àbí sìgá náà ni ọ̀pọ̀ òyìnbó òtútù gbogbo náà omi ẹ̀kọ́ ẹ̀rọ ń dúró àwọn ṣùgbọ́n àwọn ọmọbọ́ tó ń dá sí ju kò dàbí àwa tiwa amómómómó bó ṣe wà náà nóyá ẹja gbádùn ètò èyí wù mí èyí ò wù ọ́.

0: ti àdúrà ìṣòro fún gbogbo ayé. Ìwọ ò ṣe nǹkan rẹrí. Ọmọ ológo ti ń ṣẹ́rú, orí adé ti ń ṣàgbé. Irú ìpàdé yìí ò wáyé nítorí rẹ ni kó o lè bọ́ pátápátá lọ́wọ́ ẹ̀sùn. Èrú ìjàmbá kórí ẹ̀. Kò ní èsì káyọ̀ ìrúgbó yọ̀rọ̀ àtẹ̀jì. Délẹ̀ fáìdẹ̀lì CAC. Nàìjíríà ló bá sí ìlọlọ́fẹ́ sí ayọ̀ yìí sí gbogbo ayé. Ọmọ ológo má jẹ́ kí ọkọ̀ díẹ̀ lọ́wọ́. Thursday, October 1st, Mọ́jú Friday, ìṣọ́ ìwà lágbàlà, aago mẹ́wàá alẹ́, Agege Stadium Lẹ́kọ̀ọ́, K Wonder lolórí ẹ̀mí fún ìtọ́ni 08033932654. Gbogbo ènìyàn bọ́ lọ́wọ́ ẹ̀sùn lórúkọ Jésù.
1: Experience last week now will mark its 9th anniversary on Tuesday, September 24, 2026, with the 5th edition of its annual lecture and awards. The event will hold at the Rock View Hotel, Papa Lagos at 11 AM prompt, with industry leaders, regulators, and investors expected in attendance. This year's lecture and awards is themed "Real Economy in Action: Financing, Innovation, and Policy for Nigeria's Maritime Future." A former group managing director of the Nigerian National Petroleum Corporation Chief Chairman Oyibo will be the Chairman of Education, Dr. Dorcas Daniel Batume, as keynote speaker. The event will also feature a panel discussion on the theme, award presentations, and a photo exhibition chronicling 9 years of impact of the New Experience newspaper in the maritime and trade sector. Lead partners and sponsors for the 2026 edition are the Nigerian Port Authority, NPA, Nigerian Maritime Administration and Safety Agency, NASA, CFAX Group, SACO PLC, and Nigeria Port Economic Regulatory Agency, Empera. Other supporters include Radio 103.5 FM, Metro 97.7 FM, Land FM 92.9, and K99 Crime, and initial industrial stakeholders. Announcer, Chris Benson Davies, the publisher and chief executive officer of the New Experience newspaper.
2: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NDC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ́ fún ìgbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwọn fẹ̀ yìí gbà yín nímọ̀ràn pé kí ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ìpè tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.mecom.gov.ng www.femcom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹ̀pẹ̀ CBN sórí 0707-338-4828 0209-462-1168 àti 0916-072-3240 Olùkéde FSRCC.
3: A tún ti dé padà ní ẹsẹ̀ kí náà tún. Ṣé mo pé máa sọ fún ẹ? Ó gbọ́ yàrá lé náà dẹ mọ̀ àti ọmọlára láti kò ju ti ẹ̀ mọ̀ púpọ̀ púpọ̀ wípé nǹkan tó bá ń wu èmi kò kúrú ń wu ṣèkí. Èmi dẹ̀ èmi nǹkan tí mo fẹ́ sọ yóò pọ́sibù ká máa ká tún padà sórí ẹ̀ nítorí pé kí ni oní nǹkan lògùn kan ṣùgbọ́n ṣèkí ò fẹ́ gbà. Tí ìyàwó bá wà tí ìyàlé bá wà tọ́ 100 ti ń bára wọn bọ̀ tipẹ́tipẹ́ tọkọ ti ń bára wọn tọ́ ti fẹ́ra wọn. Ṣé ọpọkùnrin wà ọkùnrin tó bá fẹ́ràn rẹ̀ lóòótọ́ òun ló máa fẹ́ ìyàwó ẹyọ kan ò fẹ́ràn rẹ̀ nìyẹn. Ó fẹ́ràn ìyàwó ẹnìyẹn ṣùgbọ́n èyí tó bá fẹ́ràn rẹ̀ a fẹ́ méjì mẹ́ta. Èmi ò lè sọ ọpọkùnrin ṣe fẹ́ ìyàwó méjì mẹ́ta mi ò lè sọ ṣùgbọ́n kájárí kájá má gbó kò ṣe gbogbo ara já ló gbà. Ok nígbà tí wọ́n fẹ́ ìyàwó lẹ bọ́ ṣe pèmí náà ni mo ṣe ń bọ̀ studio yìí o nígbà tí fẹ́ ìyàwó ìyàwó lóore jẹ ìyálé lóore jọ fún mi wípé ìyàwó tí Aláàjì fẹ́ léhùn wípé òun máa fún ní ìlàálẹ̀ àbí kí ló máa ń pè òun máa fún bí pé èèyàn máa sọ pé tó máa rìn sí torí èmi ni ó wá fẹ́ ọkọ mi ni

0: Ekaabo egrole. Ile to iba tele lapapo na ni o. Ni Saturday ojo kokan di logun osu kesan 2026. La fi ana la bayin. Era la bala bi o. Ojo na ti be na ni e. Ile se Bonfire 92.9. Lu awo omo yin na ni. Put balance by you. I don't know what she won. Don't you go to that? I do my part. I put the balance back in the right by you. To the pay, Aliana, like and sock with sir. Jesse, whoa, any whoa, any mama, whoa, any whoa, ah, any shoe, bullule, any call, any old lady day, shoe. Nǹkan ma ti yọyin láyọ jù a ma yọ àwọn èèyàn láyọ jù kí ló ń ṣẹlẹ̀ gangan wọ̀nyá mi ten tó dé larí ṣùgbọ́n lè ní wá ń kọ́ ẹ̀sìn tí ẹ̀yin ló láàsì jù yẹ́ rí pé yẹ̀yẹ́ náà tùgbà ni àásẹ́nà oníbọn òjè àṣìta àbọ́n ní ká pélé ìdàbí ní ká ti pè é sọ́dálẹ́ àná ń pariwo chelsea gírígírígírí wọ́n fẹ́ bú àlóso pa pé tí wọ́n náà ń bọ̀ lọ́jọ́ iwájú ni wá dérànlẹ́ báyìí ọlọ́kan chelsea wá balẹ̀ pé yes ẹnu ọ̀rọ̀ tó sọ báyìí n tó ṣe mí náà ló ṣe yín kò sí àní àní bẹ́ ó ti balance náà nìyẹn ẹ ti mọ̀ bẹ́ẹ̀ 3-0 làwọn náà jẹ lọ́wọ́ ta ni brighton ni brighton tó sì lù wọ́n yìí chelsea lù ṣé ìwà tán bí wọn náà lọmọ yàrá lúfẹ yín nurudin sọlá ò ní ilẹ̀ mi jẹ́ o legit ni gẹ́gẹ́ bí àṣà mi nìkan náà ṣọmọ ilé agodo àpọ̀ mi o.
1: Bẹ́ẹ̀ni ẹ kúrò lẹ́ẹ̀kan sí Ibrahim Ọlálékan IB Sport lèmi jẹ́ ẹyin ti Gunners kí ló ń ṣẹlẹ̀ àjọ wà náà ni ìwájọ́ wà ó ló ń jẹ́ kí
0: ìjọ
1: rẹ̀ bẹ́ẹ̀ ni bá ṣe máa dúró ti máyù náà nìyẹn tó bá dọ̀la ta máa ti ṣọtẹ́
0: àwọn náà
1: bẹ́ẹ̀ni gbogbo àjọ wà àjọlẹ̀pọ̀ ni.
0: Àwọn ọ̀tẹ́gbẹ̀ mi ẹ̀sìn yẹn gbọ́n gan.
2: Tó bá dé bolúgbọ́n kó máa mú mọ́ra tó bá bárẹ̀ sàárẹ̀ kó máa mú mọ́ra.
0: Ọ̀gọ́
2: àgàgà òun náà máa mú mọ́ra ni tó ọlọ́wọ́ ẹ̀mú tí ò darí tọmọ tó dojú gbí lójúlé kọ́ sí Múrẹ́ Adébá Sàlámì bẹ́ẹ̀ pè mí ta lóyè rẹ́gí báyìí náà ni
0: lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ góò náà ló ṣàn lẹ́ni pàápàá jùlọ nílẹ̀ germany lọ́hùn tó dé pé tábá débẹ̀ yẹn bí 4-5-6-7 ni wọ́n bẹ̀ sí ní lu àwọn àpásáyé ni wọ́n ń para wọn bẹ̀ yẹn ní germany lọ́hùn àwọn kan ti gbá 4-3 lánàá ńkọ́ 7 la gbọ́ tí bayern tún lu yàn méje sódo kò tiẹ̀ wo ṣe fún yẹn rárá ó lóhun union berlin bóló wá ti union wọ́n berlin ẹ̀ síbí oni méje ẹ̀ wá mu wá gbé orí ìgbàràbàdẹ̀ fún òlíṣẹ̀ ọmọlẹ́dẹ̀ nàìjíríà bó ti ẹ̀ pé kò tí ìgbà bọ̀lù fún wa ṣùgbọ́n ọmọ wa náà ni wọ́n bá tọ́ tọ́pọ̀ pín látòkè délẹ̀ gangan nàìjíríà ni ẹ̀jẹ̀ rẹ̀ tó ń rọ̀ nú ẹ̀ blood ni blood africa ni so kò sí ṣùgbọ́n gbóríyìn fún torí pé iṣẹ́ dára tó ṣe lánàá bọ́ọ̀lù nú àwọn pẹ̀lú assist tó mọ̀ gba ballon d'or kò tí pọ̀ jù ṣùgbọ́n wọn ò fẹ́ wo bẹ̀ ṣùgbọ́n àti lè sọ lóòótọ́ àríkín rẹ̀ pé wọ́n tún gbé fẹ́ gbé akó tún lè gbà á torí ọjọ́ orí tóun náà ti ojú orí ẹ̀ ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó wọ́ àríkín bá gbà náà òun náà tó bẹ̀ torí pé lẹ́yìn eléyìí ó lè má láǹfààní láti débẹ̀ mọ́ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yẹn ni àríkín àgbà sì ti dé ṣùgbọ́n bọ́ọ̀ tó gbá sáwọ̀n ní sáà tó kọjá yẹn náà àpapọ̀ ẹ̀ ó mà lé 70 irú agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ tóun náà gba obs kò tí ì pọ̀jù náà ó sì lọ sí world cup náà ó tún ṣe dáadáa lóòótọ́ wọn gba cup ṣùgbọ́n n tó ṣe yẹn ó kéré mi kọ́ kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn bí tí wọn mọ ló jẹ́ pé tèmi ṣe ń wò pé tó bá gbé fóun náà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ yín harry kane tó bá sì fún òlíṣẹ́ òun náà lè sá wẹ̀ ó lọ bá fún yàmá náà bó ti jẹ́ pé yóò fẹ́ dá ìgbà kan but òun náà gba ife ẹ̀yẹ world cup ó gba ti spain náà méjì ló sì gba níbẹ̀ òun náà lè sá wẹ̀ lóòótọ́ àsọ pé kò àsọ pé kò yáfi gbàgbọ́ sáwọn òbí kan tó tẹ̀ sí lè gbá ife ẹ̀yẹ yẹn ààrẹ náà ni sòkòtò nípa ara ẹni tó bá fóun náà kò sójòrò ń bẹ ṣùgbọ́n láàpẹ́ aláfojú òpin tó pé ó kéré àbí wíyá ọmọ ìlú kan ni pé bàbá kan lóòótọ́ ẹnu jáyà lòun náà ó ti ń sọ ọjọ́ ọjọ́ yí ẹ lọ kọ́ èdè bá wí lásìkò ni lọ́rọ̀ yẹ ọ̀rọ̀ rọ́dì 3-0 náà ni arsenal jẹ kò sí àníyàn níbẹ̀ ìyẹn ti náà ti fi wí mọ bẹ́ẹ̀ jẹ́sì àníìdí láti polówó láti lọ gba àmì mẹ́ta lọ́wọ́ ẹ̀ góò mẹ́ta nú àwọn tottenham dá méjì padà péré nú ẹ̀ ìyẹn yọrí sí pé 3-2 ni tottenham fi jìyà lọ́wọ́ aston villa tó lọ jẹ́ àlejò ńlé tiẹ̀ everton náà ṣe bẹ́ẹ̀ kò rẹ́ ẹ̀kan kò rá ju ẹ̀kan lọ ṣùgbọ́n ó rí pé òun gbé ẹ̀kan ẹ̀ lọ pẹ̀lú ilé tòun kóun dílé òun torí pé àríwá mọ̀ ó lè dọ̀la kó lọ sílé onílé wọn bá rí bẹ́ẹ̀ 1-0 ó lu ipswich town t to jale jo ti e Newcastle na se bebe o ri pe mo ba mo bi tin je fun iko All City to n lo ni meji se okan man of the match just be all ti Chelsea ta lo si inu iko na na lo se dara o na ju boss na won na no fun ni man of the match fun iko Newcastle ni asale yi lago marun abo pe to se n lo na ni o Nottingham Forest pelu Coventry City iyan na ma waye ni asale yi La Liga to gagara e ma gbo bo se lo laipe laijina o ya o
2: La Liga to gagara won ti ba ti won to Osasuna pelu Rayo Vallecano omi eyo kokan won dogba ba kan na awon Athletic Club awon pelu Odo omi Odo lojogba o pelu awon Deportivo Alaves ba kan na awon Celta Vigo to pa gbo lori ara won to ba ti di ago marun abo lawon ati Rayo
0: Racing Santander.
2: No, I'm not joking. Do I want to go back to
0: Sevilla? One bear.
2: Sevilla. Barcelona. I'm not going to let them match it. I'm going to let you know. I'm going to feel it. Jagbaga.
0: To what do you refer? Paja phone or go? Can you see German Bundesliga? I watch London. No.
1: Ben, I watch London. Borussia Mönchengladbach. Di alowo means 05. To dali John. Si long belu ayu Mary Simeta. Ben. Germany they like it. Google. Entra far for that. If Freiburg so gambe. Meji ni jota sile ara won beni Hamburger SV ati Cologne Hamburger for ga won Cologne pelu ayo meji si eyo kan be lu se lo nbe Werder Bremen ati Augsburg Werder Bremen for ga won Augsburg pelu ayo meta si meji be lu se lo nbe to ba ti wa di ago marun abo Stuttgart amagbalejo Borussia Dortmund awon ti je luwo
0: la ago marun abo eni buru lo mo ni papa Serie A leleyi o Inter na ngba bodu lo lo bayi to lo si ko ni ya pe lasiko bo se wa yi la ni seju mejo o ti be si ni je iya ti e o fi n panu ni o ya ko be ko la lo sugba won sugba ti won ton eleyi bo logna ati torino won ti gba tan omi kankan won je ta ba nba si ni labada be udinese pelu kagladi o ko glori nile nile ni o o si lu ni eyan kan si odo nile udinese lo ti joba o si gbe alimeta lo lai se barawo eh e soma lo lu inter lo lo bayi laarin iseju mejo si mesan ti mesan na se be lo to ibere yi so ni se o sugba to le se be tesi waju o le lu lo o ti o ba gora e ni o venecia ati lazio lago mejo ku seju medogun lasale ni e ma waye yen ma fi ka sele nle labala be yen ni papapa french league on yen na wa lo ti gbona ya ba
2: wi french league one awon paris fc awon lowo lowo yo yin gba ti lowo lowo o abusas bago pelu 1-0 lo yin fi gba bolu
0: labala ko
2: strasbourg awon lo nje lowo eyo ko sodo bako na awon tebi pa lowo lowo angers pelu awon troyas awon to ba ti di ago meje ku seju medogun
0: lawon meje ku seju medogun agbejo ku se medogun be ni
2: eh agbe meje ku se medogun ni 1845 meje ku se medogun le man ati levantes awon to ba ti di ago mejo ku se meje ku se medogun
0: ago mejo ku se medogun ma wa ilawon fe so se yin
2: ati leon eh renes o ma re so du ara won akuko na lo lawon igba ti won
0: Toulouse pelu Havre la ago mejo ku se medogun la ni lo ma ri ti le fresh league on lohun
1: be ni ta ba ni ka gba Netherlands lo nko ki lo nse le nbe 79 minutes ni Ado Deng ati Kamburugwa 1-1 no jo wa nu fe se won se ku ti so ga nbe ni to ba ti di 545 nko ki lo fe sele Sparta Rotterdam ati Erenvin won ma mu nkan le Sparta Rotterdam lo wa nle be ni to ba ti wa di ago meje gerege Ajax amagbalejo Excelsior be ni to ba da ago mejo nko William 2 ati Fortuna Sittard won ajo ma mu nkan le be lo se lo nbe
0: bo se lo na le ti gbon yen ya mo pe league le gesi goal ma so apo be ni ma se ma pon be na dada na a ma mu afin lokoko ejeji sugbon iroyin ti mo ti fe saye mu ni papa na ni ti omolede Nigeria lobirin pelu orire to se lana amosan olohun ni pe ti en ya tori pe ogbo wa nibe e o tun mu ipo keji ni abala ti awon ti won sare eje ni ti 100 meters lana e tinu mi si ndu pe omo yin se dara se orile na lo ti je fun wa ni abala be na koda gan to fi ton fi to nigba ti mo wo ife idije na pelu ti won fi so pe ayin to je number 1 nla yi lodo temi aru mo je gba ni tori aworan eleleyi awon won fala won si se fun awon eleleyi bi bata e o yoju lo ori e o yoju lo sugbon won so pe seconds kan tadi won ori ni Nigeria won feran wa wa ti mo ni awon la npoyin bo gegege ko si ani ani nbe ba te ka tara ohun lele ni ba na fa ni ati wo ni ohun lele awon ti won to bi so si wa lele yi bata amusan o yoju en to wa ni number 2 lo ori e o tu yoju lo e wa ngba to wa ma gbe esi jade won ni 12 minutes 51 seconds seconds e kan ni won fi ja wa won si ni pe en to gba number 1 olohun wa ni 12 minutes 50 seconds ohun si re ngba si awo yi ori iwaju oyo ayori julo ese na atu yo julo won si siwa se number 2 lo yeye kini tori mo wo fara fara fara video ye aw so that ma on last ma re pe ah ah ko je ko ri be ba so ti pa don sare je lo to ti de number 5 ori no na atese siwaju e to mi na wo ife se mo ro idije na sugbon ba won wa pada kan ko won yo wan sa ni won yo wan setting won lati gbe fun Alicia Johnson tori ko jo mo ni de USC se ani won fe na wa
1: omo lu omo nilu na na
0: I to ja to koja na na ti wo so ja ni na na won fi wa si number 3 en to wa to fe en to wa ni number 2 USC na ni na en last we seconds kin ni na lo fi ja wa ki lo de ara se pon iwe gegege ki na na lo soke okun mo mi mi ba wi o to ro ni mi ro ba wi tori pe kan ri Nigeria na sun won ju ba se fe lo ni ki na lo soke okun ati pe fi sata lo gba lo ki na lo ba lohun tori eru won fi won se lohun eru ni ka na ba duro duro bi ti jo ba wa duro re ti do ba duro re gidi ni le lo tata wa ina ko fo wa ba wa ka na a sha ti mo passport ka ma se ni lana ti wa bo se yi wa si ko ju be lo ka ma se lana ti wa awon ton lo soke okun lohun kan wo yon lu on lo era bi ton ran lo ton ri bi se gini ni won ni so won lo si ohun yen ko ma ra won lu ṣùgbọ́n tó wà ní bí wọn fún wọn láǹfààní kí tí wọ́n jáde a ní product a ní nǹkan tó sunwọ̀n jù nílùú ṣùgbọ́n ìjọba ò yà síbẹ̀ ẹ má jẹ́ kó jẹ́ pa ọ̀rọ̀ ẹ̀pọ̀ àbọ̀rọ̀ àwọn nǹkan mítẹ̀mú ẹ̀ nìkan ni ẹ yà sọ̀rọ̀ bọ́ọ̀lù náà dákun à ń bẹ̀ yín ni ọ̀rọ̀ bọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà pàápàá jù eré ìdárayá ó ń rẹ̀yìn kí nàìjíríà wá tóbi tó báyìí ká má ní pápá àṣeré bíi mẹ́ta mẹ́rin tó sunwọ̀n láti lè máa gbá ife ẹ̀yẹ tó láàmìlaka ẹ sọ fún mi kí ló dé ṣé wọn làwọn ní kò sí ni àbí kí lásán pàṣẹ kọ àwọn àwọn òfà eléyìí òní nípa ṣe yín pọ̀ṣù àwọn kankan wá láti ṣe ṣe pápá àṣeré fún wọn bíi ọdúpẹ́ lápọ̀lọpọ̀ pé teslim balógun ti gba àtúnṣe tó dáa débi pé grass koríko gangan ni wọ́n ń lò báyìí ni wọ́n gbìn síbẹ̀ ó wá rẹwà bí nǹkan ó green lọ ni ẹwà pápá àṣeré bóyá tẹ́ lọ bákan náà gbogbo àwọn àga àjókòó náà wọ́n ti tún ṣe gbogbo rẹwà ó wá kùn sọ́wọ́ maintenance bẹ́ẹ̀ ṣe máa tún lò ó tí ò ní di pé nígbà wọn gbàgbọ́ lẹ́kìnlẹ́kìn lẹ́mẹta àbí bí ọdún kan wọn lè náwó sí mọ́ kí ẹ̀ má bàa wáyé ẹ̀dákun àmójútó tó péye ẹ̀dákun bá ṣe lórí rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà gbogbo ọ̀nà láti dá àwọn arábí ń gbà ń gbà àmúra wọ́n sì ń lò wá ni lẹ́pọ̀ àwọn ìmọ̀ sáré sóhun wọn lọ pàrọ̀ wọn ti wọn ti fisa wọn adọ́hun ná wọn náà di ọmọ onílù wọn jà fún tíkẹ́ẹ̀tì lọ́hùn àti gba stay kò lè má rí bẹ́ẹ̀ o tí ìlú ìbàdàn àjùlọ tó bá tún ṣe bí ayé fẹ́ kò ní pé à ń sáré sókè okun láti máa jà fún fisa àbáwọn ń jà fún orílẹ̀-èdè míì.
2: Àtijọba àtàwọn aráàlú kọ́ apá àwọn tí ààrẹ olóògùn tó yẹ pé ọlọ́run ní kí wọ́n ṣe tọ́ọ̀rù ráṣẹ tọ́ọ̀ṣẹ òrùlá jùlọ fún àwọn tó yẹ pé wọ́n ní owó tí wọ́n nílé iṣẹ́ táwọn ọlọ́ba lè máa ṣe agbátẹrù líìgì orílẹ̀-èdè wa yìí inú àríbí ẹmu àtìgbàtà ti ẹni tó yẹ pé lówó bí ìṣẹ̀kẹ́ nílẹ̀ tó yẹ pé òun fẹ́ ra ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan lókè òkun ní England lọ́hùn ó máa jẹ́ ìwúrí tá a bá rú ẹ̀ tó kó ń fẹ́ ra agbábọ́ọ̀lù kan Nàìjíríà yìí náà tó fi já pé kì í ṣe ọwọ́ ẹnìkan o àtijọba àti àwa tá à ń wòrọ àtàwọn tó jẹ́ oníkòwò ẹ̀jẹ̀ kájọ gbárùkù ti líìgì orílẹ̀-èdè Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ ni ní àfikún kádẹ̀ tún máa gba àwọn tó ti wà nínú ìdíje náà bí a bí gbé àwọn tó ti sáré gbẹ̀yìn gbà kan ni àbí àwọn tó ti gbá bọ́ọ̀lù jẹun gbà kan káwọn náà máa gbìyànjú láti máa wọnú kán máa dá sí ọ̀rọ̀ kíní kán máa fi dé ìdá pé àwọn ìjọba àbí àwọn èèyàn tó wà ní ẹnìkan káwọn náà kán máa fi ẹnu wọn síbẹ̀ kó gbìyànjú láti máa ṣe support táwọn náà bá lè ṣe ká ba lè jẹ́ kí kíní yẹn kó tún gbòkun sí kó tún lọ sókè sí láti nǹkan tí mo tún fi sọ
0: bẹ́ẹ̀ ni mo rí sí wọ́n sì ṣe ṣùgbọ́n kò ní dábàá sábà yọ dára tí ìjọba bá lọ́wọ́ sí tó ni tí ọwọ́ gbárùkù tí wọ́n táwọn náà ṣe díẹ̀ kun yóò fi gbòòrò dáadáa tabaníkàwọ ní london ni o germany àwùgbà àwọn tá à ń pariwo city brighton yìí ṣe gọ́ọ̀mẹ̀ntì ló ní ni gọ́ọ̀mẹ̀ntì kọ́ ló ní alára iná fún wọn láǹfààní pé tíkẹ́ẹ̀tì láńsẹ̀ǹsì lè ẹṣin kìíní lọ ẹṣin lọ wọ́n sì gbárùkù tí wọ́n máa sanwó wọlé fún ìjọba náà ń bẹ̀ private yẹn máa maintain nǹkan ẹ̀ kò ní bàjẹ́ wọ́n fún ọkùnrin máa òun mú arówó pa ó á sì sanwó wọlé fún ìjọba náà ń bẹ̀ lábalábẹ̀ yẹn náà fún wọn láǹfààní yẹn báwo bí nsìn gbogbo èkó ló lọ sára nígbà wọn fẹ́ parents láti lọ ṣe stadium nígbà wọn kò ṣe tó yìí ó yẹ ká ní tó mẹ́rin márùn mẹ́fà kékelékele bẹ́ẹ̀ lọ wọn dé london derby arsenal yìí chelsea yìí fulham yìí brighton yìí brentford yìí wọn yìí pọ̀ kékelékele bẹ́ẹ̀ wọn yìí stadium tó tún ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọn sì jẹ́ bí bá sọkún bí ayé láti oṣù dínbì sí kìíní náà ni wọn wà bí street cast round àwọn filẹ̀ fẹ́ bẹ́ẹ̀ wọn lò fún kò sí pé màá lọ máa yá pápá màá fẹ́ gbá bọ́ọ̀lù sí kí wọ́n lọ sọ́dọ̀ olúmìdé yàmi ní pápá àti eré tiẹ̀ láti fi gbá bọ́ọ̀lù kò yẹ kó rí bẹ́ẹ̀ pé ní ti yín lọ́tọ̀ fúnra yín tẹ́yìn náà máa lò ló fi jẹ́ pé ló gba agbègbè yẹn ẹ pawó wọlé ọrọ̀ ajá gbòòrò sí lábàbẹ́ yóò yàtọ̀ kán wò bẹ̀ẹ́ náà kán wò bẹ̀ẹ́ kán wò kán long tennis abi no yen
1: cricket
0: cricket eh won gba yen ni won ba bi jan ta won bi na ni won ba je ta ni bi ti o se da yi na won si seri ise bo se ni fe ri da si ti loro tun na won ka si ise ton fi se je un niyan ni won ba bi ton ni bi na won tun se lo odo an bi na lati ma fi se training ni gba ri pe to ba ya o to ba pe oloke okun awon a lo bi se ko ri ka kiri niyan
2: ba pele ko ti e gbiyanju te ba de osodi nbe niyan
0: Papa,
2: so but awa tun gba oniyan ju pe kon
0: aye para na la fe ko ma lo soke so ma le dara be si ntan fe niyan
1: la bala be na ka soro nipa awon ti under 17 ton gba wa fu bi lowo bayi won ti gba idije ifese won se meji won lu Ghana ni 4-2 laipe won de tun lu alataku won gini ni ni je ni ayo marun sodo
0: zero
1: awon mo yen lowo lowo bayi aran kan
0: o ti omo to wona omo to ya se number 14 yen omo yen gba ball tori mo ti gba pade lawon ifesan se lese kuku daada te pe mi gan funra mi mo se foro wa lenu o o sin je pe afojusun ohun ni pe ohun fe sin ole ni Nigeria lomo bi yen tun gba bo fun wa fafu bi loro ai omo yen gbianju iso to se ngege mo ti le se won ni emi fara mi mo ti ba pade nigba mo lo sideline lati lo se awon foro lo ko ba won event kan ni ninu fe ni island lohun e meje o to mo ti ba pade be je pe to ma o ma nlo tori pe to da si ni o da gidi gan ege ara e poju o wa ni stamina eni ma gba bo lowo amura afi ke gbe bale to boyen dade o si wa nnu wa tun gba wa fu bi na 42 ni yan fi lu ni under 17 temi agbebu yi ton ya se pun na o na gba oju bo sawon 33 minutes be be lo po be o kadije hausara akanji na o na oju bo sawon lo se di lade ni 87 minutes to fi pe merin ta fi lu alatako wa 42 ni awon Ghana under 17
1: ati mu Ghana so wo pada die je
0: bayi Ghana must go na ni oruko won ti je pa ko nbe ma to na wa awon ni wa ala fun oruko ele lo ni ka ri won ojo won ni won ojo la bire ti den ran
1: Ghana bo ka fi under 17 yen wo odo Falcons won se bebe latari
0: Falconet
1: awon Falconet awon under 20 latari bi won se lu England kuko na awon eyan won ro bi a nkan be yen le se
0: won je meta
1: mi sa
0: gogo
1: gini yan gan ja England lenu
0: o wa ba mi se ko wa lu won to yen
1: 3-0
0: lara en to je striker won se for wa lenu pe black ni e omo yi di bi ni no sugbon mo si like so na so is lo fun won pe bi to won bi won si then on parents won awon fa ni to won ri lohun yen won le mai te ri Nigeria mo re mi ba wi mi blame o le so pe so lojo waju jo ni gbianju lati ba bo fili Nigeria esi to fun won temi gbo ton ba pe won o to ro si ni te ba pe o to ni te ba ti pe yo wa soju olohun ni pe Nigeria yi a se dada ta fi le lu awon ko ni be
1: olohun wi kini yen na kini yen na kolon kan sanu wa ni kolon ba fi oro sport yi si okun awon en to ye ko o ma je ko lo soke si ko tun gboro ju bayi lo tori pe lati le jojokunrin ni o gojobirin ni under 17 under 20 Nigeria okere nbe ara to ba ti wa ndi pe atin lo soki bi super eagles la fe le so pe kini yen ori bo se wa tele mo sugbon under 17 wo under 20 yen talent yen si wa nbe talent yen o wa nbe biba ta ba ma daruko pe awon ilu to je pe a le so pe won le fi ball jeun to je pe won ma produce bi abi team bi meta ototo to je pe e se ma mo pe team yi omo ball gba amamu Nigeria amamu Brazil sugbon anfani ti o si yen pupo nu awon eyan o si lo sage e lo si orisisi awon stadium national stadium ton lo sibe to je pe elomi ti ibi to tin gba ball to je pe ni fair ball to si wo pe boya opportunity si le yo irun gbo funfun ti jade o tin jade irun gbo o le se lo train ipe o se se lojo kan elomi boye wa ibi to ni fair kini do wo pe ohun ohun o lafani lati gba ball o tun train omo e pe in case nkan ti ohun baba o le se boya omo e to ba yo fomo omo na le se so gugu awon ko be Nigeria ere daraya ni football ni ani fair gan ani fair gan to ba le ba amo no sha igbianju na ni gugu e o ma pada jora awon lojo kan inshallah be
0: ami o agba adura ni o kosi to ni ke ma gbianju nugo te ma se laye
1: be
0: ni te pele mo yo ja si bi daada ni pa pa ka lo wo idije ole ni Nigeria ni ti NPFL ti wa nbi na tori pe won gba lowo lo bayi iseju die na lo sukun ti yan ma fi wa si opin ka mu awon abajade fe sanose na wa si ti gbe tori pe opolopo awon mi na tin fe ran pele Nigeria ti ma wo fe sanose na ai so ikro du city pelu barao fc na ni won ta omi lowo won si wa ni abale lekeji omi odo ni o 0-0 won se ngba o tori en te man saba gbe won ni o mu ni o mu ni eh kasina nete pelu Niger Tornadoes 64 minutes won si wa 1-0 ni kasina fi nlu Niger Tornadoes o jale ju ni leti e Wrenches B ati Bende Insurance won ki Bende ni Bende o le kan si odo ni abala alekeji second half iyoku mo bayi ni ola ta won si awon fesese pe pe o si la mi laka ni ola ode ti se Sunday nbe na lati ma ri derby match laarin Man U ati Man U do te chama ni
1: Man U ni Nigeria
0: lo la ni
1: okay
0: Man U ati Fulham ah Man U Fulham Bournemouth Liverpool Leeds ati Crystal Palace Man City so na ni leti ya sanje to wa fori quarter yi
1: kini yi ka te ma a ma so pe weekend yi o ti be pe awon big
0: ticket ti baje lora ya agasna
1: e be pe
0: so ba so ba da
1: and say only eyan kan to te tun so kini ko ni o sapeju pe ti baka ati arsenal to ba ti e pade ara won sin pe bawo ni baka se fe score to ra mo pe baka an score
0: o ma lu bi
1: e arsenal de re defense won o strong koda eni yan tun so oro de bi pe o tun so pe eh on ma break record kan ti chelsea file 15 goals ti chelsea concede in a season won ni pe sa ta wa yi oni arsenal ma break here bye si doti
0: doti
1: o
0: bo si ko ma je gumo ti sa fi pari no ka wa to
2: si
0: won si ma je gumo ma je gumo si
1: eh o ye ka gbe ta ba ta la wa lanfani o ye ka gbe pipe kini ka won arsenal kon so fun ma kini o sele tori pupo nu won looto looto
0: ka ma ra wole awon ma
1: so le ma ta si looto ka to eh nkan ti mo fe so ni pe arsenal a mo pe normal normal won da sugbon o ye ka gboriyin fun brighton na tori brighton yen yato si pe o no manchester united come back lo se o 3-2 o tun mu arsenal otutulu tori man u won fi eh arsenal fi man u sere nigba e won so pe ah eyin bawo ni man u eh arsenal ma se ma le 2-0 o ma pada je meta asawon ti e ni one goal score eh ninu ifese ti won le ni ti won ti e ri kokan gba
0: o to oro ni
2: kini ka arsenal wa so pe o je mistake ti
1: eh eh exactly
2: as pe olo nyo we
0: e bo en te oju en fi wole yato
2: sawo ni be da won obi mo sise ni because awon
0: sise no se nigba mi wa ti igbagbe ba se yan ki ma ku bi a se play friendly lowo o le ma mu ra se ko ya we are friend o se ngba mo ma focus si so friend lo se pe lo lo ton ra ngba friend lo won ni so wa ko ya ko ro ko ya normal game ni ma match ni ko ni
2: libe champions
0: league eh eh no ka para ka ma tora wa ti aston wa le gba champions league ko ti balance ti eso denu
2: lo
0: mo mu ka
2: lo mo so pe
1: ko se lo nu oro ba
0: o 1-2 ni london
1: 1-2
0: ni london
1: 1-2
0: 1-2 kini
1: 1-2
0: eh na
1: o
0: ti
1: mo gba
0: eh no re
1: eh na mo gba meji
0: o wa ti so nu pe mo ari
1: boye wa yi ti ma fun leyo kan eh o se ye ba mi eh a se jo wa 1-1 so to ba ko si lo gba yen na sa ta wa yi de re ti Barcelona gan ohun gan boye wa Champions League ni Barcelona gan wa PSG gan ohun gan fe se back to back to back nkan le body Madrid de ohun gan fe se Madrid na gan ohun gan me mo ri o gan fe gba Champions League e pe baba ti de pada se Arsenal e wa ni kini o se pe be awon le se o bo ko lo se wo ko mo boye ri
0: oda oda eh yen la yen la le mo pe e ma yo yen na ma gbo aba isugbon to yen je ka ko de eka polu oja na eh ta ba para de a si ero ba ni soro le keyin na so irungba tin iko ole na tele tori oro bo irungba mi ju da fin wo o yan se be nse bo se je yin si o se ka ma dagba ni kan bi tori a wa fun ra wa ni lori odo si wa fun pe ka yan na lori oro bo bo se n lo si nile yin ni o loke okun ni a pa ju ikun eh eh awon ifeso se o lo last ku ta wa yi kajo gbe o sira won arsenal e mu mara o odebolugbon ti e si na gba lana aye ye po lana o wa ko so man u bayi awon ma lati gba adua ni tori adua ni kan lo le se won ni coach won be to ma ke kai ayi na gori ibi ni eno nje o nje a ko ka gbe bi atori bayi da wa wo ni sun a ki lo
1: a lo mi ja ma loje e je man u
0: e je se e
1: be inventing no
0: o me ba ma loje e
1: ba
0: yes
1: o ni le
0: o lule
1: o da bi film loje e ni
0: so
1: ah bawo lo ye sele
2: bo
3: Independence promotion. Who pay you five voting chance lotto? A poor voting chance lotto to set up. That's for 15 million. Better look or queer. Been a just inside your room in a Delapo. Mamma, Lori, don't you find what to look to lose? Tenipo Kata, voting chance, lotto money game, voting book. Lobaka Gosuma, that's general 125 million cash bonanza. Gagapia, what room in a independent game? Only Talai, my Eba, Mosi Tato, Losi Ghetto, Oyak Bellas on Madolara, Lotarata, say you can use voting chance lotto stand, the chaos, Tabisabu Wabo, Holy Talori online, our website, www.goldenchancelotto.com tabi USSD code *7005# lori MTN channel ta morning game ta ma si golden ball scan QR code lori ticket eta bi sticker poster na me drop ko drop o ebun minera independent money gift day grant for you ofet la na wa o ayo yo wa fe ni odun mede logun soke o ya latas ko yi September 27 you free play ₦200,000 ₦100,000 ₦2,000 make you enter zone category golden chance lotto loni airino ni bawa lodun minera

0: entertainment pẹ̀lú àjọṣepọ̀ Platinum Lounge and Apartment. Tẹ́pẹpẹ ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rin ọdún King Sunny Ade. King Sunny Ade at 80 ní Sunday 20th of September 2026 ní Platinum Lounge Social Club Abuja Ibadan Lagos 5 PM till dawn. The legendary Chief Commander Ebenezer Obe àti General Kollin Tayinla ni father of the day. Àwọn olórin ọlọ́kan òjọ̀kọ ni yóò wà níbẹ̀ ní ọjọ́ náà, bíi Ààrẹ Shina Akànni, Alhaji Ajani Omobolaju, Isi Kabaka, Abbas Akande Obesere, Alhaji Alabi Pasuma, Patola King, Wale Thompson, pẹ̀lú Mega 99. Bàbá Adóbi Ewé náà gbẹ́yìn o. Bẹ́ẹ̀ni Papa Ajasco àti MC Kirikiri náà yóò wà níbẹ̀. Fìlà àti páàsì ni a máa fi wọlé fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ pé The Kings sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-6868-7756 081-33-404-450 tàbí 090-78-49-7436 pẹ̀lú maximum security guarantee. Happy birthday KSA organizer The King aka Mr. Shalaye chief host Prince Sunny Ade PSA 1.
1: Ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀ ẹ máa kú oríire. Àpótí ẹ̀rí oríwa ó wọlé tẹ̀lé wẹ́rẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ Ayọ̀dẹ Adúpẹ́ o. Ètò wákàtí ọgbọ́n ti wọ̀lé Èkó. Wákàtí ọgbọ́n náà ni ó máa gorí afẹ́fẹ́ lọ́jọ́jọ́ ẹ̀sìn Friday láago méje alẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ìkànnì Bond 92.9 FM. Níbẹ̀ la ó ti máa ní àǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní àmúlùmálà. Bí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde lẹ́nu ikọ̀ àti ìríjú rẹ̀, wòlíì Mike Agboola, bàbá ilé ẹ̀mí mímọ́ Lonid ti ìjọ Jehovah Power Miracle Tabernacle JPMT tó wà lágbègbè Ìwọ Oòdù nílùú Ìbàdàn láàrin àwọn ìyanu lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ni ó máa tẹ̀lé. Ẹ má gbàgbé, ẹ máa pàdé wòlíì Mike Agboola, bàbá ilé ẹ̀mí mímọ́ Lonid lọ́jọ́jọ́ Ẹtì Fridays láago méje ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lálaalẹ́ lórí ìkànnì Bond 92.9 FM. ọ̀rọ̀ Ọlọ́run yè, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, àmísì ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kájọ máa gbọ́.

0: bọ̀ padà sọ̀rọ̀ iléeṣẹ́ bọ́d fm 92.9 ẹ̀yẹ́ sọ́kẹ́ mọ́ àwọn fẹ́sọ̀tọ́mọ wáyé lọ́dà fún pé a ṣí ojú òpó lẹ̀ fún ọ̀yìn ralé kẹ́ná lè bá wa dá sí ní ti npfl orílẹ̀-èdè bàbá mi ń bì náà ni o torí pé kápẹ́tùwa náà lé tutòkè òkun lọ láìpẹ́ láì jìnà wọ́n ń lọ fún ìsinmi ráńpẹ́ láti lọ ṣojú àwọn orílẹ̀-èdè wọn lọ́hùn náà ní àwọn ti international lọ́hùn síwájú yẹn náà ikọ̀ èyí ń bà bá wà ń lé gbàlejò inter lagos láago mẹ́rin ọ̀la.
1: àwọn kano pillars àwọn náà máa wà lé wọn máa gbàlejò àwọn
0: roma united
1: láago mẹ́rin náà ni.
2: àago mẹ́rin yẹn náà ni kun califat ó máa gbàlejò enugu rangers.
0: bákan náà nasarawa united pẹ̀lú rivers united láago mẹ́rin náà ni o.
1: plateau united ló máa wà lé àwọn shooting star ló máa gbà lálejò.
2: sporting lagos àti abia warriors àgọ́ mẹ́rin náà náà máa kú.
0: wọ́n àwọn lè náà wọ́n wọ́n ní o wọ́n wọ́n fc pẹ̀lú kwara united kwara parapọ̀ láago mẹ́rin ọ̀la ìyẹn náà máa wáyé ní ti ilẹ̀ gẹ̀ẹ́sì english premier league ẹ̀jẹ̀ agbẹ̀rẹ̀yà síbẹ̀ ò pàápàá. bournemouth wà ní gbàlejò liverpool láago méjì gẹ́gẹ́ lọ́la òde yìí.
1: crystal palace máa lọ bá wọn leeds united nílé wọn. àgọ́ méjì nìyẹn.
2: tó bá àgọ́ méjì yẹn náà ni man city á máa gbàlejò sunderland.
0: fọ́ọ̀mù wà nílé yóò máa retí láti kojú olúmi-mighty olúmi-dé olúmi-mighty láago mẹ́rin àbọ̀ lọ́la òde yìí. bí ẹ̀ ṣe jẹ́ ní alábàárin la liga tó gàga ara getafe pẹ̀lú malaga láago kan gédégé ni mo wá lẹ́yìn la liga.
2: tó bá ti di 3:15 atletico madrid àti real madrid wá jọ máa mú nǹkan lẹ̀ madrid derby.
1: bákan náà àwọn real betis yóò máa lọ bá àwọn deportivo alaves lé.
0: deportivo la corona bó wọ́n ti wájú ẹ̀ ni. bákan náà a sọ wípé o villarreal àti levante láago márùn-ún àbọ̀ lọ́la òde ni mo wáyé o.
2: tó bá ti wá dago mẹ́jọ valencia a máa gbàlejò real sociedad.
0: nínú àlẹ́ yẹn bundesliga tó lọ lọ́rùn náà bayern leverkusen pẹ̀lú real betis rb leipzig láago méjì àbọ̀ lọ́la òde yìí ni.
1: ṣaka ofo máa jókòó sílé àwọn máa gbàlejò àwọn
0: yago
2: mẹrin àbọ̀ gẹ́gẹ́ ni ago mẹ́fà àbọ̀ nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀ paribom a máa gbàlejò offenheim.
0: pápápá síbi àná wà ń bẹ̀ ò ní ìtìlì lọ́hùn-ún torí àwọn náà máa kojú ara wọn pápá jùlọ ikọ̀ komo táwọn sì ti sẹ́sì fabregas lọ́la òde yìí yóò wà nílé láti máa yóò jẹ́ àlejò nílé alátakò rẹ̀ komo 1907 pẹ̀lú frosinone láago méjì gẹ́gẹ́ ni ṣùgbọ́n síwájú yẹn kọ́.
2: tó bá ní 11:30 fiorentina a máa gbàlejò napoli.
0: aago méjì
1: bákan náà palma pẹ̀lú jẹ̀nú àwọn àmàkojú àwọn aago méjì yẹn náà ni.
2: aago márùn-ún kọ juventus a máa gbàlejò atalanta.
1: bákan náà àwọn léèsì máa lọ jàlejò nílé ac milan tó bá ti di aago méje aago mẹjọ kù ìṣẹ́jú márùndínlógún.
0: odò àti bàbá pa àti àrálẹ́ bá ṣe lè dá sí fún ọmọ ara ṣèjú tani náà 08026298190 08026298190 lórí ọ̀dọ̀ sí ń tẹ̀síwájú láti ilé iṣẹ́ bọ́n fm 92.9 à ń fọ̀rọ̀ jomitoro lórí àwọn ìfẹsọ̀sẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ń bì ilẹ̀ gẹ̀ẹ́sì pàápàá jùlọ ilẹ̀ náà rí sọ sí ti àwọn ọmọ àtúnṣe dáadáa yìí. àìdẹ́rẹ̀ pé wọ́n ní ìtọ́nà gbọ́dọ̀ ọ̀la náà òde yìí lọ́la òde yìí.
2: bẹ́ẹ̀ni ní aago méjì ọ̀la nàìjíríà àti columbia
0: bẹ́ẹ̀ni àti columbia láwọn ọmọ kéke ní àwọn obìnrin ọmọ kéke ní
2: o.
0: ẹ̀ló ọlọ́run bẹ́ẹ̀ o. ẹ̀ máa kúrọ́ lẹ́ o. mr jọba láti tú bẹ. bàbí bàbí bá sì.
3: àwọn obìnrin wa pàtí kí báyìí jẹbẹrẹ wọn tí mo wà gbọ́ wọn sí wọn fífẹ́ ìgbà ìgbàdà fọdé tí wọn ti ṣe gbàdà tí wọn ti mọ ọ̀nà báyìí sí wọn máa ná columbia 3-1.
0: wọn máa ná columbia ní 3-1.
3: bẹẹni ṣẹlí kẹsì. kẹsì.
0: ayọ ayọ kejì.
3: wọn ní sẹkà wọn ní tiwọn ní sẹkà gbọ wọn ní tiwọn kò tí wọn ti lọ gbọ tó wọn máa kàn sí ìta ni n tó ń pàṣẹ sẹ ẹ ti àṣẹrà yẹ ẹ tó yẹ náà àṣẹrà òun náà ilé gbogbo yàtọ̀ ọmọ ọgbà bọ̀ àtàrà ẹgbà bọ̀ fọ bẹ́ẹ̀tì káàkẹ́ wo bẹ́ẹ̀tì mọ̀ wọ́ àtàrà dada ẹ mọ́tò ìbílẹ̀ kọ̀ọ̀tà.
0: olè àgbọ̀ à ń gbọ́ yín ọ̀rọ̀ mi.
3: ẹ̀ló
0: à ń gbọ́ yín sọ.
3: nínú mario àti dodian tani dìde nínú àwọn méjèèjì.
0: tani dìde nínú àwọn méjèèjì mario. ee ọ̀rọ̀ lẹ́sọ̀ ó dàbí ìsọkúsọ ni mario dáhùnwó odidi stadium tuntun mi àti àwọn fans wọn pàrọ̀ fans wọn ṣùgbọ́n tí wọ́n bí tí wọ́n ṣe dé yẹn kò tí ì yé wọn tó bóyá wọ́n ṣe èèyàn kan ló súre fún wọn níbo ni o kò tí ì yé mi ṣùgbọ́n man u tàbí ní ká wò ó nto se ma bi sa ta wa yi ato ba ti wa ni dan de ninu ma yi ati o ti amu awon buku to nte ri
2: wa awon lo lu be ma yi oni ku ba ri pe kariki lo ba won bere sa to koja ni pa won o ba gbe league tabi ka won se ju ba won se se lo ni sa to kariki lo ba won bere bayi won de tin so pe kariki o da pe ko mo se pa won be leader nu ma yi o ki n gboro iru nkan to se won nigba oligona social oun na lo tun pada se won lowo lowo bayi nsin
0: Hello, Talu Ambe. Ekole ma o.
4: Ekole o.
0: Ara sa o.
4: Baba Beji, no soro.
0: Baba Beji lati Ladipo.
4: Bẹni.
0: Ara sa o. Of Chelsea.
4: Of Chelsea.
0: Awon Chelsea won la
2: be
0: awon
2: champion.
0: E ma lo card lowo ko die.
2: Won champion.
0: Arsenal ku wole ma yu le pe Man City Baka. Baka o ti e ko sole to iri. Abi ki la ka pe. Ara sa.
4: Ra, a ga mi ka ki na ni.
0: Ah, e ma seun.
4: Ojo
0: wa je be na ko si nkan ta fe
2: se. E na ma je meta lale na. O ye ke benu Arsenal.
0: E je meta lale. Ayo
4: ma je meta na lo ni abi.
0: Ah be ni pa mi.
4: O da.
0: Awon obirin wa ki le ro ko won le gba lo la yi lagu meji o la yi. Lawon mo keke yen.
4: Kiri wa na ni. Ma wa na wa Colombia kiri wa.
0: Ami ko na je won lu meta se kan.
4: O da lo wa na.
0: Ami ami. O da ba be je seun gan o. Awọn Chelsea niye, ewu Ladipo, won feran Chelsea bi. Ah, mi mo tode 08026298190 08026298190 Tani ka wo awọn ifesonse to se nlo boya aye para ti wa nbe tori eh oro bọlu. Ngba mi la nseju aya ka to diju ka to la, e ti bo, e ti gba bi tenho, e ti ba five ngba mi bi ifesonse se nlo. Ṣùgbọ́n lágo márùn ààbọ̀ gẹ́gẹ́ àwọn fẹsẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ní ilẹ̀ gẹ̀ẹ́sì ń bí náà yẹn bí ti bí northern forest àti coventry city tí wọ́n ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ báyìí tó ṣe pé ọ̀mì odò wọ́n sì ń ta lọ́wọ́lọ́wọ́ ẹ̀yẹ mọ́sọ́lá àwọn ẹ̀yẹ padà ti wà ń bẹ̀ torí ranches láṣọ lẹ́ẹ̀kan òun àti benin insurance ó ti di méjì sí ẹ̀ẹ̀kan 2-1 ní báyìí barawes pẹ̀lú korodu wọ́n sì ń ta ọ̀mì odò katsina united pẹ̀lú niger tornadoes 1-0 náà sì ni jẹ́ ká tún gba ìpè ilé iná a tún tẹ̀síwájú ẹ̀lọ́ sàn ló mà tálọ́ bẹ́ẹ̀ o.
5: Hello, emi ni Mr. Olatunde Jimoh lati Redeem Camp.
0: Lati Redeem Camp. Ẹ ra ba mi, ẹ kura ẹ ro sa o. Hope Man U.
5: Ya, Hope Man U ni.
0: United for Life. Ki le ri so pelu akọni mo gba yin bayi tori oro kariko yi wa bayi.
5: Bọọlu ti won fe gba ni ola le mi ma fe soro le.
0: Ohun na ni, ohun ni ola ni, ola ni. Man U ati Bournemouth.
2: Eh Fulham.
0: Eh Fulham ni.
5: Àwọn ọmọbìnrin wa tó fẹ́ dá lọ́la pẹ̀lú kíní.
0: Pẹ̀lú Colombia.
5: Bẹ́ẹ̀ni.
0: Ó yà bá mi.
5: Two la máa nà wọ́n.
0: Kò sí gbọ́dọ̀ la máa lu Colombia.
5: Two Swede la máa nà Colombia.
0: Àmì àdúrà ni o, àmì àmì kọ́nà jẹ́ ọlọ́ba àdúrà ni àdúrà lè ṣe kọ́nà jẹ́ orí bẹ́ẹ̀ ni. Torí àwọn náà àwọn náà bẹ̀rẹ̀ ni wọ́n á tọ́jú ìdépò yẹn. Àwọn náà jẹ́ àríwọ̀n lù méjì sódò yẹn bẹ́ẹ̀ ká tẹ̀ síwájú. O da ba mi.
2: E soro pa Man U se ti mo pa ma na yin ni.
0: Aba ni Man U kan won. Oro Nigeria lo. Eni ko ti wa fa leje iruru o to ro ni.
2: E ko igba ti eni yen soro pa Man U ali baro jabo lowo Olumo.
0: Olumo ni. Ni le chele ye. Kadi ki ya ma a ma gbe mi la ni awon eyan tori pe sa to ko I to ko ya eno ninu fa run fast lowo run fast won be. I kon subura tori ti be bu won be ni lo de. Kadi ki ma gbe mi lenu awon ara bi won. Fọ́nà fídíò kọ́ ọ̀rọ̀ mi ni pé Man U yẹn ti ti bá ti parí fọ́nà fídíò yẹn ní ìbádùn ó sọ yóò torí tí mo yẹn sọ̀pọ̀tì ẹ jọ ẹ dákun ẹ ṣàánú ẹ àwọn ọmọ mi máa bá ní kí ló ṣẹlẹ̀ gan yọ ẹ wò yá ọ̀rọ̀ bọ́ọ̀lù nígbà míì fọ́nà ṣàánú wa ni o fọ́nà ṣàánú kò rọrùn kò rọrùn ìwọ́n tó bá ti dé tó bá ń dùn mọ́yàn náà tó bá irú àsàn mi ń jẹ lọ yìí wọ́n ti ọkọ̀ ń lùyàn pa bí i alùpàmọ́kù ni
2: goal season náà wà báyìí
0: ó lè má rí bẹ́ẹ̀ lọ
2: tó bá yẹ ọmọ padà dry ó jẹ́ pé
0: wọ́n wá goal yọ báyìí
2: mo nífẹ̀ẹ́ nǹkan ti barcelona ṣe ń sìn ìràfihàn àìtó ń bá wọn já góòlù sáwọn ẹ̀ wọ́n ti sun contract ẹ̀ wọ́n ti extend the contract ẹ̀ 4 more years báyìí sìn
0: ọjà bẹ́ẹ̀
2: èmi
0: wọ́n á lò
2: ó àlìsì tó bá máa fi tún lo 4 years yẹn sí a tún fún wọn ní nǹkan tó tún fẹ́ sí tí ó bá dẹ̀ ní ìfarapa torí ìfarapa ẹ̀ náà wà fẹ́ tí wọ́n ní sáà tó kọjá bẹ́ẹ̀ni báyìí sìn tí òpin ọ̀sẹ̀ yìí bá tán àmọ́ àwọn international break máa dé ibi tí oníkálukú àlọ́ máa represent ìlú ẹ̀
0: ìlú ẹ̀ káàkiri
2: bẹ́ẹ̀ni
0: ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan inter ti ń jẹ méjì à ń pè bí erébí erébí òyò ìbéèrè ó ti di méjì o inter milan tẹkùn lẹ́ẹ̀kọ́ wà lókè jẹ́ ń tẹ́lórí àkàsọ yes Roma tin lu lo to yes lo wa nule sugbon inter lo nfi pa bayi meji si odo alagbara nsubo lori akaso yen inter lo wa loke te bayi yes Roma lo loke bayi pelu ami medogun 15 points inter wa ni number 2 pelu ami 12 pere komo tu wa number 4 ko ti gba sponsor ti e to gba ti e to ja olubori o se ko ti inter bole
1: agilai lo wa number 3
0: eh to ti o no wa win yen ko wa win yo ti inter bole yo ba bo si number 2 yen ni pe sa ta fe mu yi o tun ma dun die yo si ma le yato Napoli, onu eji number 10 local si lori akaso Atalanta number 11 Juventus yemi te fe wa do wan die wa number 8 lo to ko ti gba e ko na ni nle o
2: eh sugbon ki Roma yi eh Roma ti Inter yi ki Roma ko ma dunju eh kinu won ma dunju latari pe yi fese won se ti Inter gba eh
0: ke gba koja
2: lati 2-0 down eh lo fara di 5 kini kon so ti Roma yi na to no ba la nle bi yen se kara nle o ma pada je tori Inter yi winning champion ni o de mo ball yin o mo gba gan awon gba ball yen won ta sansan gan
0: bo se nlo na ka so pe awon man yu ton jiya ni ose to koja 5-0 lowo Chelsea lawon obirin won ni o won tin wa ko bayi pelu Arsenal ni aarin iseju meta la se me la bayi ori asoko ti o si ka ma fe le ise lo akoko ti lo olon sanu ni awon obirin Arsenal ti man yu won gba 0-0 laarin iseju me la mo si 14 minutes o ba ki lo tu wa tun ji olale kan iji o meso pelu afokan si te ba afokan ba bo lati aro olowo bo ti ni wa olumide olumati mo ki e ko ire olola ko na jo jawo ilubori no ri ko rorun o adua lo kun ba enu ose e ma ba ti ka ji ma yin lola
1: to ti ti ni gbata ti ba pade ko si ma ri ba salami lo kan temi e se o e se te ti si wa
2: dupe lowo olohun ba to ba bere to de ba pare ope pataki lowo erin lolufe wa na te fi gba kan fi wa sile Ibrahim Olalekan IB Sports
0: emi na ndagbere fun yin ka pade ni ojo pelu aso na ba mi eyin oni ku be la wa na ni run alaafia to peye lati pade pelu ogun olorun mi alawura bi ire kabiti emi na lo mo yin ore lolufe yin Nurudeen Salahuddin legit ni gege bi asa mi bye for now
6: yo lo lufe re daraya papa julo ballu alafesegba yala idije ti le England yen English Premier League tabi Spanish La Liga Syria German Bundesliga French League 1 to kuma ti le baba ti ni Nigeria NPFL to bino ya won idije ati ifese won se ko nwa yala yi ka wa gbo egbogbo la oja yin si better lori iroyin re daraya to kalika ko fort paparazzi et lo fa ni lati po wole mu bere te si jebo to jeju ngbese pelu 2000 naira cash wo wo moto yi fort paparazzi o ma waye ni gbogbo ale ojo ati Friday bere ni dede ago mejo si mejo abale lori ikane bon 92.9 fm eda po ma fete gba bolu ayo mr leji lori bon 92.9 fm lana le friday ago mejo si mejo abale mr leji ti aja yin si bo se wa si lai sese yo ba wa si lenu sport paparazzi lana friday ji ajo gbadun emi gba be
7: bon 92.9 fm karawo ba lo kadi e kogi

0: ìgbéyàwó wá bàtà ìgbéyàwó wá bàtà dòmídòmídòdòdò ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá ààbò lẹ́yìn tí ọlọ́run dá ádámù tán kó ṣù ó ní ìwọ ádámù kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan tó dúró fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yín olúmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ kò ní olúmáìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago
2: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.
3: 92.9 ẹsẹ̀ karawọ̀ ọ̀pá kájú ọ̀pọ̀ gidi.
4: fẹ́lá ni ká ẹ pé
5: o tì àṣọ la fẹ́
4: hip-hop ní kẹ pé jọ
6: ṣẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ̀pà ẹ̀ wá ń dá sọ́rọ̀ ijó.
5: dèrò ǹkẹ lẹ́nu ẹ èmi ti sọ kánú ijó alẹ́ òní ẹ dáyàn mọ́.
4: o pẹ̀lẹ́ o kí ló fa tó tó nù.
6: bàbá ẹ̀yin náà ti sọ pánù. ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín jẹ́.
4: bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà mo sọ pánù.
5: tó jẹ́ bọ́lọ̀ ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà mo bọ́ lọ́wọ́ ara títa ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀ ìyẹn ti dàfi sẹ́yìn ewo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ mario ọlọ́run gbà wá lọ́wọ́ ìsàn afinipamọ́ àwọn afiniṣẹ̀sín ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò
7: ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
5: bàbá àgbà wà ní number 20 amoka street dele ara bus stop off abarajẹ road ìkọ̀tún lagos state. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859 lẹ́ẹ̀kan sí 0806821 6859 dèrò ǹkẹ́ o sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
8: gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
9: orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò sọmọ aráyé lóore mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn ló gbà.
10: a wà ní number 20 amoka street dele ara bus stop off abarajẹ road ìkọ̀tún. mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859 0806821 6859.
9: lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwòká àbí aromọlẹ́gùn mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dógún ò ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn mo ní wọn tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́ tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ògbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti rí àwọn nǹkan báyìí.
10: a wà ní number 20 amoka street dele ara bus stop off abarajẹ road ìkọ̀tún gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tún roundabout ẹ̀rọ marua tó ń lọ sí abara.

0: láàrin ọjọ́ tó ń bẹ̀rẹ̀ sí ọdún márùn lágbàáyé bẹ́ẹ̀ sì ni àwọn àròkalẹ̀ gbogbo ti ìdí ọ̀hún pé wọ́n jẹ́ ìjọ kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye púpọ̀ jùlọ tó ṣeé ṣe kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bẹ̀rẹ̀ sí ọdún márùn lágbàáyé bẹ́ẹ̀ sì ni àwọn àròkalẹ̀ gbogbo ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó mílíọ̀nù méjì ó lé ní ọgọ́rùn-ún sí mílíọ̀nù méjì ó lé ní ọgọ́rùn-ún mẹ́ta ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ òkókó yín láti rí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù mẹ́tàlélógún wọn fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹgbẹ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ lójú tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
0: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà ló lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HIV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Àyẹ̀tọ́ fún àbẹ̀wò ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó dojú egbò.
0: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì ní ewu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Health Care Development Agency.
3: Iṣẹ́ ajé ti di ọ̀run. Al-Arafi International Travels and Tours Limited ní ilé-iṣẹ́ alábàárẹ́kà tí ń kọ́ ní ìrìnàjò bí kì í sì jánikulẹ̀ látọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti ń fa àwọn òyìnbó jẹun. Kò fọ́ wọn lọ́wọ́ rí. Gbogbo mùsùlùmí tó fẹ́ ṣiṣẹ́ ajé àti múra ìrọ̀rùn yóò lè fowó jọ́nà. Ẹ máa lọ sí Al-Arafi International Travels and Tours Limited. Bákan náà ni wọ́n tún bá ní ṣètò ìrìnàjò lọ́sọ́kẹ́ òkun láwọn orílẹ̀-èdè tí ẹ bá fẹ́. Flight ticket, student travels, working visa, hotel and holiday package, airport transfer, hotel reservation, Sierra ní gbọ̀ngàn Mecca àti Medina, spiritual guidance, iṣẹ́ wọn ni. Òtítọ́ inú àti bẹ̀rù Ọlọ́run ọba ni wọ́n fi ṣiṣẹ́ wọn o. Bẹ́ẹ̀ sì rẹ̀, ààyè wà fún sọdí ẹdí ẹ. Al-Arafi International Travels and Tours Limited.
4: Lábẹ́ aláṣẹ àti olùdarí Sheikh Bashir Al-Arafi.
3: Head office wọn wà ní MM Shopping Plaza, opposite Ayike Hub, Kuala Junction, Akala Express, Ibadan. Telephone 0708-658-5034 tàbí 0806-663-4387. Wọ́n tún wà ní Block 15B, Alhaji Mashal Road, Off Babajide Bus Stop, Sulele Lagos.
4: Ẹ pé Sheikh Ridwan Ọlámilẹ́kọ̀ọ́ Ìnáwọlé, Imam Olúwaṣẹ́yẹ mọ̀, Sulele Lagos, sórí
3: 0707-530-5077. Al-Arafi International Travels and Tours Limited. Ilé-iṣẹ́ abániṣètò ìrìnàjò tí kì í jánikulẹ̀.

Oluwa Alpha God. Gbogbo ẹ̀rọ olùfẹ́ ilé iṣẹ́ Bond FM 92.9. Ẹ̀yin ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì, ètò àtàtàkà ti borí Bond FM 92.9 báyìí. Alpha God. Gbogbo ẹ̀ fún Oluwa láti ilé ìjọsìn Grace Redemption Gospel Assembly International, 5 Oroku Street, Ebute Metta West, Lagos Mainland, ìpínlẹ̀ Èkó. Ní gbogbo ọjọ́ Sátidé lẹ́tọ̀ yóò máa wáyé láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àbọ̀ àṣálẹ́, 7:50 to 7:30 p.m. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbáko ni wòlíì ìránṣẹ́ Olórun alàyè Bọláyọ̀ Ògúnmadé ni yóò máa bá wa sọ̀rọ̀ láti inú Bíbélì pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́. Bí wọn náà bá jẹ́ kan nínú àwọn olùfẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká jọ pàdé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ní Bond FM 92.9 ní 7:50 to 7:30 p.m. lórí ètò gbogbo ẹ̀ fún Olúwa. Gbogbo ẹ̀ fún Olúwa. All for God.

0: ìgbéyàwó wá tàtà ìgbéyàwó wá tàtà dòmídòmídòdò ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: ẹ̀ èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá ààbò lẹ́yìn tí ọlọ́run dá adámù tán oṣù ó ní ìwọ ádámù kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ̀ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ tó ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan tó dúró fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yín olúmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ kò ní olúmáìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago
2: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.

egbe Dr. Orlando Wolengbola ti le se wa nbi Bond FM 92.9 ba se ma se da go meje re ta lo gbo iriyan gbaye ọ̀rọ̀ ìta bá dé àṣàrí gbọ́rọ̀ ìwàásù ránpẹ́ lẹ́yìn àtúmọ̀ tẹ̀síwájú dáago mẹ́jọ alẹ́ tí máa fi yọ̀ǹda yín.

mi nìkan mo lè gbarú ẹ. Ìkúkú ni ń sọ̀rọ̀.

Ken Dilawa. Da Doshi Fajio, Unkamu Narawado, Filem Bond FM.

0: ìgbéyàwó àtàtà dòmídòmídòdòdò ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run dá adámù tán oṣù ó ní ìwọ ádám kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé dákẹ́ ìṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dúró fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yín olúmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ kù nínú olúmáìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàgbo
1: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.

Sioro, Kusioro, Lai Sioro, Kusioro. Did you go to our money? Ago mẹjọ ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a lọ gbọ́ ìròyìn àgbáyé láti yàrá ìròyìn wa ń bọ́ dẹ́fẹ̀. Ọ̀gbẹ́ni bí ápì gbọ́ ara rẹ dùn. Mọ̀ pé ẹnìkan ò lè múnú ẹnikẹ́ni dùn múnú ara rẹ dùn ọ̀gbẹ́ni. Okun tiẹ̀ gbé. Bẹ́dá ò bá tí ìkú yóò jẹ ẹran tó jorin lọ. Ni tabiola bawo

0: ó fẹ̀yìn pamọ́. Ọ̀pọ̀ ló ń yẹ yòó náà ń fẹ̀yìn pamọ́. Wọ́n fọlá ń gbà báyẹ yìí yóò bu ẹyẹ ìpamọ́ ni.
1: Ọmọ tí a ti fi bá bá bá gbígbì. Àwọn táwọn
0: ẹ bá ń sọ fún ọ.
1: Ó ti bá. Kí wọ́n jẹ́ bàbá.

0: ṣe bí o ẹbí sọ yàrí yìí ló ń sọ̀rọ̀ ṣé ti yìí gbọ́ ee o ẹ̀mọ́ gbẹ̀kú ń bẹ̀ ẹ̀bá gbẹ̀kú ń bẹ̀ má ọ̀dà 92.9 bond fm ẹ̀mọ́ àtàlẹ́ wa kálọ̀.
1: bond 92.9 fm karawo ọba ló kájú ẹ̀kọ́ gírí.

aago méje alẹ́ tìlú ẹ̀ka alẹ́ o àdẹ̀kù fàájì òpin ọ̀sẹ̀ mo sì gbàládùá tèmi kò ní jẹ́ àrìmọ gbogbo wa o ìròyìn àgbáyé la mú wá fún yín láti iléeṣẹ́ wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó fìkàlẹ̀ sí onígbòǹgbò nínú gro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ń rìn ṣáájú náà ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó ń bẹ lókè téńté àwọn ìròyìn ọ̀hún ná ìjọba ìpínlẹ̀ èkó sọ pé òun sì wà lórí ìpinnu òun o láti dáàbò bo àwọn aláàárẹ̀ látara ìtọ́jú tó péye àwọn aláìsàn tó bá jẹ́ gbòógì àwọn onímọ̀ sọ pé ṣíṣàmúlò ẹ̀rọ ai àti ẹ̀rọ tẹkinọ́lọ́jì yóò tún jẹ́ kí okòòwò mọ́dàndófò kó tún lọ jìnà rere ìjọba àpapọ̀ ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò ṣètò ayẹyẹ ọdún kẹrìndínláàádọ́rin èyí tí orílẹ̀-èdè yìí ti gba òmìnira lọ́wọ́ ìjọba òyìnbó mú wọn lẹ́rú orílẹ̀-èdè uk ti rán ọmọ ọdún mọ́kàndínlógún ọmọ orílẹ̀-èdè south sudan tó jẹ́ àtìpó lẹ́wọ̀n látara pé ó fi ọkọ̀ ojú omi gbé ọ̀pọ̀ arìnrìnàjò sọdá òdì ìlú kejì ìròyìn náà rèé lákọ̀tún ẹja farabalẹ̀ gbọ̀ látẹnu olúmìdé ọlá lẹ́rè ìjọba ìpínlẹ̀ èkó ní òun sì dúró wọ́nbọ́n lórí ìpinnu òwò láti rí i pé ààbò tó dájú wà fáwọn aláàárẹ̀ látara ìtọ́jú àìsàn tí ò gbóògùn pẹ̀lú ìpè láti ṣètò tó múnádókò àti láti rí i dájú pé gbogbo oògùn ló ṣe é lò tí wọ́n sì tún máa ṣàbójútó ẹ̀ bó ti tó àti bó ti yẹ nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ àyájọ́ ọdún ìdáàbòbò àwọn aláàárẹ̀ ti ọdún yìí èyí tó wáyé jákèjádò gbogbo àgbáyé pátá lábẹ́ àkóso àjọ tó ń mójútó àwọn ohun èlò oníṣẹ́ tí wọ́n fi ń ṣe ìtọ́jú aláàárẹ̀ tá a mọ̀ sí ẹ̀fámà èyí tó wáyé ní ilé nẹ́kà tó wà ní aláwúsá ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà ni olùgbà gómìnà lámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ìlera dókítà kẹ́mi ògúnyẹmí tó ní sínálàyé wípé àwọn èèyàn tó ń kojú àìsàn ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà jẹjẹrẹ àtàwọn ààrùn ní ètò lágbára ló nílò ìtọ́jú tó péye dókítà ògúnyẹmí ṣàlàyé síwájú pé ìtọ́jú àìsàn ncd non-communicable disease ó pè fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye ṣáájú nínú ọ̀rọ̀ tiẹ̀ akọ̀wé àgbà ní iléeṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ èkó dókítà dayo lajide ló jẹ́ odi mímọ̀ pé àyẹ̀wò lọ́pọ̀ ìgbà ṣe pàtàkì ó wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lọ́ọ̀rìn látọ̀dọ̀ àwọn tó mú àdínkù bá nǹkan iléeṣẹ́ ìwòsàn tó fi mú àwọn oníṣègùn òyìnbó náà ẹ̀wẹ̀ bákan náà ni akọ̀wé àjọ ẹ̀fámà dókítà victoria egunjọbí ó ṣàlàyé pé láti ogún ọdún sẹ́yìn ni àjọ yìí ti wà ó ti gbájúmọ́ ṣíṣe ètò ìtọ́jú tó jìnà réré káàkiri ìpínlẹ̀ èkó lákòótọ́ ẹ̀wẹ̀ dókítà egunjọbí sọ pé ẹ̀fámà yóò túbọ̀ tẹ̀síwájú láti jẹ́ kí iṣẹ́ wọn kó tún rẹ̀ sí yóò tún ṣe iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tó ń ṣàkóso iléeṣẹ́ ètò ìlera àwọn alẹ́nulọ́rọ̀ lọ́nà tí wọ́n á fi dí àlàfo tó sílẹ̀ gbéyàwó fún ìdí èyí ó wá rọ àwọn alẹ́nulọ́rọ̀ láti rí ètò ayẹyẹ ọdún yìí gẹ́gẹ́ bí ìrètí àti dáàbòbò àwọn aláìsàn tinútinú tọkàntọkàn ìjọba ìpínlẹ̀ èkó jẹ́ ká mọ̀ pé òun sì dúró gbámgbám lórí ìpinnu òun láti mú àgbéga ńlá àlàbá àwọn ilé ìwòsàn àgbègbè tó rí sí ọ̀rọ̀ ètò àyẹ̀wò sílera rà tó ń bẹ káàkiri ìpínlẹ̀ èkó láti ipasẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ tó yàrá ọ̀tọ̀ fáwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó pẹ̀lú ìtọ́jú tó péye náà fáwọn nọ́ọ̀sì ọ̀rọ̀ yìí jẹyọ níbi àpéjọpọ̀ ètò ọlọ́dọọdún èyí tó wà fún àwọn nọ́ọ̀sì tí ọdún yìí tí wọ́n ṣe ní olú ilé ẹgbẹ́ tó wà ní aláwùsá ìkẹjà lábẹ́ àkòrí tó lọ báyìí pé àwọn nọ́ọ̀sì wa àwọn ní ọjọ́ iwájú wa o fún ìdí èyí ó ṣe pàtàkì láti ṣe ètò kóríyá fún wọn káwọn náà kán lè bá gba ẹ̀mí èèyàn là ẹni tó jẹ́ akọ̀wé àgbà lábẹ́ àjọ tó ń ṣètò ìlera nípínlẹ̀ èkó dókítà ibrahim mustapha ló kéde ìlànà ọ̀hún láti ṣe àtìlẹ́yìn fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì ó sì rọ àwọn òṣìṣẹ́ ní ẹ̀ka ètò ìlera láti ṣe iṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ dókítà mustapha ṣàlàyé ní kíkún pé iṣẹ́ nọ́ọ̀sì ti kọjá iṣẹ́ ká máa dúró sojú kan náà bí kò ṣe láti máa gba ìdánilẹ́kọ̀ọ́ sí ní gbogbo ìgbà
bakana ki won ma dagba ninu eko si o si ni bayi ijoba eko gan o ti setan ati bere eto idanlako fun won pelu itoju to yara oto ti o tun ja ki ise won awon nurse ko tun daya to gerengbe fun idi eyi dokita mustafa wa je ko ye won pe ijoba oni fa aye gba gba kugba lori iwa ibaje saaju oga agba saaju ninu oro ti e oga agba fa won nurse labe ajo to seto ilera ara nipinle eko nurse an olasunbo oye stoya o je ko di mo pe ki won fi awon nurse na sawon ipo nla nla kore kore o si tesiwaju ninu oro e pe isakoso ohun ye tubo pe se idalako lore kore won si se koriya fun awon nurse to ba fakoyo daada awon onimo nipa ba se nlo ero ai atawon imo ero technology ti ni ta ba le samulo daada ni Nigeria yo tun je ko orun fun awon onibara lati wa ra oja lo poku latara ilana modern dofo onimo to kun oju osuwon daada nipa amulo ero artificial intelligence ta mo si ai ogbeni Jackson Ikebe lo selaye be ni bi idanlakorijo meji iti waye ni lo eko leyin ti akori eje oju iwoye eto modern dofo ati kiko iroyin ewu to wa ninu ekaakiri ogbeni Ikebe so pe ero technology ye tun satileyin fun idase sile ni bayi nigba ti samulo ikoni ero ye fa igba ka won eyan do nfa ni eto modern dofo lai se bi pe won kan si eyikeyi ile ise won bakan na o se alaye yekeyeke pe awon eto kan to fuye bi eto modern dofo pay as you go ye tun je ki eto na ko rorun fun ara ilu ti ko ni ori ofe ati janfa ni ilana traditional insurance plans o se alaye nkeku pe ero technology nikan o le yanju isoro modern dofo lati da ise le en to je ogbon tarigi ninu eto modern dofo ogbeni Femi Oyetunji o so pe ilana idase sile modern dofo ile yi fun odun 2025 yo tun wulo fun nilo ero technology yo tun mu agbega ba ilana ti ile ise na to lakale agbarijopo awon to n ta ero ibanisoro atawon eyara e labe egbe awon to n ta ero ibanisoro ati eyara fone ni Nigeria ati yari kole pe awon o faramo abakan ti won gbe kale jade o ti won gbe jade pe ki won ma so owo iforuko le fun ikiye eyara fone labe ajo to n sakoso ikosira eni ni le yi DMS looto egbe yi ni awon faramo aba owo nitori pe yo je ki akosile ko wa fun ero ibanisoro to ti ni se pelu network sugbon won kan si so owo iforuko le fa won oja to ba nbo lati le oki lati oki okun wa en to je are egbe na ogbeni Musa Aruno Mamsa o lo sala ye kikun pe owo iforuko sile yi bodo wa fun awon onibara nitori pe awon to n se ero ibanisoro ati eya ara ero ohun to fi mo awon alara tuta atawon to nse owo e ni won ma ti ara eri owo po owo pada ogbeni Mamsa o se waye siwaju pe igbese yi o tun je ki owo oja ko tun lo soke lalala o papa julo owo ero ibanisoro ta mo si mobile phone atawon eronja e o wa je ko di mo pe ko kin se pe egbe yi keyin si iforuko le o wa ro ajo NCC to ori si ikosira eni lati se agbelewo si owo iforuko sile ohun ki won si kan si awon ile ise to nse ero ibanisoro ko to ri bi pe won gbe aba na dide iru agba ile n gbe lati ile ise wa Bond FM 92.9.

ẹgbẹ́rin ìgbàlódé iléeṣẹ́ bond fm 92.9 àjọ tó ń ṣètò ìrìn àjò hajj jákèjádò orílẹ̀-èdè yìí nakan wọ́n ti rán gbogbo ẹni tó fẹ́ lọ fún ìrìn àjò hajj ọdún 2027 létí pé ọjọ́ méje péré ló kù kó pé ọjọ́ kẹrìndínlógún oṣù yìí tó jẹ́ ọjọ́ tí gbogbo ètò ìforúkọlẹ̀ àti kíkó orúkọ àtàwọn ìwé ìrìn àjò ìjọ yóò wá sópin àjọ nakan ló kéde ìrántí yìí látara àtẹ̀jáde ìròyìn tó gbé jáde inú ìròyìn ọ̀hún ló ti ṣàlàyé fún àwọn akópa pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ létí láti tètè lọ parí gbogbo ètò ìforúkọlẹ̀ wọn tó fi mọ́ gbogbo ìwé tó sopọ̀ mọ́ ìrìn àjò hajj kó tó di ọjọ́ méje ọ̀hún tí ètò ìforúkọlẹ̀ yóò parí tán yanyan àjọ yìí kéde ìgbésẹ̀ yìí ní ìpalẹ̀mọ́dé ìgbáradì fún abala bí wọ́n ṣe fẹ́ kí kó àwọn ìrìn àjò ọdún 2027 lọ pẹ̀lú bí àjọ nakan bọ́ ti ṣe ìkìlọ̀ tó pé ìrìn àjò tó bá kọ̀ láti parí gbogbo ètò ọ̀hún yóò ṣeṣe kí irú ẹni bẹ́ẹ̀ pàdánù ààyè tó ṣí náà ìgbéyàwó látọ̀dọ̀ ìlànà ètò ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n ti là kalẹ̀ fún àwọn ìrìn àjò tó bá fẹ́ wá sí ọ̀dọ̀ wọn fún hajj bákan náà ni àjọ nakan ó tún sọ di mímọ̀ pé gbogbo arìnrìn àjò ní láti san gbogbo owó ẹ̀ tán kó tó di ọjọ́ kejì oṣù kejìlá ọdún yìí sínú àpò ìkówósí tí àjọ yìí là kalẹ̀ pẹ̀lú ti ìtọ́jú fáwọn tó fẹ́ rìnrìn àjò lábẹ́ àjọ tó wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti ti àwọn iléeṣẹ́ akọ́nirìn àjò hajj tìjọba tó fún ní ìwé ìyọ̀ǹda ní báyìí àjọ nakan ó ti wá ké sí gbogbo arìnrìn àjò ọ̀hún láti tètè parí gbogbo ètò náà tán lásìkò kí wọ́n má bàa kojú ìdíwọ́ ìdènà láti lọ sí hajj ọdún 2027. Ìjọba àpapọ̀ ti gbé ìgbìmọ̀ kan dìde o tí ó mójútó ètò ayẹyẹ ọdún kẹrìndínláàádọ́rin tí orílẹ̀-èdè yìí gba òmìnira kúrò lọ́dọ̀ ìjọba òyìnbó amúnisìn àwọn ìgbìmọ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àwọn ni wọ́n á tún là á bí gbogbo ètò bí ààrẹ bọ́lá tinubu bí yóò ṣe bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn àti orí rédíò lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí ẹni tó jẹ́ adarí ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn àti bíbá ará ìlú sọ̀rọ̀ ní ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ ọ̀gbẹ́ni chris ugwu egbula òun sọ̀rọ̀ náà di mímọ̀ lọ́wọ́ lánàá ọjọ́ etí friday nílùú abuja òun ìkan náà ló sì ṣe aṣọ lójú ìròyìn náà pé akọ̀wé àgbà fún iléeṣẹ́ ààrẹ ìyẹn seneto george akume ló darí ìgbìmọ̀ ọ̀hún lẹ́yìn tí akọ̀wé àgbà ní ọ́fíìsì tó rí sí ọ̀rọ̀ òṣèlú àti ètò ọrọ̀ ajé arábìnrin beke aredebo augusta warrens tó wá ṣojú akume sọ wípé ètò ayẹyẹ ọdún yìí yóò fààyè gba ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè yìí láti kó ipa tiwọn náà lá àti láti farajìn lórí ipa ribiribi tí àwọn baba ńlá wa tí wọ́n kó nípa dídá orílẹ̀-èdè yìí sílẹ̀ àti látara bí wọ́n ṣe fi ẹ̀mí wọn lélẹ̀ títí tí orílẹ̀-èdè yìí fi jàjàbọ́ lọ́wọ́ ìjọba òyìnbó mú wọn lẹ́rú kódà ó jẹ́ kó ká mọ̀ pé ayẹyẹ ọdún yìí yóò fààyè gba ìjọba tó wà lóde yìí láti sọ àwọn àṣeyọrí ẹ̀ pẹ̀lú àwọn ìlànà àti ètò tó ti yọkàn fún orílẹ̀-èdè yìí náà látara àyípadà ìrètí ọ̀tún pẹ̀lú ìpèníjà tó ń kojú lórí ètò ọrọ̀ ajé látẹ̀yìnwá ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí ètò ayẹyẹ ọdún yìí kò ní jẹ́ alariwo fún ìdí èyí ó wá rọ ìgbìmọ̀ ọ̀hún láti ṣe gbogbo ètò lákòókò kó tó di ọjọ́ kìíní oṣù tó ń bọ̀. Ìròyìn láti ilẹ̀ òkèèrè wá ohun tá a gbọ́ ni pé ọmọ ọdún mọ́kàndínlógún 19 kan tó wá ṣe àtìpó láti orílẹ̀-èdè sudan ni wọ́n ti fi sẹ́wọ̀n láti orílẹ̀-èdè uk látàrí bó ṣe fi ọkọ̀ ojú omi kó ọ̀pọ̀ arìnrìnàjò sọdá sí èbúté orílẹ̀-èdè tó ń sọ èdè gẹ̀ẹ́sì lẹ́nu sam matok attack ni wọ́n dájọ́ ẹ̀wọ̀n ọdún méjì àti oṣù mẹ́ta fún ní ilé ẹjọ́ canterbury crown court tó wà ní gúúsù ìlà òòrùn ilẹ̀ england látàrí bó ṣe fi ẹ̀mí ọ̀pọ̀ èèyàn wewu nígbà tó fi ọkọ̀ ojú omi gbé wọn sọdá sílẹ̀ faransé lábẹ́ òfin tuntun kan tí wọ́n ṣẹ̀ gbé jáde nínú oṣù kínní tó sì níṣe pẹ̀lú fífi ìyà tó gbópọn jẹ èyíkéyìí awakọ̀ ojú omi tó bá wò ṣùṣù fi ọkọ̀ ojú omi gbé ọ̀pọ̀ arìnrìn àjò sọdá láì wo ewu tó rọ̀ mọ́ olùpẹ̀jọ́ sọ pé attack ó wà lára èèyàn méjì tó fi ọkọ̀ ojú omi kó ọ̀pọ̀ èrò orí ìrìn àjò ojú omi ojú
ìrìn àjò oní mítà mẹ́rìnlá fún odidi àádọ́rùn-ún ìṣẹ́jú lọ́jọ́ kẹtàlélógún oṣù kejì ọdún yìí pẹ̀lú wípé ọkọ̀ ojú omi yìí ó ń lo ẹ́ńjìnì kan ṣoṣo láì ṣe pé ó ní àwọn irinṣẹ́ tó lè fi dènà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kódà àgbẹ̀ wípé ọkọ̀ ojú omi yìí kò fi bẹ́ẹ̀ ṣe iṣẹ́ tààràtàrà nígbà tó di orí omi kó tó di wípé àwọn ikọ̀ òṣìṣẹ́ lẹ́nu alábòde UK mọ̀dà dúró lóòótọ́ ilé ẹjọ́ sọ wípé kò sí ẹ̀rí tó dájú pé ATAC ló ṣètò bó ṣe sọdá òdì kejì ìlú náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà adájọ́ sarah cancel ó ṣe lálàyé pé ìwà tó wù yìí kò bójú mu tó fún ìdí èyí wá adájọ́ ẹ̀wọ̀n ọdún méjì àti oṣù mẹ́ta fún adájọ́ náà tún sọ pé ó ṣe é ṣe kí wọ́n fi ATAC ṣọwọ́ padà sí ìlú ẹ̀ lẹ́yìn tó bá parí ẹ̀wọ̀n ẹ̀ tán ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbàọ̀jẹ́ ikọ̀ super eagles ọ̀gbẹ́ni eric chile ó ti fìwé pé agbábọ́ọ̀lù tó dáńtọ́ mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe ń to ikọ̀ àgbàọ̀jẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ nínú ikọ̀ mẹ́tàlá ọ̀hún la gbọ́ pé wọ́n ń gbá bọ́ọ̀lù ní europe àti àárígbùngbùn ìlà oòrùn bí agbábọ́ọ̀lù adẹ̀yìnmú agbábọ́ọ̀lù àárígbùngbùn amúlé àti agbábọ́ọ̀lù tó ń gbà fitafita lọ́wọ́ iwájú kódà ọ̀pọ̀ lára àwọn agbábọ́ọ̀lù yìí ló wà lára àwọn tó lọ fún ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tá a gbá pẹ̀lú russia nígbà tí àwọn agbábọ́ọ̀lù yòókùn la gbọ́ pé wọ́n tò fún ìfẹsẹ̀wọnsẹ̀ àti pegedé fún ìdíje ilẹ̀ adúláwọ̀ ọdún 2027 lára àwọn agbábọ́ọ̀lù ọ̀hún la ti rí isaac james victory ape samuel james chibuzor nwoko stephen fumelu ugo wilfred àti abdulrasaq popoola àwọn yòókùn ni mubarak suleiman moses uzo george ilenikena peter edopolo umar abubakar àti umar abdullahi ṣùgbọ́n ṣìlè ń lo ikọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ fún ti ìdíje afcon qualifiers láti fi kojú orílẹ̀-èdè madagascar àti guinea-bissau ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ òun yóò mú kó ní òye agbábọ́ọ̀lù tó pọn ojú òṣùwọ̀n dáadáa tí yóò mú bákan náà yóò tún fún àwọn agbábọ́ọ̀lù ọ̀jẹ̀wẹ́ láǹfààní àti ní ìgboyà àti bọ́ sí ipò àgbà tó ó tọ́lọ́ ṣùgbọ́n kóńkùn kí n tó dá dúró ẹ ti gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí ìjọba ìpínlẹ̀ èkó sọ pé òun ṣì wà lórí ìpinnu owó láti dáàbò bo àwọn aláàárẹ̀ látara ìtọ́jú àwọn aláìsàn tó bá jẹ́ gbòógì ọpẹ́ àbàǹdẹ mi lọ sí ọ̀dọ́ olóòtú ìròyìn àgbáyé ọlọ́ọ̀ní ìyẹn chidima ọ̀pá oṣèèkwe òun ni olóòtú èmi ti ń tòótọ́ olúmiyídé ọlálérè ló ń sọ fún yín pé ẹ ṣe tẹ̀ ń gbọ́ bond fm àjọṣe ò ní bàjẹ́ o.

Bye-bye.

0: baba eyi tun je sele la ni gba ya maria ya jesu eyi to je sele to ga eyi to je se to ya to ti o ti sele ri eyi to je sele ya ro sele to pe to ti sele ri sugbon ni gba ya maria ya jesu sele ara genesis lati waju oluwa wa lati oluwa wa pe wa jesefu pe alafia ni fu o iwa ti akoju si pa se lore o ga o to bi o ga edu mare ga ju aye lo ireti be fu o ayo be fu o oluwa o gbagbe re oluwa o gbagbe re o ti o la koja ye kise tori ese re o ti o la koja ye kise to madu agba o ti o la koja ye kise ejo re fun ogun olorun ni yo pada ja so pe yo ti ri fun o yo ti yanu fun o iyanu yo sele iyanu yo sele ni woda ti mo ni jesu iyanu yo sele ara mi yo dayo ara mi yo dayo ni woda ti mo ni jesu ara mi yo dayo alabiri to gboro tutu gbogbo e to gbo mi mo royo omo ogumode ilesolo lo bo se wipe a koju si o a si olore a koju si o a sanu fun o o koju si o o gbe odide o koju si o o wo so o koju si o o pa olerin o koju si o ayo ade o koju si o o fa soke o koju si o o laluyo o koju si o oro yo dayo nitori e ko pe bo ti wa lati ko se o be nisi be lo ti ma ri ti taya ni peku alage si mu die na agbe ni maria pe iwe da koju si pa se lore lari gbogbo eniyan bo se gbo lenu mi bo se to pari ko fin tun lo ko tun tun jale wa ni eri wa dide o wa se rere o wa gbe gba pe o ayo ade o isegun otele nitori ako wipe pelu oluwa omo ni sise ronu masuku Nigeria ajaso pe ilu Eko ajaso pe ilu Ondo ajaso pe ilu Ekiti ajaso pe ilu Ogun ajaso pe ile Osun ajaso pe nitori pe ti Oluwa nile ati ekunle aye to desunu re gbogbo te la koja yi gbogbo die ni yo jaso pe gbogbo ba Nigeria ajaso pe e ma sukumo eyin egbadura egbadura ke ma fi adura re igba pada ibi ojo o to fun ojo bayo lo ba isoro bi pe yo jaso pe bayo lo ba isoro yo jaso pe yo jeri fun o reti be fun o bayi ko lo ma ri lo gbogbo adope ni ojo kan ayi pada adinere ayi pada ajaso pe wo opolopo ojo ero fi sagbe ralowo de o dide opolopo ojo ni afoju o fi toro ralowo de o rira na lubi kaeli kasaraba opolopo ojo ke ba se ko wule ni wa sodu ki mo se o fi dara anale ralowo de o ti alase ọpọlọpọ ọjọ ni dáfídì tó fi dara bàbá rẹ arásẹsí ó di aládé àìníkà pòríà lẹni ó lọ kọjú sí ọ ó gbé ọdìdé ó lọ kọjú sí ọ ó wù ọ sàn ó lọ kọjú sí ọ ó fún ẹni ayọ ní tọdọkọpẹ lẹka mo gbọ wọlúwa lẹkẹjì ó gbọ pé tọlúwa ní agbára ètí bẹ fún ọ wà ní ayọ má sunkún má pa rẹ má se kọ tí o da má se kọ tí o tọ nítorí pé ikú ni ẹ̀rẹ̀ṣẹ̀ ikú ni ẹ̀rẹ̀ṣẹ̀ ikú ni ẹ̀rẹ̀ṣẹ̀ ọ̀pásọ̀ kí ló wí ṣe bá ló máa kú bẹ́ẹ̀ kọ́ ikú yàtọ̀ sí ikú o mo sọ fún ọ ikú yàtọ̀ sí ikú ikú ni ẹ̀rẹ̀ṣẹ̀ ìwé onípadà ìjọba ọ̀run ó kù sí dẹ̀dẹ̀ nítorí pé ọlọ́fẹ́ yìí tó bẹ̀ gẹ́ wọ́n dá bá ìgbésẹ̀ tó sún fún ni ẹgbẹ́ bá gbàgbọ́ kó bá ṣègbè ṣùgbọ́n kò níye àìnípẹ̀kú jésù ní ọ̀nà òtítọ́ àti iye kò sí ọ̀nà mínímọ́ nígbà tó jésù jésù ní ọ̀nà ẹ̀wọ́ sọ́dọ̀ mi pẹ̀tí ṣiṣẹ́ gbogbo èèyàn tádàrò wọn lólórí gẹ̀gà mi rọrùn ṣèlérí fún yẹ ẹ̀wọ́ wàá fún wa ní ìsinmi jésù lálẹ́gbẹ̀rẹ́lá bí bẹ́ẹ̀ ni pé ẹnikẹ́ni pẹ́kíbọ́lúwa yóò gbàlà èmi lọ́jọ́ ayọ̀ rẹ èmi lọ́jọ́ gbàlà rẹ a kọjú sí ọ a sì ọ lórí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ mọ̀nìkàmpóríà ni arábìnrin ó fi so oríṣun ẹ̀jẹ̀ a ò mórúkọ rẹ̀ a pẹ́ ní obìnrin oríṣun ẹ̀jẹ̀ ogun tó jà la fi sọ lórúkọ ogun tó jà la fi pè lórúkọ ogun tó jà a tún fi kọ́kọ́ ló bẹ́ẹ̀ pọ̀ oríṣun ẹ̀jẹ̀ lórúkọ bàbá rẹ̀ lórúkọ ìyá rẹ̀ kíjà lórúkọ ẹ̀gán àdàmọ̀ ó ti ṣe o kò tún gbérí mọ́ ó ti ṣe o kò tún gbérí mọ́ ogun táyé fi pè mí lórúkọ ó ti ṣe látàdí lọ ó ti ṣe o kò tún gbérí mọ́ ó ti ṣe o kò tún gbérí mọ́ ogun táyé fi pè mí lórúkọ ó ti ṣe wọ́n tún pè é nìkan wípé àìkàn pàórìkà kàṣà tàlìmà á bí pẹ̀lú àfọ́jú màlẹ́kà ṣàlùbà ṣàlọ́wọ́dé oríra ẹ̀yẹ wípé dẹ́rù ó fi gbogbo òru ó fi ṣe làálàá ó fi ṣe wàhálà ó fi gbìyànjú síbẹ̀ kò rọ́ kankan pa ṣùgbọ́n ní arọ kùtùkùtù jésù kọjú sí ó mà ṣe lóore ó ní pẹtẹrù ó ní tẹ̀síwájú kó o ti àwọn sínúbù kí wọn kọpọ ẹja wọn bá jọ tó kù kí oṣù kó parí ìwọn bá tó tó kù kí o ní kó lọ àyẹkà pòríà a ó kọjú sí ọ a ó ṣe lóore ọ̀rọ̀ àdáyọ̀ àyẹkà pòríkà sàdàbà wàá kọrin pé ọ̀rọ̀ mi padà já sọ pé ọ̀rọ̀ mi padà fún sọyọ. Ìgbà ló jẹ́ mi ìgbà kan ẹ̀rí ló padà wá já sí. Wọ́n kọrin ọpẹ́ wọ́n kọrin ẹ̀rí ọjà yáta ọmọ wa sóríre ọmọ wa dìde ayé wa nítumọ̀ ìwé ẹni tí a kọjú sí tá a ṣe lóore kí ló pa ẹlẹ́kùn kí ló pa ẹnu jẹ́ ìwọ kẹ́pẹ́ jésù ìwọ pé olúwa ìwọ ronúpọ̀dà ìwọ ṣe fẹ́rẹ̀ olúwa kì í ṣènìyàn. Tí ó fi parọ́ akọ́ wípé bí ayé ọ̀run kọjá ìkànnì ọ̀rọ̀ mi kò ní lọ láìsẹ̀ pásítọ̀ ọmọ ògúnmọ́dé ni olóore kò sọ̀rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n olúwa bẹ fún ọ bí bẹ́ẹ̀ ni pé olúwa bẹ láyìn mi kẹ́bi akọni ẹlẹ́rù nàárín kàṣùlùwà olúwa ni àpáta mi àti gbàlà mi yàtá ni òfò mi ìwọ gbé jésù. Ìwọ pé Jésù gbogbo àwọn èèyàn tó wá síwájú rẹ̀ tó kígbe pé tó sàrò níwájú rẹ̀ wọ́n fàyọ̀ lọlé wọ́n lọ́wọ́ ní ayọ̀ àwòsàn agbé òdìdè má ronú mọ́ má sunkún mọ́ nítorí pé fọlìkà ti ṣe wúlá fọlìkà ti ṣe ìyanu yóò gbà ọ́ yóò yanjú ẹ̀ yóò gbà ọ́ yóò yanjú ẹ̀ ìwọ ló lè ṣe Jésù. Ìwọ ló lè ṣe bàbá agbára ayé mi kò tó ka o ìwọ ló lè ṣe bàbá máa sọ pé ìlú ò dáa kó bá ṣe kan tí ò dáa máa sọ pé ìlú ò rọrùn kó bá ṣe kan tí ò tọ́ màmá olúwa ní kí sọ fún wípé létí sí ń bẹ fún ọ ẹ tún bẹ fún ọ má lọ para rẹ o má sì ra ẹni bí ìwọ ṣe rere ìwọ gbìyànjú. Ìwọ gba Jésù lọ́lúwà tó lùgbàlà ìwọ gba àwẹ̀ ìwọ gba dúà olúwa fọ́nisẹ́ rere olúwa fọ́nisẹ́ gidi lùgbàlà kan lọ́lẹ́ṣẹ́. let's see Jesus. Ko si ona ba yo Jesus wi be emi bo kaga emi se be pelu mi ba ba gbogbo yan ta bi so wore ni to ko pe o le ka ti o fa se ni lo do se lu oluwa ba yo so ko wi pe le ti be fo o ja ta o wa se re do wa de le mu se o o ko ba le o a ja so pe o a ja se ri iwe ti akoju si ta se lore mo gbadua loruko Jesus o re ja so pe or what the ayo? How should it? Adele Musha, how Sagu, how Bori, how Sagu, how Bori, how did it? It's right there, Latia Tele, and make you go. Ayodafua, how Rayabe, how Rogolo, how Pau, what are you, Pada? Mama, Sammy, sister, Sammy, Baba, Sammy, Baba Nigeria, and Sammy, Morasse, you want Nigeria? Ba tu se iwa Nigeria ba tu se ilu Eko ba tu se Narika Sada ile se bon effet egbagbara egba tu se ijo grace redemption gospel assembly egbagbara nitori eko pe ki agbo gbegeke ko ma beru ilu ti olorun ni ka fi so di la lo yo so di la a o layeja a o bori o Jesu pe o ko ronu pada Jesu pe o Babalam, only Casso, Lone Bow, only Casso, Lone Show, I caught yourself, I'll sell you. Sister, you're doing me, I'll shoot you. You are so good, no day, you're tough. No look, Jesus Christi, only one, amen. What at the minute, no liar, almost Guade, you're not a liar. Timoa, that is your grace, redemption, gospel, assembly. In person, number five, or a question, half about the Vita Devita, Nito, Yo, Tafua, Pari Wapai, but you see me, say me, Loro, yes, Waluawa, Amen.
1: Hello, we are today, we put here, Balimu, Yasu, Temi, Baba, your prophet, Isha, Mora, you, Gumade, and Jones, and Yofua, what you, your grace, the Jemson, Gospel Assembly, International, here, number five, or a good street, at Papa Road, the Bitterlet West, Lagos. See, I dear, Tabi, and you can cut your hair by yourself. And your penny by 080-28-85-6546. 080-28-85-6546. And your penny for you, and you have a free cursor if you know you. 080-28-85-6546. James, I love you. I look at James. I can hear that you look at me. No, not a paddy, but you go away. With God, all things are possible. Amen.
2: On FM 92.9
3: FM Karawumba.
4: Look at you. You must have been on the FM, Lord. You look at me,

gbẹ́nẹ́gbẹ́n dáúdà epo àkàrí wọn ti alájì olóyege wọn ti ìbàdàn lẹ́gbẹ́ yọ.

ẹ̀kálẹ́ sà ẹ̀kálẹ́ mà ẹ̀kálẹ́ ní gbogbo oríṣẹ́ tó ti ń láǹfààní láti máa gbọ́lé iṣẹ́ Bond FM 92.9 a kú ìsinmi òpin ọ̀sẹ̀ eléyìí yóò ní jẹ́ àṣìmọ fún wa lágbára ọlọ́run ọba àti rí àbámẹ́ta kẹta nínú oṣù yìí àmàrí èyí tó gbẹ̀yìn ẹ̀ àmàrí èyí tó gbẹ̀yìn tọdún yìí lágbára ọlọ́run ọba a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa láṣálẹ̀ tòní ìgbádùn ti yín òun náà níṣẹ́ tiwa lè ṣe Bond FM 92.9 àwọn ètò wa lẹ́sẹẹsẹ ó ti wà ní ìkàlẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí títí di aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ètò weekend láwà òun náà ni a máa mú wá sí etí ìbọn yín àti àwọn ìpolówó ọjà ilé tí ẹ ti sanwó fún aago mẹ́jọ àbọ̀ mọ́mi fún mi láyọ̀ la máa láǹfààní láti darapọ̀ láti gbádùn ètò yí ètò wa ohun ìpè fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko níbi tí wọ́n ti máa fi oúnjẹ mi bọ́ wa ní ti ìlànà kristẹni aago mẹ́sàn-án ètò tafsir òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ pẹ̀lú sheik gbadebo rọ́jí tó bá ti di aago mẹ́wàá á mú ìròyìn ní ṣókí wá láti lè ṣe Bond FM 92.9 lẹ́yìn ìròyìn ètò ayédọgbọ́n tó bá wá láǹfààní láti wá sí òde mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wòlíì ọlátúnjí tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ètò ọlọ́run àtúndáolú bí àwọn ètò wa tó kù ṣe máa wá a máa nà án sórí afẹ́fẹ́ lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ kalẹ́ lẹ́ẹ̀kan sí olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lórúkọ ti.

0: Oil. Amana Oil. Seal value. Honest price. No compromise.
1: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń gbà yín láàánú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Wọ́n nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IAIS National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IAIS yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí èmi ní oògùn nílò dání rárá, ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò nílẹ̀ dé China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dé èékánná ẹsẹ̀ ìgbẹ́yìn.

0: from malaria. Coma on. Malaria. Gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí wọn bó ṣẹ̀ṣẹ̀ ṣe ìpínlẹ̀ òwe wà mọ́nà àwọn ènìyàn sì ti ń dára láti rà á. Àwọn òjòjò gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń gba owó wà lọ́pọ̀ ìlera ìdílé wọn lówó láti fi 500 naira pamọ́ lórí oúnjẹ kan.
2: Bẹ́ẹ̀ ni, owó wà.

0: día y hecho a cine.
1: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bọgbọ́n tó ń gbà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan ẹ̀yìn fún yín. Wọ́n nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IANS National Medicare International Limited. Lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IANS yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí òun ní oògùn nílò dání rárá, ìyẹn non-medication therapy. Gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò nílẹ̀ China tí wọ́n máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping, pyjama, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dé èékánná ẹsẹ̀ ìgbẹ́yìn àtàwọn

0: الشيطان الرجيم إيشة ألفريد باوس نورا مسيح لدى الأج عبد اللطيف إكبايو بلو بلو مكة تنتي مدينة أتي أوا يمنا تي أوليشي كما سابيوسي تي أبالو سوريلي دي سعودي عربيا فيشة أشيبي عرفة إرورو بلو ريكو إتوي لاري شجبي ملوكم أو ما في فلاوة àwọn ìròyìn tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa àwọn ẹbí má lè gbàgbé tí o bá lọ sí orílẹ̀-èdè saudi arabia yálà fún iṣẹ́ hajj tàbí iṣẹ́ umra abdullah sayyid salahuddin ọmọ tó mọ kọlọ náà lórúkọ tí èmi ń jẹ́ lẹ́yìn a máa mẹ́nuba ilé alálùbáríkà ni ilé tí gbogbo èèyàn ń jẹ ọ̀rẹ́ ẹ̀ láti lọ rèé fojú kan ilé gbígbàdúrà ilé àánú ilé ìkẹ́ tí ọlọ́run ọba àlá gbé sórílẹ̀ fúnbi gbogbo mùsùlùmí lọkùnrin àti lóbìnrin kàábà ìròyìn rẹ fún yẹn tó fi kalẹ̀ sí ìwé alákọ̀ọ́lẹ̀ tí í ṣe bí mọ́kà ìwé alábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kò sí bá ṣe sọ̀rọ̀ kàábà táàbù sọ̀rọ̀ pa babalá babawa anabi ibrahim alayhi salatu wa salam lágbàgbé ọmọ rẹ̀ anabi ismail alayhi salatu wa salam ìyàwó ajara anabi ibrahim fi ìpìlẹ̀ ilé alálùbáríkà tí mo rí yẹn fún yìí kàábà wà fi nílẹ̀ ó sì pèpè tí gbogbo wa gbàgbọ́ wípé àwa tí a lọ sí hajj káàbọ̀ tí ọlọ́run sì ṣe ní alátẹwọ́gbà tá a jẹ́ ìtàn nínú àwọn tó jẹ́ ìpè ọ̀hún láàrin àlàfo tí anabiwa ibrahim anabi ismail tí wọ́n lò kó tó di pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam dé àwọn aláìgbàgbọ́ wọ́n sọ àyíká kàábà di ibùdó tí wọ́n kó àwọn òṣà wọn sí kó tó di pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam wá dé ó ṣe àyípadà àti àmójútó tó pé bá kàábà eléyìí tí ó sì jẹ́ pé bí ọjọ́ ṣe gorí ọjọ́ tí ìgbà ń gorí ìgbà bẹ́ẹ̀ ni kàábà bẹ̀rẹ̀ sí ní dàgbà sí lẹ́yìn ìgbà tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hajj àkọ́kọ́ hajj náà wá ṣe kí ni ó di òpó kan pàtàkì fún gbogbo àwọn mùsùlùmí tí í ṣe òpó ẹlẹ́ẹ̀karùn-ún tó gbẹ̀yìn nínú àwọn òpó márààrún tí a ní nínú ẹ̀sìn islam ṣẹwárí kàábà yìí àwọn àfáà jẹ́ kó yíwa pé ẹgbẹ̀gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀gbẹ̀rún àwọn màláíkà náà ni wọ́n máa ń yípo rẹ̀ nígbà tí àwa ọmọ èèyàn táwọnà bá ń tà wá fún ààyè yìí lọ́wọ́ ó fi jẹ́ pé tá a bá lọ tá a bá bọ̀ tá a bá débi iná aláwọ̀ ewé tí a mọ̀ sí green yẹn a ó tọrọ rọ̀bánà àti iná fi ìdílé àṣàlẹ̀tàn ọ̀fẹ́ àṣàlọ́tọ̀ àṣàlẹ̀tàn wákìlá àṣàlẹ̀mọ́ràn ṣé ní kàábà tí mo rí yẹn fún yìí tẹ́fọ̀ pé ó yẹ kí èmi àti ẹ náà kọ́láwọ́ mú ìgbàláàyè wá láti lè débẹ̀ ẹ̀ẹ̀kan nínú àwọn akọ̀ròyìn tó jẹ́ aládarí tí orúkọ rẹ̀ ń jẹ́ gulami ut ó ṣe àgbéjáde iṣẹ́ ìwádìí kan tó sọ pé láàrin ilé tó wọ́n jù káàkiri gbogbo àgbáńlá ayé tó jẹ́ mẹ́wàá kàábà ó jẹ́ ọ̀kan nínú ẹ̀ ṣẹwárí kàábà tí mo rí rẹ̀ fún yìí rí mọ́ṣáláṣí yìí lápapọ̀ wọ́n ní ó worth $100 billion ilé tó tún tẹ̀lé ìyẹn wà ní orílẹ̀-èdè France ilé yìí ni Etat Civil Nuclear Fusion Research Reactor ìyẹn jẹ́ $25 billion ṣe rí pé àlàfo tó wà ńbẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí onírúurú àwọn ohun mèremère ìjọba Saudi Arabia ti dá lára sí ara kàábà pápánbárí ẹ̀ náà ni gbígbàdúrà tí mo sọ fún yín yẹn bẹ́ẹ̀ náà bá wa fẹ́ ṣe hajj tàbí umra alálàáfíà tó fini lọ́kàn balẹ̀ gbọ́ba Alfred House Hajj and Umra Services Limited náà iléeṣẹ́ alálùbáríkà tẹnìbá lọ iléeṣẹ́ Alfred House fẹ́ gbé gidigidi lórí gidigidi pẹ̀lú umra ọdún 2026 special umra package náà wà nínú oṣù September àti December ₦5.2 million ni fún àwọn tó fẹ́ tẹ̀lé wa ní September ₦6 million ní December ó máa yà lára ọ̀tọ̀ torí pé yàtọ̀ sí àwọn àyè tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ nínú oṣù September iléeṣẹ́ Alfred House máa kó àwọn èrò wọn ṣàbẹ̀wò sí Tohir Tohif yìí ni ìwádìí jẹ́ kó yé wa ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídò eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣeun olóòórùn dídò ní $650 million lọ́dọọdún bákan náà láyé yìí jẹ́ ààyè tó lápẹẹrẹ níbi tí ànábì muhammad sallallahu alayhi wa sallam ṣe àbẹ̀wò sí tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀ ẹ̀mí sùúrù ṣíṣe àmójúkò àánú fún àwọn ènìyàn tó ṣohun tó kù díẹ̀ káàtó fún tẹ̀lé Alfred House lọ sí special umra inú oṣù September àti December ọdún 2026 tá a wà yìí lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀ kò tún ṣàbẹ̀wò sí Tohir.
1: Ẹ láǹfààní àti máa sanwó sílẹ̀ díẹ̀ díẹ̀
0: fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé iléeṣẹ́ Alfred House 08034105710 08034105710 tàbí kí ẹ kàn sí wọn ní number 90 Ikorodu Road Friday bus stop ní ìpínlẹ̀ Èkó. Àpàdé lọ́jọ́ mi Abdullahi Sọ́sọ́lá Habib Omotola Pọ́lọ̀ Salaamu Alaikum.

0: ọwọ́ agbára ọlọ́run ti ń gbani ìṣòro ńlá wo ló ka ọlọ́yà ọ̀rẹ́ níbo lògún ti ń jà ọ̀tọ̀ ní sọ fẹ́ nìkankan wá pàdé jésù oníṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ monday nínú àdúrà àgbàṣẹ́gun mighty hand of god nílé ìjọsìn rapture proclaimers evangelical church of god tó ń bẹ ní number 31/33 adéyẹfọ street lagos abeokuta expressway car wash bus stop ìyànà pàjá níbi tọ́lọ́run ti máa gbọ́wọ́ ọmọ mi fún mi láyọ̀ fa ṣiṣẹ́ ìyanu ẹ̀ lọ́ ọmọ mi 080-32-82-5416 mighty hand of god ní gbogbo ọjọ́ monday má bọ̀gùn rẹ mọ́ rẹ́ jésù yóò fún ọ lọ́nà àbáyọ.
1: mo kí ogbe tí tó ń gbọ́ mi ní wákàtí ní orúkọ olúwa bẹ́ẹ̀ ni mo sì gbàdúrà fún ọ ní orúkọ jésù kristi ti nasareti ohun rẹ kò ní bí ọlọ́run nínú mọ́ àdúrà rẹ kò ní padà sí ẹláyà gbogbo iṣẹ́ àti ìṣeré níwájú ọlọ́run kò ní dègun lé ẹ lórí ẹ̀mí àṣìṣe ọlọ́run kò fi bunú ayé rẹ àkọsílẹ̀ burúkú tó ń mú kó mọ̀ jìyà àìmọ̀dí láti inú ẹbí rẹ wá lórí títí ẹ kí ìbínú ọlọ́run kó parẹ́ lórí bí títí ẹ ìdájọ́ ọlọ́run ní kíkorò kó dáwọ́ dúró ọjọ́ tó máa lò láyé a kò ní kà á fún ẹ̀sán búburú lé ẹ lórí mo gbàdúrà fún ọ o tàbárí ìwọta láyàn lè ń tẹ̀lé kiri kò síbi tó dé wọn lò náà ni wọn rí ẹni tó sọ rẹ lọ́lódùmọ̀rì tó ní tó ń bá sì wà láyé ò ní rọ̀nà lọ tó ní bò bá kú pàápàá òun gbèsè ẹlẹ́lòmíì lọ́wọ́ ìdájọ́ ọlọ́run kò wárí o ìdájọ́ ọlọ́run kò mú wọn mọ́lẹ̀ agbára wọn tí wọn rò lórí ẹ tán fi ń ṣàkókò kú mọ wọn lọwọ agbanilágbà tán kó gbà ọ bàbá tí ń tú ni tí kìí gbọ́bọ tí kìí gbẹ̀jẹ́ kó wá orí kó tú ọ sílẹ̀ mo gbàdúrà fún ọ ìwọ tó fọ́ lọ́n ṣe gbẹ́kẹ̀lé ọ tó dẹ̀ ti wá gbàdúrà tí wá sún ẹ bó ṣe ń gbàdúrà tó bẹ́ẹ̀ náà ni nǹkan le tó mo ti ń gbọ́ omi lórúkọ jésù agbára àṣẹ ìtura tí ń gbani lọ́wọ́ ogun gbígbóná kò wọ ọmọ ayé rẹ lọ ibi tára ti ní ẹyẹ kó bẹ̀rẹ̀ sí tura níbẹ̀ ibi tí nǹkan ti lé kó bẹ̀rẹ̀ sí dẹ̀rọ̀ ibi tó ti dẹ̀ ọ́ kó máa tú bó o bá gbàgbọ́ nínú ohun tó ń gbọ́ yìí ní orúkọ jésù kristi ìdè rẹ kó máa já kí a tú ọ sílẹ̀ ẹ̀wọ̀n rẹ kó já túbù rẹ kó ya kó rọ̀nà àbáyọ o ẹni tó bá sì lóòní ń lọ òun ní ò rọ́pò rẹ nínú ìdè ẹni tó bá lò ò ní bọ́ òun lágbègbè ẹni tó bá rí kò ní dára fún ọ òun ní ó sọ tó dára nínú ayé tirẹ̀ torí àánú àwa orí bó ti ń gbóhùn yìí àánú àwa orí sẹ́ nǹkan rẹ̀ ò ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ mọ́ wọ́n ní kí ẹ pẹlẹ mọ́ ó mọ gbóhùn ẹ kú oríire ó mọ sọ fún ọ lọ́sàn-án lóru gbogbo tó jẹ́ ti ṣe yóò bẹ̀rẹ̀ sí dùn ìkorò tán lọ́rọ̀ rẹ o wá gbọ́ ibi tẹ́sí ogun ẹ̀sán ti ń jà ẹ àánú àwa ẹ̀ rí débẹ̀ ó ra àánú ọlọ́run jésù olúwawa àmì ẹjẹ́ lọ sínú bíbélì ẹjẹ́ ka ìwé jọ́hánù john 8 orí ìkẹjọ verse 36 ẹsẹ̀ kẹrìndínlógójì ẹsẹ̀ kẹrìndínlógójì 36 onítorí bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ nítorí tí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ kó tó sọ yín lọ́pọ̀lọpọ̀ máa fi ń wá sùn máa fi ń gbàdúrà the bible say when the sun set you free you shall be free indeed you shall be shaken like indeed tẹ ẹ bá wá kà síwájú ní verse 47 ó ní ẹni tí í ṣe ti ọlọ́run a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́ nítorí ẹ̀yin kì í ṣe ti ọlọ́run ẹni tí wọ́n bá sọ di òmìnira yóò di òmìnira ní tòótọ́ àwọn wo là ń sọ di òmìnira ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn ó tù wọn lára ó mú wọn kó mú ìgbè kún wọn ẹ̀rọ a máa sọ pé àdúrà ò gbà àdúrà kì í dédé gbà kì í ṣe májíìkì o ètò ní o kìí ṣètò kándù kìí ṣètò tùràrí o kìí ṣe ẹbọ oríta o òun ló ṣe ní kákẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní ẹgbọ́n mi wọ́n pe nǹkan ní àṣà àti ṣe ibile ide onikaluku ile onikaluku asa ati se nbe laye bo ni o se ni si lohun ah bi se nbe laye ni asa ati si orun na nbe ah igbara lebo teti ko gbo ke so lohun ni o teri ba fun o iwo to ladu ati sun o to ni so si ti sun o emi mo ti won ko yin so si sugbon je mi ko n bibeli teti ko gbo Olorun okan kin so ni se yanu o. Gbogbo aye ko lo wa si se yanu fun. Gbogbo aye lo la nfani ati gba yanu. Olorun so pe Jesu ku fun araye. Awon kan ni ko ku fun awon. Ah fa gidi mu ni. A le wa mo lori. Ah se ti patipa ni o fi ku fun oni. Won ni yese re lo je. Ese ko dun awa ko bi wa nnu. Ko le ku fe yin awa lo ku fun. Ese ti wa lo wa pare. Awa si gba be toro je fawa oloje onje oruko Jesu je jogun lo inje fawa o awa leri to po o po le jaburata oro pe odun to koja ko bo fe pe oni ori in bere pete o je fawa mo si mo so lori radio ni gbogbo bi tin ba tin se wa so asi soji iwo to ba so pe o de loju podo re mo ti sogun abi wo lo mu mi jade so soke je ka ye o gbo to ba so oju ti o iyo iwo to je pe mo bi ti mo ti ba tabi to mo bi ti mo n tori bo soro soke social media ni gbogbo wa wa o la nfani lati so lori page e ko si fe ri si eh gbogbo yen ko lo le so ba se so yen e tin bo be yen o ba se se ko se ponbele to ba se musulumi se ponbele bo ba se toni Jesu se ponbele amulu mala o da ara ye le ntan awon kan ni ko se se life nkan kun idi ni ti o fini se se fun lati dorun ntoro ti fi nkan kun toro oro torun mo obi tagbara Jesu o ba ti ka isoro aye re mo tele Jesu a je pe kadara re oro mo wa nkan mi tele so ti gbo kadara re oro mo ma fa gidi sin sugbon bo la se se ta fi njere Jesu oni ati ko sibi o ko gboro so lohun lenu o ko ni ko wa gba mireku so ri gbogbo so to ba ti je pe ko wa gba iyanu ko wa gba mireku ni mo kan so Jesus can do this ogbele de Jesus can do it ogbele de Jesus can do it iro won pa gbogbo e ni Jesu le se gbogbo e ko ni o si se o ni nkan ti won o se e ma je so ri wo bi ara won ti ntan yin yen ta lo promote won ode ara re lo promote won ohun tó ní gbogbo nǹkan ní jésù ti se ẹwọ ayé rẹ sí gbogbo rẹ tiẹ ní jésù se kò sí jésù ò lè se o sún gbogbo rẹ ló ní times and condition ìṣẹṣẹ ní àṣàní ó tẹ̀lé kó tó jẹ ẹnáwó tàwọn oníbìlẹ gbogbo ló ní tó ò bá ti se bọ́ ṣe ń se wọn ní ẹjọ́ ṣe bó ṣe ń se bọ́ ṣe ń se kó lè bá a rí bó ṣe ń rí bó bá ti se bọ́ ṣe ń se yóò mọ bu ó lọ́wọ́ ó wà bí ẹrú àwọn kan awon kan na mo pe ah oluwa so yi pe omo yin kan ewu kan be lori e gba to si ri to gbo o mo gbon won wa ni ko lo mu nkan wa o le ni won ah iru Jesu wonu to je pe to ba ti so yin kan ko ni segun ka fun mi nu bibeli to ti so yi pe oye bayi lo mu wa tan fi segun ku lori e lo mo si o lo de to ba go o ni bibeli lo pa ye igba ti bibeli o ka ri alo mo ti bibeli so eyin na si ni bibeli le opolopo yin lagban baba ile fi nrori inu ile ati ka odogun una se ngba yin ngo keji to tun mu soro ba yin ati gbo soro lenu je isoro nla obi on to ba so yin domidira e o domira ni to to o so pe won ni ko ba pe pe ruko oluwa la ugbala teti ko gbo gbo nta wi o to ni sin je awa n lo down iwo ni ko teti gbo ko si Jesu kankan ti o jise fun so si pe eskisa iyawo yin kan wa nle emi olorun so yi pe alaanu kan bo obirin ni o n to ba ti fe ni ke si fun olorun won ti o gbe yin dide a de ende ni yan wa de a wa je sugar mommy a wa je side chick ara moto fun e a gbe contract fun e ona wa la ti yawo e ba ti wa ri conversation lori phone a ma binu wa ma fe Jesu pe fe daarin wa to lori eru olohun bibeli temi o ki se ori be iwo ni sugbo teyin lorun to ro dun mo yin odun ma o teyin lorun be emi ni o ma se lorun yen o sugbo mi so pe o ku o tori to ba ku ah wa ri wonder o ma wonder koko ni wonderful ni a wonder ebe ko ni wonderful idi le wi pe o mo mo se bi eni pe o mo wi pe ese ni o mo mo se bi eni pe o mo pe ese ni se mo pe awon emi ofurufu ma nfara won bi emi olohun won jise bi emi olohun won fo bi emi olohun elomi ani ko ti e kan mi fe mo mo to ti ragbara mi fe mo ri emi to nlo ko gun aye temi sa ti se arun ti o kan eloni o pada bo wa kan to ba ku emi aye ra ye to fin ta tete yen ah o ma pada kan e Salat attitude. Careless. I don't care. Oh, my father, care. Oh, ni da ni to jo boda si ni gba yen tori won nikan ni o ku lenu e. Oh, my father, care. N to lo care leni yen. O ni egbe mi mimo. Ko si to ko pele mi mimo iya nlo fe gba. Ba ton gbe mi mimo wa sosi. Ba ton gba iya nu iwo ni number 1. O wa n ki e ku riri. Ah. Odun bo lo ku fun laye ba to lo. To fa ye re takaiti yi. Olorun sha ti la ko sha ti wa ki buku sha ti wa ah e le fun olorun Solomon to olorun buku fuju ti e lo ibo ni oro e wa bolu na wa daruko ibuku to olorun o buku e to ni pada sonu obi gbogbo lala aye ni o pada toshi ni sare gbogbo olorun aye ni o pada toshi ni sare eni ba ni oro emi nikan ni o ni pada toshi sugbe e ni fe gbo ko sa ma dun mo yin ni obi o le ne ba ke poruko luwa la ugbala o le ntan ba so yin di ominira e do ominira ni to to ominira kan soso ni en to ba gboro si olorun lenu to ba pa ofi olorun mo to se ifi olorun itusile re adaju mo ni thousands of testimony available ni ma yi awon ni gbagbo both home and abroad ti olorun yi gba won pada emi e se miracle maker emi e se abrakadaba tem ba ti wa so fun won ton ba ti gbo ki lo fe ko olorun se fun e ba si ma ileya gbadura bayi won si gba awon olorun o ti pe mi mo ti pari adura ye o won ti pe mi o mo ti rise o case yen won ti cancel e o kini kan won ti se kini kan o fun awon mo mo je ki won mo wi pe woli nikan kan olorun gbe ti e elomi ti re be ni pe olorun o le gbo to won si tele imoran won tele oro olorun won de ma pe ko mommy adura teni ngbala le ana oni bayi bayi lo olorun si awon go wan confirm pe olorun gbo ti won mommy ko ma duro de yan ko to mo tolorun wi se ko fun won na ni so le po fi olorun mo ni o si wa ni olara to to bayi awon to wa n gbiyanju yen se yan ko lo bi awon na ni o je ke search ti won ti ni de elebi ton ni condemn bo se soro ton ni condemn bo se rin gbo mi ta bi amo aye ba nto mo obere joko ko ladi le obere o ki se gaugau oko ye o ye kan ba ko ki pariwo bayi mo gba wo mo table la mo gba le be yen ma fi ese ese re pa pa pa ti a bi amo aye ba le ma to yan be si a bi amo orun kore lati to ni ta ba nko pe mo se bayi ko da olohun o fe mo se ba olohun o fe o se wa ndu o tin ta o to ba o de bi pe o fi jo ohun le ibi to ti je pe it is well o ba mu da bi we wo so se it is well olohun o wo mo se mura n to like inu n to mo adun meju ti so ru aye won ba de ti wa lai ba de pe kun ba de odo wa na tin pada bo so she it is well yin mama be lo elo mi pe pastor yin so pe it is well kini won se bayi won ni ah hospital ni pastor ri fa won si won pada ri fa won ni pastor mi gan ni o fun won number wa pe kan pe wa sugbon to ma fe just to fe gbo lo won le do sabe ta wa gbo won loro wa le ngba ta wo si lomi ta fi sabula bo mi si wa mi o si ni se ndo yi die yi emi ni kankan mo so to awon ranse na tin so to si po sugbon e ni gbo won loke ah eni gbo won lori radio bo won ti rowo radio te ba sanu olorun ta na fe bi panu ta fi de bi eh atawon to won se wa gbe ride ti won ran wa lowo bo la wa na se lori radio awon ti so to olorun orowo ta awon ti won mo pe lowo obere kan wa ni osi to koja ko romo bi to si ba ni so ti bi meje e mo gba number won wara ni o o fun yanu kan mo se ba ni esi data esi yo no si tele to de gboro di customer ke ma wale mo le mo to gun ba pon bo le se pada wa ka so fa pe yanu oda jesu ga se yanu won se yanu lodo ti wa sugbon to ba ti je pe advertisement yanu nikan ni won se fun yin e ma sora advertisement igbala e ni gbo lodo won e ma sora obi bi so se ke se nbe ni so se otito wa awa ni kankan awon baba kan si wa ton so to e wa won ri ni wa so radio ki wa advertise pe ke wa so se ti wa nikan pada si bi so se oloto to fi le yen pada si be oni baba yen ti gba darugbo so lohun tin se darugbo ni e pada si di otito se ba won bi te foju omo yin mo yi ti won ni complain be se dress for omo yin won ni ati kekere ni mo le tin ko mo e ni kini kan search to nlo tomo ore obirin odun maro ni week scarf wo search ko week ko dey feel like wo search it does not matter omo yin ni o wa dagba ti o wa lo search won ni ko weri ko ti won ni ko weri ti o ni binu ko search omo ore kekere omo de ni e lo soru yo mo sun ete ni fun agbalagbe mo gbadura wo bi to ba dagba o gba we ku ni tabi ko pada mu yale to re fi so oruko te ti ko gbo mi oro Olorun ti mo wi fun yi Jesu gba den la o sugbon to ba ti tele oro re igbala re o ni daju o obi e tun ni sile ni ide sugbon to ba ti je yi pe o fi agbere sile o fi ole sile o fi ija sile sugbon iwo ko se o fi le ote o fi sile ikorira o fi sile odiyan o fi sile igbera gagan be lara re o wa lo ti pensions ta lo nka odun fun ta ran ise to ba ti mo pe o ni le tele oro Olorun o ni le pe ofin re mo se n gba oni moran mo lo sosi mo o ni jere dawe mewa re mo lo sosi mo gbogbo ore wo fun gba lowo re ma wule lo mo tipatipa ko wo esi o faja o sugbon gbogbo ese patapata lo ni asa so Olorun ti wa

ori te gbengbeng lo wa nibe in duro de mi ati e odo idajo wo bi ko ma ko ba be ni ko ma kin se magistrate lohun aye bi lo ba mo wo bi jesu to so se o ba ti pe o lo so sa igida ko mo ko so sa emi o so pe o da to ba je tori re yan ni e lo se iwo ti jesu ba ro lorun ni osin mo ba won sin jesu sin jesu to e ti e je ki jesu o da omo ma to seyin pastor ma to teyin woli se gbogbo eyan ni o ri gbala ni gbogbo eyan kan ni o gbala en ti o sofu ko wa ma pretend be pe won o gbala ya lo fi jera re tori jesu yo ni ko ni da mo leyin ku o o la mo ko so pa mo do kiri de lori ko re oni o so be ko ko waju o ni se awon ni se ese en ti o so be fo ni se iya nu iwo to pe o ti iyo nu lo nse lojojumo to ba lo so be fo en ko so to ba wa tele jesu gbogbo ona ni o fi se temi temi tara tara mo to ra re mo ati ton pastor osoro fun pastor lati to mo ojo osoro sugbon ara wa ni e meji atan pastor ni ro mo ra re omo ojo olofo mo ra re olorun si mo gbogbo wa sugbon tun mo pretend be pa je ba se je ah wo bi nti mo so fun ni pe eni ba ke pe oruko oluwa na o gbala ki se pelu ese bo so olorun lenu eni ba ke pe oruko oluwa la o gbala o la kori wa sun mi loto ṣùgbọ́n kì í ṣe nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan wà olóhùn ò ní gbà lọ́wọ́ ẹ̀ ìwọ ló ń fi ilẹ̀ kò fẹ́ purọ́ ní ìsìn ọkùnrin sọ pé irọ́ wà ní ọlọ́run gbà ní mọ́jẹ ń purọ́ sí ń pa ṣé kọ́ ọlọ́run wá di ètè rẹ mú àbáhàn rẹ ni kò gé agbèrè ní lọ yìí akẹyìn sí ọmọ ọlọ́mọ lòún wò tí gbogbo ara rẹ ń gbé fúkẹ́fúkẹ́ mo dẹ̀ ti sọ fún ọlọ́run pé tí n bá tún ṣàgbèrè kó pa mí o ṣùgbọ́n mi lè o dẹ̀ ń tẹ̀lé kẹ̀kẹ́ bí ègúkọ o wa ṣe tó wá ń wòkè àbí tí n bá sómi ò ní jí ni wo bí you are too weak to be a man àwọn kan sọ wọ́n sì ṣe àwọn kan ní láyé àwọn ò ní ṣe báyìí mọ́ wọ́n sì make sure pé wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn tó lọ́wọ́ fẹ́ gbàlà nìyẹn kì í sáwọn tó ń dẹ́ṣẹ̀ tó ń tẹ̀lé ẹ̀ṣẹ̀ tó ń rìnà ẹ̀ṣẹ̀ takìlọ̀ fún tó burú tó bínú and awon kan wa to ba so npe brother you are still doing this ani o judge awon won le to be efficient ile but pastor to mo pe o ni girlfriend inu twitter to mo so brother it is well with you tight e nikan ni mo bere ko si to kan pelu yomo to n ba so church o si joko sinu church o mo girlfriend pastor o de joko sibe o mo ye ale to ni o de joko sibe kilo de won to si many problem pastor man save for me o se mo o se ku ma loju oju ebo o se ku ma loju ebo e ma fi jesu boju e ma ja fi boju bo be ni n to ba so yin dominira o domida ni toto onise iyanu o le so dominira be ni iwasu ni so ni dominira dominira o ni oro re ni fi si la si pa ese mi emi kan ti gbenu wa ni igba ikeyin oro lo ma ni wa lara a ma ti so olorun yo mo ni o lara ko mo ko ni ba lara mu oko yan ma ni abi emi ni pastor ba soro aga ko ti so isoro aye fun pastor daran to fi le wasun to jo mo oro to so fun wa ba binu wa ni wo lo fi wasun de ma soro e fun mo ko le raye free soro awon pastor mi o mo nbi to ti fe gbe wasun mo to do boro won te oro esiri aye yin te ti so fun to wa fi le wasun de re bayi wa la de niyan odi ki pastor ma lo leyin ko ma so pe ma binu ko ma be yin ta ni ogo na oro lo aka ma ni olara ibi to ti ma ri pastor di lohun lo ma wa wo bi to wa ti find membership in church lo da membership card won pada fun o ko fi church ile awon pada tin be yin gba te si la gidi emi go be yin mo so to wo so to se ile ti su iwa sun ma to tan beni awon kan fi church sowo wo bi church business ma to close abi kí lẹ́tún mọ wí lẹ́yìn rapsọ ṣẹ́tù ní jésù ń bọ̀ ni kò sì nígbà èdè mọ́ ẹ̀yin tẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ gbàgbọ́ èmi ò bá yín wú o ẹ̀yin tẹ́sí gbà ìgbọ́n náà èmi ò bá yín jà ṣùgbọ́n kínní kan ni n tó bá gbàgbà lódìdí mọ́ gbàlá àbọ̀ mọ́ ohun tó ọmọ bá sọ yín dominira ó dominira ní tòótọ́ ó lé dominira àfi tó bá tó gba ọ̀rọ̀ gbọ́ bọ́ bá jẹ́ lẹ́sẹ̀ kò ní o má gba yanu

sulle così. Ta cho wa pen dao ni ya. Ta ni to se pe awo wo jo ran. Awo wa ya to se ara. E di wa ya to se ara. E di wa ya to se ara. Ro bo e e ro ni wa. E ya to se ara su de si ga ka ka na. A ni le yi bai awo ma ya re. Awo ma ya re lati ki ki di lagba nla yi. Wo lan fa ni ati ni wa. E de pa won na ti se lan fa ni ati ri o. E le bi wo what is said to do for Allah is called lamp and light in our way and the jama people are not allowed to do for Allah or Allah lamp and light in our way so we are kukuma because we are yami and we are yami and we are yami and we are yami and we are by us as Islam we are going to do lamp and light to your sister Hajj to be kwenye mbuga kutoko ili iti mbuga dare nima ni jama suluhi kusidi Hajj to be telling me that to live in Mela and Yay, Lako at Yabu, and no page or talk at the Mecca. That's a cup of total Yadafua. Allah Akbar, Allah Akbar, Allah Akbar Kadira. Lako cup of Pakuta Dafua, no lady to be a cup of patu, no lap at the Mecca. Any Kalukua meant to us, he say. Adadu, I want you to put it up. This is a year. Ewo ni ma ni gbogbo igba to ba de mewa a ri pe ewo ma tabi to ba pe ko meta ni mewa yi ye ma je pe ewo adakun ma si maka le wo temi na se n rorun fun lati le lo meka aya pete ni ba se musulumi ewo ni ta wa nkan to se rorun fawon musulumi ti won ba n soro pe a n lo ogun daa a n lo ogun daa ìwò ní àkọ́kọ́ tí máa wà lórí musulmi ní kí mo fẹ́ lọ hajj mo fẹ́ lọ mecca subhanallah torí pé àdúrà nabi ibrahim alayhi salam ìyá ọ̀rọ̀ gbà pé wọ́n jẹ́ àfihàn ìdẹ̀tẹ̀mìnà ní láti tẹ̀wé ìlẹ́yìn jẹ́ kí ọkà ń yàn kó mọ̀ fà sí ọ̀dọ̀ wọn kó mọ̀ fà sí mecca àfi tí mo bá sí musulmi sẹ́ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ láyé ń dé tí ń fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ilé ìpé lórílẹ̀èdè kan ilé ní sudan àwọn kan wọ́n lọ síbẹ̀ nígbà kan láti lọ kọ́ àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn islam láti tẹ̀wọ́n jẹ láti jẹ́ kí wọ́n ṣe kẹfẹ́rí sí allah wọ́n polówó fún wọn pé kí wọ́n fi islam sílẹ̀ látàrí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn látàrí ọ̀pọ̀lọpọ̀ ìbánisọ̀rọ̀ dúnmi fọ́ni kí wọ́n fi islam sílẹ̀ báwọn náà jẹ́ ní tí ń ṣe ẹ̀sìn orísìírí wọ́n wá ń lọ ní ìgbà tí wọ́n wá dé ibi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ wọn yìí ọ̀làwọ̀ sì ṣe wọ́n rán ìrìn àmú wọ́n rán ìrìn yìí lọ́kàn padà pé àwọn náà ṣe islam náà nǹkan ní ìlókù táwọn ọmọ àṣẹ tọ́ wọ́n mú àwọn ẹni tí wọ́n láǹfààní àti rí yí lọ́kàn padà yìí wọ́n kó wọn sínú ọkọ̀ ojú irin wọ́n fẹ́ kó wọn kó sudan lọ sí egypt ìgbà tí wọ́n ń lọ nínú ọkọ̀ ojú irin

Chancellor. Báwọn bí wọ́n lè rò pé wọ́n jẹ́ títí ẹlẹ́sìn ìtàwọn yìí tẹ́ sì ti fi Islam sílẹ̀ yìí táwọn ń gba New York. Kí ni nǹkan tó tún kù láfojúsùn yín láyé yìí? Ẹ rò pé tẹ́ bá ti rí nǹkan tó bá ti bọ́ sí yín lọ́wọ́ pé ẹ rí sí kò ní tẹ́ bá lẹ́yìn rẹ̀. Àwọn oníwà ìyá ni ó máa ní lódodo kò sí nǹkan tó kù láyé tó ń kéyìn wò yí pé tó bá ti bọ́ sóun lọ́wọ́ kò burú tí kú ọ̀bà dékúté ìná nípò fẹ́ lọ hajj. Ẹlẹ́yìn ni ó tún ní ọ̀rọ̀ tí ẹ̀mọ́ yàtọ̀ kí ló dé sẹ́yìn ọmọ pé ẹ ti fi Islam sílẹ̀ ni sẹ́yìn ọmọ pé àwọn ti yí padà kúrò lórí Islam kódà ẹ jókòó tẹ̀ ń jẹmọ́ ní bí báyìí ìwọ ń jẹ tẹ́lẹ̀ a sì ti sọ lóko báyìí sọ gbàgbé pé ìwọ náà a ti fọ lóko míì ẹ ṣe mùsùlùmí náà gbogbo tí wọ́n ní tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn Islam ẹ̀yìn ti fi sẹ́yìn kò jẹmọ́ ti ńlá ẹni tó kù tẹ̀ máa ṣe.

islam lábẹ́ ẹgbẹ́ làwọn náà ṣe ń tẹ̀lé wọn lọ sí egypt ṣùgbọ́n ìgbà tí allah fẹ́ fi gbé àwọn ẹni tó ṣiṣẹ́ láabi pẹ́ rí nǹkan kan sí lára àwọn eléyìí náà ni nǹkan tí ń ta wọ́n yán nínú wọn kò fi wọ́n sílẹ̀ ló fi mú wọn ṣèbéèrè ní kíkí ohun tó tókùtẹ lákòójúsùn pẹ́ fẹ́ ní láyé lẹ́yìn tí a ti fi islam sílẹ̀ yìí táwọn fi ń sọ fún wọn pé kókó àfojúsùn tàwọn ọ̀nà ni pé káwọn lọ sí hajj bóde sì wá jẹ́ káfíìn tọ́lọ̀ tún ṣiṣẹ́ hajj ààyè ò sí fún ọ láti gbé àyíká tí ń ṣiṣẹ́ hajj ní ìgbà tí rẹ̀ ti jẹ́ mùsùlùmí wọ́n á sọ pé wọ́n ti gbé lórí èsì ìṣe mùsùlùmí o ọba kéde kó kéde nígbà tí ẹ ti wọ bàálù nípé rẹ̀ ṣe mùsùlùmí kó rí báwọn ń bá ló ń gbọdé ìtòsí mẹ́kà ìpèdépò pé ọkọ̀ tẹ́lẹ̀ á wọ̀ ọba tó ti sọ̀kalẹ̀ ń títà kó fi wọn pé kéfèé nínú rẹ torí ẹ ìwọ kàn fẹ́ fi gbé wọn pé gbogbo òfin tí wọ́n ṣe ní pé kéfèé rí ọ̀gbọ́dọ̀ bí káàbà wọn rẹ̀ rí ṣe lórí tiẹ ọba ti sọ́wọ́ torí báwọn kì í sá ti mímọ́ hàn kò sẹ́ni tó máa ń tọ́pa mọ́ àwọn ìgbìmọ̀ alálàájì àti tàlágbàáyà àti tìjọba òfin tí sì ń bẹ́lẹ̀ káwọn náà mọ̀ dáadáa tí wọ́n tún kọ́lẹ̀ fún wọn gbàgbàdàgbàgbàdà àwọn ẹnikẹ́ni tí kìí bá ti ṣe mùsùlùmí ìgbàláyè ò sí fún láti jẹ́ pé wọ́n jẹ́ àǹfààní àti wá ṣiṣẹ́ hajj torí pé hajj wà fáwọn mùsùlùmí nìkan ni kò sí fáwọn kẹfẹ́rẹ́ àkàrọ̀kọ̀mọ̀lá ẹ̀mọ̀ àfẹ́gbọ́ ẹ̀mọ̀ àìṣọ àfọ́gbọ̀n náàsì lẹ́yìn náà ẹ̀sàn gba igi gbogbo tí àwọn èèyàn tó ń san gbà kúrò ní mùsùlùmí lọ sí mìíràn wàṣìtàlùfẹ́rù lọ ẹ̀wọ́n máa tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀lọ́ lẹ́yìn pé ọ̀lá àzọ̀rọ̀jọ́ ó ń pe àkíyèsí wa lọ síbi pé ká máa tọrọ àforíjì ká tọrọ àforíjì nǹkan kan ní ká máa ṣalábàpàdé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ààyè nínú alukoran nítorí pé ìṣẹ̀dá tó lè wá ṣẹ̀dá wa ìdájọ́ ọ̀nà sẹ̀niwá ṣùgbọ́n tó ṣe wípé a máa tọrọ àforíjì a máa tún bá lọ sọ́dọ̀ ọ̀lá torí pé ṣíṣe tá ń ṣe àṣìṣe tá ń ṣe kìí ṣe nǹkan náà rere kìí ṣe nǹkan abóhùntì àtijẹ́ ìwọ́n máa ṣe ìwọ́n máa ṣàṣìṣe náà ni ṣùgbọ́n nǹkan tí kò yẹ tí ọ̀tọ́ ìwọ́n ni kásẹ̀ kásàṣìṣe ká máa tọrọ àforíjì kásẹ̀ kásàṣìṣe ká máa tọrọ àforíjì pẹ̀lú búrú tó bá lùmọ̀ tó bàjẹ́ tí ọ̀yẹ́ kọjọ́ pa àbá lọ́dọ̀ rẹ̀ wàṣìtàlùfẹ́rù wọ àṣẹlẹ léyìí olú ọlọ́dà ń pawá láṣẹ pé lẹ́yìn ìgbà tá a bá parí iṣẹ́ hajj ká máa tọrọ àforíjì ìwá ṣiṣẹ́ hajj nìkan á rí pé bẹ́ẹ̀ náà ni àwọn ìjọsìn lọ́pọ̀lọpọ̀ olú à ń pàkíyèsí wa ibẹ̀ máa tọrọ àforíjì lẹ́yìn tí a bá láǹfààní àti ṣèjọsìn nítorí pé ẹ̀ ń bùkátà kó lu akó foríjì ẹ sì ń fẹ́ kó lu akọ́ tẹ́wọ́ gba ìsinmi ẹ sì mọ̀ pé nǹkan tí máa ń kọjú náà àforíjì tí máa ń dínà kó lu akọ́ gba ìjọsìn kọ́lá náà rí kòyàn òun náà lẹ̀sẹ̀ náà ní eré rẹ̀ náà rẹ̀ rí nígbà tá a bá jíròrò tá à ń ṣe kìyàmù lẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn bá ti ṣe máa ń ṣe tó lu àfi rọ̀ wọ́n lọ́rùn ẹni pé wọ́n ní àwọn olùgbàgbọ́ òdodo oní káàmù kọ́lé ìlànà lẹ́yìn máa ń rìnàjà ò wọ́n bí ẹ̀sáàrí wọ́n yẹn ṣà òfèrú wọ́n jẹ́ pé àkókò díẹ̀ nínú òru ni wọ́n máa fi sùn àwọn kì í fi gbogbo àkókò òru wọn kì í fi sùn wọ́n jẹ́ pé ojoojúmọ́ ayé alásùnbọ̀rọ̀ jíníwọ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ ò ní tètè ìwọ o ti ọ̀rọ̀ nípa àtúbọ̀tán ò ní kankan tó ń fi gbèsè ayé rẹ ṣe jẹjẹjẹ mímu àtọ́nú lọ o ronú nípa àtúbọ̀tán rẹ ẹni tó ń ronú nípa àtúbọ̀tán wọ́n mọ̀ pé tó ń bá sùn ìwọ̀nba ló ń dùn mọ́ nítorí pé bọ́ọ̀ bá tiẹ̀ jí láti ṣe sùn láti lóru ọ̀sá gbọ́dọ̀ jí láti lọ ṣàṣùbà lákòókò rẹ̀ nígbà tó ronú bá ti wá jàrá bẹ́yàn téèyàn ò ronú nípa pé tá a bá sùn a gbọ́dọ̀ tún jí ṣàṣùbà tí ìmọ̀ nípa eléyìí kò sí nínú ọkàn èèyàn ọ̀rọ̀ ìdá kéèyàn náà sọ lálẹ̀ ní ìsọkúsọ fún ọrun ìdóyìn tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tó bá ti sùn wọ́n jí wọn yóò sọ ẹni tí ń jí wọn wọ́n máa gbà wọ́n jí wọn ẹ̀yìn ní wọ́n ti dé wọ́n ti gbà ò eléyìí wọ́n ti gbà ò wọ́n bá jàjà jí wọ́n máa dúpẹ́ fún ọ̀gá pé ká tẹ̀ rí wọn jí kọ̀yẹ́kórí bẹ́ẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ohun tó máa ń sùn lóru orun díẹ̀ tó bá ti wá bẹ̀ kó sáré
وبالاسحار هم يستغفرون. انا طلع فريق قالك الله انت قلت فروس هسن فروس هسن فروس هسن طلعت تسخو ساري وانا طلع فريق انت وافي قالي راني طلع فريق بماني اوان صلوات تانسلو جو جمعي اوان صلوات نارا هو من الضوار ليت الامام مسلم تبقى جادي انه صحيح هيرا لا تضعي الله وعائشة رضي الله عنها الى نبي محمد صلى الله عليه وسلم وذلك الله عندما تبع فاري صلاة قلت بطا نبي وقومك كصر رارارارارارا يوسي استغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. طيب تاني بذات فاري صلاة وطرع فريدك استغفر الله من طرع فريد لدى الله من طرع فريد لدى الله من طرع فريد لدى الله أكرمكم الله هاري بي ليه جمس بي ناني جوس أنفكا طرع فريد أنفكا طرع فريد ناني باتي أباتي سيسي سيسي سيسي تا سيسي جوس تا سيسي جوس ناني بي بي أروا ناني أروا ناني أليوا تانتين فراكو تو أوانا أتي داقوا بيا أمي تقول أبا لولارا أوانا ألي في الأولى ني أسكتوا أبا في أنا طبع فريج لقو لقو يقول واتي سيسو فنبي صلى الله عليه وسلم أن إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. إذا أنت تيسي عن نبي صلى الله عليه وسلم بكي أتي لقو لايا نبي تسونا أتي قوى نبي أتسونا كي عللوا لو أنت كيسي لكنيسي أو ينتين بايس إسلام يسيت أفنو نان أتين كي لا تجو عيير لما سيافنا نوركو الله ما سافنا نوركو الله قوما فقطني فن قوز ما طبع فريجي قوما طبع فريجي تقولوا أباتي باتتوبة يلين كما طبع فريجي نقلق سيدي الدوافي هوا إذا نبي محمد صلى الله عليه وسلم تابع جوكو لا يبقى صحابي أمانكا بما النبي صلى الله عليه وسلم نيجيتا تتدي ببان إذا منصفي رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم يقولوا أفريقين باي توبان ولو باتي ما باي توبان لقو لقو توسي ما كارو لقو لقو ليه تنسي كوي تيو قاوة النبي صلى الله عليه وآله وسلم أن يتلو أتي سافوري جف يتو سيواتي أتي يتو كاين نما هو يسير تيبا ما طرع فوري جن باي بلي كتو باتو كلا يدي كان وما قبلن يطرع فوري جن أتي يتوبا يلنور نيبا نيبا قون أبيجو بيلو باي والا وا وما تاجه قولنك tó sì pé ẹni kún sí tó fọwọ́ sọ̀yà fún wa pé a ra foríjì a ra mojú kúrò tó fi wá jẹ́ pé àwọn aláṣọ rálẹ̀ àwọn aláàmúra sí ìtọ́rọ àforíjì àti ìtúbà lọ sọ́dọ̀ ọ̀lá ọdọwọwà ọgbọ ọfẹ́lẹ̀ ọtúbà alẹ́ ẹni mẹ́ta ẹni tẹ̀tẹ̀ wà buhari báyìí iná ni àwọn sàhábà túmọ̀ rẹ̀ wípé ṣúrọ́tù yìí ṣúrọ́tù nọ́ọ̀sì olu an fi pe asama fanabi ni ojo ku re ti suma aje pe nigbati eyan na ba ti fura pe lehin gbugbu aduro odun ikun o ikun pe ma tora foriji kokpo nigbeyin gbugbu nkan ka ma tora foriji ile na lo wa ni bi se haji bi thumma afidu min haythu afada an-nas wastaghfirullah tora ma tora foriji lodo Allah nitori kan nítorí pé Allah ọmọ lọba tàṣẹ ọmọ ẹ̀sì lọba tí foríjì téèyàn bá tọrọ àforíjì báwo wá ní ó ti sì jẹ́ pé Allah lọ́sìn ọ̀dọ̀ ẹlòmíìlò tí ń tọrọ àforíjì kò lè ṣe é ṣe bẹ́ẹ̀ Allah tó ṣe náà lọ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ọmọ ló tún bá lọ sọ́dọ̀ rẹ̀ tó sì jẹ́wọ́ pé òkè ní padà sídìí ẹsẹ̀ mọ́ ọ̀dọ̀ ẹni tó kóra rẹ̀ jánu eléyìí ọmọ ni wọn pè ní àforíjì àti ìtura títọrọ àforíjì àti ìtura ọ pàtàkì ó sì pàtàkì ó sì ṣe kókó ká tọrọ àforíjì ká túbà lọ sọdọ ọlá.
le daba un antiguo de losa ni tu ni ni tu furuse con el batuba con batubari o si me antiguo de loru ni tu ni ni tu fosase con el batuba con el batubari o le ni ese be titi tu fi di yo tu no yo la bititi ma wo o mi talo kuwa no la se Allah gbogbo wa náà là ń dẹ́sẹ̀ kò sẹ́yìn kan tó mọ́ tó gbọ́kù lọ́wọ́ kọ́sẹ̀ tó mọ́ tó gbọ́kù lọ́wọ́ kọ́sẹ̀ àìdá àtàṣìṣe ẹ̀yìn oríṣi méjì ó sì ní àìdá àtàṣìṣe àtẹ̀sẹ̀ tá ń dá ó lè jẹ́ pé oríṣi alákọ̀ọ́kọ́ ọlọ́hùn láṣẹ̀ eléyìí tó bá tọrọ àforíjìn tó sì tẹ̀láwọn májàmú òtúbá nínú tọrọ àforíjìn rẹ pẹ̀lú ẹlẹ́dàá wa yọ gbọ yọ gbà yóò foríjì hàn òun ni kó ọjọ́ ni tó ṣe wípé ẹ̀sán eléyìí tó ń dáhùn ọpá tì lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́jọ̀mọ́ àkọ́kọ́ nù ó sì jẹ́ ẹni tó ṣe wípé ọkàbàámà lórí dídá ẹ̀sẹ̀ mẹ́jọ̀mọ́ nìyẹn ó sì jẹ́ ẹni tó ṣe wípé ó pinnu wípé ìwọ o ní padà sí díẹ̀ ṣe mọ́ ní gbogbo ìgbà tí ìsẹ̀yìn rẹ tó bá sẹ́kù fún ọtọ wà láyé bákan náà kọ wá pọ̀ ní ìmọ̀ tọrọ àforíjìn àti ìtura ìlú ọlẹ́dàá wa aláforíjìn ọba tí máa gba ìtúbọ̀ orí ni a gbọ́dọ̀ jẹ́ pé ò ń dẹ́sẹ̀ lọ àwọn sọ pé ń tọrọ àforíjìn rárá o ọ̀tọ́rọ̀ àforíjìn torí pé àforíjìn tó nípa ọ̀tọ́rọ̀ kìí sọ̀rọ̀ ẹnu lásán ọ̀pá ẹ̀sẹ̀ tí ọ̀kábàámà kìí sọ̀rọ̀ ẹnu gbogbo eléyìí ó sì pín pé òní padà síjẹ́ ẹsẹ̀ mọ́ láíláí àmọ́ ìtúgbó olóńgbò tó ṣe pé ìtúgbó àti kẹrànjẹ lásán kò pé kó tún mọ́ padà síjẹ́ ẹ̀ eléyìí ó ń tọrọ ẹ dànù ara rẹ nìkan ló sì lè tàn dànù tọba wá sí ọgbọ́n tọrọ bá ti tọrọ àforíjìn àti mọ́nà kára foríjìn àti mọ̀pà ká bá ti túbá àti mọ́nà kó lọ gba ìtúbá wa àti mọ̀pà kí á lòun wò tó fi tọrọ àforíjìn kí lòun wò tó fi túbá lórí àwọn ẹ̀sẹ̀ tó ṣe ọlọ́ọ̀ nítorí pé ọlọ́ọ̀ àzọ́jọ́ aláforíjìn òní ẹ̀ ìbáàdì yẹ̀lẹ̀dẹ́ ní ẹ̀sọ̀fó alẹ́ ẹ̀ǹfọ́sì látọ̀kọ̀nàkù mẹ́rin ìnáwó òwú ọ̀rọ̀ fóró ràhí ẹ̀yìn ọrú mi tó ṣe pé ẹ ti kọjá ẹnu àlà lórí ọ̀rọ̀ ara yín ẹ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí mo níbi kẹ ọ̀la ẹ tọrọ àforíjìn ìyẹn ọ̀la ọ̀la òfóró gbọmọ ọ̀gbẹ̀jẹ̀ níyà nítorí pé ọ̀la máa ń ṣàforíjìn gbogbo ẹ̀sẹ̀ torí pé aláforíjìn tó bá foríjìn ní tá a tún máa fẹ́ni ẹ̀yà àtúnyọ̀ tó wù ìlọ̀lọ̀ أيها المؤمنون لعلكم تفلحون أتوبا لصدع الله بوينا طاقوين الوابود لفعل بعد جاني تو سوريري تريد إلي أبو كاتا كاتورا فريد من بوبو ستاسي الله أسوري سكيجي أمين ستاسي ستاسي أمين تي يتوسي مجا متو تسوى دو أعطو في مجا ميقون انتا في نجا انتا في سي أدعي أدعي تقعد فلتو a bẹ́ẹ̀ tó padà fẹ́lẹ́tọ̀ nígbàtà bá tó ṣe báwọn gbà tí apá ẹsẹ̀ tí à ń sẹ̀yìn apá tì a sì ní ìpinnu akábàámà à ń tọrọ àforíjìn a wà bẹ́ẹ̀ tó padà fẹ́lẹ́tọ̀ eléyìí jẹ́ ẹsẹ̀ tá a bá sẹ̀yìn àtẹ́tà sẹ̀yìn ò ká tún sẹ̀yìn oríṣi kẹta nu àfi ká tọrọ àforíjìn kò ń bẹ̀ ọ́ nítorí pé kò ń bẹ̀ ọ́ tá a bá kú tá a tọrọ àforíjìn àwọn ẹ̀sẹ̀ wọn máa gbẹ dégbé wọn máa gbọ́ ohun tí wọn fi bí wá tó bá di jọ́ gbẹ̀ǹdà òkèèyàn àwọn bá ti túbá kò ní sí ohun tí wọn fi bí wá mọ́ gẹ́gẹ́ bí hadith anabi muhammad sallallahu alaihi wa sallam bó ti ṣe tọ́ka sí wípé ẹ̀tẹ́ ibo mi náà zambé kan ní ìlà zambẹ́lẹ́ ẹni tó bá ti túbá kúrò nínú ẹsẹ̀ ńṣe ni wọn dàbí ẹni tí ò lẹ́sẹ̀ ẹ sì mọ̀ pé gbogbo wa náà là ń sẹ̀ gbogbo wa la gbọ́dọ̀ tọrọ àforíjìn nínú hadith anabi sallallahu alaihi wasallam ẹni kúlù bani adam khata wa khayrul khata'ina tawwabun
gbogbo àwọn ọmọ ànábì adam ní aláṣìṣe àwọn tó bá lóore jù nínú àwọn aláṣìṣe àwọn tí máa tún bá ọ̀rọ̀ pé ìwọ́mọ́ ẹnìkan lọ́dọ̀tì ìwọ́ga ẹnìkan ló kú ọ̀sẹ̀lẹ̀ níbi dídẹ́sẹ̀ gbogbo tó lórí tẹlẹ́nu ló ń dẹ́sẹ̀ torí ẹ̀ ọgbọ́dọ̀ tọrọ àforíjì ẹsẹ̀ ti wọ́ mùsùlùmí ó rí pé àwọn ẹsẹ̀ gbogbo iná ló ṣeéṣe kí wọn náà kò kú sínú ẹ̀ kódà tó fi dórí ìṣẹ́bọ́ sí allah ṣùgbọ́n tó bá ti ṣe tọrọ àforíjì wọ́n sì máa mà sí tọrọ àforíjì kò túbá kó o sì kábàámà kó o nípinnu pé òní padà sídìí rẹ̀ mà ṣùgbọ́n ẹni tí kì í ṣe mùsùlùmí ọwọ́ pé kì í ṣe mùsùlùmí gan ẹ̀sẹ̀ ńlá ni ẹ̀sẹ̀ ńlá tó ju gbogbo ẹ̀sẹ̀ lọ wípé ìwọ kì í ṣe mùsùlùmí ìwọ ẹni tó ṣe wípé ọ̀sẹ̀ bọ náà ni kẹfẹ́rí yan ẹ̀sẹ̀ ńlá ni àfi kò túbá kúrò ńbẹ ìtúbà ẹ̀sẹ̀ àìjẹ́ mùsùlùmí ni kò gba islam ẹni kò gba islam torí tí wọn máa sọ pé wọn aforíjì ni wọn aforíjì ó sì gbà pé ọgbà islam bí ló ṣe fẹ́ rí aforíjì kó lórí tó bá wá jẹ́ pé kọ̀lá tó kù wọn bá sì sọ káàkiri lọ́ba kọ̀kan pọ̀ lọ́ba tọrọ aforíjì owó kúkú gbà ó di mùsùlùmí ní kúrò ń kọ̀lá láì jẹ́ pé ọmọ kọ̀lá ló kù àfà bó ti ṣe láǹfààní àti wọlé ọlánà tí wọn náà bọ́ máa lè jẹ́nà lórí pàtàkì pípa mójútó ká tọrọ aforíjì ṣáájú kíkú tó dé ara mi lè kókó mo gbádùn dáadáa kìí sòun ó lè kú jìnà ikú ò ní í ṣe pẹ̀lú agbádùn àbáǹsáàrè ní tí kú ní í ṣe pẹ̀lú ni àkọọ́lẹ̀ ẹjọ́ kú rẹ̀ bá ti tó kò bá jẹ́ pé orí ààrẹ lọ́wà ńlọ náà ni kò bá sì jẹ́ pé orí pé nǹkan kan sọ lọ́wà ńlọ náà ni àwọn àsọdùn ni pé kí ní í ṣe ó ti ń sáré tẹ́lẹ̀ ni àsọdùn lásán ni wọ́n ní lágbájá pé ó ti kú náà ni èyí tó kù fẹ́ni tó kù ọlọ́run kẹ́ máa tọrọ àforíjì kẹ́ máa tọrọ dáadáa fún lọ́dọ̀ ọlọ́ tó bá jẹ́ mùsùlùmí àmọ́ pé irúkú lápá àjọ sọ́bà yìí gbogbo àwọn sọkúsọ lásán tí ò nítumọ̀ rárá kí á ní òkú máa bá àwọn sọkú tó di kókù tó bá jẹ́ pé lọ́ba ti bẹ́ẹ̀ sọ ni kálẹ̀ ní náà tó fẹ́ kú tẹ́lẹ̀ náà kò sẹ́yìn pẹ́ tó fẹ́ kú kálukú fẹ́ sẹ́kù láyé ni torí di eléyìí túmọ̀ sí wípé ẹsẹ̀ pàdásẹ̀ gbogbo ká tọrọ àforíjì ó lo bẹ́ni ádámù xọ́pá wàhálà xọ́pá iná tawàbù bẹ́ẹ̀ ni àdìsá nàbì muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa ó ní gbogbo àwọn ọmọ ádámù aláṣìṣe ẹni tó wá lóore jù nínú àwọn aláṣìṣe wọ̀nyí làwọn ẹni tí wọ́n túbá ọbẹ̀ ká túbá ká tọrọ àforíjì kíkó tó pa wá wọn kì í tọrọ àforíjì nínú sàárè kódà tó bá kú tàì kó tó di pé wọ́n lọ kó tó di wípé wọ́n fi aṣọ wí ọlá wọ́n ṣe sọ̀látù jẹ̀nẹ́zà sí ọlá wọ́n lọ gbé ọsìn lórí tẹ́ èlé ìtọrọ àforíjì mọ̀ ẹni tó kù ní pọ́n tọrọ àforíjì fún ọ bí ẹ bá nàbì sọ̀rọ̀ láàrí ìṣẹ́lẹ̀ tó ṣe máa ń sọ fáwọn sọ̀hábà rẹ̀ wọ́n ìgbà tán bá bo òkú mọ́lẹ̀ tán ìṣàfúrẹ́lẹ̀ àkíkù tàbí mọ́ha lẹ́hùn tábàt ẹ máa tọrọ àforíjì fáwọn ẹ̀yà ẹ tọrọ fún lọ́dọ̀ ọlọ́ kọfẹsẹ̀ rẹ̀ nílẹ̀ torí sì fọ̀ ìwé ò lè tọrọ àforíjì mọ̀ bíjọ́ gbendal kìyàmù aláhùn àìkúbọ̀ ọ̀rẹ́ ìtọ́ bá ti ṣe kó tó kú ni àǹfààní ńlá ń bẹ fún ọ lónìí kí ló dé tó ń fa àǹfààní rẹ̀ rárí westaw fúru lọ́ ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ sọ̀rọ̀ pé ń bá mi gan èèyàn ò ní tí ì kù tí ò sì ní láǹfààní àti lè tọrọ àforíjì nítorí pé ó lè jẹ́ pé ọ̀rọ̀ ti kọ́kọ́ kú kó òun tó kú mọ́lá ọ̀rọ̀ kú mọ́lá kó òun tó kú kọ̀rọ̀rọ̀ sọmọ́ tó bá ya ni tó bá lóun fẹ́ sọ̀rọ̀ ó ti yáyáyá irú àwọn ọmọ yẹn ẹni kan tọrọ àforíjì nígbà tó lójú tọ láyè nígbà tó gbádùn tóun gbádùn ṣùgbọ́n kọ̀ láti tọrọ àforíjì òun fi ń tọ̀ra òun fi ń tọ̀ra kí ni ìwọ́n mà tí ó ṣẹlẹ̀ lọ́la tẹ́lẹ́lẹ́ ló fún wa lọ́rọ̀ sùn tó bá gbọ́rọ̀ ńkọ́ kí lọ fẹ́ ṣe olú ẹlẹ́dà òun ló fún wa lálàáfíà tó bá gba àlàáfíà ńkọ́ kí ló ṣe so àsìkò nǹkan yà á ṣe a kì í fi dáadáa tó yẹ ká sánà kó jẹ́ tiwa a kì í fi dọ́là nítorí pé ọlá pẹ́ púpọ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ kó tó dọ́là ìwọ gan lára le ti kú ó túmọ̀ sí pé ẹ jẹ́ ká tọrọ àforíjì nínú ìsìlámù
lọ́lọ́sẹ̀ tọrọ àforíjì tààrà lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ olùbùkátà tó gbé ìtọrọ àforíjì yẹn gbọ́wọ́ ẹnìkan nínú àwọn ẹ̀dá níṣe lè má mú níṣe lè mọ̀ká ní olùbùkátà kó gbé ìtọrọ àforíjì yẹn gbọ́dọ̀ wọn tààrà lọ́tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀lọ́ kò sí ẹnìkan tápẹ́ ọlọ́mọ ọlẹ́ni gíga olólù bá ń gbé ìtọrọ àforíjì yẹn lọ́ba ọ̀lọ́ níbo ń bẹ̀ táǹbẹ̀ oníkálukú kọ́ tọrọ tiẹ̀ fúnra ara rẹ̀ tí wọ́n sì jẹ́ pé yẹn lọ́sẹ̀ lọ́tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ kò pé kọ́ mẹ́ta tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ kò pé kọ́ mẹ́ni lọ síwájú tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ kò sọ́jọ́ ní yẹpẹrẹ ìwọ gangan lẹni tó máa ń rò ìwọ gangan lẹni tó ní làákàá kò sì sí nínú islam pípé wí àwa gbé ẹnìkan kalẹ̀ pé máa bá ń foríjì hàn tó bá ti wá tọrọ àforíjì máa bá ń foríjì hàn foríjì ta ni oníkálukú ẹni kọ́ tọrọ àforíjì tiẹ̀ tààrà wọn gbọ́ nìkan kalẹ̀ pé kọ́ máa bá allah foríjì àwọn èèyàn lọ́nà àwò kí ni wọ́n já mọ́ èyí wọn náà ní tiẹ̀ wọn náà mọ owó náà bó ṣe yanjú tiẹ̀ ni ilé ìjọba hàn ilé ìbá yé wa astaghfiru allah wọn máa tọrọ àforíjì lọ́dọ̀ allah inna allah ghafuru rahim lájájú allah ọba aláforíjì ni lọ́pọ̀lọpọ̀ àforíjì ọba olùkẹ́ni ni lọ́pọ̀lọpọ̀ kẹ́ eléyìí jẹ́ àlàyé òdi ọ̀rọ̀ tí oníbèrè bá ṣe béèrè kí ló dé tí onípa máa tọrọ àforíjì àápìkẹ́ máa tọrọ àforíjì lórí àwọn ẹ̀sẹ̀ ẹ̀yìn nítorí pé allah ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni ọba tí sì máa kẹ́ni ètò túmọ̀ sí pé àǹfààní ńlá leléyìí fún gbogbo ẹni tí ọba fẹ́ tọrọ àforíjì ọmọ pé ọlọ́ọ̀hún ọ̀fọ́ ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni wọ́n pè ní ṣéwà tó mọ̀ bá aláwà ọ̀kan nínú ọ̀rọ̀ nínú ọ̀nà táwọn fi sọ̀rọ̀ láti sọ pé ẹni ìdè gbáyà ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni ọ̀lọ́ ẹni pé kí ó máa ṣe àforíjì fún mi lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ẹ̀sìn tá a bá ṣe yéṣu wọnárọ̀ṣù bákan náà ìmọ̀ ń ṣàforíjì fáwọn èèyàn tó pọ̀ lópin ìgbà tó bá ti tọrọ àforíjì olùwàdákùn foríjì àwa náà olùwàdákùn gbà fi àwọn ìṣe wa fún wa dákùn báwa ṣàmójútó lórí àwọn àìdá wa lórí àwọn nǹkan tá a ṣe tí ò dá ilé ìtaàmà àti ìtaàmà èyí tá a ṣe ní gbangba àti ìṣá tá a ṣe ní kọ̀kọ̀ olùwàdákùn àwọn adákùn forí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá kò tó di pa kú olùwàdákùn sàánú wa nínú sàárè wa olùwàdákùn sàmójúkúrò fún ajọ́ gbẹ̀ngà kìlámù olùwàdákùn ràn wá lọ́wọ́ wọ́n sì ṣe wá lẹ́yìn tó ṣe pépè ní ọlá àlùjẹ́ náà wọ̀ dákùn ọmọ àlùjẹ́ náà ní kò ṣe wá olú ẹlẹ́dàá wa ń bẹ̀ ọ́ dákùn wọ́n ṣe wá lẹ́ni tó ṣe pé ó ti kọ́kọ́ wọ ọ́nà kó tó wà àlùjẹ́ náà àforíjì yẹn là ń tọrọ olùwàdákùn foríjì wa lórílẹ̀‐èdè wa nítorí pé tí ẹ̀sẹ̀ bá pọ̀ láì pé gbogbo nǹkan ní lọ déédéé láì pé ìṣòro yọ pọ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn láì pé àdáwọlé ọ̀pọ̀lọpọ̀ kò ní máa yọrí sí rere ìlọsíwájú tó yẹ kó ti bá wa kò ní bá wa àwọn aburú àwọn ẹ̀dá tó yẹ kó ti kánṣẹ̀ kúnlẹ̀ láwùjọ wa kò ní kánṣẹ̀ náà pé bẹ́ẹ̀ ìwà arákùn foríjì wa lórí àwọn ẹ̀sẹ̀ wa wọ́n mú wa pẹ̀lú nǹkan táwọn aláìlérò nínú wa ń ṣe sàánú wa olú ẹlẹ́dàá wa má pa wá pọ̀ bá wa wí má sì dá wa bájà olú ẹlẹ́dàá wa ń bẹ̀ ọ́ kẹ́ wa kí àwa náà pẹ̀lú àwọn ẹrú rẹ̀ tó ń fẹ́.

0: o wa ma sagidi si ati toro aforijin bi pe ese yi ti poju o lasiko to fi le toro aforijin en ti o ba sele ko sele o wa gbo dodo ki so be o toro aforijin ese to se wa toro aforijin ese to se mi toro aforijin ni so yi kan to ba ke se ko si ni to ni pe o so be fun yan o ni je ba wa ni to ba so fele da wa pe to ba ke se ko si ta lo si fe mu je ba lo si fe jajabo gbogbo ni to ni la kan to ba ti pakee si re saida atasi sere ataburu re won ma jawo nbe won si ko nbe patapata o ka ba ma pa won se ita won ti se won si toro aforijin won dakun won sa ko gbe to ti siwaju won sa moju kuro fa won won ma fi bi awon awon ki ni pada si di re mo be lo ni la kan ma se kilo de wara ni to lo lobo ba lo wa ka gidi hari wara ni pakee si re ba lo lo so pe gbogbo oro to so e je ma wo nítorí pé ìtọ́ bá fẹ́ se lọ́mà sí ìlú akọ́mọ̀síwá lálágídí kọ́mọ̀síwá lọ́kàn nínú àǹtífẹ́ ní tí ń gbájà tí wọ́n fi máa bọ̀rọ̀ ara wọn jẹ́ ọwọ́ dọwọ́ tiwa náà ẹni tó sẹ̀wá tó tọrọ àforíjì lọ́dọ̀ wa kò sí nǹkan kan tó fẹ́ gbà kádàkùn ká foríjì kádàkùn ká sàmójú kúrò fún ká sí ewé ìwé tuntun nínú àjọṣepọ̀ ilé ìtọ́tún wa wáyé láàrin wa pẹ̀lú ẹ̀ àwọn sẹ́ra wa náà ni ká sẹ́ra wa ká tọrọ àforíjì ká foríjì ra wa òun náà ní yí wa òun náà ní yí wa olú ẹlẹ́dàá kọ́dàkùn kó tọ́ra sí kó sì wá lẹ́ni tó sì pé yóò ronú pìwàdà yóò tọrọ àforíjì yóò tù bá lọ sọ́dọ̀ allah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu
1: ilayk.
2: Wọ́n fi àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí nínú ìfẹ́dà fún pápá akẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀fẹ̀mìlànà rẹ̀ ìdìkà ìrẹ̀lẹ̀ nínú ìlérí lọ́gbẹ̀ẹ́ àbí kí ẹ fi àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa mẹ́rin.

on the FM 92.9 àwọn ètò wa ń tẹ̀ síwájú lọ́kọ̀ọ̀kan èjèèjì nígbà tí aago mẹ́wàá àbọ̀ tìlú ká máa lọ sórí ètò orun ayọ̀ pẹ̀lú ọba àṣà àti

afẹ́fẹ́ nìkànnì rédíò tí mo wà yìí a special majesty ààrẹ ọba ambassador dr adeyemi olèmi jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ yorùbá olú ayé sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó fi rárẹ̀ jẹ́yẹ aládé lórí mi lè yà aládé lórí mi lè bàbà ọmọ sọ̀rọ̀ nínú pàmò ẹ̀sìn nípínlẹ̀ kwara àpèjẹ gbáyì ààrẹ amúlùdùn ààrẹ jagunmólú méjì ó ń bàjẹ́ nílùú èkó ó kí yí oorun ayọ̀ gbogbo yín kò yé di kíkan ẹni bá ń bẹ ní dùbúlẹ̀ àìsàn onítọ̀wé òṣòro ayọ̀ ẹni òríjẹ tí ò rí mu onítọ̀wé òlè sòro ayọ̀ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé báyé bá ṣe le koko bí ojú ọjà tó oorun ayọ̀ kálukú wa kò ní di kíkan ọpẹ́ pàtàkì fún gbogbo àwọn tó ti wà lẹ́yìn lórí ètò yìí iléeṣẹ́ arábìnrin house nigeria limited àwọn mẹ́sàn onígbọ̀wé ètò yìí labala tí mo wà yìí ẹdún náà níbo lẹ ti lè rí wọn níbo ni ó wà tí 351 billion ìdímò ìkọ̀tún ròdù ní ìdímò gangan lẹ́gbẹ̀ẹ́ ilé epo nnpc ládojúkojú gómìnà school tó ń bẹ ní ìdímò ṣùgbọ́n ẹ fẹ́ pè wọ́n láti lè ṣèwádìí kẹ́pọ̀ báyìí sàn ṣe ń bára ẹni bí ṣe ń kúrò láìsí wàhálà ìṣirò 08038973897 lẹ́lẹ̀ fi pé arábìnrin house nigeria limited àmọ́ bí bá gẹ́ lórí whatsapp ẹni whatsapp bá lọ sọ̀rọ̀ 08022271

ẹ̀sẹ̀ diabetes ni a máa fọ́ kúmọ̀ rẹ̀ wá láti mú a sì máa fọ́kún bíyàn tó máa sún iṣẹ́ diabetes tá à ń pè ní àtọ̀gbẹ́mí débẹ̀ àìsàn hypertension tó ní àìsàn ẹlẹ́ẹ̀kẹta tí máa ń ṣèyàn òun là ń pè ní ẹ̀jẹ̀ ríru a máa fa orí fífọ́ yíyàn a máa jẹ́ kó máa fẹ́yàn wá wá wá a máa jẹ́ ká yíyàn kó máa lù gbìngbìngbìn a sì máa jẹ́ kó máa rẹ̀ wá láti mú àìsàn hypertension yìí kò sì dá tó bá háì jù ó yára pààyàn ìwọ̀túwẹ̀ bá ń ṣe ìtọ́lọ́run ló ń pè ní hypertension àwọn yorùbá ń pè ní ẹ̀jẹ̀ ríru ìwọ̀túwẹ̀ bá ń ṣe àwọn àpẹẹrẹ tó mọ̀ lórí mo sọ fún o gbogbo àwọn nǹkan tá à ń sọ fún ọ yìí ni tá a fi tẹ́sì rẹ ń bẹ tó o bá dé láì ní san kọ́bọ̀ tá a fi mọ ìpele tí àwọn àìsàn yìí wà nú ara rẹ ìtì máa bọ̀ fúlà ìdí fúlà kan bọ̀ sí iléeṣẹ́ arábìnrin nọmba 351b táyàrá wọ mọ́tò láti ànàpadà ni ní kó mọ́tò ń sọ̀rọ̀ ní ìhà rọ́bà tọ́gbà àṣẹrí díẹ̀ ilé penedis tó wà láfíà ìṣẹ́rí ni kó sọ̀ kalẹ̀ ńbẹ̀ tó kọjú sí gọ́ọ̀mẹ̀ntì skul láti ní kó sọ̀ kalẹ̀ kọ pé nọ́mbà wa àbọ̀ ń bọ̀ láti kọ̀ tún ló gbà wọlé ni ó gbà wọlé ní pé ní mọ́tò ń sọ̀ kalẹ̀ ní dìímù tó máa ti pe nọ́mbà wa àdáàrẹ́ tiẹ̀ tọ́pẹ̀ dọ́dọ̀ wa nọmba 351b tó fún nọmba wa tọ́ wàá pè tó bá débẹ̀ náà ni 0803783897 telephone number wa lekeji to join whatsapp wa o le text wa zuri 0808227241 telephone number wa to join whatsapp wa to le text wa zuri 0808227241 adi ndara o ma je o aisan ni pa mi mo kin pa o ni o so o mi fe ni to mo npa e ko n kuro lara re ni ki mo ba le pa o àìsàn àwọ́ká yìí tó bá ń da ọ láàmú tètè mọ̀ bọ̀ sí iléeṣẹ́ wa àwọ́ká a máa rìn káàkiri ní ara èèyàn a máa jẹ káàkiri gbogbo ní egungun ara èèyàn a máa ṣe egungun ẹni dọ̀lẹ́ a máa sọ̀rọ̀ ẹ̀dá gbogbo ọ̀sán gan a máa sì yàn dí kéèyàn máa lè rìn láti ibìkan síbì kan àti ìrọ̀ ògbógun wàhálà ni àti ìbẹ̀rẹ̀ ògbógun ìwọ tí àwọ́ká yìí bá ti ń ṣe tètè kan sí iléeṣẹ́ alájẹ̀mí a mọ̀ ń pa ẹ̀ tó pọ̀ gan àyẹ̀wò sì wà a ní nǹkan ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣàyẹ̀wò fún ọ tára rẹ ó sì fi ya tí wọn mọ fìrí pé ta bá ṣàyẹ̀wò fún àmọ́ stage ti kíní dáhà ibi tọ́jú rẹ a ṣe treatment fún ọ a ṣe tọ́jú fún ọ lórí ẹ pẹ̀lú ìgbọràn tó ṣe bí àti ebi ní o tó bá ti dọ́dọ̀ wa lẹ́yìn eléyìí àìsàn kan mẹ́ta ń pè ní àìsàn ìbálòpọ̀ eléyìí ló ń pè ní infection à ń pè ní gonorrhea à ń pè ní àwọn ìbálòpọ̀ nílẹ̀ yorùbá ìwọ tí ilé ìbá ṣe a máa ṣèdíwọ́ tó pọ̀ mọ́ ayé ẹni ó dà máa fà tọmọkùnrin ò ní ilé ilé ṣe tó dáadáa àìsàn ìbálòpọ̀ yìí àwọn àpẹẹrẹ tọmọ rí ètò ajúbìnrin nínú kí nǹkan ọmọ nǹkan ọmọkùnrin rẹ máa ń wọ ọmọkùnrin àbí tójú ara máa bẹ ẹwọ ọmọ obìnrin àwọn nǹkan oríṣiríṣiríṣiríṣi ó máa ṣe ọ ní àgọ ara bí kójú ara máa ta ọtọ bá dọ́tọ̀ àbọ́kùnrin náà tó bá dọ̀tọ̀ kójú ara máa ta àbí kó máa rí discharge wide àbí kó ẹ́ kí inú rẹ̀ kó máa kùn kí sàdẹ́nu kó máa kán kí gbogbo ara kó máa kán gbogbogbogbo kí gbogbo ọdọ abẹ́rẹ́ kó máa kán ìwọ tí orílẹ̀ bá ti ń ṣe àìsàn infection yẹn ó bá ti pẹ́ lára ó máa ń di staphylococcus ó máa ti pẹ́ lára ó máa ń di siblings tó bá tètè lójú tó kóra ẹni tí ò bá rọmọ bí tó bá jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tí ò rọra bí ìwọ máa bọ̀ àwọn àìsàn yìí máa ń fa ìdíwọ́ fọkùnrin tí ó jẹ́ kí àtọ̀ ọmọkùnrin sàn tàbí kó má kí tó bó ṣe yẹ kó ti tó tó lè máa ń fa kí àìtọ́ kí ọmọbìnrin náà máa ń fa ìju oríṣiríṣi nǹkan ló máa ń fà sára ọmọbìnrin ó lè fa ìju ó lè fa kí pẹ̀lú bá tóbi obìnrin kó lanú lẹ̀ ìwọ tí wọ́n àìsàn ìfẹ́ṣàn bá sì tètè máa bọ̀ wá bákan náà wá ní egbògi kan ní iléeṣẹ́ wa fún ọmọkùnrin tó ọ̀dẹ́ ṣe tó dáadáa egbògi ní agbára gan dáàbò lẹ̀ ni yálà ìwé ò lè ṣe déédé ládàá aya rẹ o ò lè ṣe déédé níwájú aya rẹ àbọ̀ tí ẹ̀ wá ló lólùfẹ́ kan tàbí ẹjọ́ ń ṣeré àti wá ṣe léwá ti ṣe bí ẹ̀kan báyìí ti dálẹ̀ jẹ́ bí ọ̀pẹ́ tí námú ọ̀rọ̀ ní lè ṣe tó dáadáa mọ́ràn bọ̀ wá sí tọ́ iléeṣẹ́ arábìnrin nọ́mbà 351b iṣẹ́ ìdíhùn láwa o egbògi yìí tó bá gbé sára tán ìyàwó rẹ̀ mọ ìyẹn ọjọ́ kejì ni tọ́ bá gbé egbògi bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ mọ kan sára sí ẹni tọ́ bá gba egbògi sára ó bí oyin bí adùn ni lọ́sìn máa ṣeré ọ̀fẹ́ fún ìyàwó rẹ̀ tẹlifóònù nọmba mi lẹ́ẹ̀kan sí nítorí pé kò sí àlàyé tó pọ̀ fún wa 0803783897 telephone number lẹ́ẹ̀kejì tó jẹ́ òní whatsapp wa 0808227241 telephone number lẹ́ẹ̀kejì òní whatsapp wa tẹ̀lé kan wàásù kan sí abẹ́ 0808227241 àti ìdára ọmọ jẹ́wà o nọmba 351b ṣe ìdíhùn ní iléeṣẹ́ wa sáà ti pè ní sórí aago gbogbo àgbogbo ohun tó máa ń ṣèwọ nínú àgọ́ ara ní ogun táǹsọ yìí tó bá jẹ́ tiẹ̀ ń bẹ̀ tọ́ba dé àyẹ̀wò ń bẹ tá ṣe fún ọ lọ́fẹ̀ẹ́ ni àmìgbà kọ́bọ̀ lórí àyẹ̀wò rẹ pẹ̀lú ògbọ́nà a sì ṣètọ́jú fún ọtọ́ ìgbádùn àti ìdára ọmọ jẹ́wà àìsàn nípa mímọ́ kí n fá

Nigeria Limited, ẹ̀rọ abánisọ̀rọ̀ wọn rèé 0803-788-3897 tàbí 0808 WhatsApp ní o 0808-227-2141 0808-227-2141 ó lè fi send WhatsApp message sí wọn.

sẹ́ lọ ní ẹ̀kọ́ o pass jambu àbí admission ti close kó tó di pé wọ́n wá sọ pé o tún dọdún tó ń bọ̀ irú òsì fẹ́ kó dọdún tó ń bọ̀ o tètè fẹ́ lọ sí ní ẹ̀kọ́ ó lè darapọ̀ mọ́ ní ẹ̀kọ́ kan tó bá mi ò kàn dá lọ́lá wọ́n bá yàn wá admission sí gbogbo university tó ń bẹ ní nàìjíríà àti òkè òkun wọ́n sì ní ètò kan tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ pé ó bá fi lo oṣù mẹ́jọ 200 level ìwà lọ ní gbogbo university ní nàìjíríà pátápátá ẹjọ ń dọ̀dọ̀ wọn náà kí ni wọ́n ní fún wa bí bá wá padà dé

0: ìlà ni bàbá wáyé wá ṣe rere tí à ń fi ewúrẹ́ àti gbòó ṣe ìwòsàn lórí gbogbo ohun tí èyí jẹ́ kẹ̀dá oró oṣù pátá gbogbo ìwọ tí o rí oorun sùn tó jẹ́ sí pé gbẹ́kùté bá sùn rúra gbábá wọn bá kọjá ìwọ ló mọ̀ àsìkò tó yẹ kẹ̀dá oṣù tí oró oṣù oríṣiríṣi àìsàn ní fi ara ẹni bẹ́ẹ̀ sì rùgbé fáfà ní ìwọ tó ń gbọ́ mi ta bá wá rí kan tàbí kejì nínú tó ń jẹ́ àìsàn oorun sùn ọkàn sí wọn tó jẹ́ àìsàn oorun sùn a máa fa rọparọsẹ̀ a máa fa òde orí a máa fa oríṣiríṣi àìsàn léyìíkéyìí lóríṣiríṣi ta ní mẹ́nu bà tí ọba wá ní kan tàbí kejì ó yàtọ̀ sí nọ́mbà yìí nọ́mbà wo 08073314180 lẹ́ẹ̀kan sí 08073314180 nọ́mbà kejì 08089438586 lẹ́ẹ̀kan sí 08089438586 àìsàn ọmọ ní fara tiẹ̀ náà ṣùgbọ́n gbogbo iṣẹ́ tó fàárọ̀ ṣe ọtọ́sùpà àti máa jẹ̀gbádùn lọ́jọ́ alẹ́ lọ́wọ́ di ẹni tá à ń gbé káta ń gbé káàkiri gbogbo owó tó yẹ káwọn ọmọ fi tọ́jú rẹ̀ àìsàn ló fi wò tètè yára kan sí wa ní awáyé wá ṣẹrẹrẹ.
1: Ìgbà gbogbo wa ló ń dẹ̀rọ̀ kò sí nígbà tí òkú le tó tígbà wa ò ní dẹ̀rọ̀ ní ayé tiwa atọ́kùnrin àtòbìnrin ní gbogbo wa là ń parí ìbálẹ̀ ìbálẹ̀ àti rí àwọn àgbà ni tí màá fi dẹ̀rọ̀ kò sí nǹkan tí ilé tí dẹ̀ ẹni tó bá rọ́gbọ́ dá sí tiẹ̀ ní tiẹ̀ dẹ̀rọ̀ ọgbọ́n jàkálẹ̀ òòrán jẹ̀ka ìgbàlè náà ni. Bákan náà wọ́n ń sọ̀rọ̀ òun rẹ̀ lọ déédéé gbogbo ohun tó ń dáwọ́ lé pàbó-pàbó ni àṣírí ìsọ̀gbà àwọn ń bẹ gbogbo ohun tó ń ṣe tẹ́jú ọlọ́jọ́ àánú gbà níbi tó ti ẹkọ bó ti wọlé pàdé ilé iṣẹ́ tó wà kàkàkọ onílọsíwájú onígbèga ojú kan náà ló ń wà ọba àwọn tó bẹ lẹ́nu iṣẹ́ ha àwọn àti ti gòkè ọ̀ya mágbé akẹ́kẹ́ta àrí má bọ̀ dákẹ́ gbogbo ọmọ tí wọ́n bí sojú rẹ̀ ni wọ́n ti ń dé nǹkan eré ṣe àdúgbò tó wà náà ni wọ́n ti ń ṣe nǹkan eré wọ́n sọ pé bí wọ́n bá lẹ́jọ́ tó máa dẹ̀ náà ni àwọn ọ̀dá kẹ́ni o ọ̀la bá sùn rẹ̀ ni wọ́n bá sùn nípara rẹ̀ wọ́n bá sùn bí wọ́n bá ti sún síwájú wọn náà kò lójú kan náà ni ọ̀ya kan tíbi tí a ti ń fi àdúrà àti ìgbìyànjú àwọn àgbàlagbà ńlá ìtẹ̀síwájú tó bẹ̀rù tọrọ ọ̀ya jókòó tí wọn náà bá ti ń gbọ́n gbìyànjú ọgbọ́bìnrin tó náà bá ti ń gbọ́n gbìyànjú àṣírí ìsọ̀gbàdẹ̀rọ̀ ìbẹ̀rù látijọ́ tẹ́lẹ̀ bí bàbá lè kọ́kọ́ láwọn ẹ̀dá wọn mú ọkàn péjì ẹgbẹ̀lẹ́yìí kìí sọ owó lè yẹ fi ń wá ayé nìkan ìgbìyànjú àádọ́ ó tó pé ni ọ̀pọ̀lọpọ̀ ti káàkiri tirarọ́ irúgbò òjé kálẹ̀ gbàkúrò gbẹmọ wa gbẹdákẹ́ kìtara tí wọn bọ̀ dákẹ́ sọ láwọn tó gòkè lánàá nù àwọn náà sùn wọn fi jẹ́ kíkẹ́ lọ ní òdákẹ́ ló fi gòkè wọn náà wọn dákẹ́ èyí tó gbọ́lẹ̀ yìí ó ṣe tuntun fẹ́ gbọ́ nínú kòsíkòsí lónìí ó lè ṣe bàbá nínú ilé mọ́ ó lè fa ojúṣe ọkọ ìyàwó mọ́ nípa iṣẹ́ tó ti dàrú nípa òwò rẹ tí ò lọ déédé mọ́ ọpọlọ lẹ́yìn òdi kẹ́kọ́ fún oríṣẹ́ sí kẹ́kọ́ máa fi ìpẹ́lẹ̀ gbogbo oríṣẹ́ sí lábẹ́ òdi òun lójú fi oríṣẹ́ sí wọn àwọn sẹ́kọ̀ wà tó dá sí pé nínú ìgbìyànjú àwọn àgbàlagbà bí nǹkan bá wá pínpín sí gbogbo ẹ̀ta kókó tí a bá ti fáwọn èèyàn tàbí táwọn èèyàn bá ti lò wá dẹ̀wò kò sì rí pé lóòótọ́ àṣírí ń bẹ lọ́dọ̀ yorùbá ibà tí ẹ náà yípadà wọ́n ti dẹ̀rọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe oore nínú ayé gbogbo ohun tí ó yẹ kí o ṣe nírọ̀rùn tó ń jẹ mọ́ ìlé kókó wọ́n ní o bẹ̀rẹ̀ sí ṣe nírọ̀rùn ìjẹ́ ìlú rẹ̀ ò ní sínú ìṣòro mọ́ ilé ìlú rẹ̀ ò ní sínú ìṣòro mọ́ gbogbo bùkátà tó yẹ kó o máa gbọ́ tó wá di ẹyẹpẹ níṣojú ẹbí níṣojú ara níṣojú àbúrò níṣojú àwọn ọ̀rẹ́ ìwọ́n náà orí tiẹ̀ ṣe orí tiẹ̀ ṣe bí gbogbo nǹkan bá wá pẹ̀lú iṣu ọlọ́pẹ́tẹ̀ wà àgbàlagbà á dá wà ní pé ẹgbẹ́ mi yẹ̀ wò àṣírí bẹ́ẹ̀ sí dé ìrònú ayé bẹ́ẹ̀ ló wà láàfíà ìdá àyè fún wọn wọ ọ̀fẹ́ ni bàbá wọn wá ṣe náà ló ń bẹ sọ̀rọ̀ yìí wọn náà sì rèé kígbà tí ẹni ọba àlìmọ́lẹ̀ kígbà tí ó ba àlè dẹ̀kù wá gba àṣírí ìsọ̀gbàdẹ̀rọ̀ ọmọ àkànṣe sí àṣírí ìsọ̀gbàdẹ̀rọ̀ tó bá dé ìgbà tí ẹni ò dẹ̀rọ̀ wọ́n dẹ̀rọ̀ àwọn nọ́mbà tó lè pè sílẹ̀ o báwo la ṣe fẹ́ rí báwo la ṣe fẹ́ ní àǹfààní láti rí 08073 14180 bẹ́ẹ̀rẹ́ kan sí 08073 14180 ẹlẹ́ẹ̀kejì 08089438586 bẹ́ẹ̀lẹ́ẹ̀kan sí 08089438586 ìgbà tí ẹ̀yìn náà ò ní gbogbo ọkọ náà wọ́n sì rí bẹ́ẹ̀ tí ẹ̀yìn náà ṣe pẹ̀lú àṣẹjọ ọlọ́run.
2: Ayé ìbálẹ̀ lálejò tó balẹ̀ gbogbo kúrò bú ìdílé tàbí àìsàn ara ni.

Nàìjíríà, ó lè pẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 0806.

W7 4770 0806 7 4770 Ora yoyin kuri dikikan odijamejo.

92.9 Bond FM, Emma Taliwakala.

mighty Sido, Alari not Sido, Rumi de Sido, Omolalere.

0: happy family
1: that is first. Wọ́n ní ẹwà ìdí àkọ́ ìdí yẹn ń pè ní òkun náà mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin yẹn pátápátá pé ẹ máa gbọ́ ètò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ìgbéyàwó àtàrà ètò gidi.
2: Àràáfíà fún gbogbo ènìyàn tó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́. Èmi fúnra mi Jai Akobi Egun Egun to ja si asiwaju gbogbo egun ni ile Yoruba ti oni leke lorun goju nbe ofo ajara toriko jomale ofo iworo ajido asuka gbogbo ofo idoleyin emi gaga lo so wipe eto igbeyawo atata igbeyawo atata eto to larinrin ni e ma gbo eto yi lati enu iru mide olalere olumaiti yaya ti besile yaya ti besa

bí eré ilẹ̀ túṣú lónìí. Ìwòyí ìjẹjọ ìpàdé mi ń Sátidé tó ń bọ̀. Ọjọ́ pé ọjọ́ kò lọ́rọ̀ ṣe o. Gbogbo ẹni tá a bí inú obìnrin ẹdọ́kọ ẹ tì mí lẹ́yìn ẹ má ṣe tì mí lójú ẹ kálẹ́. Kábíyèsí àwùṣẹ onígbòǹgbò kábíyèsí ṣe ẹ̀ tí ń sùn ẹ kálẹ́ o. Ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsá.

kara le eriwa la kerono kabiyesi la kobalade gbogbo nta binu obirin omo yin ti de rako eti mi leyin e ma se ti mi loju ah e ka bo sori eto igbeyawo atata ile ile se to nfun ni noko to nfa ya fun ni eh oruko mi o yi pada olumide olalere loruko temi be si pe mi ni olumaiti omi eko eko ni eh ni ale yi bi spirit ba se ti mi be na mo se ma nse bo ba se dari mi ni eh eni to ba ti pe mi ki ago mejila o oru ko to lu ago mejila eni ko to lu a je pe ma fun loko lofe ma de fun yawo lofe mo mo pe nta ma n joko de niyan o se to koja la obirin po to pe o obirin po daada to pe sugbon won o yoju mo de be so ko kon fun yi pe bi okunrin ba ri obirin gidi fe o n to won o mo yi o bo ba ri aya gidi fe ko ri mo yi bo obirin na ba de ri okunrin gidi to fe sile ah ayo poro o le o le mo yi tori e mo fi ni ajo n gbadun ara wa ni o bo okunrin ba ti nowo ele sobirin ko obirin ma lo se mesi sokunrin ajo n gbadun ara wa ni o walai ajo n gbadun ara wa ni abirin ko wa mo tin daruko won bi a kin so pe bi osu to koja lo lori eto yi gbogbo igba ti obirin yi to ba ti ba mi soro WhatsApp adua na ma nse fun mi mo si mo pe awon obirin ko wa to ye pe won duro gbe ko le bi o ba ti e gbe ko le tan won tura won bi won tura won ko obirin yi awon to ba de npe ngba na won ma pe ni pe olumaiti obirin ti mo ndaruko yi eleye o ni kan se obirin yi eh ohun na mo ma npe ni itunu itunu lati ti mo ni omo bibi ilu ilu Igboora lati ikotun ofokun baradiyo obirin yi iri ti mo ri won iri obirin gidi ni olu onde egba fun obirin yi sugbon elemi a pe mi a eleye o ni kan se to nbere pe ohun fun okunrin to ti kole to ni moto ah eyi wu mi o wo lóòótọ́ obìnrin yìí ó ti kọ́lé o in fact nígbà tí wọ́n taari ilé fún mi lé ní ọ̀sẹ̀ yìí jẹta kọ́ ohun pé olúmarí ti lóòrè àwọn náà ò kéré inú ayé àwọn kàn nílùú ọkùnrin nítorí pé ilé ayé yìí ni ò ṣe é dágbé àwọn ti nílùú ọkùnrin ayé ẹ yọlẹ̀ fáwọn nígbà wọ́n sẹ́ndì ilé sí mi ẹ̀rù ọlọ́run bá ní ẹ̀rù ọlọ́run bà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó lè dá dúró ọlọ́run gbà fún obìnrin yìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọ́n padà ti rí ọkùnrin o àgbàlagbà dẹ̀ náà tí wọ́n rí bàbá yìí náà wọ́n ti kọ́lé obìnrin yìí ilé tí wọ́n kọ́ jọ̀ọ̀jọ̀ọ̀ ni mo fẹ́ lè pé duplex ni wọ́n kọ́ wájú wọ́n tún kọ́lé yìí náà nílé gogoro tí wọ́n tún fi rent ẹni tí wọ́n wá fẹ́ náà tí wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ àwọn ti wọ̀ bàbá náà padà pè mí wọ́n ní pé ọkùnrin bàbá yẹn wọ́n ní pè níjà ojú ṣùgbọ́n ìyá yìí ní kò sí nǹkan tó bá dínú ẹ bàbá yìí náà ti kọ́lé wọ́n ní mọ́tò pẹ̀lú pé wọ́n ní pè níjà ojú wọ́n dẹ̀ ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba wọ́n ní wọ́n ní dírẹ́bà tó ń wà wọ́n ṣùgbọ́n wẹ́ wọ́n ṣe díẹ̀ díẹ̀ wọ́n ṣe ríran àwọn dẹ̀ faramọ́ ohun tó lọ́wọ́ bá ti lọ́wọ́ sí kẹmọ̀ pé ẹgbà òun ti gbà á ṣùgbọ́n mo fẹ́ wò wọ́n kí fún ọ ní ọ̀sẹ̀ yìí ná wọ́n ti pè mí o ṣé mọ̀ wọ́n fẹ́ fúnra wọn ní kájọ gbéyàwó dáadáa bàbá ti pè mí pé ọ̀rọ̀ àwọn láìkí obìnrin yìí obìnrin ti pè mí pé àwọn láìkí bàbá ṣùgbọ́n èmi ń tèmi o mo fẹ́ fún wọn lásìkò díẹ̀ káwò láàrin ọ̀sẹ̀ yìí lórí ètò lónìí mi ń dárúkọ wọn tí wọ́n ti wá pè mí o pé àwọn ti padà yọjú ọ̀rọ̀ àwọn ti ṣe ayayayayá o nǹkan gbé nǹkan wánu pẹpẹ yẹn ó gbọmọpọ̀ nù o.

0: tó di pé mo bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn tó ń wọ́kọ̀ àwọn tó ń wọ́yà ẹjẹ́ ń sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ná àìbámọ̀ ẹlẹ́fẹ́ polówó ẹlẹ́fẹ́ ra ètò yìí lórúkọ iléeṣẹ́ yín àǹfààní bẹ́ẹ̀ ó sílẹ̀ ẹlẹ́fẹ́ polówó lórí àwọn ètò wa ń bọ́ ndẹ́ fẹ́m ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé ó wà whatsapp 08087 21 15 12 iwọ to ba ti ni kan se iwọ to ba ti mo pe o ti lagbara ati gbeyawo le ma pe mi o iwọ to ba ti mo pe ise to n se o ti to gbobukata le ma pe mi o iwọ to ba ti mo pe o fe le won a o fe buruko bi re je dakun jo ma pe mi mo fọlọ won be ma pe mi o lẹ́kọ̀ọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́rẹ̀ ẹ̀dákun ẹjọ́ ẹyẹ máa flash mi o ọ̀pọ̀ oríkì ilé wa ó máa ń rò mí mi ò ń pẹ́ bínú ọmọ ò bínú bínú forí sọgbà òwú ẹ̀dákun ẹjọ́ ẹ̀ǹtẹ̀ máa ń flash ẹ̀lẹ́mí láàárín òru ẹ̀kọ́ àárọ̀ kùtùkùtù ẹ̀kọ́ máa flash for no reason mo máa ń block number ni o 08087 21 15 12 o ti bimo kori sugbon owo atoko e won ti pin lototo omo bibi ilu ilori ni ipinle kwara ona ni mo tun ayo je o de mora die ferefe ko gaju ko si kuruju oni okunrin to je muslimi ni ohun fefe o muslimi eni to de nso ide yoruba lenu bi ti wa to je ori e nbe laari 50 si 57 years okunrin gidi to de ni ise gidi lowo ona ni arabirin mo tun ayo lati oba nikoro 47 years don bere fun o bakana arabirin oluwa fun mi layo in fact arabirin yi awon eyan pe mi go lori e ni ijejo yen oluwa fun mi layo yi sugbon we nigba to pada pe mi onimo to awon eyan pe ohun sugbon awon to pe ohun elemi isokuso ibalopo nokan gbo wa soaju ohun o te elemi orisirisi elemi o ti jeun kanu elomi irele kole gbobirin lo si beg so pe restaurant lasan kan kan joko ka jo soro ko kan ti era minira fobirin fobirin ni nkan to ma ti e muru edun to ma wu lori owo moto gba elomi o le se we arabirin oluwa fun mi layo yi lati suru lere ni age 38 years ni ise nurse ise to nse o de ti bimo kan ri owo atoko e ti pin obirin o mora die ferefe yen fun mi layo yi o de rewa in fact o rewa ko fun bere sora christian de ni o de ni christian ni ohun fefe o christian ni okunrin to ni ohun fefe iyen oluwa fun mi layo lati suru lere abirin kayinde lati osodi kayinde 47 years ni eje ise nani awon to nba ni tun le se nise to nse kodo esin labe oko e mo amo o ti bi omo meta esin muslimi ni esin ti obinrin yi se kayinde omo bibi ilu saki ni ipinle oyo ni eyan to de rirumurumu ni o rewa ko dudu ko si pupa giga e naa ko ju iwon bata ese mẹrin ati mẹsan lo o ni okunrin gidi ni ohun fe o to de je yoruba to n so to n se esin islam tọjọ orí ẹ ń bẹ láàrin 40 to 45 years tó ń gbé nílùú èkó tá a wà yìí arábìnrin kayinde láti osodi ó ní ẹni tó ń gbé lẹkọọ ìpínlẹ èkó tá a wà yìí ni ọkùnrin tí òun fẹ mr aziz láti mọta ìkòròdú éèjì mr aziz 44 years ní àmọ́ tó dé ó yẹ kí bàbá ó yẹ kí ọgbẹ́ni kó ti rí ìyàwó látọjọ́ yìí iṣẹ́ ìjọba òun náà ni mr aziz ń ṣe kò tí ì má rí rí bákan náà kò tí ì bímọ rí ẹ̀sìn Islam dẹ̀ ni Mùsùlùmí ni. Ó dẹ̀ jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkó, kò dúdú, kò sì pupa. Kì í dẹ̀ ṣe ẹ̀kọ́ tó lómìnira púpọ̀. Ó ga níwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àti márùn-ún. Ó ní òun ṣetán àti fẹ́yàwó. Obìnrin tó bá dẹ̀ jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí ni òun fẹ́ tó ń ṣiṣẹ́. Tí ó tún níbẹ̀rù Ọlọ́run lọ́kàn tọ́jọ́ orí ẹ̀ ń bẹ láàrin 30 sí 40 years 30 to 40 years. Òun náà ni Mr. Aziz láti Mọ̀tá Ìkòròdú ni ó ní òun ń bèrè fún. Arábìnrin Àánú Olúwapọ̀ láti Agége. Màmá yìí ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni wọ́n. Éèjì wọn 65 years ni ọjọ́ orí wọn. Wọ́n ti bímọ o. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn pupa. Wọ́n ní àwọn nìkan làwọn ń dágbé màmá yìí náà rẹwà. Wọn ò sì fẹ́ sọra púpọ̀. Wọ́n ní kírísítẹ́nì ni àwọn ọkùnrin tí ò dẹ̀ kí ń mutí. Kírísítẹ́nì làwọn fẹ́ tí ò kí ń mutí tí ò dẹ̀ sọra jù tí ò bímọ mọ́. Tọ́jọ́ orí ẹ̀ ń bẹ láàrin 60 sí 70 years. Ó túmọ̀ sí pé àgbàlagbà ni wọ́n fẹ́ 60 to 70 years. Ṣe mọ̀ pé ọkùnrin máa ń jó obìnrin lọ. Kaba yọwọ́ àwọn ọmọ òdì òní kúrò. Màmá yìí Àánú Olúwapọ̀ láti Agége. Wọ́n ní àgbàlagbà ọkùnrin làwọn fẹ́ tó dẹ̀ serious tó níṣẹ́ lọ́wọ́. Arábìnrin Oyí Kọ́sọ́lá láti Ìyànà Ìpájà. Éèjì Oyí Kọ́sọ́lá 52 years ni o. 5'2" ọmọ mẹ́ta ló ti bí. Wọ́n sì ń dágbé ni. Màmá yìí ọjà ni wọ́n ń tà. Àwọn àtọkọ wọn ti túká. Ìpínlẹ̀ Èkó tá a wà yìí òun náà ni wọ́n gbé bí wọn lọ́mọ. Ṣùgbọ́n ọmọ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n. Wọ́n ní àwọn kọ̀ nílùú ọkùnrin tí àwọn àjọ máa wọlé wọ̀de láì tẹ̀ sí pé àwọn ń bímọ mọ́. Arábìnrin Oyí Kọ́sọ́lá yìí wọ́n lómìnira díẹ̀. Ọmú wọn ó wà ní dédé ọwọ́ àkàṣù. Ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ fún ọ náà lẹ́bùn lọ́wọ́ yìí. Ẹ ti mọ irú obìnrin bẹ́ẹ̀. Àwọn kan lẹ́bùn iwájú wọ́n tún ní lẹ́yìn. Àwọn kan níwájú wọn ò ní lẹ́yìn. Àwọn kan ní lẹ́yìn kékeré báyìí níwájú pẹ̀lú ẹ̀wọ́n lọ́wọ́ ṣe ń ṣe. Gbogbo ẹ̀ ó bọ́ sí déédé. In fact irú nǹkan tí mo fẹ́ gan màmá yìí ní. Ìbálòpọ̀ nìkan àti ìtọ́jú ni wọ́n ní àwọn fẹ́ lọ́dọ̀ ọkùnrin tó bá nífẹ̀ẹ́ sí àwọn. Wọ́n dẹ̀ ní kírísítẹ́nì ni àwọn fẹ́ o. Arábìnrin Oyí Kọ́sọ́lá láti Ìyànà Ìpájà. Arábìnrin Adébánkẹ́ ó tún jọ mẹ́ta o. Láti ìlú Ìkòròdú. Adébánkẹ́ 47 years ní èjì wọn. Màmá yìí yóò ìbímọ rí o. Wọ́n sì kúrò lọ́dọ̀ ọkọ wọn. Ọjà ni wọ́n ń tà. Ọmọ ìlú Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ló ń ṣe. Ẹ̀sìn kírísítẹ́nì dẹ̀ ni ẹ̀sìn tó yẹ àwọn wọ́n ń ṣe. Wọ́n dúdú. Wọ́n ní rùmúrùmú. Ọmọ ẹ̀ ó lẹ̀ lọ́wọ́. Wọn ò tí ì tẹ́ntẹ́kùtẹ̀. Ọwọ́ yìí náà ó tóbi dáadáa. Ó dẹ̀ tún ní hips. Ṣé mo àwọn tó máa ń ní hips tẹ́pẹ́ ìtàn máa yẹ yẹrí gbìngbì. Kábíyèsí Ọlọ́run Ọlọ́run tóbi lọ́ba o. Ọmú náà ó náà kódà gbìngbì báyìí ni. Ọwọ́ yìí náà ó dẹ̀ tún ń ti yẹ yín. Wọ́n tún lé jì í gbogbo ẹ̀. Ó bọ́ sí rẹ́gí. Wọ́n ní àwọn fẹ́ ọkùnrin tó ń ṣe ẹ̀sìn kírísítẹ́nì tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 50 to 60 years. Ọkùnrin tó dẹ̀ mọyì obìnrin ni o. Tó ṣetán àti bímọ ní kíákíá. Òun náà ni Arábìnrin Adébánkẹ́ láti ìlú Ìkòròdú ni wọ́n ń bèrè fún.
1: Many people approach you, you say you like to marry to come. Everybody approach you, you say you like to marry to come.
2: Ẹ wá lé akọ ìdí tí gbogbo èèyàn ń pè ní òkun náà. Mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin èèyàn pátápátá pé ẹ máa gbọ́ ètò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ìgbéyàwó àtàrà. Ètò gidi ni.

Àríyá olópin, Àríyá is unlimited. Ẹ tún bá wa gbé yẹ̀wò, kẹ tún bá wa dá sí o. Ó ní ẹgbà òun o, òun ni èwo ni kóhun ṣe. Ṣé kóhun gbà á? Kí ọkọ òun máa fẹ lọ ni? Àbí kí n kúkú yọ̀ǹda wọn, kí n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Ṣé kí n gbà kọ́kọ́ mi máa fẹ́ lọ, àbí kí n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀, èwo ni kí n ṣe?

lọ́run kó ràn wá lọ́wọ́ ká má tọrọ jẹ ká má tọrọ mu ìrìn àjò wa bẹ̀rẹ̀ báyìí òun àti ọkọ ẹ̀ nǹkan da fún wọn ká má sọ̀dà kejì ẹ̀ àti jẹ àti mú ìrọ̀rùn ló bá dé ká má sọ̀dà kejì ọkọ rèé kò síṣẹ́ ìyàwó náà rèé kò sábọ̀ wọ́n ṣàjọ ń gbègbè ayé wọn lọ ojoojúmọ́ lọkọ ń bọ́ síta ó ń wáṣẹ́ kò kúkú ń ṣe pé kò kàwé ó kàwé ó ń wáṣẹ́ yìí iṣẹ́ ni kò rí bọ́ ṣàṣẹ́ àṣàmì sọ pé torí pé kò síṣẹ́ kò sówó bọ́lọ́run bá ti ṣàmì sọ́kọ ọ̀rọ̀ lọ́kọláya tóyún bá ti wọ̀ ọ́ àáfi ilẹ̀ náà ni nínú páànfẹsẹ̀ gbáṣẹ̀ kiri náà fi rùkúùtù ọlọ́run ṣàjẹ́ aríṣẹ́ ká ṣe gbogbo ẹ̀ ìyàwó lóyún ọlọ́run ṣe é nírọ̀rùn oyún wà nínú ìyàwó àti jẹ àti mu ọlọ́run ló ń bá wọn ṣe

ṣe iná ọmọrú ẹ. Ká má fi àkókò ṣòfò. Ọmọkùnrin àti màmá wọ́n ṣàbẹ̀rẹ̀ sí gbé nǹkan sí nǹkan. Ó sọ fún ìyàwó ẹ̀ òun ti ríṣẹ́ inú wọn dùn inú yà àṣé òun tẹ̀ máa padà bọ́ lóko ìyà àṣé kí lorúkọ ẹ̀ àmọ́ ìlú Èkó ni wọ́n gbé òun lọ kí òun kọ́kọ́ lọ sẹ́kọ̀ọ́ ná tí òun bá ti fara balẹ̀ òun á mú ìyàwó òun náà kó wá máa gbé pẹ̀lú òun ó lọ lóòótọ́ ó ní tó bá ti di òpin ọ̀sẹ̀ òun á máa wá tóun bá ti wálé ní Friday tó bá ti di ọjọ́ Monday òun á gbéra lọ padà wọ́n ṣà ń ṣe lọ bẹ́ẹ̀ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ mbò bá ti wà lẹ́kọ̀ọ́ sugar mommy a máa fi a young guy a máa fi ṣẹ̀jẹ̀ ní tútù wọ́n ṣà ń bá rin àjò wọn lọ nígbà tó yá ó bèrè lọ́wọ́ sugar mommy ó ní ṣé òun lè mú ìyàwó òun wá kó wá máa bá òun gbé lẹ́kọ̀ọ́ no problem so far tíyàwó ẹ̀ ò bá ti ní dí wa lọ́wọ́ ní ohun tá à ń ṣe kò sí wàhálà ó mú ìyàwó ẹ̀ wá lóòótọ́ wọ́n jọ ń gbé nílùú Èkó àmọ́ bí wọ́n jọ ń ṣe é lọ wọ́n jọ ń ṣe é lọ ìyá tó ti wọ menopause tó ti rò pé kiní ṣàdédé nìyá bá lóyún o ìyá bá takú lá òun ò ní ṣẹ́yún o ó gbọ́dọ̀ ṣe ìyàwó fóun káwọn fẹ́ ra àwọn lẹ́gálì mo mà sọ fún yín pé mo ti níyàwó o ṣé ẹ fẹ́ da lémi rú ni ẹ̀lò kò sí ohun tó o fẹ́ ṣe bó o bá ti sọ pé ò ṣe àti iṣẹ́ àti ilé àti mọ́tò á jẹ́ pé o fẹ́ padà sóko àárọ̀ ni gbogbo ẹ̀ pátá lòun máa gbà lọ́wọ́ ẹ̀

0: 07063161916. 07063 16 19 16, tabi 081 270 44485, 081 270 44485. Èwo ni kò hún ṣe? Ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà. Ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà.
1: Ẹ̀tọ́
0: nìyẹn.
1: Ẹ̀ka Ajá.
0: Sahid láti Ajá.
1: Bẹ́ẹ̀ ni, ẹ̀ ara.
0: Yẹ̀sọ̀, kí ni kó ṣe?
1: Ẹ̀wù ẹni kọ́ máa fi rí àníyàn ayọ̀ tó bọ́lọ̀ ti kọ́ nìyẹ o.
0: Ẹ́?
1: Bọ́lọ̀ ti kọ́ nìyẹn o.
0: Bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn. Ó gba kádàrá. Kọ́ gbé ìyá Yẹlé lórí kó ṣàmà náwó lọ, kó gbà bẹ́ẹ̀. Bọ́kùnrin ni. Ó da, àti gbọ́sà. Kó fara mọ́ Bọ́lọ́run ṣe kọ́. Ọlọ́run ò ṣe má ní kọ́ bẹ̀. Ẹ lọ, ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà. Ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ má bínú sá, Ọlá láti má folúkú oṣòdì. Kí ni kó ṣe?

Bernie. Ẹ̀yá ọ̀fẹ́ lọ sọ́tọ̀ mọ́, ó ti kó wá sílé ọkọ ẹ̀ náà nìyẹn. Nígbà tí ọkọ ti kọ́kọ́ yarí, ìyá ò lọ sọ́tọ̀, ibẹ̀ lọ́lọ́ tó lọ máa gbé. Ìyá lòun lòun nílé.

bàá lọ́wọ́ nìyẹn.